pọ̀dà kí ó tó pẹ́ jù, má ṣe jẹ́ kí ọ̀rọ̀ àti ìkìlọ̀ Ọlọ́run kí ó di àrífín tàbí àríṣá fún ẹnikẹ́ni nínú wa, kí ẹnikẹ́ni nínú wa kí ó má ṣe dágunlá. Ó yẹ kí a tara ṣàṣà, kí a fi ìrònú pọ̀dà, kí a fi já ẹ̀ṣẹ́ wa sọ́nà. Bí àtúnṣe bá wà níwájú wa, kí a tún gbogbo ọ̀nà wa ṣe, kí a gba Jésù Kristì gbọ́, kí a gbà á gẹ́gẹ́ bí olùgbàlà, kí a gbà á gẹ́gẹ́ bí olùwòsàn, kí a gbà á gẹ́gẹ́ bí ẹni tí ń sọ ní di mímọ́, kí a gbà á gẹ́gẹ́ bí ohun gbogbo, kí ó sì máa jọba lórí ìtẹ́ ọkàn wa. Kí a sì mọ̀ wípé a ń gbé ìgbésí ayé ọ̀tún bí o ti ń jí lóròórọ̀, ló máa gbàdúrà sí Ọlọ́run pé ìbá ṣe òní tàbí ọ̀la nígbàkúùgbà tí Jésù ìbá dé. Ọlọ́run jẹ́ kí n múra sílẹ̀, kí n má kó má jẹ́wọ́ pé ohun tó ṣẹlẹ̀ sí aya Lọ́ọ̀tì yóò ṣẹlẹ̀ sí mi. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé ọjọ́ tí pè yóò bá dún wípé o gbọ́ lórúkọ Jésù, àti wípé o pẹ̀lú àwọn àyànfẹ́, àwọn àyànfẹ́ ta ọ́ paláradà, àwọn tí ó bá Jésù gòkè lọ sí ọ̀run. Bí o bá fẹ́ kí àdánù ayérayé kí ó dé bá aya Lọ́ọ̀tì, kí ó dé bá, ó yẹ kí o dìde, ó yẹ kí o gbàdúrà, kí o gbàgbé àwọn nǹkan tó ti kọjá. Mo ti ṣe ti bí, mo ti tàn, mo ti lọ sí ìpàgọ́, mo ti jẹ oúnjẹ alẹ́ Olúwa, a ti rì mí bọmi, a ti ṣe ti bí fún mi, a ti ṣe tàn, mo jẹ́ òṣìṣẹ́. Jẹ́ kí a gbàgbé ohun tí ó ti kọjá, kí a máa ké pe Olúwa, kí a máa sọ fún Olúwa wípé a ò fẹ́ bá ayé parẹ́, a ò fẹ́ bá ayé kọjá lọ, a ò fẹ́ fẹ́ ayé tàbí ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé tàbí àwọn tí ó wà nínú ayé. A ò fẹ́ kí ọ̀rọ̀ wa kí ó dàbí ọ̀rọ̀ aya Lọ́ọ̀tì. Nítòótọ́, ó jáde kúrò ní Sódòmù, òun Gomorrah, ṣùgbọ́n kò dé orí òkè tí a sọ fún wọn pé kí wọn kí ó lọ, kò dé ilẹ̀ ìlérí. Nísinsìnyí yóò wà ní ọ̀run àpáàdì, oúnjòro, oúnjẹ ìyà àṣìṣe, ìyà àìgbọràn, ìyà àìkánisí, ìyà àìka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ń jìyà lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí, képe Olúwa wípé kí ọ̀rọ̀ tìrẹ kí ó má ṣe rí bẹ́ẹ̀, kí o gba Ọlọ́run gbọ́, kí o jẹ́ ti Ọlọ́run, kí o jẹ́ ni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, kí o ní ìgbàlà tòótọ́, kí o sì jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, kí a lè kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Bí o bá jẹ́ ẹni tí a ti gbàlà, ẹni tí a ti kọ orúkọ rẹ sínú ìwé ìyè, ó ní kí o di ọ̀nà òtítọ́ mú ṣinṣin, kí o má jẹ́ kí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tàbí ìdánwò tàbí ìṣòro tàbí wàhálà tí ó wà nínú ayé kí ó gba ìgbàlà kúrò lọ́wọ́ rẹ. Ó ní kí a tẹ̀síwájú, ó ní kí a máa lépa ìṣó, ó ní kí a máa bójú wẹ̀yìn, ó ní kí a di ohun tí a ní, kí a dì í mú ṣinṣin, kí ẹnikẹ́ni kí ó má bàa gba adé wa, kí ó má sì gba ìjọba Ọlọ́run tàbí ìgbàlà kúrò lọ́wọ́ wa. Gbàdúrà kí o sọ fún Ọlọ́run wípé o ò ní padà sẹ́yìn, o ò ní báyé lọ, o ò ní báyé rẹ́, a ò ní pa ọ́ rẹ́ mọ ayé lára, o ní gba ìdájọ́ tó ń bọ̀ lórí Sódòmù, òun Gomorrah. O jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́ títí di ọjọ́ ìkẹyìn. Gbàdúrà.

0: ó sì jáde lọ, ó dúró ní ẹnu ihò òkúta náà, sì kíyèsí, ohun kan tọ̀ wá wípé, kí ni ìwọ ń ṣe níhìn-ín Elijah? Òun sì wípé, ní jíjowú, èmi ti ń jowú fún Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, nítorí tí àwọn ọmọ Israẹli ti kọ májẹ̀mú rẹ sílẹ̀, wọ́n sì ti wó àwọn pẹpẹ rẹ lulẹ̀, wọ́n sì ti fi dà pa àwọn wòlíì rẹ, àti èmi, àní èmi nìkan ṣoṣo ni ó kù, wọ́n sì ń wá ẹ̀mí mi láti gbà á kúrò. Olúwa sì wí fún un pé, lọ padà ní ọ̀nà rẹ, kọjá lé aginjù sí Damascus, nígbà tí ìwọ bá dé ibẹ̀, kí o sì fi òróró yan Asaeli lé ọba lórí Syria, àti Jehu ọmọ Nimshi ni ìwọ fi òróró yan ní ọba lórí Israeli, àti Elisha ọmọ Shafati ara Abel Mehola ni ìwọ fi òróró yan ní wòlíì ní ipò rẹ. Yóò sì ṣe, ẹni tí ó bá sálà kúrò lọ́wọ́ ìdá Asaeli ni Jehu yóò pa, àti ẹni tí ó bá sálà kúrò lọ́wọ́ ìdá Jehu ni Elisha yóò pa. Ṣùgbọ́n èmi ti ku 500 ènìyàn sílẹ̀ fún ara mi ní Israeli, gbogbo eékún tí kò tí ìkúnlẹ̀ fún Baali, àti gbogbo ẹnu tí kò tí fi ẹnu kò lé ẹnu.
1: Bẹ́ẹ̀ ni ó padà kúrò níbẹ̀.
0: Ó sì rí Elisha ọmọ Shafati, ó ń fi àjàgà màálùú 12 tulẹ̀ níwájú rẹ̀, àti òun náà pẹ̀lú 12. Elijah sì kọjá tọ̀ ọ́ lọ, ó sì da agbada rẹ̀ bò ó, ó sì fi àwọn màálùú sílẹ̀, ó sì sáré tọ Elijah lẹ́yìn, ó sì wípé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi lọ fi ẹnu kó baba àti ìyá mi lé ẹnu, nígbà náà ni èmi ó tọ̀ ọ́ lẹ́yìn, ó sì wí fún un pé, lọ, padà, nítorí kí ni mo fi ṣe ọ́, ó sì padà lẹ́yìn rẹ̀, ó sì mú àjàgà màálùú kan, ó sì pa wọ́n, ó sì fi ohun èlò àwọn màálùú náà bọ ẹran wọn, ó sì fi fún àwọn ènìyàn, wọ́n sì jẹ, òun sì dìde, ó sì tẹ̀lé Elijah lẹ́yìn, ó sì ṣe ìránṣẹ́ fún un.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 14. Lúkù orí 13 láti ẹsẹ 14. Ẹnìkan sì bíi pé, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. Ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa. Ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù, tàbí lọ́wọ́ Jòhánù, tàbí lọ́wọ́ àwọn Farisí, tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sínágọ́gù tàbí tẹ́ḿpìlì, tí ó bi wọ́n pé olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí, ó ní ọgbọ́n.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ki a to bere loni, mo fe mo bi a ba ri enikeni ti o fe wa lasan ni asale yi. Se o wa. Mo gbagbo wi pe a fe mu nkan kan lo sile abi ke se be. Ni awon ibi ile isin kaakiri ati ibi ti a ti n ko eko bibeli ti ohun ti a fe so ni asale yi ko ba yi won dara dara bi won ti lo be na ma n pada won ki ri ohun ko ohun mu bo bi ohun ti won gba lowo Olorun lati ibi ti won lo. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti eré tí Ọlọ́run fẹ́ fún ọ, ò fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ. Torí bẹ́ẹ̀, kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ. Yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun ní àyà ọjọ́ òní kí o gbé bíbélì rẹ lọ́wọ́. Iye àwa tí a ní bíbélì lọ́wọ́ mo fẹ́ kí o nà án sókè kí n rí i. Ẹ ṣe púpọ̀, a ṣe dáradára ní ti wípé a gbé bíbélì wá wá. Ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lè ó wà lọ́wọ́ rẹ nà án sókè kí n rí i. Irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó. Ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀, wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì. Torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́ a ò mú lọ́wọ́. Bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ti Yorùbá, irú bíbélì wo ló yẹ ká gbé dání?
2: Yorùbá.
1: Àwọn bí a bá ti jókòó tán, a á rí wípé àwọn kan dìde dúró. Àwọn wọ̀nyí ni adènà, wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run láàrin wa. Bí wọ́n bá sọ pé kí a sún, a ní láti sún. Nílé Ọlọ́run a kìí jà, a kìí jiyàn, a kìí sọ wípé mo ti gbé bíbélì mi síbẹ̀ láti jókòó síbẹ̀ ni. Ilé Ọlọ́run jẹ́ ibi tí ó lọ́wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, kí ẹ má jẹ́ kí a di àwọn tí Jésù tí a fi pàṣán ìdájọ́ tí a fi lé jáde. Bí a bá ti wá ibi tí wọ́n bá sọ wípé kí a jókòó sí, a kìí bínú sí àwọn òjíṣẹ́ Ọlọ́run pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀. A jókòó sí ibi tí wọ́n ní kí a jókòó sí. Bí a bá sì ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lọ, kò ṣàǹfààní, kò sì tọ̀nà kí a máa bá ara wa sọ̀rọ̀ tàbí kí a máa sùn. Bí o bá rí ẹni tí ó ń sùn, wà á fọwọ́ tọ irú ẹni bẹ́ẹ̀ kí ó lè ṣe etí sílẹ̀ láti gbọ́ ohun tí a ń sọ. Ṣé ó yé wa ohun tí a ń wí? Ẹ jẹ́ kí a dìjú wa láti gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ìwọ tí ó dá ayé ṣùgbọ́n tí ẹnikẹ́ni kò dá, ìwọ tí ó wà kí ayé kí ó tó wà, ìwọ ìpilẹ̀ṣẹ̀ àti òpin, Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, a fi ògo fún orúkọ yín, a sì fi ìyìn fún orúkọ yín. Gba ọpẹ́ àti ìyìn wá ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ní orílẹ̀-èdè àwọn ènìyàn dúdú, àwa tí a ò mọ Ọlọ́run ní ìgbà kan rí, àwọn tí bàbá wa fi pa ìtàn fún wa wípé ẹnìkan wà tí ó ń jẹ́ Ọlọ́run Bàbá Jésù Kristì. Ṣùgbọ́n àwa tí ó ṣe ní olóríire láti jẹ́ kí a ṣe alárìnbá pàdé ìyìn rere, Bàbá gba ọpẹ́ àti ìyìn wá ní orúkọ Jésù. ninu itan ninu isedale wa ni ati gbo wipe awon obi wa awon baba nla wa won ma npa eniyan se ebo ni iwe mimo ti a npe ni bibeli won ori ri won o se pa ni tan fun wipe olugbala wa ati wipe eje Jesu Kristi ni ma we ni mo kuro ninu ese gbogbo sugbon bi o se ti wa ni awa ni o se ni olori ire ti o je ki a je alabajo pin ninu ihirere ati igbala ti Jesu wa pese re sile fun wa baba gba ko ati wa ni oruko Jesu sugbon mo wi pe awon opolopo ni won wa ni akoko ti wa yi ti o je wi pe bi o tile je pe won gbe bibeli won ka won lo si ile isin sibe sibe esu ota wa ni olorun aye yi o fo won loju o ra won ni iye ko je ki won ki o mo otun si osi iwa ku wa kuro lowo won iwa ise kuro ni owo won sugbon sibe sibe won ke pe o won o si mo baba ambe o a o fe ki ti wa ki o ri be a o fe se asedanu a o si fe wa lasan ambe o wi pe awon igi ti o di wa leti awon ti o ra wa niye awon ti o fo wa loju ba wa yo kuro ni oruko Jesu nje je ni ti Jesu ta sile ni oreke Calvary e ti o wi pe yi le eje mi ti ma je mu titu fun imukuro ese opolopo ambe wi pe gbogbo awon ese ti o si wa ti o le mo ni tabi ti o nsa pa mo ni igbesi aye wa e ti ko je ki oju wa ki o ri igbala olorun ba wa yo won kuro ni oruko Jesu sanu fun wa o ni igba na ni ikeyin aye nigbati ipalarada awon eniyan mimo

wọn. Bàbá ṣí wọn létí ní orúkọ Jésù. Ṣàánú fún wa. Jẹ́ kí ọ̀rẹ́ kí ó yé wa. Jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó lè ní orúkọ nínú ìwé ìyè. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a jókòó. Lónìí, a ń yẹ ìwé mímọ́ wò ní orí ẹ̀kọ́ pàtàkì tí ó ṣe iyebíye. Èyí ni wípé ẹlẹ̀sìn ni ọ́ tàbí onígbàgbọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń pe orúkọ Olúwa, ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń gbé Bíbélì, ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́ tí kò yé dáradára. Bí a bá sì ń fi ẹlẹ̀sìn pé onígbàgbọ́ tí a ń fi onígbàgbọ́ pé ẹlẹ̀sìn, èdè àìyedè yóò wà nítorí àìmọ̀kan tí ó wà nínú ọkàn wa. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tilẹ̀ dàbí ẹni wípé wọ́n ń sin Olúwa, ṣùgbọ́n tí ó jẹ́ wípé àgàbàgebè àti àfaraṣe ló pọ̀ jù, tí wọn ò sì mọ̀ wípé kò sí ohunkóhun tí ẹlẹ̀sìn lè rí gbà lọ́wọ́ Ọlọ́run bí kò ṣe ìyà, ìdájọ́ àti ìbínú Ọlọ́run tí ó gbóná púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n nítorí àìmọ̀kan àti èdè àìyedè tí ó wà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ, ni ó ṣe ṣe pàtàkì lónìí bí a bá ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run, kí o má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́. Bí o bá mọ bí a ti kọ̀wé, kí o gbégègé rẹ bí mo bá ti ń pe àwọn orí ẹsẹ̀ wọ̀nyí, kí o máa kọ wọ́n sílẹ̀. Bí o bá ti ń délé, kí o tún máa yẹ̀ ẹ́ wò láti jẹ́ kí o lè dá ọ lójú ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́. Láti ìṣẹ̀dálẹ̀ ayé, láti ìgbà tí àwọn ènìyàn ti ń ké pe Ọlọ́run, ni ó dàbí ẹni wípé àti èpò àti àlìkámà ni wọ́n wà nínú ayé. Láti ìgbà tí àwọn ènìyàn tí a ti ń fi orúkọ Ọlọ́run pè wọ́n, ni àwọn onígbàgbọ́ tòótọ́ àti àwọn àgàbàgebè ẹlẹ̀sìn, àwọn tí wọ́n fi ẹnu súnmọ́ Olúwa ṣùgbọ́n tí ọkàn wọn jìnà réré sí Ọlọ́run, ni wọ́n ti wà. Ó wà ní ìlú òkèèrè lẹ́yìn òkun, ó sì wà ní ilẹ̀ tiwa níhìn-ín. Ó tilẹ̀ dàbí ẹni wípé àwọn ẹlẹ̀sìn ni wọ́n pọ̀ ju onígbàgbọ́ lọ. Bí ìwọ náà bá ti wò ó yíkàkiri, bí o bá dé oko gẹ́gẹ́ bí àgbẹ̀, àwọn èpò tí ó máa ń hù láì jẹ́ wípé a ti ọwọ́ àgbẹ̀ gbìn wọ́n, àwọn ni ó máa ń pọ̀ ju àwọn ohun tí a gbìn tí ó lérè tí ó máa mú èso wá. Àwọn èpò ni ó máa ń pọ̀ ju àlìkámà lọ. Bẹ́ẹ̀ náà ni ilé ìsìn gbogbo àwọn tí wọ́n máa ń wá, ṣùgbọ́n tí kì í ṣe láti jẹ́ onígbàgbọ́ tòótọ́, àwọn ẹlẹ̀sìn, àwọn tí wọ́n máa ń gbé Bíbélì, àwọn tí wọ́n ń pe orúkọ Ọlọ́run mọ́ ara wọn ṣùgbọ́n tí Ọlọ́run ò mọ̀ wọ́n ní ènìyàn tirẹ̀, àwọn ni wọ́n pọ̀ jù àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Ó sì ṣeéṣe a ò ní fẹ́kù láàrin wa ní àṣálẹ̀ yìí tí a jókòó, tí a rò wípé onígbàgbọ́ tòótọ́ ni wá, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ọjọ́ ìkẹyìn bá dé bá ọ, láì ní ìyípadà sí irú ipò tí ó wà nísinsìnyí, ìka àbámọ̀

Olorun ma je ki a fi hanu. Nitori pe ni ojo ni ti o nbo wa, ojo idajo, ojo ti onikaluku yo ri ara re gege bi Olorun ti ri ekun ati ose ati abamo yo po le ojo na. Mo si gbagbo wipe iwo ti o wa nihin loni nitori pe o fe tan ara re je ohun lo se wa abi be ko nitori be o se pataki bi Olorun ba fi ohan gege bi elesin koni se anfani lati ba Olorun jiyan eni ti o ba ba eleda re jiyan iparun ojiji ni o de ba iru eni be bi Olorun ba fi esun sun o wipe o je elesin alafarase eni ti ko mo Olorun eni to ro wipe ohun lo si ijoba orun nigba ti o wa ninu okunkun sibe sibe bi Olorun ba tin fi ohan bi o ba le se bi dafiri ti o wipe ni tooto elese ni mi ati elesin lasan o daju wipe idajo yo kuro anu yo si tele ni iwe woli Isaiah ni o ti nte mo wa leti ti o si nje ki a mo apejuwe awon elesin ti won ki se onigbagbo iwe woli Isaiah ori ikeji din ni ogota 58 lati ese ikini kerara ma se dasi gbe ohun re soke bi pe ki o si fi ire koja awon eniyan mi han won ati ile Jakobu ese won o ati nbere ninu okan re boya o ti ka iwe ti anka yi ori ese yi boya o ti ka ri kini se ti Olorun lati ma so fun ojise re oni waasu ti a npe ni woli Isaiah wipe kerara kini se ti o wipe so ni ohun jeje so pelepele fun awon eniyan mi nitori wipe bi o ba nba agbomagba alagidi okan eni ti o n fi ara re pe eni ti ko je bi o ba nba iru eni be soro oni lati gbe ohun re soke bi o ba ti n pe eniyan ni igbakugba ti o ti n so wipe lagbaja ti o ni dahun bi o ba nba iru eni be soro oni lati kerara eyi je wipe awon eniyan wonyi je agbomagba asetinu eni olori kunkun nitori wipe ki se akoko ti Olorun yo ke si won ti o si ba won soro sugbon nitori agidi okan won nitori pe won fi mimo se aimo nitori wipe won lo ni ona aigboran Olorun lati so fun oni waasu yi wipe ki o ke rara iwo na si mo ni awon ibi ti a ti n josin wipe bi won ba fe so oro ese won ki ke rara won ki kigbe soke won a so ni ohun jeje ati pelepele awon Yoruba si ma so fun a wipe a ki fi boro gba omo lowo ikuro se ati gbo be ri eni ti o ti jinle ninu ese ki se pe a ma fowo ra ni ori a ma fowo ko le orun a ma reni pelu re wipe ah ese oda ko da ko se be bi eyan ba se be idajo Olorun wa bo ba so be ko ni gbo ke rara ma se dasi kini itumo wipe ma se dasi o n so fun a wipe lati ori de ile lati oba titi de awon ijoye titi de awon ologbon titi de awon mekunu ti o wa ni orile ede naa ni won je elese o si n so fun a loni wipe ati agba ati ewe
ati okunrin ati obirin ko si enikan ti a le ri dasi ko se eni ti a le ri yo sile oni kerara ma si se dasi o gbe ohun re soke bi pe ko si fi rekoja awon eniyan mi awon ko so wi pe ki a fi rekoja eniyan mi han awon elomiran oni eni ti o ndese eni ti o wa ni iwa ti o lodi si ti olorun awon ni ki a fi rekoja won yi han wese ikeji ki owo iwa awon ti a npe ni elesin bi won ti dese toni bi won ti je agbo magba toni bi won si ti je ase tinu eni toni be ni won so fun ani ese ikeji sugbon won wa mi lojojumo won ye lo si lesin won ye ka bibeli won ye lo lati gba omi adura won ye ka samu won si ye lo si lesin ni ojojo isimi o nso fun a wi pe sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede tin se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun a nso fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o sese ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wi pe e je ki a gbadura bi o ba si de ile re ti o nbere wi pe ah ohun ti o fe da wole ni ba o lo se le sese ah ani mo gbekele oluwa ni oluwa yo pese o sese ki o tile ko ile re ki o so wi pe Jehovah Jire oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re oluwa le oluso agutan mi sugbon sibe sibe o ti oye run lenu e o elesin o sese ko ti fa iyawo ko ti o sese ko ma tile ti san owo ori iyawo ni sugbon ki won ti bi omo meji abi meta ki o wa di leyin omo meji abi meta ki won tun gba ile isin lo ki won so fun alufa we pe a fe se igbeyawo awon na tun lo se iwaju pepe won tun won tun woso won awon tun pin awon iwe pelebe pelebe wi pe a n se ti igbeyawo won tun peran won fi ile pon won fi ona pon awon omo si wale rebe rebe sugbon sibe sibe won sese fe se igbeyawo awon elesin bo ba tin ri won osoro mo iru awon eniyan be ni o sese ki won ma lo awon egba owo ti orun ti oruka ti oruka gbogbo won akoko ra sugbon bi won ba tin bo ni elesin won se apamo omo apamo won ko sinu e tori pe won fe gurege ni waju oluwa bọ́n bá tún ti ń jáde bí wọ́n bá ti ń tún fẹ́ wọ ọkọ̀ èrò wọ́n tún ṣí àpamọ́wọ́ wọ́n tún kò sétí wọ́n tún kò sọ́rùn àwọn ẹlẹ̀sìn là ń pè bẹ́ẹ̀ ó ń sọ fún wa wípé ṣùgbọ́n bí ìwà wọn ti burú tó nì wípé lójoojúmọ́ ni wọ́n ń wá mi ẹsẹ̀ ìkẹta ó tún sọ fún wa wípé wọ́n jẹ́ ẹni tí ń gbàdúrà àwọn ni bó bá di òru bí àlàkalà bá dé tí wọ́n làágùn wá láti ojú oorun wá gbọ́ jésù gbà mí jésù gbà mí jésù gbà mí dáríjì mí dáríjì mí dáríjì mí ẹ̀ṣẹ̀ tó dásùn lálẹ́ àná òjúlẹ̀ ológbò tàbí èkúté tàbí adìyẹ wọn ò yé lé lójú oorun bó bá sì ti ń jí bẹ́ẹ̀ ló ń wá sáàmù tí ó kà bẹ́ẹ̀ ló ń gbàdúrà sí omi nínú ìgò tí ó mu omi tí ó ń sọ pé àjẹ́ kúrò lẹ́yìn mi àjẹ́ ẹ̀ bá ti kúrò lẹ́yìn ẹ̀ ti pẹ́ ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ ẹ̀ nì torí àwọn tẹ́ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ àwọn tí ìwàkiwà irinkirin tó bá wà lọ́wọ́ wọn àwọn làjẹ́ ń lé káàkiri ṣùgbọ́n bó ṣe ti àwọn onígbàgbọ́ tòótọ́ ni àwọn tí wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì ra padà àwọn tí a kọ orúkọ wọn sí inú ìwé-èyè lé ọ̀run bàjẹ́ ń rí wọn ń sá nì
bo so ri won o nsa ni esu papa bo ba wa pelu idanwo tabi idewo re bo ba tin so wipe akọ ninu oro olorun wipe mo je asegun be le su salo sugbon bo wa di wipe o lele mu latoju orun ansin o ninu omi ansin o ninu sare tabi ansin o kakiri o si nji o lagun o nso pe pada lemi satani pada lemi satani igbala lo ye ko wa sugbon awon eyan won yi won gbadura won gba awe ododun o sese ki won ka ogoji ojo ko pe pata pata kan so pe ah mi o yo kan kuro nu eri o si sese lasiko awe ni ko je memo ko je muti ko je musiga awon alarede ti won wa nita awon ti won rent ile fun nita awon a wa nbe ni gbogbo goji ojo ni won ma gba awe won ma se sera ni bi ogoji ojo ba ti koja o pari o tun pada sinu ebi e sinu oti e o di ko ma sun gota sugbon bo adojo sunday o an lati ri ninu lesin o si sese ko ti e ma sise papa ninu lesin awon wonyi ni bibeli nje ko ye wa wipe elesin lasan ni won bi ku ba pa oju won de niru ipo be o daju wipe orun apadi ni ese keta ni o so pe sugbon ese keta nitori kini awa se ngba awe ti iwo ko si ri iru awon eyan be won agbadura lasan won awa se ko bibeli lasan won agba awe lasan iwo na lo bere lowo won o sa mo won on wa leti okun bi won tin gbadura toni ti won sin gba awe toni aje oju won le awon ni won gbo ton so pe eye nke bo se ta won ton ni igbala ni awon ti a ti dari gbogbo ese won ji patapata be ye ke o kan ke danu ni sugbon bo je ten ti o ti ni igbala eni ti o ti dari ese eji bo logbo rin loru bo ba ri oju ologbo ani won de o koni lesun bo gbo ti ese awon kan ti won rin nita koni lesun ibi kibi to wa ko si bi bedi to sun le lori ko si bo se le niye lori to o sese ko je wi pe se ni won mu bedi ni se ni won gbe wa lati oke okun sugbon sibe koni le rorun sun bo ko le sile awon osu ati aje won ni je gbe nu e o le ko le sile ki awon eniyan ki won wa ninu re sugbon ki ohun ko tun lo wa iyara kan nita ko ma dagbe iru awon eyan be awon na o to be lati lo le lati ko ere ko lo sile won o to be nitori bi awon eyan nu aye bi won ba ri won ki won fo ba won nitori kini nitori pe won mo oju olorun won mo bi ati sin olorun won je elesin lasan sugbon won ki se onigbagbo bi won ba si gbawe olorun ki ri o ni o se so wipe nitori kini awa se ngbawe ti iwo ko si ri nitori kini awa je okan wa ni iya ti iwo ko si mo kiyesi le ojo awe yin eyin se afe e si fi agbara mu ni se gbogbo ise yin kini bibeli n pe ni wipe eyin se afe Isaiah ori keta mo n ka lati ese ikerindinlogun eyi je ohun ti o ba orile ede wa je o wa laarin awon ti won lo si ile isin o si wa laarin awon ti won ko ti e gbo kankan rara o wa laarin awon omowe o si wa laarin awon puruntu ti won o mo nkankan afe o ba igbesi aye won je patapata won si nawo won fowo sofo lati ese ikerindinlogun ni Isaiah ori keta pelu oluwa wipe
mo fe ki o fiyesi dara dara ko so wi pe oni waasu wi pe awon elomiran bi aba bi won ti aba so wi pe ah se bi o gbo wi pe ana re nye eyin oku pada o se lo ah ani church wa ni awon elesin niyan ko mo wi pe oluwa wi pe a so pe church wa ni bi ore bade to so pe ah mo de o wa fi oti se mi lalejo ah ani church wa gba fun abe awon ele bo ba se mo awon elesin niyan awon ti ki se onigbagbo awon ti won o ni idani loju ohun ti won gba won so wi pe ah bo ba so pe iyawo e o si bimo o si dake be bo ba dake tara ya ba dake o lo wo akeji ko mu yawo keji latabule e boya o sese ko le bimo ah ani church wo je gba mi ma se be won le mi jade abi ka so fun won pe obirin sa ni iyawo e nfi omo bi ekini ikeji iketa obirin bo ba bi okunrin o ni reni ta se arole e o ni reni ta duro sile to ba ku o se fe keji bi won ba gba fun yin ni church yin o se fe sita ani won mo ba se mo awon elesin niyan won o ni dani loju kini oro olorun wi won o mo wi pe oluwa wi pe bodi asiko kesimesi ninu elesi won abi asiko isa ajinde ta ba so pe ah o si wa be ni wi pe o nsofo o si mura gege be ni pe okunrin ni o o mo bo tin se ni ba ona tin se won ko setini won si ma nko sorun ya dile gbogbo asi fi paju asi dabi egun nita obirin a wo aso to pon kanle latoke bo ba tiri to ti yo lokere wa ni awon na nbo yen awon elesin niyan sugbon won o si mo wi pe oro olorun ko fun won be won o mo tun mo wi pe oluwa wi pe bi won o ba se won so pe ah a sese ri eko bibeli kan o won so fun won be wi pe ka ma jale o ah o me nti o fe ko jale ni won ne agbodo gba ri ba o pe owo eyin o buru o se won wi ni iwo ori ka ninu iwe oro olorun o ni pelu ta lo wi pe oluwa wi pe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga o je mo e ti an pe ni afe irin to rin lese bo se yan ti o n fi ifekufe rin lati pe awon okunrin lati ba o se ifekufe oju olorun ri o abajo to gbadura ti olorun o gbo abajo to gba awe titi sugbon ti wahala re ti o fi o sile o ni ati pelu oju ifekufe ewo la n pe loju ifekufe bo ba roju wa mo tiro ati eyi ti won fi n ko ete waasiri ton ma soju regberegbe beni to fe se agbere oju ifekunfe niyen awon na n je ki awon pastor oluso agutan awon na n je kan dese bo ba gbo pe ah pastor o tun ti bimo kan o ti a mo nipa e o awon oloju agbere na fa won si kunle sin kaakiri o si so fun wa wipe won rin pelu orun giga ati oju ifekunfe ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won roworo won fe saworo si ese awon mo esu la n fi si lese awon ti yoruba ba mo wipe won ti n wa ti won si mona olorun ton so pe iwo omo yi ma lo mo won wa ko nkan si won lese eyi ti won ko si awon abiku lese niwo na tun ko sese to ko sowo to ko seti to yan esu lo ko nkan si o leti esu lo si ko si o lowo besu ba si ti ri o nigboro o ti mo pe ikan nu won niyan awon eniyan re ko si ye fi la kure gbe da iru awon eniyan be lola aisan ju won sile rungurungun ko ju won sile ori yiyi nko bo ba lo sile ogba tan tin wo awon to ri won yi wa ri won be
won o si mo o ma se o ki enikan ki o le so fun won pe ohun to sun won debe ni iru iwa ti won ku eyi ni olorun ko fi gbo ti won se won bi o se awa ti olorun si leti to si je ki oju wa ki o la mo gbagbo wi pe bi a ba jade a ma kilo fun won o nso ni ese iketa dini ogun wi pe nitori na oluwa ye o fi epa lu atari awon omobirin si oni o ya mi lenu bo ba ri awon obirin to npari oluwa lo lu won ni atari idajo olorun ni oluwa ye o fi epa lu atari awon omobirin si oni won si kun igboro gbogbo irun ti lo tan patapata eyi ti run e o lo ina o kuro nbe opolopo etiju ni aso nbo mora eyi ti won ba si bo etiju won mora won a tun ko aso oniho won a tun wo gbogbo nkan ta won oyin bo se o ti je won ni ara tan patapata a o ti gbe won si won para won won ku laaye Oluwa yo si fi ho won han wi fun mi je won ki rin ni ohun sisin yi won rin ni oho obirin onile olona o le ni moto ayokele sugbon sibe sibe atun mu iro e ase si meji wa ma ri oho enta won ni tijumo bo ba ri won lejo bo ri won nibi ti won tin wo cinema kakiri bo ri won legbe titi iwo na we fun bi o ba je wi pe opolo won pe nkan papa o tun tin sele nbe a fi moto si egbe titi onile olona a ma jo ni gboro bo ba je ni to nwa moto wa ni ejo eja fara eje ka koja eni to nsin esu oju won ki riran olorun si so fun wa wi pe awon elesin ni won se be ko si mo se le se be to ni ojo satide bo ba ti jo di ojo sunday won tun gbe bibeli kurukere won lo si lesin nkan ton sin ka oye won bo ba si jade to so pe kini won so ni lesin a lo nkan lo na ni ohun ogbo kina so ni ese ekeji ni dogun le ojo na oluwa ye o mu ogo saworo won kuro ati oso won ati iweri won bi osupa mo ba lo si ile isin ni igba miran gele ti elomi awe oni ri oni wasu wa se ma garun leyin obirin alafe aye ki lo si ko sinu e paper lo ko sinu e se iwa ologbon niyan abi omugo ka tun woso ka wegele ka ma je kari oni waasu ka ma je ki agbo oro olorun elomi wa joko segbe orun ni patapata latoke dele ati ewon ati jufu ati iboju ati akete ati oso ese ati oja ori ati ago olorun didun ati oruka eti se o rin ninu bibeli ti e abi bibeli temi yato tori awon elomi won so pe ngba to de tin lo si eko bibeli won ma ti fi ofin de e kale won o ka bibeli awon ti won ki se onigbagbo ko ye won ona olorun o ye won ona awa omo olorun papa ko ye won aboye won rara oruka ati oso imu iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ati awojiji ati aso ogbo daradara ati ibori ati iboju yo si se pe orun buburu yo dipo orun didun ti won ba ti jo irun ti ti won ti fi nkan wora ti awon di arugbo kale ko ti pe ogbon odun ati di arugbo bo ba woju e wa nkan lo nbe idajo olorun niyan awon elesin ni an so yi sugbon sibe won aka bibeli won agbadura won agba awe abajo to olorun o gbo
Olorun ki gbo ti agabagebe yo si se pe orun buburu yo wa dipo orun didun akisa yo si dipo yo si dipo amure o ye ke awo won dara dara awon ton wa ninu aye o si se se ki wo na papa ko ti sonu sinu aye bo ba wo awon omokunrin mi won adaso eti aso won won tun ja wele wele won fe wo akisa laye atijo bi aso eyan ba ya die ni eti aya gbe lo si odo awon ti won ranso pe e ba mi ran ko fe wo akisa sugbon ni sisin yi fun ra won won tun te blade abe won tun te bo won tun ja eti e wele wele bo ba ri ni apa won won tun ja wele wele ah ki lo de gboro awon elesin ni won ti kode bi won na ba gba lowo won o di ara won odi ko gbadura ko Olorun ma gbo odi ko gba awe ko Olorun so pe won ori o odi ko wo wahala ko Olorun so pe ko ma nikan daran kan e yo si se pe orun buburu yo dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa yo si dipo irun didi dara dara awon obirin l'Olorun soro e nihin tori awon obirin lo ma ndiri abi be ko oni ori pipa ni o si dipo irun didi iwo lo wo awon elesin gbogbo nkan ti anka nihin ni o je ipin won sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa won ti jo ara won si ti jo irun eyi ti je ki o di mo fun a wi pe awon wonyi won je elesin lasan lasan oni Olorun o se gbo ti won je ki tun wo si ni ibi ti an ka tele tele Isaiah ori ikeji din ni ogota ese ikerin kiyesi eyin gba awe fun ija ati agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ti ojo yi ke a le gbo ohun yi le oke eyi so fun apo lati ronuko ada bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronuko ada ti o so fun Olorun wi pe o mo wi pe o je elesin tele tele sugbon ni sisin yi o n fe je onigbagbo toto yo fi oju anu re wo mo fe ki o wo awon oba ori iketadini ogun 17 awon oba keji ori iketadini ogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo fe ki awon nkan wonyi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo Olorun ti o n kilo fun wa ti o n so fun wa wi pe ke a koja jije elesin ke a je onigbagbo toto awon oba keji ori iketadinlogun mo n ka lati ese ikeji le ni ogbon won bere Oluwa pelu won si se alufaa ibi giga won ni fun ara won ninu awon eniyan lasan ti n rubo fun won ni ile ibi giga won ni wo ese ketaleni ogbon won beru Oluwa won si n si orisa won beru Oluwa bi ara ba san ni oju orun wa so pe Olorun mi o bọ́n bá rí ẹ̀jẹ̀ àbá mọ́tò wọn agbárí wọn ní jésù wọn bẹ̀rù Olúwa ṣùgbọ́n òrìṣà kúrò nílé wọn ìwọ tó fi òrìṣà sílẹ̀ nílé tó wá débi tó ń gbé wa lẹ́nujó tó ń sọ pé ẹ gbàdúrà fún mi òrìṣà ò ní jẹ́ kádúrà tá ń gbà fún ọ kò ní jẹ́ kó gbà eré ìbejì ni tàbí èyí tó ń tapo sí nínú ilé ẹ pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje
to si de to so pe mo ni wahala ni orisa to wa nle loko wahala ba o so mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si n gbe bibeli o si so pe o beru oluwa won kan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru oluwa won si si orisa won si orisa won gege bi ise awon orilede ti won ko lati ibe lo awon ti won beru oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wi pe awa ti a ma n kaakiri gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun lo to lo n gba awe se won na ri paso e npon imoto to ye eni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi to birin se olorun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ila si lo nba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi a ma wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri to po ti o ti e moruko won ton asi lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe lati ojo ta won alagba won ti n gbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo funra ara re bo ba ko ese sile sugbon to so pe o beru oluwa to so pe lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o pa je ri o to lo pa je o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni jeun sugbon sibe sibe to si nwa bon pe ro ijoba olorun wa so pe mi na wa nbe o je ronu ko ada nitori idajo nbo wa je ki nson to sele ti awon ra bi fun o eyi a si je ikilo fun o wo ese ikeedogbon o si se le atete kogbe ibe won won ko beru oluwa nitori na ni oluwa se ran awon kinin sarin won ti won se pa ninu won awon ti won dese ni ikoko awon ti won farapamo sugbon ti won dese nitori eyi ni won so fun wa ni ese ikesan awon omo Israeli si se ohun ikoko ti ko to si oluwa olorun won won si ko ibi giga fun ara won ni gbogbo ilu won lati ile iso ti awon oluso titi de ilu olodi ese ke dogbon wa so fun a wi pe nitori ese ikoko ti won da o ni olorun se ran kini o sarin won ti o si n pa won se iwo na se o n da ese ikoko bi o ba n da ese ikoko idajo n bo o sugbon bi o ba je ronu po ada ti o so fun olorun wipe saanu fun mi nitori elese ni mi mo gba ere olorun je wipe bi o ba ronu po ada jinle jinle ti o ronu po ada tokan tokan yo dariji o wo iwe woli Isaiah ori ikini iwe woli Isaiah ori ikini lati ese ikokanla oluwa ni kini opolopo ebo yin jasi fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan ati si ti obuko awon elomiran wa loni ni awon ile isin kaakiri ti won si n peran sibe fun irubo awon elomiran ati le gbe o sese ki o je ori eran yi lo si ikorita meta esu ni won sin o won o sin oluwa awon elomiran o sese ki o je ti abela tabi ti turari iru awon eniyan be won ti pa ilana olorun da
Èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn. Bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀, Ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe Olúwa. Ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi, tàbí ó bèèrè ilé ọwọ́ yín láti tẹ àgbàlá mi, nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́, wọn ò jẹ́ ọmọ Ọlọ́run, wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èyí ni Ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀, èwo ni ọ̀rẹ́ asán? Ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni. Ẹni tó lọ ṣe fàyàwọ́, ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì, ẹni tó ń jalè, ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá, owó ìpànìyàn, owó ọtí, owó ìpànìyàn, ó wá mú ìdámẹ́wàá nú ẹ̀, ó ní mo wá fún Olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn á jó wá síwájú pẹpẹ, ni wọn á sọ wípé Olúwa bùkún mi, mo sì wá fi oore Ọlọ́run hàn. Oore Ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn, iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n á sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa, a ní mo wá mo oore Olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn, dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú Olúwa, ọ̀rẹ́ asán ni. Tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì, àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kó lè tẹ ilẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù, tí àwọn pàápàá jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré lóní ilé ìsìn, àwọn ni igi lẹ́yìn ọgbà, àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀, tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbàlà, ìgbà tí mo ṣì jẹ́ ẹlẹ́sìn. A wọ aṣọ funfun, inú wa dúdú ju kínì lọ. Ìwà ìkà, ìbínú, ìjà, àránkan, ṣíṣónú, agídí, ọ̀tẹ̀ kò kúrò nínú wa. Bí a bá ti wọṣọ funfun, a gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú. Inú tá a sì wọṣọ funfun sí pàápàá, ó dúdú ju nǹkan míì lọ. Àwa ni ayé ìgbani, a fìyàn sínú. Bó ṣẹ̀ wá, ọdún 5, ọdún 7, ọdún 10, ó wà nú wa síbẹ̀. Mo jẹ́ ẹ̀kan nínú àwọn tó ń lùlù fún wọn nígbà náà. Àlákálà ò kúrò ń bẹ́ o. Ṣùgbọ́n bàbá ti ń lùlù ni àwọn èèyàn ń jó, ni wọ́n ń fò sókè. Wọn a ní ẹ̀mí gbé wọn, ẹ̀mí èṣù ni. A máa yí wọn mọ́lẹ̀, ẹ̀mí Ọlọ́run kì í yí èèyàn mọ́lẹ̀. Kò tún lọ sílé ìsìn, kẹ́mi Ọlọ́run kó tún dọ̀tí aṣọ ẹ̀ kó tó dé. Kan ní mbo ló ti ń bọ̀. Olọjà ni àbẹ́ ò ló lọ ṣe, kò ní ẹ̀mí Ọlọ́run ni. Ẹ̀mí Ọlọ́run kọ́ yìí ni àwa ti wà ńbẹ̀ tẹ́lẹ̀. Bí n bá ti ń lùlù, àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè, tí wọ́n ṣe panṣágà, àti àwọn tí wọ́n kó obìnrin jọ, bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn, ni wọ́n ń fi orírun bẹ́ǹchì nínú ilé ìsìn. Mo rí ni o, kì í ṣe tí wọ́n pa nítàn fún mi, mo jókòó sáàrin wọn ni. Àjọ ń gbọ́ àwẹ̀ ni, àjọ ń ka sáàmù. 12:00, 9:00 lóru la ń gbàdúrà, a lọ ń ṣe iṣẹ́ òru pàápàá. Àjẹ́wọ́ bàtà, bí ìṣó bá gun ẹlẹ́sẹ̀, bó bá kú o lọ sọ́run àpáàdì. Wo ẹsẹ̀ 13, ó sọ fún wa pé tùràrí já sí ohun ìríra fún mi, oṣù titun.
ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to n gbadura tolorun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to n gbadura tolorun so pe ta lo n yo mi lenu yen omo onina kuna wo ni e ti o pada wale to n gbadura to ranse latokere sile wipe o n fe alaafia o n fe ilera o n fe iwosan ye yo mi lenu bi olorun ba ka adura e si yo lenu o pari fun e ṣùgbọ́n bo ba le ronú pọ̀ ada bo ba sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bo ba jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kú ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì ti kú ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó o jẹ́ kó súnmọ́ sàkáánì rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi ó sún mi láti gbà wọ́n nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ kì í ṣe díẹ̀ o àdúrà ká máa gbà ká máa lami lójú àdúrà ká máa gbà ká máa mi gbogbo ara àdúrà ká máa làágùn ó ní bó tiẹ̀ gbàdúrà tó làágùn tó da omi lójú bó o bá ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń sọ wípé èmi kì yóò gbọ́ ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò wá fi wá sílẹ̀ bẹ́ẹ̀ sórí ọlọ́run wa aláàánú ni bí ọmọ onínàkúnà bó tilẹ̀ rìn jìnà sí ilé bẹ́ẹ̀ ni ọkàn ọlọ́run ló ń pè é wá wípé má dúró síbẹ̀ sàásálà fún ẹ̀mí rẹ̀ padà wálé yé fi ara rẹ̀ ṣiṣẹ́ yé fi ara rẹ̀ jìyà mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wo aṣọ funfun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wòlíì tí mo mọ̀ àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ìsìn láńpẹ́ bẹ́ẹ̀ àwọn tí ó mọ̀ wípé bí o bá láàlá báyìí kó o wá síwájú wọn kó o sọ pé mo láàlá o báyìí lórí o kan máa túmọ̀ àlá fún wa kan sọ fún wa pé àlá ẹ̀yẹn àgbà sáàmù báyìí lọ́wọ́ ẹ wà á sì ká ní ìgbà méje tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje gbogbo ẹ̀ láti ṣe ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn ààyè rí oṣó àti àjẹ́ ààyè sọ pé àwọn àjẹ́ wọn ń ṣàdúrà wa jẹ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ wá mọ́lẹ̀ ńgbà náà àìsàn wòlíì wa pàápàá àìsàn ojúlẹ̀ tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ́ bó bá ń ṣiṣẹ́ fọlẹ́ ọlọ́run á tọ́jú ẹ a ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó a fẹ́ sin olúwa lé ẹ̀mí àti ní òtítọ́ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ nísìnyí ó ju ọdún bíi 18 sẹ́yìn lẹ́nìkan sọ fún mi ló sọ pé kò sọ́nà bí tó wà yìí kò kọ́kọ́ yé mi mo rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni òní arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyí sọ pé ó ní kí n wá gbọ́ ìhìnrere èyí táwa náà níyì kan náà ni ìhìnrere náà ni agbára pápá wà lọ́wọ́ wà bàbá ti ń gbàdúrà ta ń gbà àwẹ̀ ta ń fò sókè ta ń lùlù bẹ́ẹ̀ ni ẹ̀mí ń balẹ̀ wà a sì ń láàlá ńgbà náà mo ní àwọn ìwé tí mo ń kọ àlá sí ni bí n bá ti jí láàárọ̀ mi ò jẹ́ kí ẹ kí n tó kọ àlá mi ilẹ̀ torí mo lè lọ gbàgbé mi ò jẹ́ kí ẹnikẹ́ni kí ó fọ ọkàn aṣọ àdúrà mi ohun tó ṣe pàtàkì ni ìfọ́jú ọkàn ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ ìhìnrere bó tilẹ̀ jẹ́ wípé orí mi kọ́kọ́ kọ́ mo sọ pé ó ti o tùràrí mi àbẹ́là mi ò jẹ́ fílẹ̀ èmi tí mo ti ń mọ bá a ṣe ń lo sáàmù èmi tó ku díẹ̀ kí n dín wòlíì bí n bá ń gbààwẹ̀ láyé ọjọ́ ọ̀hún ó jẹ́ má ṣẹ̀mí torí pé bébí bá pa mí inú máa ń kan mí ni ṣùgbọ́n inú ìfọ́jú yìí ni mo wà lẹ́nìkan sọ fún mi pé ọ̀nà ìrere wà
pe eyan ma nigbala ni to tin bo lowo ese awa omo kan bo lowo ese pe ke eyan bo lowo ta la wan ro sugbon olorun to je alaanu to sin ni suru to be ge lo fi pe yin fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo kokko gbo ko ye mi mo so pe awon ele o mamadura agba atori pe mo ba ngbadura won kan magbadura lawon nikan won o jan ri mole won o fosoke emi o gbe won mo ni ewo lawon ele yin se alako be lawon ele yin ni emi o fa han bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo okuro lowo won lemi na wa danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on to gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni o be si ni gbadura yato si tele tele la tele tele bi ba wa ninu oko mama mira ni emi ni o bi ba si wa ni lesin bo soro bo nwa su ma ti ma sori bayi tori ki na ati ma tami pa ko ma ti ma so pe we emi nde niyan asin lati jura le fun emi sugbon ojo yi adura ti mo gba ojo na yato mo so fun olorun wi pe o su mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan nko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi awon ese to wun mi da tele tele awon ti mo ti ma n baja ti mi o kin ki nkan na wa na kan mi lati ma ki won lati dariji won mo abe si ni ko orin ere orin aye ati jo pe baba fosoke a wo ori esumole wom wom mo ju gbo ele mo yi pada patapata woli ba wa mi wale o ba so pe ohun ori mi mo mo lo le ri mi mo yi kuro ni waju oju mi da wo duro lati se buburu ko lati se rere wa idajo no awon eni ti ani lara lowo se idajo alain ni baba iyen so pe se eto fun won gba ejo po wi oluwa wi pe wa nisisin yi olako o ma fi ojo igbala re dola wa nisisin yi ke si je ke so asoye po bi ese yin ba ri bi ododo won o fun ju won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe ti e se gboran eyin o je ire ile na e dide ke je ke agbadura bo ba fe duro nipo elesin awon ti ko mo oluwa and awon ti won tesiwaju ninu ese sibe sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata to di onigbagbo eni ti a fi eje Jesu Christi we

Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ikọ̀ ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pòwàdà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí ààtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pè ní léèsì, àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ ké pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹka sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. O ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. A fẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ ọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ̀sìn lásán lásán. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run. Àfi ayé tí ṣe ènìyàn dí ẹni ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébù, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dẹ́ríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé,

agbára láti máa lọ, láti máa dẹ́ṣẹ̀ mọ́. Fífo olúkúlùkù ní orúkọ Jésù. Yẹ à ń bẹ̀ ọ́, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn, bàbá má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbọ́wàdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmúṣe nǹkan míì ni, bàbá aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ìsìn tòótọ́ sílẹ̀, bàbá dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tá a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà, bàbá a ń bẹ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ̀sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a ń sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn, bàbá ń bẹ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè, bàbá dá wọn sílẹ̀. A bẹ̀ ọ́ o, wípé nígbà tí ó rí ọ ní ọjọ́ ìkẹyìn, gbogbo ohun tó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀, má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa. Bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́, bẹ́ẹ̀ la fẹ́ rí ní ìkọ̀kọ̀, a fẹ́ máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, nígbà tí ó sí ẹnikẹ́ni, nígbà tí ó sí àlùfáà, a ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe. Bàbá ń bẹ̀ ọ́, ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀, ohun tó ń kórira ẹ̀ṣẹ̀, ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀, bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù. Níbikíbi tá a lè wà, níbi iṣẹ́ ni, tàbí ní abúlé wa, tàbí pẹ̀lú àwọn ẹbí wa, tàbí pẹ̀lú àwọn àlejò, bàbá má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa. Ṣé wa ni ọmọ Ọlọ́run tòótọ́? Ọ̀rọ̀ ẹnu wa ṣé ní ọ̀rọ̀ òtítọ́? Ìwà ọwọ́ wa ṣé ní ìwà mímọ́? Èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́? A dúpẹ́ pé o ti gbọ́. Àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn, bàbá tí wọ́n sì wà bí ní àṣálẹ́ yìí, wò wọ́n tàn ní orúkọ Jésù. Ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò, wọn ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́fín wọn. Ǹjẹ́ a pàṣẹ fún yẹn yín àìsàn, níbikíbi tẹ́lẹ̀ wà?

Ẹjẹ́ dé ní orúkọ Jésù. Nítorí àdúró ní abẹ́ àṣẹ Ọlọ́run Olódùmarè àti ní abẹ́ òjìji Olódùmarè, àdúró ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristì, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀, pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fi ra wọ́ padà ní apàṣẹ fún gbogbo àìsàn pátápátá. Ẹjẹ́ dé ní orúkọ Jésù. Bàbá, fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ láti orí dé ẹsẹ̀, dé inú egungun, dé inú ọ̀rá, ní gbogbo ara àwọn ènìyàn rẹ, lé àìsàn jáde ní orúkọ Jésù. À ń bẹ̀ ọ́, ọmọ ìmọ́lẹ̀ ni wà, àjẹ́ ò rí wa gbéṣe, oṣù ò rí wa mọ́, àwọn ẹlẹ́bọ ológun ọmọ tí wọ́n ṣe. À ń bẹ̀ wọ Ọlọ́run, bá a ṣe wà nínú ìmọ́lẹ̀ tí oṣù ò lè súnmọ́, tí àjẹ́ ò lè fara kàn, tí ẹlẹ́bọ ológun tí ò lè fojú kàn. Bàbá, sọwọ́ di ẹ̀rù lójú àwọn ológun. À ń bẹ̀ wípé níbikíbi tá a lè lọ, nínú ilé ni, tàbí ní ìgboro, tàbí ní ibi iṣẹ́, bí wọ́n ti ẹ̀ṣọ́ ogun, a ba agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti sọ wá di òmìnira. Àìsàn lọ,

ayébáyé tí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ti ń ké pe orúkọ Jésù láti ìgbà yìí lẹ ti ń gbọ́ tiwọn. Títí dòní olóní yìí lẹ sì ń gbọ́ tiwa bákan náà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la ti ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì tí ẹ ń ṣe. Àdúpẹ́ ẹgbà pé àtìyìn wa. Èyí ni ó mú kí a wá pẹ̀lú ọkàn ìgbàgbọ́, pẹ̀lú ayọ̀, pẹ̀lú onídídùn àti ìrètí wípé lónìí pẹ̀lú bí a ó ti gbàdúrà wípé ó gbọ́ tiwa. Ẹ̀bẹ̀ àti àdúrà wa ni wípé ibikíbi tí àìsàn bá wà, ẹ bá wa lé wọn jáde. Ibikíbi tí àìní tàbí ìpọ́njú tí ó bá wà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan nínú wa, ẹ bá wa mú ọ kúrò lórúkọ Jésù. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ fún wọn ní ayọ̀ àti inú dídùn, kí àdúrà wọn kí ó gbà. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Inú mi dùn láti rí wípé a tún péjọ lónìí sẹ́sẹ̀ àgbélébó ní iwájú Olúwa, kí a ba lè sọ àwọn ẹ̀dùn ọkàn wa fún Olúwa. Nítorí wípé ìdánilójú tí a ní ní ìgbàkúùgbà tí a bá wá síwájú Olúwa ni wípé bí a ti ń ké pè é ni yóò máa dá wa lóhùn. Bí a bá ké pe Olúwa pẹ̀lú ìgbàgbọ́, bí a bá mú àwọn ìlérí tí ó ti ṣe fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ tí a mú wá sí iwájú Ọlọ́run, tí a ń sọ fún wípé òun ni ó ṣèlérí, ohun tí ó sì ṣèlérí, ẹni tí kìí kùnà wípé kí ó mú nǹkan wọ̀nyí ṣe, ó dájú wípé yóò mú wọn ṣe. Yóò gbọ́ àdúrà wa. Àdúrà mi lónìí ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a wá síhìn-ín wípé Ọlọ́run yóò dáhùn àdúrà wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa àkòrí kan tí ó ṣe pàtàkì tí ó yẹ fún ẹnì kọ̀ọ̀kan wa láti wò pẹ̀lú ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a rí wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ tí a ń sọ lónìí yìí wípé a fiyè sí, a gbà á gbọ́, a dúró lé e lórí, a sì ṣiṣẹ́ lórí rẹ̀. Èyí ni wípé a gbàdúrà gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ wa. Ọ̀rọ̀ tí mo ń sọ lónìí ni agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Ìgbà tí a ń sọ nípa ìsọtẹ́lẹ̀, ó ṣeéṣe kí ó ya àwọn ẹlòmíràn lẹ́nu. Nítorí wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá àwọn ẹlòmíràn tí wọ́n wà ní ìta. Wọ́n a máa sọ wípé a ò fi àyè gba ẹ̀bùn ìsọtẹ́lẹ̀, a ò sì fi àyè gba àwọn wòlíì láàrin wa. Irú àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ òye òye wọn dáradára. Wọ́n máa ń rò wípé bí wọ́n ti ń ṣe ní ìjọ ẹlẹ́mìí, èyí tí wọ́n ń pè ní ìjọ ẹlẹ́mìí, gba tí wọn ò bá rí irú bẹ́ẹ̀ ní àkókò tiwa tàbí nínú ìjọ tiwa, wọ́n máa ń rò wípé a ò mọ ohun tí wọ́n ń pè ní ìsọtẹ́lẹ̀ tàbí ẹ̀bùn àwọn wòlíì. Ṣùgbọ́n ohun tí ó dàbí ẹni wípé kò yé àwọn tí wọ́n ń fi irú ẹ̀sùn yìí tí wọ́n ń fi kàn wá ni wípé wọn ò mọ ìyàtọ̀ tó wà láàrin àwọn wòlíì ti májẹ̀mú láéláé àti àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun. Ààyè ò sí fún wa láti ṣe àlàyé púpọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n jẹ́ kí n sọ díẹ̀ fún ọ. Àwọn wòlíì tí wọ́n wà nínú májẹ̀mú láéláé, a rí i wípé nípa ìwọṣọ wọn a máa ń dá wọn mọ̀ yàtọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì tó kù. Àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun a kìí dá wọn mọ̀ pẹ̀lú aṣọ bí àpọ́sẹ̀lì ti ń wọṣọ, tí wòlíì ń wọṣọ, tí evangelist ń wọṣọ, tí ajíhìnrere tí ó ń wọṣọ, tàbí tí àwọn olùkọ́, olùṣọ́ àgùntàn àti àwọn ọmọ ìjọ ọmọlẹ́yìn Kristi bí wọ́n ti ń wọṣọ. Bẹ́ẹ̀ ni a rí i wípé àwọn wòlíì májẹ̀mú titun bákan náà wọ́n ń wọṣọ. A kìí fi aṣọ gẹ̀rẹ̀jẹ̀ tàbí aṣọ tí a ò fọ̀ fún odindi ọdún kan tàbí aṣọ tí ó ń wọ́lẹ̀, a kìí fi dá wòlíì ti májẹ̀mú titun, a kìí fi dá wọn mọ̀. Nínú májẹ̀mú láéláé ni a rí i wípé ẹni bíi Mósè ó ní ọ̀pá tí a bá lọ́wọ́ rẹ̀ nígbà tí a pè é. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan Elisha, a rí i wípé òun náà ní ọ̀pá nítorí wípé a sọ fún wa nígbà tí ọmọ kan kú tí a sọ fún Gehazi wípé kí ó lọ jí i dìde, Elisha fun ní ọ̀pá rẹ̀.
nítorí bẹ́ẹ̀ àwọn ti

Lọ́run yìí wò, mo rí wípé o ti mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, ṣùgbọ́n rántí pé kìí ṣe ohun tí a fowó rà. Ìgbàlà kìí ṣe ohun tí a sọ wípé èmi ni mo jẹ́ ẹni tó tó, ẹni tó tọ́, ẹni tó yẹ. Nítorí bẹ́ẹ̀ ni a fi gba ọkàn mi là, rárá, kò sí ìṣògo fún ẹnikẹ́ni. Nítorí Jésù Kristì, nítorí pé o fẹ́ wa, o kú fún wa, nígbàtí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbàtí a jẹ́ ọ̀daràn, nígbàtí a jẹ́ oníkúpani ènìyàn. Nígbà yí gan ni Ọlọ́run fi àánú rẹ̀ hàn, tí ó rán Jésù Kristì láti kú fún wa. Wo Éfésù. Éfésù orí kejì láti ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n Ọlọ́run, ẹni tí ṣe ọlọ́rọ̀ nínú àánú, nítorí ìfẹ́ rẹ̀ ńlá tí ó fi fẹ́ wa, nígbàtí àwa tilẹ̀ kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristì. Oore ọ̀fẹ́ lẹ a ti fi gbà yín là. Ṣe a rí i níhìn-ín bí a ti ń dárúkọ àánú, bẹ́ẹ̀ ni a ń dárúkọ oore ọ̀fẹ́, nítorí wípé wọ́n máa ń lọ dọ́gbadọ́gba, wọ́n máa ń lọ lẹ́sẹ̀ ògbèjì. Ní ibìkan náà ni àánú Ọlọ́run àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó ní ó jẹ́ ọlọ́rọ̀ lé àánú, ó jẹ́ ọlọ́rọ̀ lé àánú. Èyí ló fi máa ń lè ṣe àánú fún ọ, tí ó lè ṣe àánú fún mi, tí ó lè ṣe àánú fún àwọn ẹlòmíràn, nítorí pé ó jẹ́ ọlọ́rọ̀ nínú àánú. Nítorí ìfẹ́ rẹ̀ ńlá, kì í ṣe ìfẹ́ kékeré ni ó gbà wá là, kì í ṣe ìfẹ́ ti ẹran ara ni ó gbà wá là, kì í ṣe ìfẹ́ ti áńgẹ́lì ni ó gbà wá là. Ìbáṣe wípé ìfẹ́ ti áńgẹ́lì ni, ìbáṣe wípé ìfẹ́ ti ẹran ara, ìbáṣe wípé ìfẹ́ bàbá ni ti ara sí ọmọ ni. A kò bá tilẹ̀ ní ìgbàlà, ó ní ṣùgbọ́n nítorí ìfẹ́ rẹ̀ ńlá, ìfẹ́ tí ó jẹ́ wípé Ọlọ́run nìkan ṣoṣo ni ó lè ní irú ìfẹ́ bẹ́ẹ̀, ó ní ó fi fẹ́ wa. Nígbàtí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristì. Oore ọ̀fẹ́ lẹ a ti fi gbà yín là, rántí wípé mo ń sọ fún nípa àánú Ọlọ́run, wípé àánú Ọlọ́run ló fún wa ní ìdáríjì, àánú Ọlọ́run ló fún wa ní ìgbàlà, àánú Ọlọ́run ló fi oore ọ̀fẹ́ Ọlọ́run ló fi fún wa, àánú Ọlọ́run ló kọ orúkọ wa sí ìwé ìyè Lọ́run, àánú Ọlọ́run ló sọ ọ̀tá Ọlọ́run di ọmọ Ọlọ́run, àánú Ọlọ́run ló mú wa kúrò nínú òkùnkùn, ló mú wa wá sínú ìmọ́lẹ̀, àánú Ọlọ́run ló jẹ́ kí ọlọ ẹ̀ṣẹ̀ tí ó wúwo púpọ̀, tí a so mọ́ wa Lọ́run, tí ó wà nínú ọkàn wa, tí ó wà ní ìgbésí ayé wa, tí kò jẹ́ kí a ní ìtẹ̀síwájú, tí kò jẹ́ kí a mọ bí a ti gbàdúrà, tí kò jẹ́ kí a mọ bí a ti ké pe Ọlọ́run. Àánú Ọlọ́run tí ó tóbi jọjọ, òun ni ó mú kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó wúwo, tí ó dídò, ni ó mú kí a wẹ̀ wọ́n nù, kí a já wọn kúrò ní ìgbésí ayé wa. Bí o bá tí ní ìgbàlà, bóyá o ń retí wípé nígbà tí o bá jẹ́ ẹni tó ní ìwọ̀ntúnwọ̀nsì, tàbí o jẹ́ ọmọlúàbí, tàbí o jẹ́ olódodo fún ara rẹ, wípé nígbà náà yóò ṣeéṣe fún Ọlọ́run láti gbà ọ́ là, rárá, ìgbàlà kì í wá nítorí wípé a jẹ́ olódodo. Ìgbàlà kì í wá nítorí wípé a jẹ́ ọmọlúàbí. Ó ní nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Nígbà tí àwa jẹ́ ọ̀tá Ọlọ́run, a fi ìfẹ́ Ọlọ́run hàn wá ní ti wípé Kristì Jésù kú fún wa. Nítorí bẹ́ẹ̀, kò sí ohun tó ní láti máa dúró dè. Òní ni ọjọ́ ìgbàlà, òní ni ó yẹ kí o ké pe Ọlọ́run bí o bá tí ní ìgbàlà, òní ni ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o sinmi lé àánú Ọlọ́run, o ń fẹ́ àánú Ọlọ́run, o ń fẹ́ ìgbàlà Ọlọ́run. Wo Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí Títù. Títù orí kẹta, ẹsẹ̀ ìkẹrin àti ẹsẹ̀ ìkarùn-ún. Ṣùgbọ́n nígbàtí ìṣeun Ọlọ́run, Olùgbàlà wa, àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn, kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀, kíyèsí, gẹ́gẹ́ bí àánú rẹ̀ lè ó gbà wá là, nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdí títún ẹ̀mí mímọ́. Àwọn nǹkan tí a sọ níhìn-ín, wọ́n níye lórí, wọ́n sì pọ̀ jọjọ. Ó ń sọ, ó ní nítorí ìṣeun Ọlọ́run Olùgbàlà wa, ó tún sọ, ó ní nítorí ìfẹ́ rẹ̀, ó ní kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo. Àwọn ẹlòmíràn tí òye ìgbàlà kò yé, wọ́n máa ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn. Wọ́n máa ń sọ wípé láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ìsìn, wípé àwọn wá láti ìdílé onígbàgbọ́,

pé láràárọ̀ nígbà tí àwọn ṣì wà ní kékeré ni bàbá náà máa ń lágo tán máa ń pè wọ́n jọ tán máa ń ka bíbélì tán máa ń gbàdúrà wọn rò wí pé nítorí àdúrà gbégbà wọn wọn rò wí pé nítorí ohun tí wọ́n ń ṣe wọn rò wí pé nípa iṣẹ́ ọwọ́ wọn ni a ó fi gbà wọ́n là rárá kì í ṣe bẹ́ẹ̀ ẹlòmíràn tí òye ìgbàlà kò yé a máa ń sọ wípé òun ò ṣe bí sẹ́nì kankan rí wípé bí ọwọ́ òun ti rí bẹ́ẹ̀ nínú òun ti rí òun ò ní kí tẹnikẹ́ni má dára wípé láti ìgbà tí òun ti wá sáyé yìí bí wọ́n domi sóun lẹ́nu kì í bọ́ sílẹ̀ wípé òun jẹ́ ẹni tútù òun jẹ́ ẹni jẹ́jẹ́ wọ́n máa ń rò wípé nítorí bẹ́ẹ̀ ni a ó ṣe gbà wọ́n là à ń sọ fún ọ wípé kì í ṣe bẹ́ẹ̀ ó ní kì í ṣe nípa iṣẹ́ ọwọ́ wa nínú òdodo àwọn ẹlòmíràn wọ́n máa ń sọ wípé láti ìgbà tí àwọn ti gbọ́njú láti ìgbà tí àwọn ti dáyé àwọn kì í bẹ́nikẹ́ni jà bí àwọn tilẹ̀ bínú àwọn kì í fi hàn bí ẹnikẹ́ni tilẹ̀ ṣẹ̀wọ́n àwọn máa ń lọ jẹ́ ẹni àti wípé àwọn máa ń ṣe iṣẹ́ òdodo àti pé àwọn máa ń fún àwọn alágbe wọ́n máa ń fún wọn lówó àti pé gbogbo ènìyàn ló mọ̀ wọ́n sí ọmọlúàbí ó sọ fún wa ó ní kò sí bí a ṣe lè jẹ́ ọmọlúàbí tó bí a ò tilẹ̀ ṣe àwọn nǹkan ẹ̀ṣẹ̀ wọ̀nyí síta èrò ọkàn wa ń kọ́ ìlépa ọkàn wa ń kọ́ bí a ò tiẹ̀ ṣe nǹkan wọ̀nyí ní gbangba èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ ń kọ́ àbí ọlọ́run ò rí èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ kò rí èrò inú wa kò rí àwọn nǹkan mìíràn tí ó lòdì nínú ọkàn wa ta ni ó lè sọ wípé òun mọ́ ta ni ó lè sọ wípé òun mọ́ ju àwọn áńgẹ́lì lọ ó mọ nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run sọ ó ní kò tilẹ̀ bá ìwà funfun ìwà mímọ́ lọ́wọ́ àwọn áńgẹ́lì ká má ṣe sọ nípa ti ènìyàn ó ní nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi ó mọ̀ wípé ọkàn ẹ̀ṣẹ̀ ni là ń gbé káàkiri ẹni tí kò mọ ọlọ́run ẹni tí kò gba ọlọ́run gbọ́ ẹni tí kò ní ìgbàlà ọkàn ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ òun là ń gbé káàkiri nítorí bẹ́ẹ̀ kò sí ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òdodo gẹ́gẹ́ bí wípé à ń fún alágbe lówó tí ó lè gba ọkàn wa là ẹlòmíràn máa sọ wípé ìgbà gbogbo ló máa ń lọ sórí òkè láti lọ gbàdúrà àti wípé oṣù kan ò lè kọjá kó má lọ sórí òkè láti lọ gbàdúrà wọ́n máa ń jálánkátó nípa ti iṣẹ́ ọwọ́ wọn wọ́n máa ń rò wípé torí pé àwọn ń gbàdúrà àwọn ń gbà àwẹ̀ àti pé ní àkókò àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀ àwọn máa ń ṣe iṣẹ́ àánú púpọ̀ àwọn máa sọ wípé nítorí bẹ́ẹ̀ àwọn ní láti dé ọ̀run rere àwọn ò mọ̀ wípé kò sí ohun tí a lè ṣe bí kì í bá ṣe wípé ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá bí kì í bá ṣe wípé a fi àánú ọlọ́run hàn fún wa bí kì í bá ṣe wípé ìfẹ́ ọlọ́run fún ara rẹ̀ ó kọjú sí wa láti ṣe wá lóore óre ìgbàlà bí kì í bá ṣe bẹ́ẹ̀ a kò lè wọ ìjọba ọlọ́run wọ ẹsẹ̀ ìkarùn-ún yìí lẹ́ẹ̀kan sí ó ní kì í ṣe nípa iṣẹ́ tí a wá ṣe nínú òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ li ó gbà wàhálà ọmọ ádámù kan ìran ádámù kan ìbá má lè ní ìgbàlà ìbá má lè rí ojú ọlọ́run ọmọ ádámù kan ìbá má lè bọ́ ọlọ́run dọ́rẹ̀ẹ́ bí kì í bá ṣe wípé àánú ọlọ́run nítorí pé ọlọ́run ó jẹ́ ẹni mímọ́ ọlọ́run jẹ́ ẹni tó kórira ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àwa ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi à ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun a fi ẹ̀ṣẹ̀ kọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ṣùgbọ́n nítorí àánú ọlọ́run kí ènìyàn kí ó má baà ṣègbé òun ni a ṣe rán Jésù Kristì wípé àwa ẹlẹ́ṣẹ̀ àwa tí kò lọ́lọ́run àwa tí a ò mọ ojúbọ ọlọ́run àwa tí a ò mọ bí a ti ń sin ọlọ́run wípé kí àánú ọlọ́run kí ó lè fà wá súnmọ́ra kí àánú ọlọ́run kí ó lè mú wa wá sílé nítorí bẹ́ẹ̀ bí o bá ní ìgbàlà rántí wípé àánú ọlọ́run ni ó gbà ọ́ là àbí bí o bá tí ì ní ìgbàlà kí o mọ̀ wípé kò sí ohun tí o ń dúró dè ó yẹ kí o sá wá sọ̀dọ̀ ọlọ́run wípé ìgbà tí ó jẹ́ àánú ọlọ́run lè fi ń gbà wá là àánú yìí sì jẹ́ àánú ńláńlá tí ó jẹ́ wípé ó ń ṣàn gẹ́gẹ́ bí odò ni ó jìn ju odò lọ nítorí bẹ́ẹ̀ kí a wá sí ọ̀dọ̀ ọlọ́run kí a ba lè ní àánú ọlọ́run wo pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹta olùbùkún lé ọlọ́run àti bàbá Jésù Kristì olúwa wa ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú wòóní ẹni tí ó tún wa bí àwọn ẹlòmíràn wọ́n máa ń bá wa jiyàn wọ́n máa ń fẹ́ já wa ní kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń sọ wípé èwo ni wọ́n tún pè ní àtúnbí nítorí wípé nǹkan tí àwọn mọ̀ ni wípé kí àwọn kí ó máa lọ sí ilé ìsìn kí àwọn kí ó máa ka bíbélì kí àwọn kí ó ṣe confirmation
tabi ki awon ki o se ti iribomi tabi iribomi baptism ti omo kekeke eyi ni ni awon mo gba ti won ba ti dagba tan boya a pe won wa sinu ijo yi ti a sin so fun ni wi pe a ko le se alai tun yin bi wi pe bi ki ba se pe atun eniyan bi on ko le wo ijoba olorun ti won ba jade lesin bi a ba be lo won wi pe iwa su ta gbo oro olorun ti a gbo bawo la se risi ani gbogbo e o ti e de ye ohun wi pe lati kekere lohun ti je olusin olufarasin olufokansin lati kekere ni ohun ti je ni ti o feran olorun popo wi pe oruko jesu iro e leti ohun bi ohun didun orin didun ni sugbon e ton tun won gbo ni nihin wi pe ki a di atun bi se ki se igberaga ni awon ejijo nihin rere se ki se igberaga lo nti won ti won ro wi pe awon ni nkan miran ti awon esin awon ijo ti o tin sin ki a to da awon ijo won sile se ki se igberaga lo je ka ro pe a ni nkan ta won ton wo ni ki se be jesu fun ara re lo wa so atun bi ohun lo so ohun la tun so fun anihin o ni olubukun le olorun baba jesu christ oluwa wa wo to so pe o se fun wa eni ti o tun wa bi eni ti o tun wa bi ati gege bi opolopo anu re o tun wa bi si re ti aye nipa jinde jesu christi kuro ninu oku nipa ni ti opolopo anu re opolopo anu re anu ti o jiju okun lo anu ti o gaju oke lo anu ti o gboro ju awo somo lo oni nitori opolopo anu re oni afiri wipe ko si eni ti olorun o le gbala elomiran ton ma ro wipe aye o ye fun elomiran ton ma ro wipe odaran patapata ni elomiran ton ma ro wipe o ti ese o ti dido ni igbese aye re wipe ko le sese lati ni igbala oni anu olorun o jinju okun lo anu olorun o gaju oke lo o gboro ju awo somo lo oni opolopo anu re nitori opolopo anu yi ti to je agbon magbe ti latodo olorun to je pe an gbon ninu re ko le tan o nitori opolopo anu yi oni o fin gba eni kokan wala nitori be bo ba ti ni igbala ke lo nduro de nigbati anu olorun po nigbati anu olorun jin nigbati o je wipe enikeni ti o ba ke pe oruko lo wa ni a o gbala iwo lo tun duro de nitori be o ye ke mo wipe anu olorun duro de eni kokan wa anu olorun ti a fin gba nila anu olorun ti a fin yi ni pada anu olorun ti a fin so ni di atun bi o duro de eni kokan wa sugbon ni soro wipe nigbati olorun ti o ba ti fi oju anu wo wa ti o ti dari ese wa je wa ti o ti gba okan wa la ki lo n bere lowo wa nitori wipe anu olorun ki se wipe ki a gba anu olorun ki a wa sa lo ki a ma wa sodo olorun mo ki a ma se ife olorun mo ki lo olorun be lowo wa nigba ti a ba ti gba anu olorun ninu okan wa ninu igbesi aye wa ohun kan lo nbe lowo wa ye ki a wo mika ori kefa ese kejo mika ninu majemu lai lai o sumo ipari majemu lai lai ninu mika ori kefa ese kejo ati fi han o iwo eniyan ohun ti o dara ati ohun ti oluwa n bere lowo re bi ko se ki o se otito ki o si fe aanu ati ki o rin ni irele pelu olorun re o ni ohun ti a fi han wa ninu oro olorun ati ohun ti a ti fi han wa tele tele ninu oro olorun ni wepe gba ti a wa paapaa ti a ti mo nipa aanu olorun gba ti a wa paapaa ti a ti ni idariji ese nitori anu olorun gba ti a wa paapaa ti a ti to ebun orun wo nitori anu olorun gba ti a ti tun wa bi nitori anu olorun o ni ohun kan loko fun wa we pe ki a wa paapaa ki a fi anu han fun awon elomiran we pe ki a fe anu ki a se anu si awon elomiran bawo la se le se anu ki a koko so we pe bi a ba fi anu han o je we pe a fi okan imore han o dabi eni ti o je gbese jesu papa so nipa re o so nipa anu yi bawo lo se so o so nipa idariji o so nipa enikan ti o je oga re ni igbese igbese yi po to be ge ti o je wipe ko le san igbese na bi a ti le ta ohun ati aya re ati awon omo re bi a ta won si oko eru ko se se fun won ni ojo aye won lati san igbese yi nitori be
oga won o dariji eni yi bi o ti dariji o gba anu o gba idariji o gba ife lati odo oga yi sugbon bi o tin lo ni ori elomiran ti o je ni owo kekere owo binti to ye ki omo lu abi to ye ki eni ti a ti dariji to ye ki o boju foda ni o ba ga ni ilorun ni o so wi pe san igbese ti o je mi ni eni keji re wa so wi pe ah se soro fun mi ma san owo fun o owo na okunkun niye lori owo na okunkun po to nkan lo ba ju sogba ewon gba ti oga re gbo lo wa so fun wi pe ah iwo eni ti a dariji iwo eni ti a fi anu han fun o se je ohun roro eniyan to be ti o je wi pe o le dariji eni keji re ohun ti jesu n so fun anihin ni wi pe bi a ti ri anu gba lati odo olorun ti a ti dariji wa ti a ti koruko wa ni si iwe iye lorun ti a ti so awa ota olorun ti a so wa di ore olorun ti a so wa di omo olorun wi pe awa paapa anu ti a ri gba yi o ye ki a fi anu yi han si awon elomiran wi pe gba ta ba se be ni a fi han wi pe a ni okan imori je ki n ka die fun o ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ike ikejilelogbon nigba ti oluwa re pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni jio nitori iwo be mi iwo ki si saanu iranse egbe re gege bi mo ti saanu fun o se o gbo ibere yi oni kini de ki lo se to je wi pe o le saanu fun iranse egbe re gege bi emi paapa ti saanu fun o oluwa re si binu o si fun o si fi fun awon onitubu titi yo fi san gbogbo gbese eyi ti o ti je be na gege ni baba mi ti nbe le orun yo se si yo se fun yin bi olukuluko ko ba fi tokan tokan re dari ese ji awon arakunrin re bi olukuluko ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji nitori be ohun ti olorun be lowo wa ni we pe ki a gba awon iliri ohun gbo we pe aanu wa fun awon alaanu ati pe o wa fun eni ti n gboran si oro olorun ki a fi okan imore han bawo ni olorun se fe ki a se aanu ki lo n reti lowo re ati lowo mi ki a ba le je alaanu kini awon nkan ti a le se ti yo fi han we pe awa paapa a je alaanu ranti wo pe ipile wo pe an saanu ni pe awa paapa ati ri anu gba lati odo olorun wa ati dari ese wa ji wa ati koruko wa si iwe iye lorun ati di atunbi nitori opolopo anu re o ti fi ore ofe han fun wa o wa je ojuse ti wa nisinsin yi lati fi anu han fun awon elomiran bawo ni a se le fi anu han fun awon elomiran wo Luke ori kefa ese ikerin dinlogoji nje ke eyin ki o le anu gege bi baba yin ti li anu ki eyin ki o le anu gege bi baba yin ti li anu bi abanka bibeli o ye ki a gba emi olorun laaye lati se itumo bibeli fun wa opolopo igba ni a ma nri awon elomiran o sese won ti fe yawo won a pe yawo won pe gbo ki n to fe o mo mo nkan ti baba re ati iya re ti won foju mi ri gbogbo nkan ti mo ni patapata ti mo ti sise fun ni won gba lowo mi ko to dele nitori be ye ko yi o pe o dele na sugbon bi baba re bo sese si mi ti o ni oju anu ti mo bebe ti o to di igba to gba gbo nkan ti mo ni patapata laye ko to fi e fun mi ahan o ye ko mo iru nkan ti wa banile nitori be owo ti baba e fi mu mi owo be ni ma fi mu o sugbon olorun so fun a wi pe aanu ti wa ki se bi baba ayawo bo se saanu fun wa aanu wa ki se wi pe a n gbesan lara ayawo wa gege bi baba e bo se se si wa o ni nje ki eyin ki o le aanu gege bi baba yin ti li anu awon elomiran won ba n ba elomiran se nkankan won ma n so we pe ah mo mo bi lagbaja se nse
nítorí bẹ́ẹ̀ ọwọ́ tí lágbájá fi mú mi ọwọ́ bẹ́ẹ̀ lèmi náà fi mú àwọn ènìyàn wọ̀nyí. A máa ń rí irú ìwà báyìí lọ́wọ́ àwọn tí wọ́n di adarí, àwọn tó jẹ́ wípé bóyá wọ́n ti wà ní adarí ní abẹ́ elédè gẹ̀ẹ́sì elédè òyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹni tí ó wà ní elédè gẹ̀ẹ́sì tí a ń sọ yìí nítorí wípé ṣé a mọ̀ a ń dàgbà sí lójoojúmọ́ ni, nítorí pé ìwọ̀n ìgbàgbọ́, ìwọ̀n ìfẹ́, ìwọ̀n àánú, ìwọ̀n oore ọ̀fẹ́ tí adarí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní yìí tó ní ó ní bó ṣe ń ṣe sí wọn, òun sì nígbà tí ó wá di adarí a sọ pé èmi náà ń sìn mo ti di adarí. Nítorí bẹ́ẹ̀ àánú tí mo lè fi hàn èmi náà mọ irú àánú tí mo rí lọ́dọ̀ adarí tèmi tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí tèmi náà di adarí àánú tí mo lè fi hàn ó mọ níwọ̀n, nítorí pé mo mọ bí lágbájá ṣe ń ṣe, bí lágbájá ṣe ṣe sí mi bẹ́ẹ̀ náà ni èmi náà bẹ́ẹ̀ ni màá ṣe sí ẹlòmíràn. Ó ní àánú wa, òdiwọ̀n àánú wa kì í ṣe bí àwọn ènìyàn ṣe ṣe sí wa, ó ní ṣùgbọ́n bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti ṣàánú fún wa bẹ́ẹ̀ ni kí àwa náà kí ó máa ṣàánú. Bí o bá gbé nǹkan wọ̀nyí yẹ̀wò, bí o bá wo nínú ilé, àwa ẹlòmíràn bí a bá ń sọ nípa ti ìgbéyàwó, wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ wa, wọ́n máa ní kí ni ìyàwó lè ṣe tí màá fi ní kókó gbá ẹ̀ síta, kí ni ìyàwó lè ṣe tí màá sọ pé ká pín gàrí wípé ó tó gẹ́, èyí tó ṣe nì, èyí tá a jọ gbé papọ̀ nì, wípé ó ti tó. Mo ti mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wípé mi ò lè fẹ́ ìyàwó mi ṣùgbọ́n gbé tiẹ̀ lọ́tọ̀, kémi náà kí n gbé tèmi lọ́tọ̀. Kí ni ìyàwó lè ṣe tí a kò fi ní lè ṣe àánú fún ọmọ? Ó ní ìdáhùn ni wípé kí a máa ṣe àánú fún ìyàwó wa gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti ṣàánú fún wa. Ṣé ó yẹ kí àwa náà kí a mọ̀ wípé ìgbà tí a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan kò bákùngbé, àwọn nǹkan tí ó bí Ọlọ́run nínú tí àwa náà ti ṣe, ṣùgbọ́n nítorí oore ọ̀fẹ́, nítorí àánú tí Ọlọ́run dáríjì wá, ó yẹ kí àwa pàápàá kí a mọ̀ pé bí a bá ti ṣe Ọlọ́run tí Ọlọ́run dáríjì wá, bí aya bá ṣẹ̀ wá, bí ọkọ bá ṣẹ̀ wá, bí ọmọ bá ṣẹ̀ wá, ó yẹ kí àwa náà kí a lè ní àánú, kí a lè dáríjì. Ó ní kí ẹ̀yin kí ó lé àánú àní bí baba yín Lọ́run bí ó ti ṣe àánú fún yín. Ẹlòmíràn ó ṣeé ṣe ọmọ jẹ́ jàǹdùkú ènìyàn, ọmọ jẹ́ olè, ọmọ jẹ́ bí oníkúpani, ọmọ jẹ́ ẹni tí ó ń kẹ́gbẹ́ búburú. A sì ti kìlọ̀ fún ọmọ yìí, ọmọ yìí ó tètè gbọ́ gbà tó wá yá, bàbá wa pinnu wípé ọmọ yìí ò nílé bá wa gbélé. Ó wá rán ọmọ jáde, ó wá sọ fún yín pé láé ẹsẹ̀ ò gbọdọ̀ tẹnu ilé yìí mọ́, ó fẹ́ jẹ́ àsùnta lọ máa sùn ta. Ó ṣeé ṣe kí ó jẹ́ ìgbà yìí gan ni ojú ọmọ wa wálẹ̀, ó wá dọ̀bálẹ̀ pé bàbá ẹ dáríjì mi, mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Bàbá sọ wípé kí n tó mú ìpinnu ló pẹ́ sí, gbà tí mo ti mú ìpinnu wípé ò ní bá wa gbénu ilé yìí mọ́, kò sóhun tó tún lè gbẹ́bẹ̀, kò sóhun tó lè bẹ̀ mí kí n gbẹ́bẹ̀. Ìyá kúnlẹ̀, a ní ẹjẹ́ adáríjì ẹjẹ́ ẹ̀ẹ̀kan yìí kí a tún wọ ọwọ́ ẹ̀. A sọ pé ó tì í pé òun ò ní lè dáríjì. Àwọn aládùúgbò, àwọn ará nínú Jésù, wọn a tún wá, wọn ní ẹjẹ́ adáríjì ọmọdé yìí. Ó sọ wípé òun ti fẹ́ ronú padà, òun fẹ́ gba Ọlọ́run gbọ́, òun fẹ́ tẹ̀lé Ọlọ́run. Ó ní ó ti rárá, ọmọ yìí ò ní bá a gbénu ilé mọ́. Kí ló dé? Ó ní ǹjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú? Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé lákọ̀ọ́kọ́ àánú tí bàbá fi fẹ́ wa, irú àánú yìí gan ló yẹ kí àwa náà kí a ní. Ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan mìíràn fún ọ, nígbà tí a mọ ọ̀nà ìgbàlà, onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti dúró nínú ọkọ̀ èrò láì sọ̀rọ̀ ìgbàlà, onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti wà ládùúgbò láì sọ̀rọ̀ ìgbàlà láì ké tantan fáwọn ènìyàn wípé Jésù Kristì ń gbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó ṣègbé, irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lọ sí ọ̀run àpáàdì láì sí àǹfààní àti ronúpọ̀àdà, láì sí àǹfààní àti ní ìgbàlà. Ẹlòmíràn bí a bá pè wípé arákùnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn, ó yẹ kí ẹ lè bá wa darí ìdàpọ̀ ojú ilé, ó yẹ kí ẹ lè bá sọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn. Arábìnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn, ó yẹ kí ẹ lè di ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀yin tí ẹ ó lè máa sọ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ẹlòmíràn, kí wọn kí ó ba lè ní ìgbàlà, kí wọn kí ó ba lè mọ̀ nípa àánú Ọlọ́run. A lóun ò ráyè, a ní iṣẹ́ dí òun lọ́wọ́. A ní ìgbà tí wọ́n máa ń ṣe ìpàdé ojú ilé gan, ìgbà yìí gan lòun máa ń dáná oúnjẹ, ìgbà tí wọ́n máa ń lọ ní ọjọ́ Sátidé fún ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́, ìgbà yìí gan ni wọ́n máa ń lọ sọ́jà, ìgbà tí wọ́n máa ń pe àwọn òṣìṣẹ́ wípé kí a wàásù ìrere, kí a ṣe tibí, kí a ṣe tọ̀hún, ìgbà yìí gan ni àwọn oníbàárà tòun, ìgbà yìí náà máa ń wá sí ibi àtirajà.
bi a ba je eni ti o le anu bi a ba je eni ti o more ife olorun anu olorun fun wa ti a si fe se anu fun awon elomiran a o ni je ki o nkun ki o di wa lowo lati so oro igbala fun awon elomiran wo se iketa din logoji e ma se dani ile ejo a ki yo si dani ile ejo e ma se dani lebi a ki yo si dani ile ebi e dariji a o si dariji yin o nso nihin o ni ki a ma se dani ile ejo awon elomiran bi won ba ti gbo ohun kan nipa oko lagbaja oko arabirin temedu ah won ti so pe ah lagbaja bo se nse niyan oro da lenu e eyan buruku ni o ti eya mi lenu pe ni gbogbo ijo bi gbogbo ijo se po to iru eni be lori fe ni gbese aye e nkan to wa na lori gba to ti fe lagbaja ah lagbaja mo mo gbata koko bere awon ipade ojule oni o je bi oga ni ibi ekun wa ah lagbaja le eyan buruku patapata gba ni awon oluso agutan mo lagbaja ni won mo we pe lagbaja o ni gbala lagbaja o lori ofe olorun oni ka ma se dani ile ejo oni bi aba ti n gbo nipa oko arabirin tabi aya arakunrin ke a ma se dani ile ejo ke a ma ba da awa na ile ejo o sese ki o je wepe ninu ekun ni ati wepe nkan kan sele laarin enikan se enikeji enikini a so ti e fun wa lai gbo ti enu enikeji ati be sin dajo gbata ba de gbata ma ri lagbaja ta ma ri pe won ti soro e fun wa bode ki wa ohun agan ohun ti ko dara la o fi da lohun o se se papa bi abati so igbalanu ki a ma mo loju elese lo ma mo ni loju elese lo ma so wi pe ki a ko ti wa sohun elese lo ma ni oro ebu lenu lati aba arabirin pade tori pe nkan ton ti so fun o e ton ti gbin si e lokan to si bere lowo lagbaja pe ah won ma soro bayi fun mi se be ni abi be ko ki a je ki o le so ti enu e sugbon a o se be ati be sini mo won loju ati be sini so wi pe eyan buruku ni ati n dajo lai gbo ti enu eni ti a n da lejo ko dara be oni bi abaji alaanu a o ni dani lejo ki a ma ba da wa paapa lejo a o ni dani lebi ki a ma ba da wa lebi o sese ki o je omo kan lo sese ni igbala sugbon omo to sese ni igbala yi igbala loni ko ti leko igbala loni ko ti mo bibeli lekun rere o sese ko be si ni so nipa iya re ko be si ni so nipa baba re ko be si ni so nipa egbon re okunrin egbon re obirin fun wa awa ti a je omo olorun ti a ni igbala ti a si leko ikan ni ki a ni igbala ikan ikeji ni pe leyin igba ti a ba ni igbala ki a keko ihinrere awa ti a ni igbala ti a si tun keko ihinrere o ye ki a le so fun wi pe ah igba ti olorun ti dariji o won ki soro baba eni be igba ti olorun ti dariji o won ki soro iya tabi egbon tabi aburo eni be nitori be bi o ti le je pon se o tele tele se ni ko dariji won se ni ko ma gbadura fun won eyi lo ye ko jade lenu eni to ni igbala to si ni eko ihinrere sugbon awa ti a ro wepe a je omo olorun awa ti a ro pe a je eni ti emi bi omo ti o sese ni igbala bi o ba ti n soro baba re ni buburu o soro iya re ni buburu be la apa a ma ba dakun a so ah eyan buburu ni won awon elese won o le se ohun to da ko da be ki a ma se ma dani lejo ki a ma se ma dani lebi o wa n so pe ki a dariji ki a ba le dariji o o ni lojojumo ni leyin igba ta ti ni igbala o leyin igba ti a ti mo olorun leyin igba ti a ti de ile isin awon elomiran oye oye won won o mo we pe nigba ti a ba si wa ninu ara yi nigba ti a ba si gbe eru pe yi ti a ba si gbe wo nigba ti a ba wa ninu ago ara ko sese ki a ma se ara wa o sese ki a te omole o sese ki a gbon o sese ki o dabi eni wi pe nkan o seto ni aarin iwo ati lagbaja ati arakunrin ati arabirin o ni a le se ara wa eyi o je wi pe a n jale eyi o so wi pe a tun lo muti eyi o so wi pe a tun lo n sagbere sugbon a le se ara wa iwo na mo bi o ba je eni ti o ti ni igbala fun ojo die o mo wi pe o ni igbagbo o sese ki a se ara wa ki se nipa ti jijale ki se nipa ti mimuti ki se nipa mimu siga ki se nipa kikobirin jo sugbon o sese ki a se ara wa mo ro pe nkan ti mo n so ye yin mo ni so ye yin nigba ti a mo wi pe a le se ara wa o ni ki a ma dariji ara wa
gba ti olorun ti dariji wa ki awa paapa ki a ma dariji awon elomiran ki a ma soro pele pele si ara wa ki a si ma se ara wa lore se oran ti ninu luko orikewa ninu luko orikewa lati ese ikerin dilogoji jesu ti so oro nipa eni yi nipa okunrin rere ti samaria ti o se anu fun enikan ti ase ni jamba je wo lati ese ikerin dilogoji ninu awon meteta won yi ta ni iwo ro pe ise eni keji eni ti o bo si owo awon olosa o si dahun we pe eni ti o saanu fun ni jesu si we fun pe lo ki iwo ki o si se be gege jesu so we pe bi a ba ti to ebon run wo bi a ba ti di eni igbala ki a wa paapa ki a lo saanu ki a lo sore fun awon elomiran we pe ki a ma fun awon alagbe awon alaini we pe ki a ma se anu fun awon ti o sonu awon ti ko ti ni igbala awon ti a ni lara awon ti a da loro ki a ri we pe oro anu ise anu o wa ni igbese aye wa si awon eniyan wonyi ibere ti mo fe bere ti a se fe dahun ninu oro olorun ki a to lo si lati gbadura ni we pe kini anfani ti o wa fun awon alaanu kini ibokun ti o wa fun awon alaanu kini ojurere atokewa ti o wa fun awon alaanu je kin fi pele pele so fun o ki a to gbadura ki o ba le mo we pe ohun ti a n so nipa ti alaanu o je ohun ti o se yebiye o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je we pe bi aye ko to won ma da bibeli sile pere pere bi won ba n soro won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa o iwa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo we pe o ye ki a je alaanu are ni to je pe o ka akasori bibeli ti ko mo we pe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je eni ti okan re te eni to mu soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki se onbuburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka akasori bibeli opolopo elese lo wa ni gboro to je wi pe ati ka bibeli won le ma da sile ki a ma ro pe ah wo pe ati ba eni olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo wepe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju wepe opolopo ore ise oyinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo n bere kini anfani kini ibukun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori 37 lati ese ke dogbon emi ti wa le ewe emi si dagba emi ko ti ri ki ako olododo sile tabi ki ru omo re ki o ma sagbe onje alaanu li ohun nigba gbogbo a ma win ni a si ma bo si fun iru omo re ori nihi o ni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibukun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibise alaanu si awon ti an ba pade alaanu si awon alejo alaanu li ohun nigba gbogbo kini ibukun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese ke dogbon we pe iru eni be a ko le ko sile lati orun wa ati we pe ko ni je agbe ati pe omo re ki yo sagbe onje wo iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ke anu ati otito ki o fi o sile ranti o nigba gbogbo eniyan se oni ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ke anu ati otito ki o fi o sile
o da bi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi so ati on kon to fe se fun omo yi ma se je ki anu ati otito ki o fi o sile o se se ki on kan ki o sele laarin iwo ati arabirin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo laarin iwo ati adari laarin ati awon elomiran ti o wa labe itoju re ma se je ki anu ati otito ki o fi o sile so won mo orun re ko won si wahala aya re kini anfani ati ibokun yo ti o ti be jade ese kerin be ni iwo ri oju rere be ni iwo ri oju rere ati ona rere loju olorun ati eniyan bi a ba nwa oju rere awon elomiran ti oye oye won ma nlo se ogun won ma nlo se nkan boya won sin gbere ni abi won fi nkan paju won ni ki awon ki o ba le ri oju rere ki awon ki o ba le ri ona rere loju awon eniyan ti awon ba pade boya awon wa se ni boya awon wa nkan kan lodo enikan bi lodo elomiran o pe bi awon ba fi nkan yi woju bi awon ba fi omi adura we bi awon ba fi ton we we pe awon ni o ma soju ere fun oni rara ohun ti olorun be lo wa ni we pe bi o ba fe ri oju rere lodo olorun ati lodo eniyan we pe ki anu ati otito ki o ma se fi o sile bi o ba ti duro ti otito yin rere eko yin rere eko ti a ti ko ninu bibeli ti o se fi anu olorun pelu re o ni anu ati oju rere ati ona rere ko ni fi o sile ninu owe ori ogun owe ori ogun ese ikeji din logbon anu ati otito pa oba mo anu le asipin di itere mu anu ati otito pa oba mo ya ba nso nipa ti oba o ye ki o ye wa wi pe gbogbo eni ti o di atunbi ni oba ati alufa ni waju olorun aya to si eyi ni o ye ki a mo wi pe oko ti o je ori aya o je bi oba ninu ile re o ye ki a mo wi pe oga ni ibi ise o je bi oba ni bi ise re elomiran ma nso wi pe gba ti awon je oga gba ti awon je adari tabi bi adari ninu ijo tabi bi oga ni bi ise gba ti awon ti oko ninu ile baba awon omo ti o wa ninu ile wi pe bi awon ba de oju sile bi awon o ba mu nkan le fun aya ati fun omo wi pe awon rabi wonyi won o ni le mo eto ohun ati ipo ohun o ni sugbon anu ati otito nipa oba mo anu nisin fi di itere mu bi a ba fe pa ipo wa mo bi a ba fe pa oju ere olorun mo bi a ba fe pa anfani ti a ni ninu ijo ti a ni ni ibise bi a ba fe pa mo o ye ki a mo wo pe a ni lati je alaanu ninu iwe owe ori kokanlelogun ese ikokanlelogun eni ti o ba tele ododo ati anu ari iye ari ododo ari ola bi a ba nfe iye ododo ati ola o ye ki a tele ododo ati anu nitori be ati koro olorun ye ki n fi nkan kan han o ki a to gbadura ninu jakobo ori keji ese iketala nitori eni ti ko saanu le a o se idajo fun laisi anu anu sogo lori idajo nitori eni ti ko saanu le a o se idajo fun laisi anu o ye ki a mo wi pe ojo idajo n sure bo ojo idajo ko jina si wa lojojumo lojojo ni alale ni an fi ojo kan ojo kokan somole ni an fi ojo kokan somo ojo idajo oni bi a ba sese anu nisinsiyi a se anu fun awon ara ninu Oluwa a se anu fun awon alejo awon ti ko mo Olorun a se anu fun awon ti a o ba pade ri a se anu fun awon to wa nitosi ati awon ti o jina rere bi a ba tin se anu nisinsiyi eni o mu ki Olorun ki o se anu fun wa ni ojo idajo ati gba anu Olorun ati gba ori ofe Olorun o ye ki a wa pa ki a fi okan imori han ki a ma saanu fun awon elomiran bi a ba n fi anu nisinsin lati odo Olorun ki a si n fe ki Olorun ki o fi oju anu wo wa ni ojo ikehin ni ojo idajo o ye ki a bere fun ori ofe lati odo Olorun ki a wa paapaa ki a ba le ni anu ni igba gbogbo ki o je wepe ojojumo ti a ba ji a o ma di alaanu ibikibi ti a ba n lo a o ma di alaanu enikeni ti a ba n ba pade a o ma di alaanu bi a ba di alaanu bee ki a si gbe igbesi aye ailese gege bi ori ofe Olorun o daju wepe nigba ti ipe ba dun
a o je awon oku dide ninu Kristi awa ti a si wa laaye a o pa wa larada a o si gbe wa soke pelu awon ayan fe oni nitori be bi a ba nreti ore ofe Olorun anu Olorun bi a ba nreti iyonu Olorun ni iru ojo be ni ojo idajo o ye ki a wa paapa ki a fi anu han nisisiyi se a fi anu han fun iyawo wa fun oko wa fun awon omo wa se an dariji se an ni anu gege bi baba ti ni anu si wa se an soro pele abi an binu ni abi an dani lejo ni abi an kega awon elomiran se an sore fun awon elomiran se an fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko ni nkan awon eni to di alagbe se an fun oni nkan ti o le je ki ipese die ki o wa ni igbese aye won awon ti o sonu ninu okunkun ese se an pe won pada wa sile awon ti an ni lara se an mu won wa sinu ihin rere je ki a dide duro ki a so fun Olorun wi pe a fe je alaanu gege bi baba wa tin be le orun bi o ti di alaanu ati wo pe ki Olorun ki o ba le fi awon ibukun lati aanu re opolopo aanu re ki o ba le fi fun wa wi pe awa paapa a fe je alaanu dide duro lati so fun Olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de ki o mo wi pe aanu Olorun ni o pese igbala fun wa nitori be so fun Olorun wi pe o fe ni igbala pe ki o dariji o nitori aanu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eni ti oni dariji so fun Olorun gbadura a o dariji o gbadura a o gba okan re la bi a ba si ti gba okan re la so fun Olorun ki o fun ni ore ofe lati di alaanu bi baba wa tin be le orun bi o ti di alaanu.

0: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣù ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá képe yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Yà ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀yìn wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe képe yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdi mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀yìn wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀yìn wípé bí wọ́n ti ń képe yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé ẹ ó gbàdúrà ní kálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà, kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Aísáyà orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ, ìwé Aísáyà orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí, Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni amọ̀, ìwọ sì ni ọmọ. Gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí, ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí ru ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí tí ìwọ pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò ru ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn tí ó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wo wọn léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti dìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti ru ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn. Èyí ni ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Aísáyà sọ fún wa wípé ó fún ọ ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lè ó dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin.
1: O so wi pe gbogbo wa si re bi ewe aise dede wa si mo wa kuro bi afefe eyi ni an so fun omo Israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aise dede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si Olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o n doju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe roko Olowa o ye ki won ki o le gbadura eyi ni amu asodo wa loni wi pe awa paapa ani lati je eni ti n gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si Olorun awon ese won yi ki o fun wa laye lati ru ara wa soke lati le kepe roko Olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wipe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu Olorun ninu ori Dafidi ori kerin le ni adota ori kerin le ni adorin ese ikejidinlogun oni bi emi ba gba ese le aya mi Olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi Olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma nba awa omo eniyan awon idanwo won yi ni o si ma nje ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si Olowa nitori wi pe okan ti o ni idalebi okan ti o nberu ni waju Olorun okan ti o mo ebi re wi pe o nje elese eleri alaise oto ni waju Olorun ko le ni igboya lati gbadura si Olorun ni akoko kan na eyi ni Olorin Dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede a si ma awon nkan won yi yo je idena tabi idabo laarin awa ati Olorun eyi ni o fi je we pe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese won yi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati Olorun wo iwe wòlíì Isaiah ti a n kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti orí ìkọkàndínlọ́gọ́ta iwe wòlíì Isaiah orí ìkọkàndínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkíní kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́ ṣùgbọ́n àìṣedédé yín lè ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ile esin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ile esin ki won ki o si ma tesiwaju lati ma deshe sugbon awon nkan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe Olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yekeyeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisoto alaisododo a je alaisoto pelu oko tabi alaisoto pelu aya tabi alaisoto pelu awon aladugbo wa alaisoto pelu awon ti a gba sise tabi alaisoto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won yi ba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma nfi irewesi ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri Olorun mo a n so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero redio a ma n so wipe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun oyinbo ti won fi n ke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to nte siwaju ninu aisan be mo we pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o nso nipa iwa ika bi abani iwa ika e je wi pe ese wa ni igbesi aye wa yala an se ka si omo ti o ba wa gbenu ile abi aya ti o ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le an se ka si o je ese o sese ki o je oju kokoro we pe onkon ti ani ko te wa lorun awon won yi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon tin seyun tabi bi awon ti o nlo ogun loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije aso eni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaro se on buburu asa egboran si obi asa egboran si oran olorun pelu alainiye ninu odale alaini fe agidi alailanu awon kan won ni o ma nfa ki adura wa ki o ma je itewogba o ni asa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara olorun ki baati o ye ki o da wa loju wo pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun eni keni ti o ba ke pe ati wo pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wi pe a ko da won adura wa ohun ti o sele ni wi pe aise dede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina won yi wa si igbesi aye wa sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a nso fun amo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wipe won je ohun aimo awon ododo ti won gbekele bi ke a ma fi owo fun alagbe bi ke a ma lo si lesin bi ke a ma robo si olorun bi ke a ma sutura ri bi ke a ma se ohun kan tabi omiran a nso fun wipe awon kan yin dabi akisa elegbin awon kan won yin ni o je nkan ti awon elese ma nsogo ninu re won ma nso fun awe pe awon je ni mimo awon je ni tito ni waju olowa ati wi pe awon mo bi won se ma nfun awon alagbe lowo awon si mo bi won se ma nse sesin an so fun aye pe gbogbo awon kan won yi ti agbekele won je akisa elegbin ni waju olorun ati wi pe o mu ki a redanu bi ewe aise dede wa di o mu wa kuro ni o fe wa kuro ni waju olorun gege bi afefe oni ni ese ikeje ori kerin le ni ogota ko si eni ti o npe oruko olowa ko si eni ti o npe oruko olowa amo israeli ti an soro nipa re ti woli aisa ti o ko iwe isila koko won je awon ti o pa ilana ise esin olorun won pa ada won je awon ti ati fi ilana olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko olowa nitori wi pe ati fi oruko olowa fun won ati fi ileri olorun fun won won si ti mo olorun abrahamu ti isaki ati ti jakobo sugbon nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko olowa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo olorun ninu adura won won ko pe ke pe oruko olowa mo won si be si ni ke pe awon orisa orilede ti o yi won ka eyi ni asaya so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awa na papa bi abati sha olorun ti bi abati yi ilana olorun pada ti o je wi pe a ko ke pe oruko olowa mo boya oruko angeli de awa n ke pe nisinsin yi lati gbo adura wa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju olowa o ni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala ohun ti won se ni wipe won ke pe oruko olowa se o ti ka nipa josepu inunibini ati wahala pupo ni o wa ni igbese aye re kini o da okunrin na sele kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oroko olowa bi abaka nipa eniyan bi Danieli tabi

ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ribi ni ti won doju ko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o ndoju ko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju wi pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oroko olowa bi o ko ba di iliri olorun mo bawo ni o sese se fun o lati kuro ninu ipo egan ti o wa nisisin yi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ike dogun ati ikerindinlogun ni Jesu Kristi omo olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea wi pe o mo ise won ati wi pe esun ti o n fi kan won ariwisi ti a ni riwisi won ni wi pe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ike dogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowowo Jesu tin so fun awon ijo ye wi pe ariwisi ti ani wisi won ni wi pe won ko gbona be ni won ko tutu ni ese ikerindinlogun nje nitori ti iwo se ilowowo ti iwo ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi emi o po jade kuro li enu mi e je wi pe a o mu abo ti o wa lori won a o si kuro e je wi pe a o ya won nipa si olorun e je wi pe a o ta won nu e je wi pe bi a ti gba won gege bi eniyan olorun tele tele wi pe nisinsin bi a ba ta won nu bi a ba po won jade kuro li enu olowa kuro lenu ologbala wi pe won ki se ti olorun mo o je mo wi pe bi ilowowo ba joba ni igbese aye re tabi irewesi ni o joba ni igbese aye re tabi aile igbadura ni o joba ni igbese aye re eyi o mo ki olorun ki o ta onu ki o so fun wi pe o ki se ti ohun nitori wi pe o ni bi o ba wa ni ilowowo sibe wi pe a o ta onu a o po jade kuro lenu ologbala ninu Jakobo ori kerin Jakobo ori kerin ese ikeji eyin nfe e ko si ni bi a ba wo igbese aye opolopo awon kristeni a le so yi nipa won wi pe eyin nfe eyin ko si ni bi a ba ri eni ti o ni iwo tutu bi a ba ri eni ti o ma n se ni iwontunwonsi bi a ba ri eni ti o ni iwa bi olorun ni igbese aye re o se se ki eyi ki o ma wo rántí wọn pé kò lè ṣeé ṣe fún ọ láti ní ìwà tútù tàbí ìwọ̀ntúnwọ̀nsìn tàbí ìwà òdodo tàbí ìwà olóòótọ́ láì jẹ́ wípé o ní ìgbàlà nínú ọkàn rẹ láì jẹ́ wípé o ti gba Jésù gẹ́gẹ́ bí olówó àti olùgbàlà rẹ láì jẹ́ wípé o ti fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnà láì jẹ́ wípé o ti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ a sì ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ ọ́ ó ṣeé ṣe kí a rí ẹni tí ó ní ìwà rere ẹni tí ó ní ìwà tútù ẹni tí ó ti di àtúnbí ẹni tí a sì rí wípé nípa àtúnbí yìí ohun rere gbogbo ni ó ń wá sí ìgbésí ayé rẹ kí o sì máa fẹ́ kí irú nǹkan wọ̀nyí kí ó ṣẹlẹ̀ sí ọ Jacob ń wí pé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní ó ṣeé ṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé oore ọlọ́run àti ìbùkún látòkè wá ó ń ṣàn yanturu ní ìgbésí ayé rẹ ó ṣeé ṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé bóyá ó ti ṣe ìgbéyàwó ó ń bímọ lé ọmọ tàbí ó ṣeé ṣe kí ó wà ní ẹnu iṣẹ́ ó ní ìgbéga kún ìgbéga tàbí ó ṣe é ṣe kí ó jẹ́ wípé gbogbo àwọn ọ̀tá pátápátá ni wọ́n ti wá tẹríba fún un ó ṣe é ṣe kí ó jẹ́ wípé ibi tí ó ti ní ìṣòro tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí àìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan wọ̀nyí ti pòórá ní ìgbésí ayé rẹ̀ ìwọ sì ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀ ó wí pé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní ẹ kò ní nítorí wípé ẹ kò ṣe nǹkan tí àwọn wọ̀nyí ṣe nípa wípé wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn wọ́n kọ̀ ọ́ sílẹ̀ wọ́n pe orúkọ olúwa wọ́n fẹ́ kí olúwa kí ó dáríjì wọn báyìí ni ìbùkún

0: ìwá ipò nínú wọn, wo bí wọn ṣe ń sọ pé kí àwọn kí ó wà níhìn, kí àwọn kí ó wà lọ́hùn, tí Jésù sọ fún wọn pé ẹ̀yin ọmọ ẹ̀yìn, báwo ni irú nǹkan wọ̀nyí tún ṣe wà lé ọkàn yín? Gbà tí àwọn mẹ́wàá tó kù, gbà tí wọ́n gbọ́, wọ́n ní ìrunú. Èyí tí a ń sọ nìyí, a lè máa sọ pé a ń tẹ̀lé Jésù. A lè sọ wípé a jẹ́ ọmọ ẹ̀yìn. Wo àwọn èrò tí ó wà nínú ọkàn wa, wo ìlépa tí ó wà nínú ọkàn wa, wo ìgbéraga tí ó wà nínú ọkàn wa, wo àwọn nǹkan mìíràn tí a kò gbọdọ̀ máa dárúkọ, tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, tí a ní láti gbàdúrà lé lórí, tí a ní láti sọ fún Ọlọ́run wípé Ọlọ́run yẹ̀ mí wò, Ọlọ́run wá mi rí, Ọlọ́run wá di mi, Ọlọ́run wo inú ọkàn mi. Àwọn nǹkan bí ẹ̀gbin, àwọn nǹkan bí ìwà búburú, àwọn nǹkan tí kò ní lè bá ọ gbé, àwọn nǹkan tí kò yẹ níwájú rẹ, àwọn nǹkan tí ó sọ mí di aláìtọ́, aláìyẹ níwájú rẹ, bá mi mú wọn kúrò. Èyí ni àdúrà tí a ní láti gbà. Kí a rí wípé a ti ní ìyípadà ní tòótọ́. Ẹlòmíràn a máa sọ wípé òun fẹ́ lọ rí ẹni tèbí, òun fẹ́ lọ rí ẹni tọ̀hún. Gbàdúrà sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Àwọn ẹlòmíràn sì nìyí, bí a bá ti ń gbàdúrà, bóyá àwọn ò fẹ́ gbàdúrà, ni a ó rí wípé ẹlòmíràn a máa fẹ́ kọjá, a máa tọ́ wa wípé àdúrà yín náà ti pọ̀ jù, mo fẹ́ kọjá o. Nínú ilé ìsìn a kì í ṣe bẹ́ẹ̀. Tàbí ó ṣeéṣe kí ó jẹ́ pé aṣọ́nà adènà ni ẹnìkan máa wá láti ìta, mo fẹ́ rí màmá bísí, mo fẹ́ rí arákùnrin báyìí báyìí. Ibi tí ẹni yìí ti ń gbàdúrà, tí ó ti ń bá Ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú omijé, pẹ̀lú ẹ̀dùn ọkàn, wípé òun fẹ́ ìyípadà ọkàn, òun fẹ́ kí Ọlọ́run kí ó wá kọ ọkàn ní ilà, òun fẹ́ kí Ọlọ́run kí ó wá yí òun padà. Ibẹ̀ ni ẹni tí ó jẹ́ aṣọ́nà adènà ni ó máa ti wá lu ẹni tí ó ń gbàdúrà. Wọ́n bèrè ẹ, wọ́n bèrè ẹ, èèyàn bá ọba ọ̀run sọ̀rọ̀, èèyàn bá Olúwa Olùgbàlà sọ̀rọ̀, èèyàn múra sílẹ̀ láti lè jẹ́ ẹni pípé, ẹni yíyẹ níwájú Ọlọ́run. Àwa tí a tún jẹ́ adènà nínú ìjọ, àwa ni a ń dí wọn lọ́wọ́ tí a kò jẹ́ kí wọn kí ó gbàdúrà. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé adarí tí ó mọ Ọlọ́run, adarí tí ó mọ bí ó ṣe ṣe pàtàkì tó láti bá Ọlọ́run sọ̀rọ̀. Bí a bá ti wàásù báyìí tán, tí ó ti dúró níwájú wa nígbà tí a ń bá wa sọ̀rọ̀, bẹ́ẹ̀ gbà tí a bá ti parí ìwàásù, òun pàápàá ákúnlẹ̀, abẹ́ sí ní gbàdúrà, abẹ́ sí. Ó ṣeéṣe pẹ̀lú omijé, ó ṣeéṣe kí ó máa gbàdúrà sókè, ó ṣeéṣe kí ó máa sọ fún Ọlọ́run, Ọlọ́run sáà ṣe iṣẹ́ ìyípadà pátápátá, Ọlọ́run sáà ṣàánú fún mi, gbogbo nǹkan tó wà nínú ọkàn mi, ní ìsàlẹ̀ ọkàn mi, àti etí mo mọ̀, àti etí mi ò mọ̀, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run jẹ́ kí ó hu wọn jáde, kí n ba lè ní, kí n ba lè jẹ́ ẹni tí ó jẹ́ ẹ̀tẹ́ ọgbà níwájú rẹ. Bí ẹni yìí ti ń gbàdúrà, bẹ́ẹ̀ ni aṣọ́nà kan yóò wá tọ pẹ́pẹ́, ló wá sọ, ni yóò sọ pé wọ́n bèrè yín o, wọ́n bèrè yín o. A ò ní jẹ́ kí wọn kí ó múra sílẹ̀ fún ọ̀run, a ò ní jẹ́ kí wọn kí ó gbàdúrà. Ní ọdún tí ó kọjá ni mo ṣàlàyé dáradára, ni mo sì filélẹ̀ wípé a kò gbọdọ̀ dí ẹnikẹ́ni lọ́wọ́ nínú àdúrà, àti pé bí a bá ti parí ìsìn, a kì í tún ṣe ìpàdé mìíràn, ìpàdé ìdákọ́ńkọ́ kan, yálà lẹ́yìn ìjọ tàbí ní ìta, a kì í ṣe ìpàdé kankan. Bí o bá ti gbàdúrà tán pẹ̀lú orin ọ̀fẹ́ tí Ọlọ́run fún ọ, pẹ̀lú iṣẹ́ ìyanu tó ṣe nínú ọkàn rẹ, pẹ̀lú ìyípadà tí ó fún ọ, kí o máa lọ sílé jẹ́jẹ́, kí o má ṣe jẹ́ kí ẹnikẹ́ni àbí ohunkóhun kí ó dí ọ lọ́wọ́. Ẹ jẹ́ kí a wo ìyípadà ọkàn ọmọ ènìyàn. Jẹ́ kí a wò ó láti inú Samuel kínní, kí a wò wípé Ọlọ́run nìkan ṣoṣo ni ó lè ṣe iṣẹ́ ìyípadà nínú ọkàn ọmọ ènìyàn. Nínú Samuel kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹsàn-án, ó sì rí bẹ́ẹ̀ pé nígbà tí ó yí ẹ̀yìn rẹ̀ padà láti lọ kúrò lọ́dọ̀ Samuel, Ọlọ́run sì fún un ní ọkàn mìíràn. Gbogbo àmì wọn ni sì ṣe lé ọjọ́ náà. À ń sọ nípa Saulu. Ó jẹ́ ẹni tí ó ga, tó síngbọnlẹ̀. Ó jẹ́ ẹni tí ó dàbí ẹni pé ní gbogbo Israẹli ó tayọ gbogbo wọn, ṣùgbọ́n kò ní ìyípadà ọkàn. Nítòótọ́, ó jẹ́ ọmọ Israẹli pàápàá. Ó mọ òfin gẹ́gẹ́ bí ọmọ Israẹli, ẹni tí a kọ́ ni, ẹni tí a tilẹ̀ lè sọ wípé ó ń ṣe ìgbọràn sí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n pẹ̀lú ohun rere tí a lè sọ nípa ti Saulu, ó ṣì ń fẹ́ ìyípadà ọkàn. Nígbà tí ó bá Samuel pàdé, Samuel pàápàá tí ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, Samuel pàápàá tí ó jẹ́ ẹni tí ó ti ń bá Ọlọ́run rìn fún ìgbà pípẹ́, nígbà yìí gan ni a rí pé bí ẹni yìí ti yí padà, ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ tán, bẹ́ẹ̀ ni Ọlọ́run fún lí ọkàn mìíràn. Èyí ni a ń sọ. Ó ṣeéṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀, kí o ti jẹ́ ọmọlúàbí. o se se nbi ti o tin bo tele ki o ti je ni ti o ni eko die die o se se ki o nibi ti o tin bo tele tele o tin ka bibeli iwo papa o tin ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsin yi o wa sihin imole ihirere o tun mole ju be lo si oju re ori wi pe iwa re ilepa re iro inu re awon ipinu re awon nkan ti o nje lati inu okan re awon oro ti o nso lati enu ori pe awon nkan wonyi won wa lati inu okan ti ko ni ti ko ti ni yi pada patapata nitori be o wa si ojo olorun wi pe okan miran iru e ti o fun ogbeni yi okan miran iru e ti o fun awon ti o wa ninu bibeli okan miran iru e ti o fun ma ta awon elomiran lore ni aye isinsin yi wa fi fun mi adura ti ani lati gba ni yi je ki a wo orin dafidi orin dafidi ori kokan le la dota orin dafidi ori kokan le la dota lati ese ikeje fi ewe isopu for me emi o si mo we mi emi o si funju egbo wulo mu mi gbo ayo ati inu didun ke awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro daya titun sinu mi olorun olorun nikan lo le se daya titun sinu mi olorun ki o se tun okan diduro sinsin se sinu mi nihi ni a ri pe okunrin yi o n gbadura bi dafidi bi o ba je awon elomiran loni a o ri we pe won ma bo ese won mole nitori awon gbajumo ki fe jewo ese won ni gbangba nitori awon omowe won ki fe jewo ise won ni gbangba nitori awon olowo awon oba awon borokini won ki fe jewo ise won ni gbangba nitori awon ti o dabi eni pe won je igba ojumo won ki fe jewo ise won ni gbangba sugbon nihin ni emi olorun ni o lu dafidi ni o kan aya je ki aran ti wo pe ese yi papa o pe die ti o ti da o je ese agbere bi o ba je eni to nka bibeli daadara o si ti da ese yi o ti bo mole nitori o ti pa oko obirin yi ni ogun awon eniyan ko si mo pe nkan kan ti se tabi nkan kan lo bi okun bi dafidi bi o ti se nkan ti o bo mole gba ti o ju bi osu mesan ni natani ni o wa ba dafidi gege bi oba o soro fun dafidi ko lo wakati kan tabi wakati meji o pa owe kekere kan o pa fun dafidi dafidi gege bi oba gege bi onidajo o se idajo wipe eni ti o seru nkan be bayi ni nkan to lati sele si ni natani wa so wipe iwo na gan ni oba ko si gba ni iseju popo o so wipe ni toto mo ti dese ni o be si ni gbadura elomiran ani lati wasu osu meta ki o to ye pada elomiran ani lati wasu odun kan gbako ki o to ronupo ada sugbon oba yi gege bi natani ti wa ti o so fun pe oba iwo ni elese na iwo ni apeyida na iwo ni eni ti o se ase mase na ti an soro nipa re be ni o be si ni jewo gere ti o ti gbo iwasu yi tan ko so wi pe mo ti jewo fun natani natani papa ti je ki o ye mi o ti je ki o da mi loju wi pe idariji wa lodo olorun ki o si be ni se bi ise oba ki o ma se lo bi natani bi o ti lo tan be ni dafid lo kuro lori oye be lo kuro lori aga elomiran bi o ba de se agbere a ma duro ki alufa ki o wa yo n kuro lori oye a ma duro ki alufa ki o wa so wipe lo gbadura die na o lo so fun olorun igbala to ti sonu lo wa awari igbala na a ma duro ki a so be natani o so fun dafidi wipe ko lori oye o awon to nto ti won fe idajo madam ma se nkankan lo gbadura ni so fun ara re lo mo wipe iru ipo ti o wa ki se ipo ni idajo mo o je ipo elese o be si ni gbadura wo lati ese kini o ni olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro o mo wipe ohun ti je elese elomiran ma so wipe baba ti ni igbala ati ni igbala titi lai lai niyan bi mo se so fun o tele tele elomiran ma ro pe bi a ba ti je omo olorun ati je omo olorun titi lai lai niyan wipe igbala ta ti ni oruko wa ti o ti wa ninu iwe iye wipe bi a ti le dese iba se agbere iba se ole wipe ohun ta le padanu ni pe o se se ki a padanu ere wa niwaju olorun sugbon omo ti a ti je a o ma je omo titi lai lai dafidi orobe dafidi so pe olorun ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìrékọjá mi nù kúrò rántí pé ọba ni Dáfídì ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá adarí ẹkùn ó kọjá adarí agbègbè ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá àwọn àlùfáà kéékèèké tí a rí lónìí àwọn àlùfáà mìíràn wọn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbà tán bá ti rí pé wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀ adarí mìíràn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú ọlọ́run kí ó gbàdúrà pẹ̀lú omijé kíkorò kí ó sọ fún ọlọ́run wípé òun fẹ́ ní ìyípadà ọkàn tòótọ́ ṣùgbọ́n wo Dáfídì ó bẹ̀rẹ̀ sí ní képe olúwa ó ní ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣòyìn ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ère kọjá àmì nù kúrò ó mọ̀ wípé òun ti rí òfin ọlọ́run kọjá ó mọ̀ wípé òun ti ṣe àṣemáṣe ó mọ̀ wípé òun ti dẹ́ṣẹ̀ ó ní wẹ̀mí lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣedédé mi kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi kò máa ṣe féfé nínú ẹ̀ṣẹ̀ kó máa sọ wípé obìnrin yẹn náà ni òwẹ̀ níbi tó dà obìnrin náà ni ó fi ara ẹ̀ sílẹ̀ obìnrin náà lòun ló kọ mí lẹ́sẹ̀ kì í ṣe ẹjọ́ mi ẹni yìí ló jẹ̀bi kò sọ bẹ́ẹ̀ kò tilẹ̀ dárúkọ obìnrin yìí wípé òun ló kọ òun lẹ́sẹ̀ ó sàn sọ wípé òun lẹ́lẹ́ṣẹ̀ òun lẹ́lẹ́bi òun ni òun ní àìṣe déédé ó ní kí olúwa kí ó wẹ òun lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣe déédé òun kí ó wẹ òun kúrò nínú ẹ̀ṣẹ̀ òun nítorí tí mo jẹ́wọ́ ère kọjá mi ní ìgbà gbogbo lé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ léwájú rẹ ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo sì ṣe búburú yìí níwájú rẹ kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀ kí ara rẹ kí ó lè mọ́ nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́ kíyèsí nínú àìṣe déédé lè agbé bí mi jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ ta ni ọba tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí ta ni ìjòyè tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí ta ni ọ̀mọ̀wé àwọn tí ó ti lọ sí yunifásitì àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní yunifásitì tí ó lè rẹlẹ̀ tó báyìí wípé nínú àìṣe déédé lè agbé bí mi ta ni àwọn ọ̀làjú lónìí àwọn gbajúmọ̀ lónìí tí ó lè rẹlẹ̀ níwájú olúwa bí kìí bá ṣe wípé a ní ìrẹ̀lẹ̀ báyìí láti jẹ́wọ́ níwájú olúwa a kì yóò lè ní ìgbàlà tòótọ́ àti ìyípadà ọkàn kíyèsí nínú àìṣe déédé lè agbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi kíyèsí ìwọ́fẹ́ òtítọ́ ni inú àti ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ́ mú mi mọ ọgbọ́n fi ewé sópù fọ̀ mí èmi ò sì mọ́ ó ní nísinsìn mo jẹ́ eléèrí nínú ọkàn nínú àyà ni inú mi ó ní wẹ̀mí èmi ò sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi kí ìwọ kí ó sì nu gbogbo àìṣe déédé mi nù kúrò dá àyà titun sínú mi ọlọ́run ó sọ fún ọlọ́run wípé ìṣe ọlọ́run nìyí wípé ọba kò lè ní ìyípadà fún ara rẹ̀ láì jẹ́ pé ọlọ́run fún ní ìyípadà wípé ìjòyè ọ̀mọ̀wé tàbí ẹni tó ti lọ sí ilé ìwé gíga tàbí ẹnikẹ́ni tàbí olówó tàbí ọ̀làjú kan tàbí gbajúmọ̀ kan kò lè ní ìyípadà ọkàn fúnra rẹ̀ bí kì í bá ṣe wípé ọlọ́run fún ní ìyípadà àyà wípé ìbáṣe ẹlẹ̀sìn ẹlẹ̀sìn níbikíbi ò lè ní ìyípadà fún ara rẹ̀ bí kì í bá ṣe wípé ọlọ́run fún ara rẹ̀ ó fún ní ìyípadà àyà ó ní dá àyà titun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣeṣeṣe sínú mi ó yẹ kí a lọ bá ọlọ́run sọ̀rọ̀ ó yẹ kí a lọ gbàdúrà ó yẹ kí a wọ ojú ọlọ́run lónìí kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ ẹlòmíràn bí a bá ti parí ìsìn a máa kánjú lọlé mo fẹ́ lọ wáńjẹ a máa kánjú lọlé mo fẹ́ lọ ṣe tọ̀hún gbàdúrà sọ fún ọlọ́run wípé ìyípadà ọkàn yìí òun fẹ́ ní tòótọ́ dìde dúró tàbí kí o kúnlẹ̀ kí o sọ fún ọlọ́run kí o sọ fún ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú omijé pẹ̀lú ọkàn tí a fàya ó ní kì í ṣe aṣọ yín ni kí ẹ fàya ṣùgbọ́n kí ẹ fa ọkàn yín ya kí ẹ wọ ojú olúwa ẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti fara pamọ́ ní ìkọ̀kọ̀ ọkàn rẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ di àtúnbí òun fẹ́ ní ìyípadà àtúnbí tí ò fúnni ní ìyípadà kì í ṣe àtúnbí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa àtúnbí tí a rí wípé ọ̀rọ̀ búburú ó sì ń jẹ́ láti inú ọkàn wá èròbu láti inú ọkàn wá ìṣe búbu láti inú ọkàn wá ìrìn búbu láti inú ọkàn wá ìjà asọ̀ àrankan odì láti inú ọkàn wá èyí kì í ṣe ìyípadà tòótọ́ ó yẹ kí a sọ fún ọlọ́run wípé a ń fẹ́ ìyípadà gbogbo wa ni a láti gbàdúrà gbogbo àní aláti gbàdúrà àti ọmọdé àti àgbà àti ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wá sínú ìjọ àti àwa tí a ti ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́ gbogbo wa ni aláti gbàdúrà ni aláti bá ọlọ́run sọ̀rọ̀ wipe iyipada yi a nfe ninu okan wa iyipada okan iyipada aya eni a pe ni igbala tooto ki olorun ki o so wa di omo ki o yi ise wa pada ki o yo ngbogbo ti a nse pada so fun olorun wipe o nfe iyipada o nfe aya titun o nfe okan tuntun bi ba gbadura olorun pelu emi re yo ba o jeri ninu okan re wipe o ti di omo olorun kun le lati gbadura tabi ki o di duro lati gbadura so fun olorun ki o se gbadura titi a o fi jeri ninu okan re wipe iyipada yi tooto opo ti de
1: baba wa tin be le orun adupe fun ireti ti e fun gbogbo awon nigbagbo wepe lojo kan ipe yo dun a o si gbe awon ayan fe soke a o mu okuro ninu aye aye ese ti a wa nisisiyi a o si ma ba Jesu gbe a o ri lojukoju a o si le ba soro lojukoju baba fun iru ireti ti o ni ogo bi eyi a nbebe wepe ko si enikeni ninu wa yala nipa ijafara tabi nipa ifaseyin tabi nipa ese ikoko ko si enikan ninu wa ti yo padanu iru ireti ologo bayi ni oruko Jesu amo wepe igba na nku ferefe asimo wipe ki yo pe te o fi si wa lowo lati wa shiro ati lati wa jihin ohun ti ati se ninu ara an bebe wipe yala loro ni tabi losan tabi lale ni igba ki igba ipe de ba wa lenu ise ni tabi ninu ile isi tabi nibi kibi ti o ti le de ba wa a nbebe wipe ki o ma de ba gege bi alafara amen o sese pe o je ojo ti enikan ti se wa o sese ko si je ojo ti inu wa ndun o sese ko je ojo jije mimu abi ojo ti o ku die ki nkan to a nbebe wipe ni igba ki igba ni akoko ki akoko iru ipo kipo ti a le wa a nbebe wipe ki eje Jesu ki o se wa ni eni to mura sile amen e ma se je ki a padanu iru ipe ti e fi pe wa ti a si fi sumo odo yin a nbebe wipe ni iru ojo yi ti a o se wa logo e ma je ki a gbagbe sun koja ire wa bi a si se n wo oro re nisisiyi ko oro yi si tabili okan wa ki a ma seso lori re ki oro yi ki o si ma seso lori wa se wa pe ki o si se wa ye ki a si je alabapin pelu awon eniyan mimo adupe po ti gbo iruko Jesu Kristi Oluwa wa a n se ayewo ninu oro olorun nipa ohun ti a ti ko lorin eyi ti a si ti fi igba pupo ronu nipase re eyi ti awon onigbagbo ti won reti pe bi a se je onigbagbo ajagun nisisiyi ki olorun ki o se wa ni olori ire lati je onigbagbo asegun ni ojo na eyi ni ireti gbogbo awon eniyan olorun ati awon onigbagbo lati igbati igbagbo ti ihinrere ti o ti te won lowo. Jesu so nkan nipa ipadabo re. Awon aposteli pelu won ko si mu enu kuro ni oro kan yi wi pe ki onigbagbo ki o ma mura sile nitori pe Oluwa wa ti o je olugbala loni ti yo je oludajo ni akoko to nbo wi pe Oluwa wa yi ki o ja fara bi o ti le je wi pe awon eyan ka si ija fara wi pe o pe ti won tin wi pe o nbo ko si de ṣugbọn ikilọ pupọ wa fun wa wi pe a ko gbọdọ sun a ko gbọdọ ja fara ani lati wa ni imura sile wi pe a n reti Oluwa wa nitori o pe o ya ni Jesu nbo. Awon angeli paapa won so nipa bibo re beni awon woli ti igba lai lai won ko sai menuba iru akoko ti a fe menuba ni role yi gbati olorun tun si Johanu loju ti o ri fihan ohun ti nbo wa o tun je ki o di mimo fun wa wi pe Jesu nbo. A bere lati ileri ati asotele ti Jesu Kristi to se fun wa ti a si fi pamo fun wa ti o wa ninu oro Olorun Johanu ori ikerinla anka lati ese ikini. E ma se je ki okan yin daru egba Olorun gbo egba mi gbo pelu ninu ile baba mi ninu ile baba ni opolopo ibugbe li o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin. Bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o tun pada wa emi o si mu yin lo sodo ara emi ti kara mi pe nibi ti emi gbe wa ki eyin le wa nibe pelu. Ninu asotele yi ti Jesu Kristi otito ona ati iye eni ti a ko ri iro tabi eke lenu re ni igba kankan ri eni ti o mo opin lati ibere eni ti o mo ohun to nbo lojo iwaju ni o nso asotele ti ko le yi pada ti ko le ye fun wa wi pe ohun bo. Awon ti o nso fun ni igba ni oye ko ye won wi pe o nlo sugbon bi o ti nso fun won wi pe ohun lo be ni o tun te mo won leti wi pe bi ohun ba lo ohun tun pada bo nitori wi pe won ti gbo alaye lori wi pe o nlo bi o ti le se wi pe ko ye won dara dara okan won daru o wa nso fun won wi pe bi won ko ba gbe igbesi aye eni ti ko ni ireti ko ye ki okan won daru bi ki ba se wi pe ki a je ki a mu ki a ku nitori a ko mo ti o nbo le ola ko ye ki okan won ki o daru bi ireti won bi o ba si ninu ohun afowoba file ti o wa ninu aye gege bi ohun ini tabi dukia pe bi o ba je pe gbogbo ere ti won ohun igba esisin yi lo wa ko ye ki okan won ki o daru nitori bi a ba ti bi eni keni sinu aye abi sinu wahala abi sinu ko ma lo ko ma bo ko ma fa nkan ki won le tora won o si sese fun elomiran titi ojo aye re yo fi dopin ko fa ko ma tora won eni to ba si se iru ise be to se wahala ti o si ere to wa ile lati gbe sugbon ti o si ibi isimi to sise sugbon ti o dabi eni wipe akojo wa ti o gba eyan ti o gbianju pupo lati je igbadun ti o ni sugbon akoko ti ibagbadun re ni afefe iji aye o gba won lo idaru okan ati iporuru okan o ma nwa sugbon Jesu Christi ti o mo wipe bi ati igbadun aye na akoko ti a ni ninu aye iwonba adorin odun ti a ni lo won o to nkan eni ti o si je eni agba igbani ti o ti wa lati ayeraye ti o si mo idiwon adorin odun wipe bi kikan omi lori ninu omi okun o dabi igba ti a ba seju lekan be ni igba ati akoko ti a nlo ninu aye be lori pe bo ti le je wipe eyan gbadun aye o si ni ayo o renrin ko ti le mo irora tabi aisan ko de ile iwosan ri ko mo nkan ton pe ni ekun ni gbogbo adorin odun ti o lo sibe sibe ari wipe bi iseju kan lori ti a ba fi diwon ayeraye ni Jesu Christi wa nso fun awon omo ehin re o si nso fun wa pelu pe e ma se je ki okan yin daru a gbianju pe bi a ba gbe iyawo nkan rorun a se laala titi a kowo jo agbeyawo awon eyan ba wa je won ba wa jo won ba wa yo ati ojo keji ti iyawo ti dele lati rin wipe gbe abo sibe yen emi lo nso fun beyen ile iya mi wa nbe mo se le pada a ro pe ta ba gbeyawo pe wahala dopin boya tori pe ati ibimo ni tori pe ta ba bimo ayo omo ta ni o to a pa isere anu omi je kuro abimo ati igba ti iyawo ti loyun lati sasoke sasodo abimo ton bon se nki wa pe eku owo lomi o eku ewu omo o be ni ari we pe iya o le sun onje to tin to wa je tele tele ko to ile ta tin gbe to ro wa lorun o da be ni wipe ile tun ha fun wa boya ti omo ba dagba ale fi owo rori sun ale ni alaafia omo ndagba na wa ba wa nle wipe ejo o glasi moto mi omo yin loju oko si o ti fo e wa wo be sese atunse e wahala n gori wahala fun wa bi o ba je alaigbagbo eyi ni alaigbagbo ori ti won lo n pokun so wipe oto ye n lo sinmi bon se n ku ton diju pe be ni won tun bere oro ina ni ko somi n bi ni e ki n bomi n bi ni won ni o somi gba ti Jesu ri idamu okan to wa ninu okan awon omo ehin re ti o wo wahala to wa ninu aye fun won bo sin wahala awon ti o fe sin olorun bi ti re won ko wahala jade bo so pe mi o ni sin olorun owo ni mo fe wa kiri bo lowo aje oni je ogbadun e awon eyan ti won ni nkankan won so pe won ri nkan mole fun e pe bo kole oni le sunnu e bo si so wi pe ko boro mo mo ki lati se ma kuro labule wa ti n ba kuro labule wa ti won ri mi ti mo lo si ajo bi Eko tabi a lo si iru Kano ni bi ti o si eni ti o mo wa sugbon esu to mo wa labule esu yen o tun ba wa deko bojo tin ro lo nko wonu le wa ko ni ri le elomi ko si la so pe aye ko se gbadun gba ti Jesu ri idamu okan ti o wa ni inu awon omo ehin re we pe o wa so fun won pe e ma se je ki okan yi ki o daru wahala ki wahala ti e ba ni ninu aye igba die ni e gba olorun gbo e gba ileri re gbo o n feran yin dara dara awon adi tu to wa ni igbesi aye yin bi e ba gba olorun gbo awon oke soro ni won di petele e si gba mi gbo pelu ninu ile baba mi opolopo ibugbe li o wa o wa so fun won o mu okan won kuro ni nkan ti aye o wa mu won lo si ti orun wi pe ibi kan wa ti o tayo awon irawo ti o tayo awo samo ti o so wi pe ile baba mi ni oruko ibe opolopo ibugbe li o wa nibe iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin ese oro kan yi wi pe emi nlo ipese aye sile fun yin oni iyato to wa laarin awon olufokansin toto ati awon elesin lasan elesin lasan onsin bo ba bere lowo eru eni be pe bo ba ku mbo lo nlo a ni orun lo meni to ma la an gbianju ni pe bo ba sese bibi kan ba wa lati lo ti ki olorun ninu anu re boya a le gbe wa si afefe re eni to ba ni iye meji okan ko le de afefe re tori oniye meji ko le ri nkan kan gba lowo olorun sugbon fun awon onigbagbo to to lo so wi pe emi nlo o ti lo o abi gbatan bi e saye o ba Jesu ni agbegbe e han o ti lo ni emi nlo o si lo o so be o se be pe emi nlo ipese aye sile fun yin o won ni bi emi ba lo ipese aye sile fun yin emi o tun pada wa ireti onigbagbo ni ipadabo Jesu Christi oni emi o tun pada wa emi o si mu yin lo sodo emi ti kara mi awon ti oye oye awon ti oro igbagbo ti o la si loju won ma so fun wa bi won ba ya oju le wa lati ta iwe esin fun wa pe ka jo kara iwe yi baba si ra tori gba ti awon eniyan ton ba kuro ni aye o se se ko je pe gbagada ni olodum a fi se ile ti eni ti won ba soro titi aye raye nje ko da ti eyan ba ri iru gbagada yi gbe titi aye raye nje ko da ko ye pe ile to jogun e titi aye raye ni ile titi ti a ma ngba de bi yen to je pe ni asiko erun eruku ko ni je ko si ferese asiko ojo gedegede to wa nta ko ni o jade lati nu yara kolon si fun eni iru ile be titi aye ko ni e to ye niyan awon ti won polongo ti won tawe ti won ka akiri lati oju ile de oju ile iru ireti ta won ni niyan sugbon o se ni laanu wi pe won wa ona won o ti ri awa ti olorun ti se ni olori ire lati ri oju ona o so fun wa wi pe emi o si mu yin lo o so fun wa pe oun lo si ibi kan lati lo pe ese sile wi pe ngba to ba si se tan oun a pada wa a si mu wa lo sodo oun ti kara ara re pe ni bi ti emi gbe wa ni bi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu ibere ti o se pataki fun wa lati bere ni we pe ni bo ni oun gbe wa toro so wi pe ni bi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu lati dahun ibere we pe ni bo ni o ngbe wa e wo ise awon aposteli ori keje lati ese ikarun din ni ogota sugbon o nko fun emi mimo o tejumo orun bolo tejumo o si ri ogo olorun ati tani jesu nduro li owo otun olorun jesu kristi wa ni orun ni owo otun olorun ko si laye nisisiyi o ti lo si orun lati lo pese aye sile o si ti se ileri ti ko le ye wi pe ni bi ti emi gbe wa ki awa ki o le wa ni be pelu stefanu si so fun wa daju daju wi pe ni oke orun ni ibugbe olorun ni owo otun olorun ni jesu kristi wa bi a tin soro lowo lowo yi nigba ti Jesu Kristi ku ti o si jinde ni ojo na gan ti a o gbe lo si oke orun ni ise awon aposteli ori ikini lati ese ikesan bi Jesu Kristi ti n ba awon omo yin re soro be ni a ri isele nla kan ti o sele ti a si n la aye wa idi ti o fi sele ati ohun ti o ja si pe o sele be ise awon aposteli ori kini ese ikesan nigba ti o si ti wi nkan wonyi bi won ti n wo agbe soke awo sama si gba kuro li oju won bi won si ti tejumo oju orun bi o tin re oke kiyesi awon okunrin meji alaso ala duro leti odo won ti won si wi pe eyin ara galili ese ti a fi duro ti en wo oju orun jesu na yi ti a gba soke orun kuro lowo yin yo pada be gege bi e ti ri ti o nlo si orun awon angeli ni ape ni ede wi pe awon okunrin meji alaso ala nihi Jesu Christi leyin iku re ojinde kuro ninu oku o si fi ara han awon mehin re o je ki o di mimo fun o wi pe ohun kan na ni o jeun pelu won o wole to won lo nigba ti won ti lekun o wi pe alaafia fun yin o si le eru ati aigbagbo ti o wa le okan won lo ni ojo pupo ti o se yi eni ti ko si ni ipo aye ti o ye ki o wa ni akoko ti o koko fi ara han won leyin ajinde re Jesu tun wa o fa han won o so fun Thomas wo pe Thomas wo wo mi ki o si wo iha mi ki o ma se je alaigbagbo mo sugbon ki o gbagbo Thomas ri owo re o si ri iha re o wi pe Olorun mi Oluwa mi Jesu wi fun pe nitori ti iwo ri mi iwo gbagbo o wa fi ibokun fun awon ti won ko ti ri bi iwo bi emi sugbon ti agbagbo leyin igba ti o si ti fi ara han awon omo ihin re fun iwon bi ogoji ojo o wa di ojo ekeyin o wa so fun won wi pe eyin o gba agbara ki se agbara ti ija ki se agbara ti oselu ki se agbara ti owo sugbon agbara ti iwaasu yin rere agbara ati se ise iyanu o ni eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalem ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye e o ma se eleri mi ni tibi bawo o so fun won wi pe e o se eleri ohun ti e ti ri ohun ti e ti gbo ohun ti e ti gbagbo ohun ti e ti gbekele ki si ni won ti ri kini won ti gbo kini won ti gbagbo
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura, Olorun wa, Baba Jesu Christi, ati Baba ti wa papa, adupe, wepe, emu awase akoko yi nisinsin yi, ki abali mo, unti e lano sile fun wa. Eje ki oro yi ki oye wa, ke se fun ani ori ofe, lati dide, lati gboron, ni kia kia bi a ti ngboro yi adupe upe ti gbo loruko Jesu Christi Oluwa wa ninu iwe woli Isaiah ori keta leni ogoji iwe woli Isaiah ori keta leni ogoji lati ese ikewa eyin li eleri mi le Oluwa wi ati iranse mi ti mo ti yan ki eyin ki o le mo ati ki esi gba mi gbo ki o si ye yin pe emi ni a ko mo Olorun kan saju mi be ni okan ki yo si hu leyin mi loni oro ti anyewo lati inu iwe mimo lo duro lori akori yi eyin ni eleri mi eyin li eleri mi ni ibi ti akayi ni ati je ki o da wa loju wi pe olorun yan awon kan ninu majemu lai lai gege bi eleri lati se eleri ohun wi pe ohun je olorun alagbara ati wi pe ko si olorun miran leyin ohun ati wi pe ko si olugbala miran wese kokanla oni emi ani emi ni oluwa ati leyin mi ko si olugbala kan ese ikejila emi ti so mo ti gbala mo si ti fi han nigba ti ko si ajeji olorun kan laarin yin eyin ni se eleri mi le oluwa wi pe emi li olorun bi olorun ti gbe opolopo dide ni aye igbani ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Kristi ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti ati ba olorun laja nipa etutu eje Jesu Kristi awa ti ati ni idariji ese awa ti emi olorun ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Kristi awa ni ati so di eleri wi pe ki a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun olorun wi pe Jesu Kristi ohun ni olugbala ara aye ninu ihire ti Luko ori 14 ihire ti Luko ori 14 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wi pe awon aposteli nikan ni Jesu n ba soro ki si se wi pe awon okunrin nikan ni Jesu n ba soro gbogbo awon ti won ti ri wi pe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wi pe agbara olorun o ji Jesu Kristi dide ati wi pe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu olorun oni nisisin ti e ti ri mi nisisin ti e ti to ebun orun wo nisisin ti e ti ri ase pe igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ni eyin ni eleri nkan wonyi bi o ba je ti olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti a ba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wi pe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye ainipekun nipasẹ re ti a ti ko oruko re si iwe iye Lorun ti emi Olorun ba emi re jeri wi pe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Kristi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti a ni eri yi wi pe Jesu ngbala ati wi pe Jesu Christi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Christi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni fini fini ki aye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwasu ati ogbon awon eleri otito iwasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti ati se idajo se mo we pe bi a ba fe se idajo a nfe mo kini otito ti a le mo nipa eni ti a nfe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to nso nipa re a o so we pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di ro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti ko ni gbe ni debi ti an lo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti a gbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju pe Jesu Kristi nikan soso ohun ni olugbala iru awon be bi won ba tile n waasu ohun ko ti won ba nso a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma nfi etan han jade o sese ki a ri awon to je wipe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye anipekun enikan gbe ara re kale gege bi eleri a so wipe a ti fi ami oroyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o sese ki iru eni be ki o ma so fun o wipe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o sese ki o so fun o wipe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be eletan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igbe agbelebo nipasẹ Jesu Kristi awon elomiran won so wipe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wipe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won so nipa idariji ti a ni lofe lati odo olorun won so nipa iyebiye etutu ti Jesu Christi ti o fa ara re se fun wa won so nipa eje Jesu Christi

kìí ṣe àwọn ajẹ́rìí òtítọ́ fún jésù. Àwọn ẹlòmíràn wọ́n máa pera wọn ní ajẹ́rìí pàápàá, wọ́n máa lọ káàkiri, wọ́n máa sọ pé bàbá ṣe sí bàbá ṣe tọ̀hún, wípé a ó rí ìgbàlà, pé bàbá ṣe bẹ́ẹ̀ a ó lè bá jésù jọba níkẹyìn. Ṣùgbọ́n wọn ò mọ nípa àtúbí, wọn ò mọ nípa ìyẹ nípẹkún, wọn ò mọ nípa bí a ṣe lè jẹ́wọ́ ìṣòwà kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a di àtúbí, kí a di ẹni tí a ti yí padà. Wọn ò mọ bí a ṣe lè wá sínú jésù, kí a di ẹ̀dá tuntun, kí àwọn àtijọ́ kí ó kọjá lọ, àti kí ohun gbogbo kí ó di ọ̀tún. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Àwọn wo ni a lè pè ní àwọn ẹlẹ́rìí olóòótọ́? Yẹ kí a wo ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn sílẹ̀. Kí a kankan sọ wípé olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn là, nítorí pé gba tí ènìyàn bá ti wà nínú ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀, a sì ti sàmì sílẹ̀ fún wípé ẹni yìí bó bá kú nínú ẹ̀ṣẹ̀ wípé yóò lọ sí ọ̀run àpáàdì. Ìdájọ́ ayérayé, ìyà ayérayé, ó ń bọ̀ lórí irú ẹni bẹ́ẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń gba irú ọkàn bẹ́ẹ̀ là kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹlẹ́rìí olóòótọ́ ni ó máa ń fi ọ̀nà ìmọ́lẹ̀, ọ̀nà ìhìnrere, ọ̀nà ìdáríjì, ọ̀nà ìdáǹdè, ọ̀nà ìgbàlà, ni ó máa ń fi han ẹni, ni ó máa ń sọ wípé èéṣe tẹ́ ẹ fẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ yín? Ṣebí Jésù Kristì ti kú fún wa? Ṣebí Jésù Kristì ni alárinà wa? Ṣebí Jésù Kristì ni ẹni tó ń gba ẹ̀rí wa jẹ́ níwájú Ọlọ́run? Òun ni alágbàwí wa, tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ nítorí ti Jésù Kristì, a ó daríjì wá, a ó gbà wá là, a ó fún wa ní ìgbé ayé ọ̀tún, ìrìn ọ̀tún, a ó yí ọkàn wa padà. Èyí jẹ́ wípé a ó di ọmọ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí Jésù Kristì tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là, irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́. Tún wo ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí i nínú ìwé òwe yìí, orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n, ẹlẹ́rìí olóòótọ́ gba ọkàn sílẹ̀, ó gba ọkàn là, ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀tàn sọ sọ̀rọ̀ èké. Àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òlí èké tàbí ẹlẹ́rìí èké, ó ṣeé ṣe o lè máa lọ sí ilé ìsìn wọn ọdún kan, ọdún méjì, o jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè di àtúnbí, o lè gbọ́ lẹ́nu wọn bí Jésù Kristì tí ó ti ń sọ ayé wa di rere, tí ó ń yí ayé wa padà, tí ó ń gba ọtí kúrò lẹ́nu wa, tí ó ń gba sìgá kúrò lẹ́nu wa, tí ó ń sọ wá di ènìyàn ọ̀tọ̀, tí ó ń sọ wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹlẹ́rìí òtítọ́, òní máa ń sọ òtítọ́ fún wa, ni ó máa ń sọ wípé Jésù Kristì lé ọ̀nà, òun ní iyì, àti wípé òun nìkan ṣoṣo lẹ a ti fi fún wa kí a bá lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kì í ṣe nípasẹ̀ rẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń sọ fún wa bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwa pàápàá bí a bá di ọmọ Ọlọ́run, ó yẹ kí a lè mọ̀ wípé a lè di ẹlẹ́rìí olóòótọ́ níwájú Olúwa. Kí a máa sọ̀rọ̀ Jésù Kristì, kí a máa sọ fún àwọn ènìyàn ní agbègbè wa, ní àdúgbò wa, ìtàn àgbélébò, àti wípé bí a ṣe lè ra ọkàn wọn padà. Nínú Yohánù, ìwé ìhìnrere ti Yohánù ẹsẹ̀ orí ìkẹẹ̀dógún, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé, ẹni tí èmi ò ràn sí yín láti ọ̀dọ̀ bàbá wá, àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wá, òun náà ni yóò jẹ́rìí mi, ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi. Nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá, níhìn-ín ni Jésù Kristì ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rìí olóòótọ́, ó jẹ́ kí a dá wọn mọ̀. Ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi, nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé àwọn wọ̀nyí wọ́n ti kọ ìsù sílẹ̀, wọ́n ti wá sọ́dọ̀ Jésù.

Kristi. Ẹlẹ́rì olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè Jésù wípé wá sọ́dọ̀ mi. Gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ kí a sì di ẹrù wo lé lórí, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ẹlẹ́rì olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí, tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀ tí ó wá sọ́dọ̀ Jésù. Ẹlẹ́rì olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀ tí ó wá sínú ìmọ́lẹ̀. Ẹlẹ́rì olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí ó wá sọ́dọ̀ olùgbàlà. Ẹlẹ́rì olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ tí ó gba Jésù Kristi ọmọ Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún, láti di ènìyàn ọ̀tọ̀. Ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú Jésù Kristi. Ọ̀rọ̀ Jésù gbé inú rẹ̀, ó rìn ìrìn tí ó yẹ, ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run. Irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi, nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ́lì. Ìṣe àwọn àpọ́sẹ́lì orí 22, ẹsẹ̀ 15. Ìṣe àwọn àpọ́sẹ́lì orí 22, ẹsẹ̀ 15. Kí ìwọ kí ó lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ni ohun tí ìwọ ti rí, tí ìwọ sì ti gbọ́. Bí a bá ń pe ènìyàn ní ẹlẹ́rìí, ó jẹ́ wípé ó ti rí nǹkan kan, ó sì ń ṣe ẹlẹ́rìí ohun tí ó ti rí. Bí ènìyàn bá lọ sílé ẹjọ́, bí wọ́n bá sọ wípé ṣé ẹlẹ́rìí ni ó sí nǹkan tí a ń sọ, tó bá sọ pé bẹ́ẹ̀ ni, wọ́n á ní ṣe òun wà níbẹ̀. Èwo ló rí, èwo ló gbọ́, èwo ló ṣẹlẹ̀? Bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan, mi ò sì gbọ́ nǹkan kan, mo kàn ń lọ lójú títì, ni ọkùnrin yìí ló wá pè mí wípé mo ní ẹjọ́ nílé ẹjọ́. Nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi. Àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe. Ojú ẹ ò rí nǹkan, etí ẹ ò gbọ́ nǹkan, kì ò sí bẹ́ẹ̀. Nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, ó ṣe lè ṣe ẹlẹ́rìí. Ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni ẹ̀mí ṣe ó fún ọ nínú ẹ̀? Rárá. Ṣé o jẹun nílé ẹ̀rí? Rárá. Ṣé o bá a gbé rí? Rárá. Ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ́ àti ẹ̀pọ̀? Rárá. O ò lè ṣe ẹlẹ́rìí nígbà náà. Gbà tó ò tí ìbá Jésù Kristi pàdé, àlàáfíà tó ní ò tí nínú ẹ̀. Oore ọ̀fẹ́ tí Jésù Kristi mú wá ò gbà nínú ẹ̀. Ìdáríjì tí Jésù Kristi ń fúnni lọ́fẹ̀ẹ́ ò bá pàdé. Àti ayọ̀ ọ̀run tí Jésù Kristi máa ń fúnni nígbà tí a bá di ẹni ìgbàlà ò tí ì tọ́wò. Ò bá Jésù jẹ, ò bá Jésù mu, ò bá Jésù gbé, ò lálàáfíà pẹ̀lú Jésù. Orúkọ rẹ ò tí ì wọ inú ìwé ìyè níbi tí orúkọ àwọn ọmọ Ọlọ́run, níbi tí ó wà. Ọ̀run ò mọ̀ ọ́ sí ọmọlẹ́yìn Jésù Kristi. Jésù Kristi kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun. Ìwọ pàápàá ò jẹ́ àlejò, ò jẹ́ àjèjì sí Ọlọ́run. Èwo ló fẹ́ jẹ́rìí? Ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí, ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan. Ó ní mo ti sọ ẹ̀bùn ọ̀run wo, mo ti rí ìdáríjì, iyì Ọlọ́run gbé inú mi, ìgbésí ayé mi ti yí padà. Ọjọ́ ológo kan tí mo bá Jésù Kristi pàdé, mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló rán mi létí pé òwò sojí ńkọ́. Ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́, ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ọ́ wípé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni. Ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́, olè ńkọ́, àrán kan ńkọ́. Ìwọ tó jẹ́ wípé ìbínú ò kúrò nígbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni mo lọ sórí ikún mi, mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí Ọlọ́run fi bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ Ọlọ́run. Kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi, kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi, kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá. Àwọn tí mo ti ń bájà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o, iṣẹ́ ìtù ni o, nísinsìnyí mo ti di ọmọ Ọlọ́run o. Èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ Ọlọ́run ló ń gbé inú mi. Bí mo ń lọ mo ń kọrin ni, bí mo ń ka bíbélì bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ. Mo ti bá Jésù pàdé. Irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá Jésù pàdé, tí ojú wọn ti rí nǹkan nípa ètùtù tí Jésù Kristi ṣe lórí igi àgbélébò, tí etí wọn ti gbọ́ nǹkan nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn. Àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí. Nítorí bẹ́ẹ̀, bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn, a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristi ti ṣe,
a fe lo so fun awon eyan we pe Jesu Kristi gbala Jesu dani nidi Jesu tuni sile ko ninu ide ese Jesu pese eni fun orun rere awon ti won ti ba Jesu Kristi pade awon nikan soso ni awon ti o le je enu fun Olorun awon wonyi nikan soso ni o le je eleri otito bi abaso pe aje eleri otito kini iwasu ati ogbon awon eleri olooto kini iwasu ati ogbon awon eleri otito eni omo wa wa si apa keji ninu iwasu ti oni lakoko ti akoko wo iwasu awa ti a so wipe aje eleri ati ba Jesu pade a si lo nso fun awon elomiran wipe awon paapa won le ni igbala won le ni idande a le pese won sile fun orun kini iwasu wa je ki a lo si iwe ihinrere ti Luku ori ikerin le logun Luku ori ikerin le ni ogun lati ese ikerin di laadota ese aadota di merin o si we fun won pe be le a ti kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pe wada ati idarije ese li oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi aba nso wipe eleri bi aba nso wipe eni tin waasu ihinrere eje wipe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini adota oni o si we fun won pe bẹ́ẹ̀ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà. Sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa a ò tí ìwàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka Bíbélì kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn wípé agbára Ọlọ́run tóbi púpọ̀ agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bàá tì wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ ò rí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà ṣóró ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpani ènìyàn ṣùgbọ́n Jésù Kristì wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn òótọ́ ni ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí ó yẹ Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ kí ó ba tún lè tún wa dá kí ó ba tún lè tún wa ṣe kí ó ba lè yí ìgbésí ayé wa padà kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wà sí ìhìnrere à ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìrìn kí a ba lè ní ìgbàlà ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ agbèrè èyí kì í ṣe wàásù ìhìnrere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run ó sọ̀rọ̀ ìdáríjì ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n nínú àánú rẹ̀ nu ìrékọjá mi nù kúrò
da ya fi tun sinu mi olorun ti o si tun okan diduro sese sinu mi je kin ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi e ba wa su be ti a si wa so wi pe awa na ti a ti dese gege bi dafidi bi o ti dese bi aba wa sodo olorun nisinsin ojo run di alaanu ko ni tawanu bi o tun wo ki ori wi pe yo dari ese waji wa gba ti a ba ti n wa su idari ji ese nipase Jesu Kristi nipase je Jesu Kristi ti o ta sile fun wa wo odo agutan olorun ti o ku ese ara aye lo e je wi pe a n wa su ihinrere oni o so fun ani ese iketa bi ni adota oni ati ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wi pe awon elomiran won ma daruko alufa ju oruko Jesu Kristi lo awon elomiran wa ro wi pe won ma alufa ju bon se mo Jesu bi a ba so wi pe a je omo leyin Jesu oruko Jesu gbodo ko lenu wa elomiran oluso agutan o gbo nkan ti Paul apostle so oni se emi ni akan ma agbelebo fun yin tabi apolo ni akan ma agbelebo fun yin oni Jesu Kristi ni awa su re gege bi olugbala gege bi enitin dani lare gege bi enitin dani sile ko lowo ese gege bi enitin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri Jesu aje agbenuso fun olorun wi pe a ti fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o a n wa su ironu pe wada ati idariji ese li oruko re awon elomiran ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa won awon baba asale ninu ijo won lati dari ese won ji won won so wi pe awon ti lo ni ojo satide lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o ye o bi o ba se mi o sese ki wa soro mi pe arakunrin e ma binu ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo japara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi a ba kepe oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni a ti le ni igbala gba ti o ba wa su be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ Jesu Kristi ni a ti le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi a ba wa su be emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se pasaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti e leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je ebo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni be ni idalebi fun awon ese ti o ti n da yoo si ronu pada yoo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi a ba n so nipa ogbon eyi n so bi a se n gbe oro kale se o mo wi pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomu o n leti iro o n da ikana si o seese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti waasu oro olorun a n so pe
mama gbogbo nkan tan se ise esu patapata gba orun apade ojina si yin iwa su ko yin eni to ndi adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki ori oju oluwa o fe mu mama binu ni gba to ba so be o se se elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni omo ba so pe iwe kika oti e ti itasiko baba mo fe waasu nitori mo fe se eleri ninu ile yi olorun ti gbe mi dide gege bi eleri oti te mu yi igo kan sojo yo mu lo si orun apadi ti ti ayeraye iru eni be ki se eleri olooto nitori iru eni be o fe so nipa jesu iru eni be o nle awon eniyan jina si ihirere tabi o sese boya se la nlo loju titi a si ri enikan o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo jesu oni itara sugbon itara odi ni o ba duro lo so pe iwo omobirin ki lo nwa legbe titi lo so pe bo to ba fe pe mi kin ba o lo le mo fe mo le ba o lo o wa so pe emi omo olorun le mi deeper le mi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa su re loni pelu iboya mo wa su fun odomobirin yen o da mi loju pe to wa je to ma ni gbala ni o ye ko ni gbala loni o wa su irere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kookan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kookan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won won ta si Egypt won ta fun awon ara Ishmaeli nipase be o wa tun lo si Egypt iya popo ni o je Josephu gba to ya awon arakunrin re won yi won wa si Egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele o ri nigba ti won de be Josephu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won laya ko gbe ko won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti e ta soko eru e ro wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sore fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibuso kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibaka si e awon eranko won fe fun won lonje ni won onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko Benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe Joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni Genesis ari wi pe awon won yi won teri ba won jewo ese won ori ogbon ti Joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sonu apadi rara bi a ba fe wa su yin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wo si lesi to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daada nile bo ba wo si lesi ojo kan ti oluso agutan wa si ekun re ti o yọwọ si ọ wi pe iwọ eyan buruku ni ọrun apade ojina si ọ nje wa wa ṣọọṣi mọ ti n ba sọ bẹẹ fun ọ o ṣoro lati wa si ṣọọṣi bi n ba le ọ kaakiri pe lagbaja o ẹlẹṣẹ ni o lagbaja o ẹlẹṣẹ bi n ba n darukọ rẹ ni gbangba pe ẹlẹṣẹ ni o ti mo dojuti ẹ ṣe wa le ronu po ada rara
ṣùgbọ́n bí a bá fẹ́ wọ àṣọ yẹ kí a ní ọgbọ́n ọlọ́run ṣe mo ti sọ ti joseph fún nísinsìnyí ṣe rántí ti natani dáfídì ó ti dá ẹṣẹ àgbèrè natani wá sí ọ̀dọ̀ dáfídì ó sọ ìtàn kan ó sọ ó pa ní bí òwe ṣùgbọ́n dáfídì ò mọ̀ dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n ọlọ́run ni dáfídì wá sọ ni natani wá sọ fún pé ìwọ ni ẹni náà lẹ́sẹ̀kẹsẹ̀ ni dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ló tún bá níwájú olúwa ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà ọlọ́run dáríjì mí pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ bí o bá wo paul níwájú ọba agrippa ó ń sọ̀rọ̀ ó wá sọ fún pé ọba agrippa mo mọ̀ pé ó gba nǹkan wọ̀nyí gbọ́ nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ gbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà ni ọba agrippa wá sọ wípé díẹ̀ ló kù kí o sọ mí di onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn àwa náà ó yẹ kí a kún fún ọgbọ́n ọlọ́run ṣó rántí jésù kristi nígbà tí ó rí obìnrin ní etí kànga obìnrin ará samaria tí ó fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú rẹ̀ tí ó ń sọ fún lẹ́sẹ̀ gbà tó yá ó ní lọ pé ọkọ rẹ̀ wá èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn ìwọ tó jẹ́ wípé àgbèrè kúrò ní ìgbésí ayé rẹ ìwọ tó jẹ́ wípé ìrìnkúrìn lórin káàkiri jésù ò jẹ́ sọ bẹ́ẹ̀ ó ní lọ pé ọkọ rẹ wá ní obìnrin sọ pé báwo ló ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi ǹjẹ́ èyí kọ́ ha ni kristi náà ọgbọ́n ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n ọlọ́run pẹ̀lú ọgbọ́n ọlọ́run a lè sọ ẹ̀rí wa a lè sọ wípé a jẹ́ ọ̀mùsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ọ̀mùsìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ oníkùpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àti bá jésù pàdé jésù ti yí wa padà kí a sọ fún àwọn ènìyàn wípé jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi ó lè ṣe tìrẹ náà ó lè yí ọ padà ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun di ènìyàn rere ó lè fi ìyẹ́ ọlọ́run sí ìgbésí ayé rẹ a lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ jésù nípa sísọ ẹ̀rí wa ẹ̀rí ìgbàlà tàbí àlèṣí bíbélì kí a sọ fún àwọn ènìyàn wípé jésù kristi kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ tàbí àwọn ìwé ìpolongo ìhìnrere tí a máa ń rà ní ilé ìtajà wa ní gbàgádà a lè fún àwọn ènìyàn àtàbí àwọn ìwé tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n ọlọ́run pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ kí a sì máa gbàdúrà fún wọn wípé kí ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ ọlọ́run ìkẹta kí ni agbára tí ń ti ìwàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń ṣe lẹ́yìn kí sì ni èrèdí tí a fi ń wàásù agbára tí ń ti ìwàásù wà lẹ́yìn jẹ́ kí a wo yohánù orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìwọ bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú ilé bí o bá ti dìdúró tí o ń sọ̀rọ̀ gbà tí o bá dìde dúró tí o ń tako àlùfáà tí o ń tako olùṣọ́ àgùntàn tí o ń sọ pé èmi ni adarí ìdàpọ̀ ojú ilé yìí nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí ó yé yín ẹ̀ṣẹ̀ wà ní ìdàpọ̀ ojú ilé pé èyí tí olùṣọ́ àgùntàn wá sọ ní ọjọ́ ìsinmi mi ò faramọ́ èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà á bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí gba tí wọ́n bá ti rí pé onídàrúdàpọ̀ nìyọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba jésù kristi gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ tí ó jẹ́ wípé bí olùṣọ́ àgùntàn ti ń sọ bẹ́ẹ̀ là ń kì í lẹ́yìn bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kì í lẹ́yìn bí àwọn tí a jọ jẹ́ ará nínú olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀ ẹ̀kọ́ kan ìwọṣọ kan
irin kan to je pe amoran kan na ni an gba awon ti an gba ni imo gba ti awon eyan ti won ba ri isokan wa ti won ba ri pe ajo ni idapo a si ni irepo igbesi aye wa ti o wa ni isokan pelu awon eniyan mimo yo ma je ki won ki o le gbagbo bi a ba wa su si won eyi ni agbara ti nti iwaasu wa leyin ise be nikan je ki a wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin eyin o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ti a ba gba emi Olorun laaye ni igbesi aye wa ti a fi emi Olorun kun wa ti a ti ni emi Olorun ninu ati lode ti o je pe oro ti a nso iro ti a nro lati odo emi Olorun wa ni ti o je pe agbara emi Orun agbara ina ti jo awon nkan ti ko se ti ko dara ni igbesi aye eniyan emi Olorun ina Olorun ti njorun o ti wa ni igbesi aye wa bi a ba nsoro emi Olorun yo ma ti nkan won yi leyin yo je agbara fun oro ti a nso ninu iwe ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese kokanlelogbon nigba ti won gbadura tan ibi ti won gbe pejo si mi titi gbogbo won si kun fun emi mimo won fi igboya so oro Olorun eni ti o ba fe ki iwa so ki o ni agbara agbara ti yi okan pada agbara tun si tu igbesi aye eni ti agbara ti si awon elese loju lati je ki won ki o ri olugbala odo agutan Olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu Jesu Kristi agbara ti je ki a le seri ba ki a le wole lese agbelebu Jesu Kristi eni ti o ba nfe iru agbara be fun iwasu re o ye ki o kun fun adura o ni nigba ti won gbadura tan e ki se awon ti o nsun lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iseju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se esitan ki a so wi pe e je ki a dide e je ki a gbadura won ba ti wuye wuye won iseju kan won o mo kini won o so mo awon wonyi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wi pe ibi ti won ti n gbadura o mi titi ti o ba je pe adura adake je ni adura ki a ma le soro sita adura ki a ma tire le mo ki awon ti o nlo nitosi ki won ma mo wi pe a gbadura ile ibi ti won wa ko le mititi sugbon won gbadura ibi ti won pejo si o mititi yeyi ni adura ti a gba ti a lagun adura ti a gba ti a soro soke adura ti a gba ti a mi owo Olorun o wa so fun wi pe won kun fun emi mimo won kun fun imo agbara Olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro Olorun wese iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli si fi n jeri ajinde Jesu Olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi wa sun ohun ti a fi wa sun ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba Jesu Kristi gbọ ki se ki won ki o le ma wa si ile isin ni kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ti o bori ese wo Johanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon opolopo ise ami miran le Jesu se niwaju awon omo ehin re ti a ko ko sinu iwe yi sugbon won yi le ako ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwa so wa ni wepe ki se pe ki a je alatako awon eniyan ki se wipe ki a ma le won sa fun Olorun ki se wipe ki a ma so wipe lagbaja iyan buburu ni lagbaja iwasu ko yen eredi iwasu wa ni wipe ki won ki o le wa sodo Jesu ki won ki o le ni igbala
kí wọn kí ó lè kúnlẹ̀ fún Jésù, kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn, kí wọn kí ó ba lè ní iyì àìnípẹ̀kún lónìí. Jésù Kristì ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́, wípé ó yẹ kí o jẹ ẹlẹ́rìí, ẹlẹ́rìí òtítọ́, ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà, ṣé ìwọ fún ara rẹ̀ tí o ti ní ìgbàlà? Bí o bá ti ní ìgbàlà, o ti di ẹlẹ́rìí, o ti di agbẹnusọ fún Ọlọ́run, ìdádúró lórí ẹsẹ̀ rẹ, kí o gbàdúrà, kí agbára Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ìtara fún iṣẹ́ Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, dìde kí o gbàdúrà sókè, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́, ẹlẹ́rìí tí gba ọkàn là, ẹlẹ́rìí tí sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ó ní ọ̀nà, Jésù Kristì ó ní iyì, àti wípé Jésù Kristì ní ẹni náà tí a fi fún wa kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Dìde kí o sọ fún Ọlọ́run Jésù Kristì ní òtítọ́, ó ní ọ̀nà àti iyì, ẹnikẹ́ni tí ó bá tọ́ bàbá wá ó ní láti wá nípasẹ̀ rẹ̀. Sọ fún Ọlọ́run wípé nípa ẹ̀rí rẹ, nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn, nípa wíwàásù fún àwọn ènìyàn, nípa pínpín àwọn ìwé kéékèèké ìpolongo ìrere, nípa àwọn ìwé, nípa kápẹ́ẹ̀tì, nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n Ọlọ́run wípé ó wàásù ìrere, ó jẹ́ ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ Jésù Kristì. Gbàdúrà títí agbára Ọlọ́run, ọgbọ́n Ọlọ́run, iyì Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, ìtara Ọlọ́run, iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ, gbàdúrà títí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, tó fi lè jẹ́ ẹlẹ́rìí.

0: Ẹjẹ́ kí á dìde dúró.
1: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn jẹ́ wípé Ọlọ́run dá wọn ní ìdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwọn pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹjẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bàá tì, wípé bí a bá sádìyín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ò la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ò sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmìlí Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà, ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Egypt jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon woyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani woyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle 2 ori 30 lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe won ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igbati Jesu Christi pe wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won e ti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye o wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigbakugba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí ó sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe bòjókò tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà àwọn ẹlẹ́bọlóògùn ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo deba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore eyin o fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju olowa a se so fun won wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba ti nla ile Egypt koja wipe apanirun yi ko ni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju poda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon wonyi iba ku patapata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan sosho le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa

karùn-ún ẹsẹ̀ ìkeje. Ó ní nítorí náà, ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristi rúbọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristi ní ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébò, ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà lọ́wọ́ ìpọ́njú, tó gbà lọ́wọ́ inú nibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà lọ́wọ́ wàhálà tí àbákọ́sí, tó sì gbà lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún, ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run béè lọ́wọ́ ọmọ Israẹli ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristi, nítorí pé Jésù Kristi ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristi láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrew ń tọ́ka sí ní orí keje. Hebrew orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù, tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀, kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébò, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ìsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíptì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Jòhánù orí ìkọkàn.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá. Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, òun ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Egypt jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon wonyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani wonyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon omo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko ini ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon omo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma npadanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaron ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọ ká ni wọ́n rọgbà yí ọ ká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ísírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo deba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba se kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun o pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto lp eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi ako ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara tijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo aye raye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re oni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe gaju

àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀, kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristì nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristì mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí wípé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ìṣẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì wípé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kì yóò sì jẹ́ kí a pani.

àrùn kí ó wọlé yín, kí ó wọlé yín wá láti kọlù yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù, àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebreu orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lè a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lè a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má bàa wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ború jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ní ẹ̀jẹ̀ yóò wé ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi, ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kìíní, láti ẹsẹ̀ ìkíní lé àtètè kọ́ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn. Nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta, orí kẹfà ti Yohánù ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta, Èmi ní ń sọ ní di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín
iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejila a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwo kara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwo kara nitori ti ati fi ire koja wa ani kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwo kara atijo be ni ki se pelu iwo kara aran kan ati iwa buburu bi ko se pelu aiwo kara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje jesu sugbon iwa buburu eti an pe ni iwo kara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon an so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwo kara aran kan iwa boboro agbere panshaga ole ofofo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon apiye si wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kia kia je kia wo exodo ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wipe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wipe bi o ba si labe eje Jesu Kristi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Kristi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Kristi ejo lailae ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi abari eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se ibogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo
ile to ko ni orule ile ti ko ni perese to je wi pe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni perese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni perese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wi pe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi ori Dafidi ori kejidini ogorin ori Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wi pe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni we pe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Egypt wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́ kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyìí ó wà lórí wọn bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹ̀lì àti ti Egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà ìpọ́njú wà àìsàn wà ìṣe jàǹbá púpọ̀ ló wà ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ nínú Exodus orí 15 ẹsẹ 26 ó sì wí pé bí ìwọ ó bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohun Olúwa Ọlọ́run rẹ tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ ìwọ tí ìwọ ó bá fetí sí òfin rẹ tí ìwọ ó bá sì pa gbogbo àṣẹ rẹ mọ́
emi ki yo fi okan ninu arun won ni ti mo mo wa sara awon ara Egypt si olara nitori emi le Olowa ti o mo olara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara awon aisan ko gbogun aisan ti pani lo wa lara awon bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa dilogoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisiya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo wa ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo won kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo ayeraye ti n bo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo ayeraye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o gbagbo ninu eje naa ti a ta sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan naa ti a ta sile ni yo wo san
ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yówù kó jẹ́, bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò re ọ kọjá, wàhálà ayé yìí yóò re ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò re ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ ni o máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi. O sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà. À ń bẹ̀ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà. Ẹ̀mí tí ó máa ń gbà sí ọ lẹ́nu wa fi fún wa. Agbára tí ó máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ wípé gbogbo ọkàn aṣáko àti tí ó máa ń rìn kiri èyí tí ó máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run á la ààyè jẹ́ kí ó jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà ó jẹ́ ayé tí a ò tíì wá rí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí Ìyábọ̀. Ìyá kì í padà wá. Bí bàbá bá sì ti lọ, ó lọ náà nìyẹn. Kò sí Babátúndé, kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ bẹ́ẹ̀, ká lè mẹ́ni tó ṣẹ̀ láṣẹ lórúkọ, wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀, wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la. Nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú, kò sì yé wa. O ní ìtọ́ni Ọlọ́run ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. A ó wo ìtọ́ni Ọlọ́run ní Exodu. Mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí kejìlá. Exodu, orí ìkọkànléníàádọ́ta. Exodu, orí kejìlá, mutografara, ẹsẹ ìkọkànléníàádọ́ta. Ó sì ṣe ilé ọjọ́ náà gan. Olúwa mú àwọn ọmọ Ísíráẹlì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn. Mo fẹ́ kí o fiyè sí wípé kìí ṣe Mósè lè ó mú àwọn ọmọ Ísíráẹlì jáde, kìí sì ṣe Áróni, kìí sì ṣe nínú agbára tí àwọn tìkára wọn ni wọ́n fi jáde. Ọlọ́run fúnra rẹ̀, Olúwa ọ̀run òun ayé, ẹlẹ́dàá wa, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ìgbésí ayé wa, ẹni tí ó sì ń fẹ́ ṣàánú fún wa nínú ìfẹ́ rẹ̀, pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ni ó kọ sí àwọn ọmọ Ísíráẹlì. Ó rí wípé bí wọ́n tilẹ̀ ti jẹ́ ìran Ábráhámù, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka Bíbélì, ó ti mọ̀ wípé Jósẹ́fù ni ẹni tí a tà sí Íjíptì. Bí ọjọ́ ti ń gorí ọjọ́ tí ọdún sì ń gorí ọdún ni èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Íjíptì. Èèyàn yìí sì mú dé Kénánì níbi tí Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà. Bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíptì, bẹ́ẹ̀ni Jákọ́bù rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀, ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀, nítorí Jósẹ́fù ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wí, ó ń sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì,
ẹnfẹ́ rí ìhòhò ilẹ̀ náà wọ́n ní ń da o rárá kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fi yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjámínì tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù wọn láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí. Èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Íjíptì. Gbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísírẹ́lì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa. Ni Ọlọ́run rán Mósè sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an, Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú, ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ni a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, tí a sì ń sin Olúwa òǹrorò òní tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbé nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀, ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà, nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa. Èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá, a di ẹni ìgbàlà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ni ayé wa, ìfẹ́ wa, ọkàn wa, ara wa, iṣẹ́ wa, ètò ìṣiṣẹ́ wa níṣiṣẹ́ ń tẹ̀lé, ni a kó gbogbo rẹ̀ pátápátá ni a kò lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Nǹkan tí n bá fẹ́ màá ṣe, ohun tó bá wù mí màá dáwọ́ lé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa, òun ló máa ń tọ́ wa, kìí ṣe tiwa mọ́, láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kìí pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀, tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé, ó sì ṣeéṣe nínú ọjà kí a bá wọn pàdé. Àwọn tá a bá pàdé bẹ́ẹ̀,
won ki le duro nile nitori wepe awon papa a fi pa ni tan fun won baba ati won o fe pupo ni iya ati won na o sese ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si tin dagba ni won wo arowo to won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori ire bi o ba wa ni bi ni asale yi ti o gbo awon eko won yi a o pa ni itan fun wa wi pe awon baba wa ki won ki o to gbe yawo wi pe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se ngbese ori be tabi ki a so fun wa wi pe gba ti an ka iwe iroyin ti awon orile ede ti won ma n te jade wi pe ah mo ma se alarin ba pade eto igbeyawo won tin so fun aninu iwe iroyin wi pe ba se ngbeyawo niyi se e ma ri kan ninu iwe iroyin tabi ni itan alo ti a ma npa ni asale eti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta o pa ni itan fun a wi pe eni bi ti a tin ta ayo tabi ludo tabi ni bi ti a tin mu oti ni won wa nsi wa leti ti won so fun a wi pe bi a se ngbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun di joko ni o ko bibeli fun awa nsi fun wa lati oju ewe kan de oju ewe miran wi pe ke ma ba se ese gbe ke aye wa ki o ma ba daru ki o ma ba dabi eni wi pe a o le kese jari ni ona ti igbagbo olorun wa so fun a wi pe ito ni wa mo si ku oku orire ko wa lasale yi abi inu odun ba tun gbo eko oro olorun awon ti olorun dari ni afe ka nipa won yi mo si nbe olorun wi pe bi o se nje ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife olorun ti te ofirin jesu loju koju nigba ti a ba de orun awon won yi leyin ti olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni a so fun ani ori iketala exodu ese iketa mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni egypti kuro li oko eru nitori owo agbara le oluwa fi mu yin jade kuro nihin a ki yo je akara wiwu o nso fun wa o ni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje jesu we ti o ti di eniyan otun eda titun o ni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro olorun ti o la oloye ti o je ki o mo wepe ona abayo kuro ninu ese wepe o wa o ni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa ori kunkun ti atijo o ni ani lati ranti eyi lo ye ki o ranti nigba ti o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti a gba okan re la o ni ojo nla ni ojo na ti jesu ti o gba mi ojo ti a fi eje jesu we okan re mo ojo nla ni ojo na ko si ye ki o gbagbe o sese nibi ti o ti n wa owo nibi ti o ti n fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti a gba okan re la we pe o tun ni sare bi aye se n sare o ni je bi aye se n je
O ni wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ. O sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó. Bí o bá fẹ́ jẹ aṣẹ́gun, o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ṣùgbọ́n tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là. Ni kìí ṣe wípé ọkàn wọn nìkan ni Ọlọ́run gbà. Ó gba ètò ìgbésí ayé wọn. Ó gba ẹ̀mí wọn. Ó gba ọkàn wọn. Ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn, ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní Exodus orí 13 láti ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 22. Wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Sukkoti lọ. Wọ́n sì dó sí Etamu létí ijù. Olúwa sì ń lọ níwájú wọn. Olúwa sì ń lọ níwájú wọn. Ìwọ tó ṣáájú Ọlọ́run níbo ló ń sáré lọ? Bó bá sáré ṣáájú Ọlọ́run, wàá pòfo. Ìgbà tó bá sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wàá kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wàá débẹ̀. Ó sì mọ̀ pé ní aginjù, o mọ ibi tí omi wà. Wàá kan àpáta, báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó, tó tí ìgbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀, tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀, tó gbéyàwó fún Ádámù. Ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noah, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí, gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kánjú. Ó yẹ kí ó bẹ̀rẹ̀ sí ní sáré, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn. Nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn. Amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà, tí ó sì ń lọ síwájú, tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí, kí o lọ sí ìhà ìhín, tàbí kí o lọ sí ọ̀run. Àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti ilé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ dúró. Ṣé bí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún? Tó sì máa ń kó àwọn ẹran Jethro, tó máa ń kó wọn rìn láti jẹun, láti momi. Irú olùdarí bẹ́ẹ̀, alákòóso bẹ́ẹ̀, tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún, Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé, ṣé bí Mose ti mọ̀nà? Àwa tí a wá wòlíì káàkiri, wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ, kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀, wọ́n ya igi, wọ́n ya kò gbọ́ kan alágídí sínú ilé tiẹ̀. Ohun ò tí ì fètò sí ilé tiẹ̀. Ìwọ náà tún lọ kó tiẹ̀ bá. O fẹ́ ṣìnà nìyẹn. Mose tó ti lo 40 ọdún nínú aginjù, Ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà ọmọ Ísíráẹlì lé e lọ́wọ́. Ọlọ́run fúnra rẹ̀ ó tún ṣáájú wọn. Jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀, ṣé Ọlọ́run ṣáájú ẹ? Ṣó ń sọ ọ̀nà? Ṣó ń sọ fún ọ? Nínú ìṣòwò rẹ, nínú ọjà rẹ, níbi tí o máa ń lọ, ṣé Ọlọ́run ṣáájú rẹ lọ? Àwọn tó ń lọ sílé ọtí, tí wọ́n gbé bíbélì sílẹ̀, tí wọ́n sì ń ka bíbélì, wọ́n lè ka sáàmù ju kíni lọ, ó yẹ kí a bí wọ́n, ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí? Àwọn tí wọ́n lọ sí ilé sinimá, tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri, àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́, ṣé Ọlọ́run ló lọ ṣáájú wọn, ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀wọ̀ ẹ̀yin ọmọ mi, ẹ wá wo nǹkan àràmàǹdà láti India?
ṣe ọlọ́run ló ń tọ́ wọn àbí ẹ̀mí òkùnkùn àbí ẹ̀mí èṣù àwọn tí wọ́n lọ sí ilé tẹ́tẹ́ńkọ́ṣe ọlọ́run ló ṣíwájú wọn lọ tó sì ń rorúkọ sílẹ̀ tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó yá nílé tẹ́tẹ́ ilé ọtí ńkọ́ ilé ijó ńkọ́ àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù tó di pé ìgbà tí eré bá dójú ẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní ju ìgò fúnra wọn ṣé ọlọ́run ló ṣe amọ̀nà tiẹ̀ lọ síbẹ̀ tó sọ pé ó yá o kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́ ìran wíwò ló gbélé ọ lọ́wọ́ ṣùgbọ́n bó ṣe ti àmọ́ ísírẹ́lì ni wọ́n sọ fún wa wípé olúwa sì ń lọ ṣáájú wọn ẹ wo númẹ́rì orí ìkẹwàá Númẹ́rì orí ìkẹwàá ẹ jẹ́ kí a wo àṣìṣe tí àwọn ìsírẹ́lì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni ọlọ́run Númẹ́rì orí ìkẹwàá kí a wò láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n Mósè sì wé fún Hóbábù ọmọ Ragueli ara Midiani àna Mósè pé àwa ń ṣílọ sí ibi tí Olúwa ti wí pé èmi ò fi fún yín wá bá wa lọ àwa ò ṣe ọ́ ní oore nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísírẹ́lì rántí wípé Olúwa ni ó ti ń darí àwọn Ísírẹ́lì olóhùn ṣamọ̀nà wọn ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọ̀sánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ́n ní ọ̀sán gangan ó sì ń lọ níwájú wọn áńgẹ́lì olúwa pàápàá ń lọ níwájú wọn ṣùgbọ́n ó tó àkókò kan ìtọ́ni ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sú àwọn ènìyàn wọ̀nyí ká máa dúró de ọlọ́run ó fẹ́ sú wọn ká sọ wípé a ò mọ̀nà kí káṣẹ máa sọ pé kọlọ́run ṣamọ̀nà wà ó fẹ́ sú wọn ni Mósè bá sọ fún Hóbábù ọmọ Ragueli àna rẹ̀ wípé wá bá wa lọ à á sanwó fún ẹ èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ bí owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn bàbá bèrè nínú àwọn tó wà nínú ayé owó púpọ̀ ni wọ́n ń san ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onígbàgbọ́ àtúnbí tí ọlọ́run ti gba ọkàn rẹ̀ là bí orí bá ń fọ Jésù orí ń fọ́ mi o a sì mú kúrò bínú ń rán ni Jésù èwo ni mo tún rìn bá mú kúrò a mú kúrò bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni bó bá sáà ti bó ti jẹun tó bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn èṣù wa sọ pé wọn ò gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́ bó jẹ́ àgbálùmọ̀ ni bó jẹ́ ọ̀sán ni èṣù wa sọ wípé o gbọdọ̀ jẹ́ bó bá jẹ́ ara ẹ̀ funfun bí lájáde kò gbọdọ̀ jẹ́ bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀ kò gbọdọ̀ jẹ́ bó jẹ́ ọ̀sán ni a kan máa wọ̀ dànù bó jẹ́ ẹ̀bẹ́pẹ kò gbọdọ̀ jẹ́ ó sì lè wà nípò ìlóyún gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ara nílò nírú ipò bẹ́ẹ̀ bóyá bí ẹyin ni wọn a ti máa ka ìwọ̀ fún wípé òrìṣà ẹ ní o gbọdọ̀ jẹ́yìn o òrìṣà ọ̀fẹ́ rere fún ẹ ó fẹ́ kó kú sínú oyún yẹn ni ó tiẹ̀ ṣeéṣe kan wọ́n lè sọ débi wípé kán tún máa ka ìwọ̀ omi mímu fún ẹ ó parí folúwa ẹ ṣùgbọ́n gbàtà ti di onígbàgbọ́ gbogbo ìwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀sán ni ìbẹ́pẹ ni gbogbo nǹkan pátápátá làwa ń jẹ tara ẹ̀ ń dán ṣùgbọ́n kò sípò tún sanwó mọ́ bẹ́ẹ̀ náà ni pé ó ń fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ ọlọ́run ó ń fẹ́ ìtọ́sọ́nà kò ní pé ó ń sanwó nǹkan tó jẹ́ pé nínú ayé àwọn tí wọ́n ń pè ní kánsẹ́lọ̀ àwọn tí wọ́n ń gbani ní ìmọ̀ràn owó púpọ̀ ni wọ́n ń san fún wọn èyí ni ìṣìnà tí Mósè àti ọmọ Ísírẹ́lì tí wọ́n tún fẹ́ wọnú rẹ̀ lọ wọ́n sọ fún Hóbábù pé a ṣe ọ́ lóore a san fún ọ bó bá lè bá wa lọ nínú ẹsẹ̀ ọgbọ̀n òun sì wí fún pé èmi kì yóò lọ ṣùgbọ́n èmi ó padà lọ sí ilẹ̀ mi àti sọ́dọ̀ ará mi ó sì wí pé má ṣe fi wá sílẹ̀ èmi bẹ̀ ọ́
Iwọ sáà mọ̀ pé ní ìjùlẹ̀ àwa dó sí. Ìwọ ó sì máa ṣe ojú fún wa. Ìṣìnà púpọ̀ ni èyí. Wọ́n ti rí ọwọ́ Ọlọ́run, agbára Ọlọ́run, ìtọ́ni Ọlọ́run ṣáájú àkókò yìí. Ṣùgbọ́n wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ara tiwọn. Wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n fojú rí, ẹni tí wọ́n mọ̀. Ta ni ìwọ fẹ́ gbẹ́kẹ̀lé? Ta ló fẹ́ kó yan ìyàwó fún ọ? Èyí tó ti ń dúró de Ọlọ́run tọ́lọ́run ti ń tọ́ ń kọ́. O rántí ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ni, ṣé bí Ọlọ́run ló darí rẹ? O rántí kò tó wá sẹ́kọ̀ọ́, ṣé bí Ọlọ́run ló darí rẹ? O rántí ilé tó ń gbé ni, ṣé bí Ọlọ́run ló darí rẹ? Gbà tíṣẹ́ wọ́n púpọ̀ tí ò sẹ́ni tó ríṣẹ́, ṣé bí Ọlọ́run ló darí rẹ síbi tí o ti ríṣẹ́? Gbà tó dàbẹ ni wípé ẹ̀yìn kan wọ́n níta, ṣé bí Ọlọ́run ló ti ń darí rẹ? O wá fi Ọlọ́run yìí sílẹ̀. O wá dàbí ẹni wípé ẹ kò ní tọ́ ọmọ. O wá ń lọ bá àwọn ènìyàn wípé ẹ jọwọ́. Èyí ni àṣìṣe tí Mose àti àwọn àgbà Israẹli tí wọ́n ṣe ní àkókò yìí. Ṣùgbọ́n ó bá Bùsọ wípé rárá o, mo fẹ́ lọ bá àwọn ará mi. Wọ́n ní má ṣe bẹ́ẹ̀, tó bá bá wa lọ, wàá jẹ́ ojú fún wa. Mose fẹ́ fi ipò rẹ̀ gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí ojú àwọn ènìyàn, ó fẹ́ fi sílẹ̀, ó fẹ́ fi fún Óbábù. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó rí ìjà tiẹ̀ lọ́dọ̀ ènìyàn. Bó o bá rí ìjà tilẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn, àánú Ọlọ́run ni fún ọ. Ọlọ́run fẹ́ kí o lè tẹ́jú mọ́ òun ni ó ṣe jẹ́ kí irú ẹ̀jẹ̀ kulẹ̀ bẹ́ẹ̀ kí ó wá ayé. Ní ẹsẹ̀ 22, ní ẹsẹ̀ 23, wọ́n sì ṣí kúrò ní òkè Olúwa ní ìrìn ọjọ́ mẹ́ta. Àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn àjò ọjọ́ mẹ́ta láti wá ibi ìsinmi fún wọn. Ọlọ́run ló ń wá ibi ìsinmi. Ṣé wọn mọ̀ pé ìgbà tó bá fẹ́ gbéyàwó, ó ń sọ pé mo tiẹ̀ fẹ́ sinmi? Bí n bá gbéyàwó sìn, ilé ẹni tí n bá wà, màá lè mọ̀ wípé mo débi tí mo ń lọ. Ọlọ́run ló máa wá ibi ìsinmi. Orí tí wọ́n sọ wípé àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn ọjọ́ mẹ́ta láti wá, láti ṣe àwárí ibi ìsinmi fún wọn. Ọlọ́run ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa. Ilé tí a ó gbé, ọkọ̀ tí a ó fẹ́, ìyàwó tí a ó fẹ́, Ọlọ́run ló máa ń wá, tó sì máa ń rí, tó sì máa ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé òun ti rí. Ní ẹsẹ̀ 24, àwọ̀ sánmọ̀ Olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán. Nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó, ó ń sọ fún wa ní Exodus orí 14. Ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa sọ wípé tó bá jẹ ṣe wípé Ọlọ́run ló ń darí mi, èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n lára àwọn ọmọ Ísíráẹlì. Mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ, ohun tó yẹ kó o wádìí ni wípé wádìí ara rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí, kí ni èrèdí rẹ̀? Ohunkóhun ló lè ṣẹlẹ̀. Bóyá ní ìgbéyàwó rẹ, béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, kí ni détélé dé bá mi? Àlàyé ọ. Bó bá jẹ́ wípé ìṣòro yìí dé, kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ. Bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀, kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ, àfihàn ọ. Bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ, àfihàn ọ. Bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà, àfihàn ọ. Bákan náà, rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹlì. Ó sì ń tọ́ wọn, ó sì ń tọ́ wọn. Wọ́n ń lọ ní ṣísẹ̀ ntẹ̀lé, wọ́n tẹ̀lé Ọlọ́run. Wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì. Wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní. Bí ò bá jẹ́ kí ojú rẹ̀ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, yóò máa darí rẹ. Ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Exodus orí 14 láti ẹsẹ̀ 10. Nígbà tí Pharaoh sì ń súnmọ́ tòsí, àwọn ọmọ Ísíráẹlì gbé ojú sókè, wọ́n sì kíyèsí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Ọmọ Ísíráẹlì sì kígbe pé Olúwa, ó ṣeéṣe nígbà tí o ti ń wá, tí a ti ń tọ́ ọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ń là á yé ọ
ni kinikini gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run, ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ tàbí ní iṣẹ́ rẹ tàbí ní bó ṣe ń ka bíbélì bó ṣe ń gbàdúrà, ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ tí a ń tọ́ sọ́nà wá gbójú sókè wá rí ètò ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀ tá ń pè ní fáráò. Ó lè jẹ́ fáráò àìsàn, ó lè jẹ́ fáráò àìní, ó lè jẹ́ fáráò àìríṣẹ́ṣe, ó lè jẹ́ fáráò àìtí níyàwó, ó lè jóun ló tẹ̀lé ọ. Òkun pupa wà níwájú, àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì. Ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ lọ́hun, wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti Ọlọ́run pé àlàáfíà ni, ìpèsè ni, àti oore ọ̀fẹ́ ni. Èwo ni mo ń rí yìí? Ṣé bí fáráò ta kọ̀ sílẹ̀? Níje lo ni mo ń rí tó ń tẹ̀lé mi? Àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà? Òun kọ́ ló tún dé yìí, kí ni kí n ṣe? Wọ́n bá kígbe, ìgbà tí fáráò dé, rántí o, bàbá sọ nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó rẹ, bóyá pé kò ṣe àtúnṣe ń tà sọ fún ẹ pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ, pé bó o bá ti ní ìyàwó méjì dandan ni òun láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba Ọlọ́run, tàbí bó o bá tí ní kankan òun láti dúró de àkókò àti ìgbà tí Ọlọ́run yóò yàn fún ọ, pé o sì ní láti dúró de ìtọ́ni Ọlọ́run. Ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn yìí tọ́lọ́run sì ń tọ, tinú rẹ̀ ń dùn, tó ń kọrin ayọ̀, tó ń sọ pé gbangba ìjọba Ọlọ́run àjọ débẹ̀ ni, bíná ń jó bójo ń rọ̀, àmàjọ déjọba Ọlọ́run ni. Èṣọ́ wa ni kò fòkó nìṣó, pé ṣó ń kọrin ni, ó sọ pé o bọ́ lọ́wọ́ mi, mi ò tíì kú, mo lọ sábúlé ni, mo lọ ṣiṣẹ́ lábúlé ni, mo tún ti dé ìsìn. Àyà wájá, bírú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ Monday, wàá máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ Ìṣẹ́gun lọ́jọ́ Tuesday, ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀lì yẹn? Pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ni, àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ. Ìgbàgbọ́ ẹni tó kò sẹ́ni tó ka bíbélì bíi tiẹ̀ yìí tí kì í

kí ìwọ ṣe mú wa wá láti kú ní aginjù, láti kú ní ijù. Èṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde ti Íjíbítì wá. Bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́, wà á bọ́hùn. Gbàtó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ Bíbélì, tá a kọrin, tá a pàtẹ́wọ́, tá a gbàdúrà, tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà gbangba ìjọba Ọlọ́run a máa jọ débẹ̀ ni. Bó o ti délé náà tilẹ̀kùn, àbí eré ni, ó kánlẹ̀kùn, wọn ò dáhùn. O sì ń gbọ́ rédíógrám, ó ń kọrin nínú ilé, ó ń gbọ́ bóyá ọkọ ẹ ni, ó ń kọrin tiẹ̀. O sì pe àwọn ọmọ, ó ní ẹjẹ́ máa ju ìyá ẹjú ìyá wèrè, ìyá àjẹ́ ẹjúlẹ̀, olóhùn àwọn tó ń wákàkí lóru yìí. Ó tún kánlẹ̀kùn, kò sẹ́ni tó dáhùn. Ó pe ọmọ ẹ̀ pé, adé o, tó o bá dáhùn, tó o bá ṣílẹ̀kùn, adé náà jókòó lé, àbọ̀ ọmọ mi kọ́ yìí ni. Ìṣòro a máa sọ pé ṣé mo fẹ́ ka Bíbélì ni, ẹ ò ti ka Bíbélì, Bíbélì náà, ó gbé ẹ̀ ń sìn. Ìgbàgbọ́ náà ó gbé ẹ dáadáa, o tí mọ nǹkan, ojú a rí nǹkan, àyà bẹ̀ sí níjà. Àwọn ọmọ Ísíráẹ̀lì náà bá bẹ̀ sí ní kígbe náà sọ pé, Mose, ṣé kò sí isan òkú ní Íjíbítì? Ò bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀, kakun lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde, wo èyí tó wá dé bá wa ń sìn náà wá ń kígbe. Wo ẹsẹ̀ ìkẹtàlá, Mose sì wí fún àwọn ènìyàn náà pé, ẹ má bẹ̀rù, ẹ dúró jẹ́. Ní sùúrù, Mose fún ara ẹ̀ kò tí ì gbàdúrà, ó ní ẹ dúró jẹ́, màá ṣe àlàyé fún ọ yékéyéké. Èyí tí ó fi jẹ́ wípé ẹ dúró jẹ́ tó wí ni, kò yẹ kó wí bẹ́ẹ̀. Ó ní ẹ má bẹ̀rù, ẹ dúró jẹ́, kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín lé òní, nítorí àwọn ara Íjíbítì tí ẹ̀yin rí lé òní yìí, ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé. Nítorí tí Olúwa yóò jà fún yín, kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́. Olúwa sì wí fún Mose pé, èéṣe tí ìwọ ń ké pè mí? Sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì kí o sì sọ ọmọ Ísíráẹ̀lì kí wọn kí ó dúró jẹ́, àbí kí wọn kí ó ṣe kíni? Ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ Bíbélì torí ìṣòro. Ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro. Nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà, wọ́n dẹ̀ sọ fún mi, ká gbàdúrà, ká gbàdúrà, mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí. Èyí tí Ọlọ́run sì yàn fún mi, mo dẹ̀ ti gbéyàwó sìn ọdún kan kọjá, ọdún méjì ń kọjá, a ò bímọ. Ọlọ́run ni kò tẹ̀síwájú ni, tẹ̀síwájú àdúrà ni, kò tẹ̀síwájú ẹ̀kọ́ Bíbélì ni, kò tẹ̀síwájú àti máa kọrin yan Ọlọ́run lógo ni, kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé Jésù ń gbàlà, Jésù ń sọ di mímọ́, Jésù ń fi agbára ẹ̀ mọ́kún ni, Jésù ń wò sàn, Jésù sì máa ń pèsè, Jésù máa ń fi ọmọ fún àgàn. Ìwọ ni tó sì yàgàn, o sì tí ì bímọ. Èṣù a máa sọ pé, dúró jẹ́ òye tó ti ń wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn pànùmọ́, dúró jẹ́. Ọlọ́run ni ó tì, Ọlọ́run ní bó o tiẹ̀ tí bímọ, tẹ̀síwájú láti máa sọ pé Ọlọ́run máa ń fún àgàn ní ọmọ. Ìwọ tó tí gbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹ náà, àwa padà, kò sí ni òun láti padà, àbí òun náà ní sìn. O ti tó ọmọ ọgbọ̀n, o sì tí lọ́kọ, o sì tí gbéyàwó. Àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ jẹ́jẹ́, tiẹ̀ yìí náà ti pọ̀ ju, ìwọ ló pa Jésù ni. Èwo ni tiẹ̀, báwo ni tiẹ̀ ṣe wálé? O ti ń gba wèrè mẹ́sìn, o tiẹ̀ yìí ti pọ̀ jù. Wọ́n á máa sọ fún ẹ pé ẹ dúró jẹ́. Ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn, tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn, ó ní kó tún tẹ̀síwájú kó máa lọ. O sì òòrí ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè, kí ìwọ kí o sì na ọwọ́ rẹ sí ojú òkun, kí o sì yá méjì. Àwọn ọmọ Ísíráẹ̀lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀. Àárín ìṣòro tó wà níwájú ẹ̀yin, òun náà la fẹ́ rìn kọjá. Òkun pupa tó wà níwájú yẹn, àárín ẹ̀ náà la máa gbà kọjá. Àwọn tí ò mọ ọ̀nà Ọlọ́run, ṣé o mọ̀ pé àwa máa ìdí níṣẹ́ Ọlọ́run? Àwọn tí wọn ò ní ìgbàgbọ́, àfọ́jú ni wọ́n. Gbà tí òkun wà níwájú, tá a sọ pé ó yá ẹ múra o, a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o, tán sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá. Àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófurufú tó

sọ fún wọn pé ìyà púpọ̀ ni yóò dé bá wọn bí wọn bá tẹ̀síwájú láti máa wá sí orúkọ Jésù wẹsẹ̀ ìkọkànlélógójì. Nítorí náà wọ́n sì lọ kúrò níwájú ìjọ àjọ ìgbìmọ̀. Wọ́n yọ̀ wọn ò bànújẹ́ o, wọ́n yọ̀ wọn ò sọkún o, wọ́n yọ̀ wọn ò kérora wípé èwo ló dé bá wọn yìí, kí lé tí wọ́n gba Jésù Kristì gbọ́. Ó ní wọ́n yọ̀ nítorí tí a kà wọ́n yẹ sí ìyà ìjẹ nítorí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí àwa pàápàá kí a máa yọ̀ nínú Olúwa. Bí a tilẹ̀ ní wàhálà díẹ̀, bí a tilẹ̀ ní inú níbí ni, ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa. Àwọn apọ́sẹ́lì tí a ń kà nípa wọn yìí, ìgbà kan wà, ìgbà kan dé ní ìgbésí ayé wọn, tí a rí wípé wọ́n tilẹ̀ sọ wọ́n sínú túbú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní ọ̀gànjọ́ òru nínú túbú yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀. Jẹ́ kí a wo ìṣe àwọn apọ́sẹ́lì orí 16 ẹsẹ̀ 25. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Paul òun Sila ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run. Àwọn ará túbú sì tẹ́tí sí wọn lójijì. Ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣe tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mìtìtì ọ̀gán, gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè wọn sì tú sílẹ̀. Ó ṣeéṣe kí a rí ẹnikẹ́ni nínú wa kí ó máa sọ pé òun ti ka èyí rí, ó kàárí, ṣe ó ń ṣe é. Nígbà tí o bá bọ́ sínú wàhálà, ṣe ó ń ṣe báyìí, ṣe ó ń gbàdúrà, ṣe ó ń kọrin, ṣe ó ń yọ̀ níwájú Olúwa. Èyí ni a rí wípé àwọn wọ̀nyí ṣe bí wọ́n ti ń yọ̀ níwájú Olúwa, tí wọ́n ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ rẹ, ó jẹ́ olóòótọ́, ó jẹ́ ẹni gíga, ó jẹ́ ẹni tó ju ogbà àwọn ènìyàn lọ, ó jẹ́ ẹni tó wà láti ayérayé títí dé ayérayé. Bí wọ́n ti ń yin Olúwa lógo, bí wọ́n ti ń kọrin ìyìn sí Olúwa, bí wọ́n ti ń yọ̀ níwájú Olúwa nínú wàhálà wọn, nínú ilé túbú tí wọ́n wà, ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Lọ́gán ni a rí pé gbogbo ìdè àwọn onítúbú yìí, àwọn tí ó wà nínú túbú, gbogbo ìdè wọn já, a tú wọn sílẹ̀. Àwọn ilẹ̀kùn tí a ti tì pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni a rí pé wọ́n ṣe wọn sílẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Bí àwa pàápàá nínú bí ni, nínú wàhálà wa, nínú ìyàn, nínú àìríjẹ, bí a bá lè kọrin sí Ọlọ́run, bí a bá lè gbàdúrà níwájú Ọlọ́run, bí a bá lè máa dúpẹ́ fún àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, a rí wípé ìdè wa yóò já, àwọn wàhálà wa a ó mú wọn kúrò. Wò ó, bí a bá wà nínú ìbànújẹ́ pàápàá, ó yẹ kí a máa kọrin sí Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà sí Ọlọ́run, ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa ní ìgbà gbogbo, ni ó yẹ kí a máa yọ̀. Nínú Kọ́ríntì 2:6, bí ẹni tí ó kún fún ìbìnújẹ́, ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo. Èyí ni ìtara àti ìlépa àwọn ọmọ Ọlọ́run. Èyí a rí ìwà bí Ọlọ́run tí àwọn ènìyàn wọ̀nyí ní. Ó ní bí ẹni tí ó kún fún ìbìnújẹ́, èyí jẹ́ pé kì í ṣe ìbànújẹ́ díẹ̀ ni Paul apostle ni ó ní. Ó dàbí ẹni pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá sí ojú kan, látọ̀tún, látòsí, láti iwájú, láti ẹ̀yìn. Ó ní bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ní. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa ń yọ̀ ní ìgbà gbogbo. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa. Bí ó tilẹ̀ jẹ́ wípé a pàdánù àwọn nǹkan kan tí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ níbi iṣẹ́, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ nínú ẹbí wa, nítorí pé a kò gbọ̀jẹ̀gẹ́ fún àwọn ẹlẹ́tàn, fún àwọn tí ó wà nínú ayé, àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n fẹ́ kí a kọjú sí wọn, kí a sì kọ ẹ̀yìn sí Jésù Kristì, a kò gbọ̀jẹ̀gẹ́, a kò pẹ̀yìn dà. Nítorí bẹ́ẹ̀ ó ṣeéṣe kí a pàdánù àwọn àǹfààní díẹ̀ díẹ̀ láti ọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n síbẹ̀ ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa. Nínú Hebrews 10:24, nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín, nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹni ọ̀rọ̀ tí ó wà títí, tí ó sì dára ju bẹ́ẹ̀ lọ lé ọ̀run. Èyí ni a rí tí àwọn onígbàgbọ́ ti ìṣáájú tí wọ́n ṣe, wípé nígbà tí a kó wọn lẹ́rù, wípé nígbà tí a jẹ wọ́n níyà, wípé nígbà tí a rẹ́ wọn jẹ, wípé nígbà tí a gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn, èyí tí wọn ìbá fi bọ́hùn, èyí tí wọn ìbá fi máa ráhùn, èyí tí wọn ìbá fi máa sọ wípé Ọlọ́run, kí ló dé kí wọ́n máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ṣùgbọ́n a rí wípé wọ́n ń yọ̀ níwájú Olúwa ní àkókò tí a tún ní àwọn wàhálà mìíràn. Jẹ́ kí a wo Pétérù 1 láti orí

ẹ̀rin láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá ó ní olùfẹ́ ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì ni ó dé bá yín ó ṣeéṣe kí ìdánwò ti ń jóni bí iná ìdánwò ti ń da ọkàn rú gẹ́gẹ́ bí iná ti ń da gbogbo nǹkan rú ìdánwò tí ó le púpọ̀ ó ní olùfẹ́ ẹ̀yin ènìyàn ọlọ́run ẹ má ṣe ka ìdánwò iná ìdánwò tí ó le láńpẹ́ bẹ́ẹ̀ ìdánwò tí ń jóni lára láńpẹ́ bẹ́ẹ̀ ìdánwò tí ó dàbí ẹni pé a kò ríro èyí rí láńpẹ́ bẹ́ẹ̀ ó ní tí ń bẹ láàrin yín èyí tí ó dé sí yín láti dán yín wò láti dán ìgbàgbọ́ yín wò láti dán ìfẹ́ yín sí ọlọ́run wò láti dán ìjólótọ́ yín wò láti dán ìfara ẹni rúbọ ìjọwọ́ ẹni lọ́wọ́ fún ọlọ́run láti dán wò láti dán gbogbo àwọn ìlérí tá a ti ń ṣe fún ọlọ́run má jẹ̀mú tí a ti ń bá ọlọ́run dá láti dán wọn wò ó ní àwọn ìdán wọ̀nyí tí ó dé sáàrin wa láti dán ìgbàgbọ́ wa wò láti dán ìfẹ́ wa wò láti dán ìjọwọ́ ẹni lọ́wọ́ tí a ní láti dán wò ó ní bí ohun àjèjì tí ó dé bá yín ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábápín ìyá kristi ẹ máa yọ̀ kí ẹ sì lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a máa yọ̀ ní ìgbà gbogbo ní ìparí jẹ́ kí a wo ohun tó máa ń ṣẹlẹ̀ bí a bá ní ayọ̀ ọlọ́run yìí ní ìgbésí ayé wa bí a bá fi ayọ̀ gba ohun gbogbo inú ni bí ni dé ni ìyàn ló dé tàbí àríjẹ tàbí àríṣẹ́ṣe tàbí inú túbú ni a tilẹ̀ fi wá sí nítorí ìgbàgbọ́ nínú kristi tàbí ìbànújẹ́ ni tàbí ó pé a ní ìkólọ ẹrù àbí dúkìá ayé yìí tàbí a ní àwọn ìdánwò bí iná tó ń jóni tàbí a ní àwọn ogun tó ń jà yíwa ká kí ni ó yẹ kí a ṣe bí o ti rí nínú bẹ́ẹ̀lì ó yẹ kí a máa yọ̀ bí a bá ń yọ̀ bẹ́ẹ̀ kí ni àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ jẹ́ kí a wò ó àpẹẹrẹ kan ní ìgbésí ayé ọba kan nínú bíbélì nínú chronicle 2:20 láti ẹsẹ̀ ìkíní ó sì ṣe lẹ́yìn èyí tí àwọn ọmọ moabu àti àwọn ọmọ amoni àti nínú àwọn ọmọ edomu pẹ̀lú wọn gbé ogun tọ jehoshaphati wá ẹsẹ̀ ìkẹta jehoshaphati sì bẹ̀rù ó sì fi ara rẹ̀ sí àti wá olúwa ó sì kéde ààwẹ̀ já gbogbo juda wo ẹsẹ̀ ìkọkànlélógún ó sì bá àwọn ènìyàn náà gbèrò ó bi wọn pé kí ló yẹ ká ṣe nítorí wàhálà ti délẹ̀ ogun ti dé kí ló yẹ ká ṣe kí ni àmọ̀ràn tí wọ́n fẹ́ fún òun gẹ́gẹ́ bí ọba kí ni ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé kí ogun yìí kí ó lè parí nítorí àwọn ènìyàn wọ̀nyí bí wọ́n bá jẹ́ kí ogun yìí kí ó máa tẹ̀síwájú ó dájú wípé ohun tí ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ogun ni pé wàhálà ìyàn àìríjẹ yóò dé inú níbí ni yóò sì dé bí àwọn wọ̀nyí bá ṣẹ́gun wọn wọ́n máa fìtí wọn na wọn wọ́n máa ṣe wọ́n ní wàhálà ó ṣeéṣe kí wọ́n kó àwọn mìíràn nínú àwọn jagunjagun wọn kí wọ́n kó wọn lọ sí ilé àjèjì kí wọ́n sọ wọ́n di ẹrú ìbànújẹ́ púpọ̀ ni ó sì máa ń tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀ nítorí pé a ó ya ẹbí nípa a ó mú bàbá kúrò yóò kó ìyá àti àwọn ọmọ láì sí olùpèsè àti olùtọ́jú fún wọn ó ṣeéṣe kí a rí wípé a ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá ọ̀pọ̀lọpọ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ ohun ìní wọn jẹ́ nítorí ogun yìí ó ṣeéṣe kí ó mú ìdánwò ńlá bá wọn ogun yìí ó jẹ́ ohun tí ó bà wọ́n lẹ́rù ṣùgbọ́n nígbà tí jehoshaphati tí ó rí ogun ńláńlá tí ó dé bá wọn yìí àwọn ọba kẹfẹ̀rí tí wọ́n parapọ̀ tí wọ́n ń fẹ́ láti ṣẹ́gun wọn ó gbìmọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ wípé kí ni kí ó yẹ kí a ṣe kí ni ìmọ̀ràn tí wọ́n fún wẹ́sẹ̀ ìkọkànlélógún lẹ́ẹ̀kan sí i ó sì bá àwọn ènìyàn náà gbèrò ó sì yan àwọn akọrin sí olúwa tí yóò máa yin ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà àti láti máa wípé ẹ̀yin olúwa nítorí tí àánú rẹ̀ dúró láéláé àwọn wọ̀nyí yọ̀ níwájú olúwa wọn kò tí ì ṣẹ́gun ṣùgbọ́n wọ́n ń yọ̀ wọn kò tí ì rí ìparí ogun yìí ṣùgbọ́n wọ́n ń yọ̀ àwọn ọ̀tá wọn sì ń lépa wọn ṣùgbọ́n wọ́n ń yọ̀ ǹjẹ́ ẹ̀wọ̀n ń ṣe bẹ́ẹ̀ nígbà tí àwọn ọ̀tá wà nítòsí nígbà tí ó dàbí ẹni wípé wàhálà wà fọ̀njẹ́ ń yọ̀ nínú olúwa wẹ́sẹ̀ 22 nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọrin tí wọ́n sì ń yin olúwa olúwa yan ogun ẹ̀yìn sí àwọn ọmọ amoni àti moabu àti àwọn ará òkè seiri tí ó wá sí juda ó sì kọlù wọn báyìí ni a rí pé ìṣẹ́gun lè dé fún àwa náà bí a bá ń yọ̀ nínú olúwa.
bi e ba n kigbe si oluwa bi e ba n ko ni iwaju oluwa o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe awa n yo ni waju re o ye ki a ko ni waju oluwa o ye ki a re ni waju oluwa o ye ki a so fun olorun wi pe ati dite olorun nitori be ninu wahala ninu iyan ninu ikonju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wo pe a o ma yo ni waju oluwa gbe ohun re soke ki o yo ni waju oluwa awon won yi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se pe won be pe olohun se ti bi fun mi olohun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si oluwa nibe ni ari wo pe isegun je ti won nitori be kipe oluwa so fun oluwa ki o yo ni waju oluwa wi pe bi awon wahala won yi tile wa sibe sibe emi o yo ni waju oluwa olorun igbala mi.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá a mú wọn kúrò, kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣe. Ẹ bá wọn mú wọn kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀ dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew 11:30. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn, ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfò wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìníṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2 orí 15, Chronicle 2 orí 15 láti ẹsẹ̀ 5, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lé ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ lé ó sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ kẹfà, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀ yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ 7-8, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí ìṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ òdedi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́njamínì, àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Efraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó jẹ́ àsìkò tí ìpọ́njú àti wàhálà wà, síbẹ̀síbẹ̀ ohun tí a ní àkọsílẹ̀ fún Asa àti àwọn ọmọ Júdà àti Bẹ́njamínì ní àkókò náà ni wípé wọ́n fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Ọlọ́run. Ní àkókò tí wa yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé àìríjẹ, àìrímu, ìpọ́njú, wàhálà wà láyíká wa, ó yẹ kí àwa pàápàá kí a fi ìgbàgbọ́ àti ìgboyà kí a fi sọmọ Ọlọ́run. Nínú ìwé Jóòbù láti orí 1 ni mo ti ń kà fún ọ láti ẹsẹ̀ 14. Ìwé Jóòbù orí 1 láti ẹsẹ̀ 14, ó ń ṣẹ́kan sí ìtọ́ Jóòbù wá wípé àwọn ọ̀dà màálù ń túlẹ̀, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ lé ẹ̀bá wọn, àwọn ará sábà sì kọlù wọn, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lúpẹ̀lú wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wí pé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀, ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun, èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wí pé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta, wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ, wọ́n sì kó wọn lọ, pẹ̀lúpẹ̀lú wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wí pé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ, wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin, sì kíyèsí ẹ̀fúùfù ńláńlá ti haiju fe wa ikolu igun mererin ile o si wo lu awon omokunrin na won si ku emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a ka won yi won je ajalu popo bi ajalu tin de ba eran osin be ni o nde ba awon dukia be ni o nde ba awon omo ninu ile won se wa royin fun Job ni ojo kan sosho to je wipe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Job hu ni akoko ti an lo gege bi apere fun wa ni ese ogun nigba na ni Job dide o se fa aso igun wa re ya o se fari re o wole o se gbadura we pe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o se tun pada lo sibe olowa fi fun ni olowa se gba lo ibukun li oroko olowa ninu gbogbo eyi Job ko se be ni ko si fi were pe olorun lejo ohun ti a so ni wi pe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki a so mo olorun o ye ki a ni igboya wi pe bi emi ba nbe ireti nbe pelu wi pe olorun ti o fi fun wa ni akoko bi o ti le da bi eni wi pe a ni ikolo bi o ti le dabi eni wi pe a ni wahala o daju wi pe olorun yo tun saanu fun wa e je ki a wo habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wi pe won de ikorita ona nigba ti o dabi eni wi pe ojushu gbogbo awon somo siro dede yi won ka ti o dabi eni pe wahala won ko se dojuko ko si se koja ninu re ki awo kini iduro won kini jerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni abakoko ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu onje wa oke agbo eran kuro ninu agbo owo eran ki yo si ni ibosomo ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi ohun ti abakoko nso fun anihi wepe bi ko ti le si onje bi ko ti le si ohun ini bi o dabi eni wipe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wipe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o n so wipe ohun le korin iyin si olorun bi iponju ti le wa ohun le korin iyin si olorun bi wahala ti le wa o n le korin iyin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wipe ninu awon nkan ti o n sele ni aye o si seese fun onigbagbo tooto lati rin ni oju ona ihin rere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi niwaju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki a wa paapaa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele Jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayida yida aye bi a ba se be o daju wipe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko Jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin Kristi ikini ipinija ti akoko wa ninu Filipi ori keji ni ati nwo ohun ti Olorun so fun wa wipe awa ti a ngbe ni igbese aye isinsiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi a ti mo wipe awon ami ti o ye ki o ma farahan nigbati bibo luwa wa yo sumo to si bi a ti mo wipe awon ami wonyi farahan kini awon nkan ti Olorun so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi a ti nla wahala tabi iponju tabi inu ni bi ni koja Filipi ori keji lati ese iketala nitori pe Olorun ni nsise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi otile dabi eni wipe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo Olorun ki a ma sin Olorun li aisi ijiyan tabi ikunsinu ni eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo Olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye e si ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo Kristi pe emi ko sare lasan be ni emi ko se laala lasan eyi ni Paul apostoli ti o je oloko ti o si je oluso agutan fun awon eniyan wonyi le o so fun won wipe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye bi o ti le dabi eni wipe gbogbo nkan ti o yi wa ka le o dojuru o ni sibe sibe o ye ki a ma se ohun gbogbo lai si ikunsinu ki a ma sin Olorun lai si ikunsinu ki a ma gbadura lai si ikunsinu ki a ma ka oro Olorun lai si ikunsinu ki a ma tele Jesu lai si ikunsinu ki a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ki a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibi ise wa ki a ma se ohun gbogbo lai si ikunsinu ati lai si ijiyan o so fun ani eseke dogun wipe awon amuye ti o ye omo Olorun awon amuye ti o ye awon ti a so wipe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wipe ani lati je alailegan oniwa tutu gege bi omo Olorun alailabawon bi o ti le je wipe awon ti o wa larowo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alarekereke eniyan o nso wipe ki awa ki a ma tan imole bi o ba je wipe ni toto ni ati ri imole yin rere ki a mo wipe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo Olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si Olowa ninu Timothy keji epistole Paul ikeji si Timothy lati ese keta ori keta ese ikeji la ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi Olorun ninu Kristi Jesu yo farada inu ni bini adupe lowo Olorun wipe ki ise ni tin tan wa je adupe wipe ki ise eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wipe ninu aye inu ni bini ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni à ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inú níbí ni, ó sì ṣe dandan fún wa láti farada àwọn inú níbí ni wọ̀nyí. Ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun, kí Jésù kí ó tó dé. Èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí Jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ Ọlọ́run, kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa. Kí ló yẹ kí a ṣe? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Ẹsẹ̀ ìkẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀, ìwà búburú yóò máa gbilẹ̀, ìtànjẹ yóò máa gbilẹ̀, ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀, ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀, ìwọ tí o ti faramọ́ Jésù, ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun, ó ní kí ìwọ kí ó dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Bí ayé tilẹ̀ ń bàjẹ́, bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ, ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí, kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa, bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀, bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà, bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn, ó ń sọ fún wa wípé kí a wà, kí a dá dúró, kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀, ẹni tí a sọ di mímọ́, ẹni tí ó ní ìwà bí ti ìwà bí Ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn, ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé Ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn-àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn-àjò yìí kí a tẹjúmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà, a sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan, àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọ́n yí wa ká, àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùdùn láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run, nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàndà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣí wa nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, o daju we pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oroko Jesu bi awon kan won yi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeninija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan won yi fa wa seyin bi a ba je ki awon kan won yi ko wa lese bi a ba je ki awon kan yi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo Hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bora fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon won yi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya po awon mo israeli won yi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wi pe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wi pe ki olorun ki o de wa mu wi pe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wi pe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo olorun bi o tile je pe alaanu ni olorun sibe sibe o ye ki a mo daju wi pe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba nso nipa aigboran tabi a nso nipa aigbagbo o ye ki o ye wa wi pe ebi kan na ni aigbagbo ati aigboran nse eni ti o ba ni aigbagbo si olorun o daju wi pe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wi pe bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki a to tesiwaje ki n fun ni nkan meje ti a ri ka ninu bibeli wi pe bi awon ami wonyi bi o ba wa ni igbesi aye wa o fi han wi pe a ni aigbagbo bi a si ti ni aigbagbo wonyi yo fa aigboran ati idayafo ni igbesi aye wa bi awon nkan wonyi ba si wa nibe o ma n fa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo Hebero orikewa ese ikeji dini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba faseyin okan mi ko ni inu didun si o n so fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi aigbagbo ba wole o ma n fa ifaseyin olorun si so fun a wi pe bi o ba faseyin bi aigbagbo ba farahan ni igbesi aye wa nipa ifaseyin O ni okan mi ki yo ni nudidun si awa ti a tin sare tete lati wa si ile Olorun tele tele. Awa ti a tin je olooto ninu isin Olorun tele tele. Awa ti a tin se ojuse wa ninu ile Olorun o sese ki o je nipa sisan idamewa wa. O sese ki o je nipa jijere okan fun Kristi. O sese ki o je nipa bibe awon eniyan wo. O sese ki o je nipa mimo awon eniyan wa si ile Olorun. Ṣùgbọ́n ti a ti n fa sẹ́yìn ti a n sọ wípé wàhálà àti ìpọ́njú ti o dé bá wa kò jẹ́ kí a tẹ̀síwájú nínú ìsìn Ọlọ́run. O sọ fún wa wípé bí a bá ń rí ìfàsẹ́yìn ní ìgbésí ayé wa èyí jẹ́ àmì àìgbàgbọ́. Ó jẹ́ àmì wípé a ti ń kọ Ọlọ́run sílẹ̀. Ó sì jẹ́ àmì wípé ìdájọ́ Ọlọ́run ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wa. Ìkejì àmì àìgbàgbọ́ ni ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara. Ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara bí a bá kọ orúkọ Jésù sílẹ̀, bí a bá kọ ọ̀nà ìhìnrere sílẹ̀, bí a bá kọ ìfọkàntán nínú Ọlọ́run sílẹ̀, bí tí a sì ń tẹ̀lé ọ̀nà ti ara, tí a ní ìgbẹ́kẹ̀lé nínú ara, èyí fi hàn wípé àìgbàgbọ́ wà nínú ọkàn wa. Nínú Jeremiah orí 17, ẹsẹ̀ 5 báyìí lèlo wa wí. Ìgbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá tàbí ìgbẹ́kẹ̀lé rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Olúwa. Wàhálà, ìpọ́njú, àjálù nínú ayé ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọ́n fi Ọlọ́run sílẹ̀, ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọ́n kí ó mú ìgbẹ́kẹ̀lé wọn kúrò nínú Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé bí o bá rí bẹ́ẹ̀, bí a bá ti ń gbẹ́kẹ̀lé ẹran ara, bí a bá ti mú ojú wa kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí a sì mú ọkàn wa kúrò nínú àwọn ìlérí rẹ̀, èyí jẹ́ àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Ó sì ń sọ fún wa wípé bí o bá rí bẹ́ẹ̀, wípé ègbé tàbí ègún, èyí jẹ́ ìdájọ́ Ọlọ́run lórí àwọn tí wọ́n ní àìgbàgbọ́. Ìkẹta, títẹ̀ sí ọ̀nà ara wa. Bí a bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a ó tẹ̀ sí ọ̀nà ti Ọlọ́run. Bí a bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a ó máa rìn nínú ọ̀nà ti Ọlọ́run. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá ti ń wọlé, ni ó máa ń di wípé kí a máa tẹ̀ sí ọ̀nà ara wa, ni ó máa ń di wípé kí a máa dá inú wa rò, kí a sì máa ṣe ìpinnu wípé báyìí tàbí lọ́nà mìíràn ni a ó gbé ìgbésí ayé wa rìn. Ní Samueli kínní orí 8 láti ẹsẹ̀ 4, gbogbo àwọn àgbà Ísírẹ́lì sì kó ara wọn jọ, wọ́n sì tọ Samueli lọ ní Sirama, wọ́n sì wé fún un pé kíyèsí ìwọ di arúgbó, àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ. Ǹjẹ́ fi ẹnìkan jẹ ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa bí ti gbogbo orílẹ̀-èdè. A rí àwọn wọ̀nyí, àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n ń tẹ̀ sí ọ̀nà ara wọn. Ọlọ́run ti ń ṣe ìtọ́jú wọn, Ọlọ́run ni ó ti lànà fún wọn ọ̀nà tí ó yẹ kí wọn kí ó máa rìn. Ó sì fi Samueli fún wọn gẹ́gẹ́ bí onídàájọ́, gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí atọ́nisọ́nà, gẹ́gẹ́ bí ẹni tí ó ń gbọ́ ti Ọlọ́run, tí ó ń gbọ́ ti ẹnu Ọlọ́run tí ó ń sọ fún wọn, gẹ́gẹ́ bí ẹni tí ó ń darí wọn. Ṣùgbọ́n wọ́n sọ fún Samueli wípé àwọn fẹ́ tẹ̀sí ọ̀nà ti ara wọn. Àwọn ti rí àpẹẹrẹ àwọn orílẹ̀-èdè aláìgbàgbọ́, orílẹ̀-èdè kẹfẹ́rí, àwọn orílẹ̀-èdè tí ó rìn nínú òkùnkùn. Wọ́n ti rí wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n ní ọba, ọba sì ń ṣe àkóso wọn. Àwọn pẹ̀lú fẹ́ kọ Ọlọ́run sílẹ̀, ó ti sún wọn láti máa tẹ̀lé báyìí ilé Ọlọ́run wí, ó ti sún wọn láti máa tẹ̀lé báyìí ni Bíbélì sọ, ó ti sún wọn láti máa tẹ̀lé báyìí ni inú Ọlọ́run. Wọ́n sọ wípé wọ́n fẹ́ ṣe inú ti ènìyàn, wọ́n fẹ́ ṣe bí ọba wọn yóò ti máa sọ fún wọn. Nítorí bẹ́ẹ̀, fi ọba jẹ fún wa. Ní ẹsẹ̀ 6, ó ní ṣùgbọ́n òun náà burú lójú Samueli, nítorí wọ́n wípé fi ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa. Samueli sì gbàdúrà sí Olúwa. Ẹsẹ̀ 7, Olúwa sì wé fún Samueli pé gbọ́ ohùn àwọn ènìyàn náà ní gbogbo èyí tí wọ́n sọ fún ọ, nítorí pé ìwọ kí wọ́n kọ̀, ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ́ ọba lórí wọn. Nísinsìnyí ó yẹ wípé bí ènìyàn bá ń tẹ̀ sí ọ̀nà ara rẹ̀ tí ó sọ wípé ti Bíbélì ti sú òun àti máa ṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti sú òun wípé kí a máa dúró de báyìí ni Olúwa wí kí a tó gbéṣẹ̀ kí a tó ṣe ohunkóhun wípé ó ti sú òun kí a máa mú sùúrù lábẹ́ wàhálà lábẹ́ ìpọ́njú wípé ó ti sú òun wípé òun rí bí àwọn ènìyàn ayé bí wọ́n ṣe ń tọ ara wọn láì dúró de ọ̀rọ̀ Ọlọ́run láì dúró de báyìí ni Olúwa wí orí wípé bí ẹnikẹ́ni bá ní irú ìwà bẹ́ẹ̀ ó jẹ́ wípé ó ti kọ Ọlọ́run sílẹ̀ ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ń fi àmì àti ìwà àìgbàgbọ́ hàn ìkẹ́rin àìgba gbogbo ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ kí a máa ṣà kí a máa yàn nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a fẹ́ tẹ̀lé èyí tí a fẹ́ dúró lé lórí ó máa ń fi hàn wípé a kò gba ọ̀rọ̀ Ọlọ́run ní kíkún ó jẹ́ wípé a ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn nínú ìgbésí ayé wa ohun tí a ń sọ ni wípé ìdájọ́ Ọlọ́run kì í jìnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú Hebrew orí kẹrin ẹsẹ ìkejì ó ní nítorí pé a ti wàásù ìhìnrere fún wa gẹ́gẹ́ bíi fún àwọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́ ọ bí ẹsẹ̀ yìí bá yé wa ohun tí ó ń sọ ni wípé àwọn mìíràn nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò ní dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn wọ́n máa wípé wọn kò gba èyí ni gbọ́ bí a bá ń sọ ti àtúnṣe a máa sọ wípé ìlérí Ọlọ́run ni òun gbàgbọ́ òun kò gba ti àtúnṣe gbọ́ bí a bá ń sọ ti ọ̀rọ̀ Ọlọ́run nípa ìlọ́kọ láya gẹ́gẹ́ bí ìlànà tí a là sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń sọ wípé ìhìnrere tí àwọn gbàgbọ́ kò kan ní ti lọ́kọ láya bí a bá ń sọ nípa wípé kí a mú ọ̀nà wa tọ́ níwájú aya kí a mú ọ̀nà wa tọ́ níwájú ọkọ kí a mú ọ̀nà wa tọ́ níwájú àwọn aládùúgbò wa àwọn ẹlòmíràn máa ń sọ wípé àwọn kò gba èyí ni gbọ́ ó ní a ti wàásù ìrere fún àwọn ẹlòmíràn pẹ̀lú bí a ti ń wàásù fún ọ ṣùgbọ́n kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn nítorí bẹ́ẹ̀ ni ìhìnrere tí wọ́n gbọ́ tí kò fi ṣe wọ́n ní àǹfààní ìkarùn-ún ìfòyà àti kíkọ̀ láti tẹ̀síwájú ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ̀ láti tẹ̀síwájú èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó sú wa pátápátá kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́ a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́ a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa èyí ni a rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè wọ́n sì ké àwọn ènìyàn náà sì sọkún lé òru náà gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì tàbí àwa ìbákú lé aginjù yìí nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa idà ṣubú àwa àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ kò há sàn fún wa kí a padà lọ sí Íjíbítì wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí ní ilẹ̀ Kenani tí wọ́n padà wá wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn ìdáyàfò àìní ìrètí àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́ ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Íjíbítì bí èrò bá ń wá sí ọkàn rẹ ti o so wi pe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wi pe a igbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wi pe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wi pe aigbagbo ti nwo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerin le ni adofa orin dafidi ori kerin le ni adofa efa le ni ogorun orin dafidi ese iketala won ko pe igbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbese aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya an fe gbe yawo ni an fe loko ni an fe sise an fe bimo an fe ni awon nkan ti aye yi a se tin gbadura o wa so wa a wa n so wi pe a fe boju weyin wi pe ati duro pe to ati duro fun osu melo tabi odun melo o si ti so wa ko sese fun wa lati tesiwaju mo awon wonyi ni a n fi esun kan wi pe won ko le duro de imo ati ife ati ase olorun eyi ni o je ami wi pe aigbagbo ti wo igbesi aye iru eni be ikeje wi wa iranlowo lodo awon ota olorun awon ti a ri wi pe won ko si ninu imole awon ti a ri wi pe won ko si ninu isin olorun tooto awon ti a ri wi pe won ti pa ilana igbani won ti paada a si n tan won lo lati wa iranlowo lodo won bi a ba se be o je wi pe awa paapaa a ti di alaigbagbo ninu awon oba keji ori kini lati ese ikeji ahasaya ti sobo laarin ferese olona kan ni iyara oke re ti o wa ni samaria o si saisan o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo baalsebubo orisa ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro olorun wo oba yi ti o ye ki o mo ileri olorun wo oba yi ti o ye ki o sato olorun lo wo oba yi ti o ye ki o keto elija woli olorun sugbon ti ko se be ti o wa iranlowo lodo awon ajeji orisa ti o wa iranlowo lodo awon ajeji olorun tabi awon ota olorun ati ota israeli wese keta sugbon angeli oluwa wi fun elija ara tishbi pe dide goke lo ipade awon nse oba samaria ke o si wi fun won pe ko se pe nitori ti ko si olorun ni israeli ni eyin fi n lo ibere lowo beelzebubo orisa ekroni ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun lo si awon ileto kaakiri ibere yi kan na ni o ye ki a bere lowo awon ti o lo n ba awon atanije iya agba ni ekun kookan ti won ma n gbe ara won joko wipe bi awon ba fun ni nkan mu bi awon ba fun ni nkan je wipe iloyun yo de iru awon atanije be won a so wipe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon ti oyinbo paapaa itanje ni gbogbo re bi abari apeyinda ti o n se ese kan ile ese kan ode ohun ti a n bere lọwọ ọba samaria yi ni a n bere lọwọ rẹ wepe iha ṣe wepe ko si ọlọrun ni israeli ni ẹyin fi lọ ibere lọwọ awọn ọta ọlọrun lọwọ awọn ti ko ni imọlẹ ihirere wo ẹsẹ kẹrin njẹ nitori naa bayi le olowa wi iwọ ki yoo sọkalẹ lori akete ni lori eyi ti iwọ gun ṣugbọn kikun ni iwọ yoko elija si lọkuro o yẹ ki o yẹ wa wepe ibinu ọlọrun wa lori awọn ti wọn sato ọlọrun miran lẹyin lori awọn ti wọn fi aigbagbọ aile maraduro aile duro de iranwọ latoke wa iru awọn ti wọn fi iwa bẹẹ han idaje ọlọrun wa lori wọn iponju le wa ninu aye tabi iya ohunkohun ti iba de o yẹ ki a rọ mọ ọlọrun bi a ba rọ mọ ọlọrun o daje o pe yoo gbọ ti wa ayipada rere yoo de ba wa ṣugbọn bi a ba kọ ọlọrun silẹ bi a ba fi iwa aigbagbọ iwa aigbọran si ọrọ ọlọrun bi a ba fi iru nkan bẹẹ han iponju nla iya ti ko ṣe fẹnu sọ ati idajọ ayeraye n duro de gbogbo awọn alaigbọran ati awọn alaigbagbọ ida ọlọrun ko ṣe fọ pa loju idajọ ọlọrun ko ṣe dojukọ nitori bẹẹ ohun ẹru ni lati jẹ ki ibinu tabi idajọ rẹ ki o wa sori rẹ ki wa ni ọna abayọ tabi ọna si ibokan eyi ni o mu wa lọ si ikori kẹta iyanju fun awọn ọmọ ẹhin kristi iyanju ti ọlọrun ni fun wa ti ọrọ ọlọrun ni fun awọn ọmọ ẹhin kristi wo korinti kini ori kẹwa korinti kini ori kẹwa ẹsẹ ikọkanla ati ikejila nkan wọnyi si ṣe si wọn bi apẹẹrẹ fun wa a si kọ wọn fun ikilọ awa ẹni ti igbẹhin aye deba nitori naa ẹni ti o ba ro pe oun duro ki o kiye sara ki o ma ba ṣubo awa ti a ti n tẹle ọlọrun awa ti a ti ni igbala awa ti a ti di atunbi ohun ti a n sọ fun wa ni wepe bi a ti le ni wahala ninu aye bi a ti le ni inu nibini ninu aye ki a wo awọn apẹẹrẹ wọnyi ti a ti ka se ti igbọ wa ki awa paapaa ki a mara duro ki a duro lọdọ ọlọrun ki a tẹle ọlọrun ki a si ma wo awọn nkan ti o ti lana silẹ fun wa ki a ma boju wẹyin ki a ma si sọ ireti nu bi a ba tẹle ọlọrun ti a si fi igbagbọ di ileri rẹ mu o daju wepe lọjọ kan yoo ṣe wa ni rere ni juda ẹsẹ ìkẹta olùfẹ́ nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo

ohoho tàbí ewo tàbí edà. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógójì gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ lí a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́ à ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí, nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí, nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí, nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí, nínú gbogbo àìráṣọwọ̀, àìrílégbé, àìríṣẹ́ṣe, ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ bí alẹ́ kan ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí wọn kò dúró pẹ́. Ó ṣeé ṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀, a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan wípé ó pẹ́ lọ títí. Ṣùgbọ́n ó dájú pé ìgbàlà Ọlọ́run yóò jẹ tiwa, ìmúláradá yóò jẹ tiwa. Bí a bá ní sòrò díẹ̀, bí a bá farada, bí a bá fàyàrán díẹ̀, ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa. Èyí ni Paul fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ. Nípa ẹni tí ó fẹ́ wa, nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí iyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn. Ohun tí Paul ń sọ, ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí, ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé, ó kó gbogbo rẹ̀ papọ̀. Ó sọ nípa ti ìyàn, ó sọ nípa ti wàhálà, ó sọ nípa ti ìpọ́njú, ó sọ nípa ti inúnibíni, ó sọ nípa ti ìhòhò, ó sọ nípa ti idà, ó sọ nípa ti jàm̀bá tàbí ewu, ó sọ nípa ti ìdójútini tàbí ìpani, ó sọ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó sọ nípa ti ayé, ó sọ nípa ti ikú, ó sọ nípa ti iyè, ó sọ nípa ti àwọn áńgẹ́lì, ó sọ nípa àwọn alágbára, àwọn ìjòyè, ó sọ nípa àwọn ọba ayé yìí, ó sọ nípa àwọn tí ìsinsìnyí àti àwọn nǹkan tí ń bọ̀. Ó sọ nípa òkè, ó sọ nípa ọ̀gbun, ó sọ nípa àwọn ti ẹ̀dá mìíràn tí ó ṣeéṣe wípé a kò tí ì fẹnubà. Ó wá sọ wípé ìdánilójú tí òun ní wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Mo gbàgbọ́ wípé ìdánilójú kan náà ni ìwọ náà ní, wípé kò sí nǹkan tí ó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Ọlọ́run àti kúrò nínú Kristi Jésù Olúwa wa. Orin Dáfídì orí 67 ẹsẹ̀ 1, ọkàn mi ti múra Ọlọ́run, ọkàn mi ti múra. Èmi ó máa kọrin ọkàn mi ti múra. Wàhálà ìbá àdé, ìpọ́njú ìbá wà, àwọn afẹ́fẹ́ ìjì ìbá máa fẹ́ yí mi ká. Ọkàn mi ti ṣetán, mo ti ní ìpinnu wípé èmi kì yóò fi Ọlọ́run sílẹ̀. Ṣé ìpinnu kan náà ni ó wà lé ọkàn rẹ? Mo fẹ́ kí o dìde dúró, kí o sọ fún Ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le, bí ó tilẹ̀ jẹ́ wípé wàhálà wà, bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni wípé àìríjẹ, àìrímọ, àìrílégbé, àìráṣọwọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé a kò ní alábárò, onítọ́jú àbí aláfẹ̀yìntì, bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni pé nǹkan pin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé síbẹ̀síbẹ̀ a ó máa sin Ọlọ́run. Ọkàn mi ti múra tán, ọkàn mi ti múra Ọlọ́run wípé èmi ó máa sìn ọ́, èmi ó máa bu ọlá fún ọ, èmi ó máa wá ojú rẹ ní ìgbà gbogbo, wípé a kò ní jẹ́ kí ohunkóhun kí ó yà wá ya Ọlọ́run, wípé a máa fi ìgbàgbọ́ àti ìgboyà tẹ̀lé Ọlọ́run, a ó sì máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Wípé bí ẹkún tilẹ̀ ń pẹ́ di alẹ́ kan, ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Ṣe ìpinnu tí a kì yóò lè yí padà níwájú Olúwa wípé o sin Ọlọ́run títí dé òpin ayé rẹ. Ṣe ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè fọwọ́ kàn wípé o sin Ọlọ́run títí dé òpin ayé rẹ. Ṣe ìpinnu tí èṣù kì yóò lè dojú rẹ bolẹ̀ wípé o sin Ọlọ́run nínú wàhálà, nínú ìpọ́njú, nínú inúnibíni, nínú àìríjẹ, nínú àìrímu, nínú wàhálà tí àwọn ènìyàn lè dá sí Ọlọ́run wípé o tẹ̀síwájú láti máa sin Ọlọ́run. Ṣe ìpinnu wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ o ní di apẹ̀yìndà. Ṣe ìpinnu wípé o máa tẹ̀lé Ọlọ́run. Nǹkan lè le, wàhálà lè wà, ìpọ́njú lè wà, ó lè dàbí ẹni wípé àwọn tí o rò pé ó yẹ kó fẹ́ràn rẹ wọ́n kọ̀ ọ́ sílẹ̀, wọn kò sì bójú tó ọ, wọn kò sì ṣújà ọ,
ṣùgbọ́n sọ fún Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí kí ó lè fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run ó wà pẹ̀lú Ọlọ́run ó wà pẹ̀lú Ọlọ́run ó wà pẹ̀lú Ọlọ́run rántí Joseph ní májẹ̀mú láéláé rántí Job ní májẹ̀mú láéláé rántí ìpinnu Abakuku níwájú Ọlọ́run rántí àwọn wòlíì tí ó ti kọjá rántí àwọn tí ó ti sáré ìje yìí ṣáájú wa rántí àwọn tí ó ti di aṣẹ́gun rántí Shadrach Meshach àti Abednego rántí Danieli rántí Paul apostoli rántí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi tí a ṣe nínú ìbíni sí rántí wípé ìpọ́njú bí ó tilẹ̀ wà fún ọ̀sẹ̀ kan oṣù kan tàbí ọdún kan tàbí ju bẹ́ẹ̀ lọ rántí wípé lọ́jọ́ kan wọn ó dẹkun àìráṣọwọ̀ àìróúnjẹjẹ àìríṣẹ́ṣe àìní onítọ́jú àìní abánikẹ́dùn àìní ọ̀rẹ́ kí àwọn ojúlùmọ̀ kí ó kọ ẹ̀yìn sí wa kí àwọn aládùúgbò kí ó máa sọ̀rọ̀ wa lẹ́yìn sọ fún Ọlọ́run wípé ìpọ́njú ìbá àdé wàhálà ìbá wà ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀ wípé ó fara rẹ̀ súnmọ́ Ọlọ́run ó fara súnmọ́ Ọlọ́run ó sì sin Ọlọ́run títí òpin ayé rẹ wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run nínú nǹkan wọ̀nyí àwa ju aṣẹ́gun lọ ṣe ìpinnu sọ fún Ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò kì yóò ṣe ọ nípò kúrò nínú ìjọba Ọlọ́run ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin àwọn lẹ́ẹ̀ ó gbalà.

àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrán kan. Ọlọ́run ti kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ fún wa tó jẹ́ wípé bí a bá ń kà wọ́n, bí a bá ń bójútó wọn, bí a bá ń ṣe wọ́n, ilé wa yóò tòrò. Ọlọ́run ti fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àṣẹ, ọ̀pọ̀lọpọ̀ ìlànà tó jẹ́ wípé bí ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá ń jí láàárọ̀, tí a ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe díngí, tí a ń wò, tí a sì ń fi díwọ̀n ìgbésí ayé wa, àlàáfíà yóò wà ní ìdílé wa. Bí a bá mọ̀ pé kí ọkọ kí ó tó bá ìyàwó sọ̀rọ̀ wípé a ò gbọdọ̀ ní ìwà kíkorò, a ò gbọdọ̀ pọ́n obìnrin yìí lójú, a ò gbọdọ̀ fi ìbínú bá ìyàwó lò, a ò gbọdọ̀ fi ìrunú bá ọkọ wa lò, a ò gbọdọ̀ ní ariwo nínú ilé wa. Ṣé tó jẹ́ wípé ọkọ àti ìyàwó ń sọ̀rọ̀ àtún gbọ́ ní ilé kẹrin, ilé karùn-ún, wọ́n sọ pé lágbájá tún ti dé o, pé ó fẹ́ lu ìyàwó ẹ̀ pa lọ́sẹ̀ tó kọjá, wọ́n sì lọ, wọ́n náà ń lọ ṣọ́ọ̀ṣì o, wọ́n ka bíbélì jù kí ni lọ. Ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀, ìjà ò kúrò, ariwo ò kúrò láàrin wọn, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan. Ẹ máa ṣore fún ẹnìkejì yín, ẹ ní ìyọnú, ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín. Ó ní ká máa dáríji ara wa nínú ìjọ, ká máa dáríji ara wa nínú agbolé, ká máa dáríji ara wa níbi iṣẹ́, kí a máa dáríji ara wa pẹ̀lú àwa àti aládùúgbò, kí a máa dáríji ara wa gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi bí ó ti dáríji wá. Yẹ kí a ṣe kíákíá, kí a lọ sí ìkórí kejì, àwọn ìwà ọkùnrin titun. Èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbó, àwọn àkísà ìgbín, àwọn ìwà àtijọ́, kí a bá wọn sílẹ̀, kí a jù wọ́n dànù, kí a rí wípé ìwà ọ̀tún, ìrìn ọ̀tún, kí a rí wípé wọ́n jọba ní ìgbésí ayé wa. Èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá, ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀. Ohun tí a ń sọ níhìn-ín, a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ. Nígbà mìíràn, bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹni yìí kí a tó mọ̀ ọ́, a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni. Aṣọ tó máa ń wọ̀, aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn, aṣọ tí ẹnìkan fún un. Aṣọ yìí ó ṣeé ṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀. Ó ṣeé ṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó, ó máa ń rin ìrìn ìdọ̀tí. Bá a bá tiẹ̀ ti rí a ó sọ lágbájá nìyẹn. Bó bá jẹ́ obìnrin ni, kò jẹ́ tún irun ẹ̀ ṣe, kò jẹ́ fọ ẹnu láàárọ̀, kò sì jẹ́ wọ aṣọ tó dára. Bí a bá ti rí a ó sọ lágbájá nìyẹn, bí tiẹ̀ ti rí nìyẹn. Bá a tiẹ̀ fún láṣọ, ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́. Bí ó sì ti di onígbàgbọ́, a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí. Àti kúrò ní àdúgbò ibi tó ń gbé, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó wá ti lọ́kọ. Ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó jẹ àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́. Ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó. Ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó, ìyípadà ti dé. Ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe. Ní ojoojúmọ́ àárọ̀ á mú ohun tí a fi ń fọnu, á fọ ẹnu. Àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì, ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó. Bí ó bá ti ń bọ̀ lókèèrè, bóyá a ò tí ì rí fún bí ọdún kan tàbí ọdún méjì, a wá rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́. A wá sọ wípé àbí lágbájá ni, àbí lágbájá kọ́. Ó tún wá ti ń yan fandafanda, a wá dúró àtẹjúmọ́. Ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o, àtàbí ẹ káàsán o, tàbí ẹ káalẹ́ o, àbíwọ̀ ni, àbíwọ̀ kọ́, èmi nì, kí ló dé? Sọ fún mi, jókòó, pè ìtàn fún yín, báwo ni nǹkan ṣe yí padà? O kì í rìn báyìí rí? Ọlọ́run ló dá mi lọ́la. Ọlọ́run ló mú ìyípadà wà. Bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́, bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́. Àwa tí ó jẹ́ wípé aṣọ ẹ̀gbin, àkísà ẹlẹ́gbin, ọmọ onínàkúnà la jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a wá ti di ìyàwó Jésù Kristi, àwa tí a ti dá lọ́lá, tí a ti dáríjì, àwa tí a ti mú ẹ̀gbin, tí a ti mú kúrò ní ìgbésí ayé wa, tí Jésù

ìfẹ́ a máa mú sùúrù ìfẹ́ a máa mú sùúrù bóyá rò wípé ó yẹ kí o jẹ́ adarí ṣùgbọ́n wọn ò tí ì sọ ọ́ di adarí mú sùúrù bí o bá ní ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ìjọ ìfẹ́ a máa mú sùúrù bóyá o ti gbé ìyàwó ni o sì fẹ́ràn aya rẹ ṣùgbọ́n ọmọ ò tí ì dé ìyá ń sọ fún ọ àwọn ẹbí àbí ń sọ fún ọ wípé o ò ju obìnrin yìí sílẹ̀ kò lè bímọ o ìfẹ́ a máa mú sùúrù ìgbà tirẹ̀ yóò dé ọlọ́run yóò yí nǹkan padà jẹ́ kí ìfẹ́ ọlọ́run kí ó fún ọ ní sùúrù wípé bí o ti ń retí ọlọ́run yóò ṣe é a máa ṣeun ìfẹ́ kì í ṣe ìlara ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga kì í fẹ̀ kì í hùwà àìtọ́ kì í wá ohun ti ara rẹ̀ a kì í mú u bínú bẹ́ẹ̀ ni kì í gbìrò ohun búburú kì í yọ̀ sí àìṣòdodo ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ ó ṣeé ṣe bóyá ẹni tí ó jẹ́ adarí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ o sì mọ kí ló ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn sì ní arákùnrin lọ gbàdúrà díẹ̀ o kí a tó dá ọ padà sí ààyè rẹ nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ní ẹkùn wa níhìn-ín tí kò yẹ kí ó dé ibòmíràn ni a ti ń gbọ́ ní òkèèrè wípé ẹni tí ó jẹ́ alákòóso wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ẹkùn wa wọ́n ti dádúró wọ́n ti ṣe àmọ́ nǹkan tó ṣe bóyá ó dẹ́ṣẹ̀ àgbèrè ni o bóyá ó ṣe ti bóyá ó jí owó ìjọ ni o àmọ́ kí ló ṣe èwo ló kàn ẹ́ ń bẹ́ẹ̀ kí ló mọ̀ tó ṣe ẹni tí ò mọ nǹkan kan nípa àgbèrè ẹni tí ò mọ nǹkan kan nípa olè jíjà ó ń sọ̀rọ̀ sí i ó ń sọ̀rọ̀ wípé bóyá ó jalè bóyá ó ṣe tọ̀hún nǹkan tó sì ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ olùṣọ́ àgùntàn kan fẹ́ kí ó gbàdúrà díẹ̀ ni nítorí nǹkan báyìí ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo bí a tilẹ̀ dá ẹnìkan dúró èyí kì í ṣe wípé yóò mú kí inú rẹ dùn wípé ó dára bẹ́ẹ̀ wípé wọ́n dá alágbájá dúró kò dára bẹ́ẹ̀ ó yẹ kí o ní ẹ̀dùn ọkàn fún ó yẹ kí o gbàdúrà fún ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo a máa yọ̀ nínú òtítọ́ a máa farada ohun gbogbo a máa gba ohun gbogbo gbọ́ a máa retí ohun gbogbo a máa fàyà rán ohun gbogbo nítorí bẹ́ẹ̀ ohun tí ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì ìkejì ó yẹ kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ó yẹ kí a mọ ìpè kìrìsìtẹ́nì ìpè tí a fi pè wá ó yẹ kí a mọ̀ ó yẹ kí ó yé wa kí ni ìpè tí a fi pè wá wo kólósè orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan kí ẹ sì máa dúpẹ́ kan méjì ló wà níhìn-ín ìkíní àlàáfíà ìkejì dídúpẹ́ ní apá kan a rí àlàáfíà ní apá kejì a rí ìdúpẹ́ ní àárín rẹ̀ ni a rí ìpè tí a fi pè wá ìpè tí a fi pè wá ni wípé kí a jẹ́ ẹni tí ó ń tẹ̀lé ọmọ aládé àlàáfíà kí a sì jẹ́ kí àlàáfíà kí ó wà ní ìgbésí ayé wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọ̀rọ̀ ẹnu wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà ní ìṣe wa àti ìbálò wa ẹnìkan sí ẹnì kejì rẹ̀ àti wípé kí a rí i dájú wípé a ń dúpẹ́ nínú ohun gbogbo ohunkóhun wàhálà tí a lè ní àbí nǹkan kan tí ó lè máa ṣẹlẹ̀ kí a rí i wípé ní ìgbà gbogbo a ń dúpẹ́ lónìí ni ọlọ́run ti jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì ìkejì kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta kí a mọ ìpè àlàáfíà tí a fi pè wá kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo ó yẹ kí a sọ fún ọlọ́run nísinsìnyí wípé irú ìwà yìí ni a fẹ́ kí ó wà ní ìgbésí ayé wa bí a bá ti di àtúnbí wípé a ń fẹ́ fi oore ọ̀fẹ́ tí a ti ní a ń fẹ́ fi hàn a sì ń fẹ́ kí ìwà yìí kí ó wà ní ìgbésí ayé wa ìkáàánú ni tàbí ìyọnú ìṣoore ìrẹ̀lẹ̀ ìwà tútù ìpamọ́ra ìfaradà kí a máa dáríji ara wa kí a ní ìfẹ́ ara wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà nínú ọkàn kí ó wà nínú ẹbí kí ó wà nínú ìjọ kí ó wà ní ìgbìmọ̀ wa kí a jẹ́ kí ìfẹ́ àti àlàáfíà kí ó jọba ní kí ó sì ṣe àkóso bí a ti ń bá ara wa lò ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé a fẹ́ jẹ́ ti ọlọ́run a sì ń fẹ́ kí ìwà kìrìsìtẹ́nì ìfẹ́ kìrìsìtẹ́nì ìpè kìrìsìtẹ́nì kí ó jẹ́ tiwa jẹ́ kí a gbàdúrà dáradára lé òní bí a bá ti ní ìgbàlà kí a jẹ́ kí àwọn ìwà kìrìsìtẹ́nì wọ̀nyí kí ó jẹ́ ọ ní ìgbésí ayé wa bí a ò bá sì tí ní ìgbàlà kí a sọ fún ọlọ́run wípé kí ó gba ọkàn wa là kí ó ṣàánú fún wa kí ó dáríji.

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí, Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀, tẹ́tí sílẹ̀. Bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú lé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídi, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ ti fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde ní orúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín, ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè, ẹ ṣídi lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

ibikibi ti o ba wa ki o ma jade bo ori wipe bi a se gbadura tan nkan ti o wu si onikun nkan ti o wu si olorun e ti o wu si olese ati e ti o wu si olabe ori wipe o ti kuro olorun ti si oke re nidi ma bo ni gbongan keje gbongan keje e je ki awon asona wa ki won ki o dari won an reti yin o ibikibi ti o ba wa yara re wo ori wipe olorun ti se fun o o ti mo oke re o ti si nidi ma jade bo yara re wo ise iyanu anu ni ki se wipe boya nikan kan leto si o to abi o ye ti re ni ma jade bo an reti yin se ayewo ti olorun mo koro gbogbo oke ni o sidi nisisin bi won ti n jade bo a fe gbadura fun awon ti o ni arun miran ninu ara bi o ba ti n gbo eyi ti o jo tire ki o ma nawo soke arun bi ete arun bi ogbe inu tabi jejere ti won pe ni cancer tabi egbo ojo pipe ulcer ninu tabi lara iko jedo jedo tuberculosis iko fe arun atogbe bi o ba je awon kan wonyi tabi ohun ti o jo won le o je tire ti o ti ru kaakiri fun ojo pipe idande ti de nitori ise iyanu anu yóò tẹ ọ lọwọ lórúkọ jésù ẹdíjú kí a gbàdúrà àwọn wọnyí tí ó ní àrùn tí a kà sílẹ wọnyí tàbí ohun tí ó jọ wọn ẹtẹ ni tàbí ọgbẹ inú tàbí cancer tàbí egbò ọjọ pípẹ ulcer tàbí ikọ jẹdọjẹdọ ikọ fe àrùn àtọgbẹ bí o bá ní àrùn tí ó jọ àwọn wọnyí yọwọ rẹ sókè lẹsẹkẹsẹ bí a bá ti gbàdúrà tán ni kí o yí ara rẹ wò nítorí wípé iṣẹ ìyanu tirẹ ó ń dúró de ọ ọlọrun aláàánú a dúpẹ wípé alágbára ni yín ẹ kì í bàá tì kò sí ohun tó ṣòro fún yín láti ṣe nítorí bẹẹ ni a fi ń gbàdúrà fún àwọn wọnyí gbogbo àrùn tó wà lára wọn ẹ lé wọn jáde lórúkọ jésù ìwọ àrùn ẹtẹ mo pa á láṣẹ jáde lórúkọ jésù gbogbo ọwọ tó ti re ọwọ tó ti gé àti ẹsẹ tó ti re tó ti gé mo pàṣẹ wípé kí ọlọrun ẹlẹdà kí ó dá àwọn ẹyà ara tí ó ti sọnù tí ó ti re sọnù kí ó dá wọn padà lórúkọ jésù gbogbo kòkòrò tó ń jẹ àgọ ara rẹ àpàwọrun amú wọn kúrò gba ìwòsàn lórúkọ jésù gbogbo ọgbẹ inú a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ jésù àrùn jẹjẹrẹ cancer àpá aláṣẹ ẹ jáde lórúkọ jésù àti egbò ọjọ pípẹ yálà lójú ara tàbí nínú ẹdọ ẹ gba ìwòsàn lórúkọ jésù ikọ jẹdọjẹdọ ikọ fe àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ jésù kí ìwòsàn tòótọ́ ìwòsàn tí ó dúró pẹ́ títí kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ jésù ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ jáde lórúkọ jésù gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí tí ó ń dá wọn lóró tí ó mú owó tí ó ń kówó wọn lọ ọlọ́run aláàánú alágbára ẹ wò wọ́n sàn lórúkọ jésù ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì ó ní láti ṣídì a gbàgbọ́ wípé ẹ ti ṣe a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ jésù kristi olúwa wa àmì.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọ bí,

0: apọ́jú kí ó máa là, kí arọ kí ó máa dìde fò fáyọ̀, kí àwọn tí èṣù tí wọ́n ti sokọ́ lọ́jọ́ a ń bẹ̀yìn pé bí ẹ ti ń fọkàn wá kí agbára èṣù kí ó máa pòórá lórúkọ Jésù. A ń bẹ̀yìn wípé kò sí ẹni tí yóò pàdánù láàrin wa, kò sí ẹni tí yóò pòfo láàrin wa, wípé ẹnì kọ̀ọ̀kan wa lè ó fọwọ́ kàn, a ó sì rí iṣẹ́ ìyanu yín ní ayé wa lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí akí káàbọ̀ sáàrin wa, ẹ wá dábìrà nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. A wo ìwé Genesis orí 32 láti ẹsẹ 24. Genesis orí 32 láti ẹsẹ 24. Ó sì kó Jacob nìkan, ọkùnrin kan sì ń bá jíjàkadì títí ó fi di àfẹ̀mọ́júmọ́. Nígbà tí ó sì rí i pé òun kò lè dá, ó fọwọ́ kàn án, kí Ọlọ́run kí ó fọwọ́ kàn án. Ó fọwọ́ kàn án ní ihò egungun itan rẹ̀, ihò egungun itan Jacob sì yẹ ní oríkè. Bí ó ti ń bá jíjàkadì, ó sì wí pé jẹ́ kí èmi kí ó lọ, nítorí tí ojúmọ́ mọ́tán. Òun sì wí pé èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ, bí kò ṣe pé ìwọ bá sóre fún mi. Mo gbàgbọ́ wípé èyí ni ìpinnu ọkàn rẹ, wípé ó ja ìjàkadì nínú àdúrà, ó sì ṣẹ́gun, ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Èyí ni angẹ́lì ń sọ fún Jacob wípé jẹ́ kí èmi kí ó lọ, nítorí wípé ilẹ̀ fẹ́rẹ̀ mọ́tán. Ni Jacob wípé èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ, bí kì bá ṣe wípé ìwọ súre fún mi tàbí ìwọ bùkún mi. Ó sì bí pé orúkọ rẹ, ó ń bèrè wípé kí ni orúkọ rẹ. Ó fẹ́ mọ̀ bóyá ó ní ọkàn òtítọ́, ó fẹ́ mọ̀ bóyá ó fẹ́ ṣe àtúnṣe, nítorí wípé ìbéèrè yìí kan náà àti béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí. Ṣùgbọ́n kò sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀, ṣùgbọ́n nísinsìnyí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìbùkún, ó dáhùn, ó wí pé Jacob ni orúkọ òun. Ó sì wí pé a kì yóò pe orúkọ rẹ ní Jacob mọ́, bí kò ṣe Israeli, nítorí pé ìwọ ti bá Ọlọ́run àti ènìyàn jà. Èyí jẹ́ wípé ó jìjàkadì nínú ìbéèrè, nínú ìṣẹ̀pẹ̀, nínú àdúrà, ìwọ sì borí. Jacob sì bí owe, ó sì wí pé èmi bẹ̀ ọ́, sọ orúkọ rẹ fún mi. Òun sì wí pé èé ṣe tí ìwọ fi ń béèrè orúkọ mi. Ó sì súre fún un níbẹ̀, Jésù yóò súre fún ọ níhìn-ín. Ọlọ́run fúnra rẹ̀ yóò súre fún ọ níhìn-ín. Jacob sì sọ orúkọ ibẹ̀ náà ní Peniel. Ó ní, nítorí tí mo ti rí Ọlọ́run lójúkojú, mo gbàgbọ́ wípé ó rí Ọlọ́run, ó rí ìbùkún Ọlọ́run, ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Ó wípé ó sì dá ẹ̀mí mi sí. Ọjọ́ tí ọ̀rọ̀ oníbìnú jẹ́ ènìyàn yóò bá di ayọ̀, ọjọ́ tí a ó bá nu omi jẹ́ gbogbo nù kúrò lójú ẹni tí ń sọkún, ọjọ́ tí òkè ìṣòro yóò bá wólulẹ̀ wì nínú ọ̀rọ̀ ayé tara ilé àti tara oko, ọjọ́ náà ni ẹ̀mí mímọ́ máa ń darí wọn sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Ọba tó ń tayé ẹni ṣe, ọba tó ń sọ ayé ẹni di rere, ohun tí ó mú kí o jẹ́ ọ̀kan nínú àwọn olóríire tó wá sí ìpàgọ́ àjíǹde ọdún yìí rèé. Ǹjẹ́ nítorí náà mo kí ọ kú oríire, mo sì kí olúkúlùkù wa káàbọ̀ sí ìpàdé ìkíní, ìpàgọ́ àrà ọ̀tọ̀ yìí lórúkọ Jésù Olúwa wa. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé oríṣi olórí jorí ènìyàn méjì ni wọ́n ti bá Ọlọ́run pàdé, tí Olúwa sì fọwọ́ tọ́ ìgbésí ayé wọn. Ìtàn ẹnìkan ni mo kà fún ọ nísinsìnyí, ó sọ nípa ẹgbẹ́ kìíní. Ẹgbẹ́ kìíní ni àwọn tó múra sílẹ̀, àwọn tó pèsè ọkàn wọn sílẹ̀ gẹ́gẹ́ bí àwòtán garan tí a fọ̀ tó mọ́ tónítóní, ní ìmúra sílẹ̀ láti gba ìṣúra iyebíye sí. mo gbagbo wi pe o je okan ninu iru egbe be sugbon iru awon eniyan be ma ngba ifowoto ati ifowokan olorun won ma ni iyipada ninu aye won isodotun iwenumo ni igbesi aye won won si di orisun ibokun fun awon elomiran bi o ba je we pe iwo na setan we pe ki owo olorun agbara olorun ipe ki o fi owo kan o mo gbagbo we pe yo ri be fun o loruko Jesu bi a tin so ti okunrin ti o je ki olorun ki o fowo kan ohun ki o je ti o je ki owo iseda owo iyipada owo agbara olorun ki o kan ohun be ni a tun so ti awon obinrin ti won gba olorun laaye ti won so we pe awon oni je ero woran abaniwa ti ki ri ohun ko ngba eyi mi an so nipa ti Anna ninu Samueli kini ori kini an so nipa ti obinrin yi lati ese ikesan aso fun awe pe be ni Anna si dide leyin igba ti won jeun ohun na o je ikan ninu awon ti o je alabapin ire orun alabapin ibokun olorun ninu ipago bi iru eyi o ni nigba ti won ti jeun tan ninu ago ti won si ti mu tan ni silo Eli alufa si joko lori apoti ni eba opo temple Olowa ohun si wa ninu ibinu je okan o si nbe Olowa o si sokun gidigidi ohun si jeje o si we pe Olowa awon omo ogun bi iwo ni toto ba boju wo iponju iranṣẹbirin re ti o si ranti mi ti iwo ko si gbagbe iranṣẹbirin re sugbon ti iwo ba fi omokunrin kan fun iranṣẹbirin re nigba na ni emi o fi fun Olowa ni gbogbo ojo aye re abe ki o si kan lori o si se bi o tin bebe sibe ni waju Olowa be ni Eli kiyesi enu re nje Anna ohun soro ni okan re kiki etere ni o mi sugbon a ko gbo ohun re nitori na ni Eli fi ro pe o mu oti wine yo Eli si wi fun pe iwo ti mu oti wine pe to mu oti wine re kuro lodo re ana si dahun wi pe be ko Olowa mi emi ni obinrin onirobinu je okan emi ko mu oti wine tabi oti lile sugbon okan mi ni emi tu jade ni waju Olowa ma se ka iranṣẹbirin re si obinrin Belieli nitori pe ninu opolopo ero ati ibinu je inu mi ni mo ti n so bi isinsin yi nigba naa ni Eli dahun o si iwe pe ma lo le alaafia o gbo iru oro bee loruko Jesu o lo le alaafia pelu iwosan olorun pelu agbara olorun pelu igbala olorun olodumare o ni ki o ma lo le alaafia ki olorun Israeli olorun ti se ni lore olorun ti tun teni da olorun ti funi ni ibokun ti orun ki olorun Israeli ki o fi idahun ibere ti iwo bere lodo re fun o aso fun awe pe Anna ri ohun ti o nbere lowo olorun mo gbagbo we pe iwo na ni ipago yi o ni ibokun olorun ma ni gbagbe ni igbesi aye re loruko Jesu bi o ba wa pelu okan to npo ngbe o se ko nge olorun olodumare lese ogbeji iwo na yo si gba ifowokan lati de orun aye re yo yi pada ibokun olorun yo je ti re o si di orisun ayo o si ni iriri to ma royin re fun awon elomiran ti o mu won wa sinu ibokun ihiriri sugbon ki se egbe kan yi lo wa atun ni egbe awon eniyan miran ni idakeji ti o je wi pe awon ma nfi oju tembelu ibapade olorun ati ifowokan olugbala so ti mo wi pe eni to wa saye ko po bi eni to sin won wa eni to sin won wa ko po bi eni ti o ya lati wa woran mi o mo iru eyan ti o je boya o sin won wa ni boya o fe pare mo ero lara abi o kan wa ninu agbo o wa won ni ka wa na ni bo wa woran ni bo wa wo kini won se nbe sugbon mo gbagbo wi pe bi o ba pinu wi pe o ni sin won wa saye o ni pare maye lara o daju wi pe ibukun olorun ajemonu ibukun yo je ti re loruko jesu ari apere awon to je wi pe won sin won wa awon to je wi pe ibukun olorun ko je ti won mo be olorun wi pe o ni wa ninu iru egbe be iru egbe be ni esau lo wa ninu genesis ori iketa le logbon genesis ori iketa o le logbon ni ese ikesan esau si wi pe emi nito arakunrin mi pa eyi ti won ni mo fun ara re bi a tin ri awon to n gbadura ti won be olorun we pe won fe ibukun olorun be na ni ari awon ara le esau awon egbon ati aburo esau awon ibatan esau ti won we pe emi nito o pe ti mo tin lo si lesin mo kan wa ni ki se we pe mo fe gba ohunkohun lowo olorun o ni je ara ile ibatan esau loruko jesu ki on ti an so ki o le ye wa daada a wo iwasu yi ni ipa meta ikini ifowokan ikeji isodotun iketa igbagbo lekan si ikini ikini ni ifowokan mani gbagbe pelu ika kristi ifowokan mani gbagbe pelu ika kristi ikeji isodotun nipa ifowokan kristi isodotun nipa ifowokan kristi iketa igbagbo to nfowokan kristi igbagbo to nfowokan kristi ikini ni ifowokan mani gbagbe mo gbagbo wi pe ohun to wa fun niyi o nfe ifowokan to je wi pe oni gbagbe titi aye loruko jesu ifowokan mani gbagbe yi o pin si ipa merin ikini ifowokan nigba iseda ikeji ifowokan ti o yori si iyipada iketa ifowokan ti iwosan ati ikerin ifowokan ti ikaanu ikini ifowokan nigba iseda se o mo wi pe olorun olodumare oni o da gbogbo wa bi ati ka ninu genesis ori ikeji ese ikeje genesis ori ikeji ese ikeje oni olowa olorun si fi erope ile mo eniyan o si mi emi iye si iho imore eniyan si di alaye okan nigba iseda olorun amokoko nla fi erope mo eniyan li aworan ara re erope je ohun atemole ti ko ni iye ninu sugbon ohun ti owo olorun ba ti kan dandan ni ko di rere pelu ifowokan eleda o fi ogo ati ewa de eniyan ni ade eniyan si ni iye ati ewa iwa mimo eniyan di alase wa lori gbogbo eda alaye yoko to nbe loke erope loro kan eniyan di eni amuseranwo ti anbola fun ti awon angeli papa ti won wo ti yanu ninu ebero ori keji ese ikeje ki o ba le je ki o ran ti ati ka genesis ori keji ese ikeje nisisin anwo ebero ori keji ese ikeje oni iwoda o so nipa dida eniyan iwoda rele die ju angeli lo die ki se popo o da rele ju angeli lo niwon die iwo si fi ogo ati ola de ile ade iwo si fi je olori ise owo re eyi ni ohun ti olorun se ni igba iseda aye sugbon o se ni laanu wepe eniyan subu àjálù ìbànújẹ́ ńlá ṣẹlẹ̀ sí Ádámù àti àwọn ọmọ ìran Ádámù. Ènìyàn ṣẹ̀, ó di ẹni ẹ̀tẹ́, ẹni ẹ̀gàn, ẹni àbùkù níwájú Ọlọ́run. Ó di ẹni tí Ọlọ́run yẹra fún, nítorí wípé ẹ̀ṣẹ̀ ní sọ ní dẹdun arinlẹ̀, ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún, ẹlẹ́ṣẹ̀ ní fi gba ìṣẹ́ mọ̀kọ. Ó yẹ kí a ronú pọ̀ àdá ẹ̀ṣẹ̀ wa nígbà náà, bí a bá ń fẹ́ kí ọwọ́ Ọlọ́run kí ó kàn wá. Èyí ni a ń sọ ní ipa kejì, wípé a nílò ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà. Ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà àánú Ọlọ́run pọ̀. Ọlọ́run ṣe ọ̀nà láti mú ènìyàn tí ó ti ṣubú padà sórí ìtẹ́. Ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, Jésù, sáyé fún ìyípadà, fún ìgbàlà àti fún ìsọdọ̀tun àtúnrọ ènìyàn. Èyí ni a fi sọ fún wa nínú Kọ́ríntì kejì orí kẹtàdínlógún. Kọ́ríntì kejì orí kẹtàdínlógún wípé, nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di irú ẹ̀dá wọ, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyè sí i, wọ́n di titun. Ẹ̀ṣẹ̀ sọ ènìyàn di òkú, ṣùgbọ́n ìgbàlà Ọlọ́run ní sọ ní di alààyè. Ìfọwọ́kàn olùgbàlà ní tún ayé ẹni rọ, bí alágbẹ̀dẹ ṣe tún irin tí ó ti dípẹ̀tà rọ. Ènìyàn tí a bí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ wà nínú ìdíbàjẹ́. Ó nílò ìfọwọ́kàn Jésù fún iṣẹ́ ìgbàlà àti iṣẹ́ ìwẹ̀nàmọ́. Ẹlẹ́ṣẹ̀ wà nínú òkùnkùn nítorí ìfọ́jú ọkàn rẹ̀. Ìfọwọ́kàn ìgbàlà Jésù ló ń tàn mọ́lẹ̀ sáyé ẹni tí ó ti dojúrú. Mo sì mọ̀ wípé bí a ti wá sí irú ìpàgọ́ yìí, tí ẹ̀mí Ọlọ́run pàápàá tí ó ń sọ fún wa wípé kí a dìde láti tàn mọ́lẹ̀. Bí Jésù bá fọwọ́ kàn ọ́, òkùnkùn yóò pòórá ní ìgbésí ayé rẹ̀, àti àwọn ohun tí èṣù tí ó ti fi pamọ́ sí ọ lára, tí ó fi pamọ́ sí ẹbí rẹ. Nígbà tí o bá gba ìfọwọ́kàn Jésù, gbogbo rẹ̀ la ó lè jáde lórúkọ Jésù. Ìkẹta ni ìfọwọ́kàn ti ìwòsàn. Kí ó yé wa wípé agbára kan náà tí Ọlọ́run fi sí ojú ìṣe ní àkókò ìṣẹ̀dá, agbára yìí kan náà ni Ọlọ́run fi sí ojú ìṣe ní àkókò ìyípadà, agbára kan náà ni Ọlọ́run sì tún lò ní àkókò ìfọwọ́kàn ti ìwòsàn. Nínú Máàkù orí ìkẹjọ, Máàkù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélógún, ó sì wá sí Bethsaida, wọ́n sì mú afọ́jú kan wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fi ọwọ́ kàn án. Wọ́n bẹ̀ ẹ́ wípé kí ó fi ọwọ́ kàn án, nítorí wọ́n mọ̀ wípé bí Jésù bá fọwọ́ kan afọ́jú, ojú afọ́jú á là. Bí Jésù bá fọwọ́ kan arọ, arọ yóò dìde láti rìn. Bí ó bá fọwọ́ kan ẹni tí ó ní àrùn, yálà nínú ẹ̀jẹ̀, yálà nínú egungun, tàbí nínú ẹran ara, bí Jésù bá fọwọ́ kan irú ẹni bẹ́ẹ̀, ó dájú wípé ìwòsàn yóò dé. Èyí ni wọ́n fi sọ wípé kí ó fọwọ́ kan ọkùnrin yìí. Nínú ẹsẹ̀ 25, ó ní lẹ́yìn èyí ni ó sì tún fi ọwọ́ kan lójú, ó sì mú kí ó wòkè, ó sì sàn, ó sàn lórúkọ Jésù. Ó sì rí gbogbo ènìyàn gbangba múra sílẹ̀, nítorí wípé láṣáálẹ̀ yìí, nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ó rí ìfọwọ́kàn ìwòsàn Jésù. Olùwòsàn ńlá ni Jésù. Òun nìkan ni a wo gba àrùn mágbẹ̀jẹ́. Òun ni ìwé mímọ́ jẹ́rìí rẹ̀ wípé ó ń kiri ṣoore, ó ń ṣe dídára gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú. Nínú ìwé mímọ́ la tún ti sọ fún wa wípé ó ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa nínú Matthew ori kesan ese karun dini ogoji. Matthew, ori kesan ese karun din logoji. Jesu sinrin. Si bogbo ilu nla ati ileto, on koni inu sinagogo won. O sin wa su irere ijoba. O sin se iwosan arun gbogbo ati gbogbo aisan ni ara awon eniyan. Ninu Matthew ori ikeji laise kedogo ni nigbati Jesu simo o ye ara kuro nibe opo ijo eniyan to leyin o si mu gbogbo won larada. Se o gbagbo we pe Olorun yo mo larada. O ni Jesu jade lo ni Matthew ori kerin laise kerin la o si ri opo eniyan inu re si yo si won o si se dida arun ara won. Se o ranti obirin onisun eje odun mejila fun opo odun ni o fi da ajo aiko sowo awon onisegun lai ri iwosan ojo to ko firi Jesu bi won na se wa ni asale yi to fowo kan ise ti asore ni isun eje isun itiju isun ibanoje isun ikoro lo gbe ninu aye obirin yi bi esuba ti fi seke seke emi aimode o bi awon omo araye ba ti ta olofa bi o ba dabi eni wo pe won ti tabon fun o loju orun kete bi o ba ti gboro Jesu lasale yi ti o ba se konge re pelu igbagbo ti o fi owo kan ni awon emi esu ti o tin da oloro lo yo gbagire loroko Jesu ifowo kan Jesu yo mu ota awon ota ati ti awon emi esu yo mu ki won ki o pora ki won ki o yoro danu ni igbesi aye re pelu ifowo kan Jesu lasale yi gbogbo igikigi ti baba mi ti nbe lorun ko gbin ni a o fa tu ti gbongbo loroko Jesu a o si won won so sinu ina bi o ba dabi eni wo pe oni majele ninu eje tabi oni eje riro tabi oni egun idile gbongbo ikoro aisan ojo pepe won o fese fe loroko Jesu gbogbo eyin ti satani si ti da iyo yin mo yepe ti aye ti su emura lati damuso lati korin dande nitori Jesu ti setan lati fi owo kan enikokan wa loroko Jesu nitori wepe eyi ni kerin a o ni ifowo kan ti kaanu lati odo Jesu ifowo kan ti kaanu ninu Matthew ori kesan Matthew ori kesan ese ikerin di logoji sugbon nigbati o ri opo eniyan anu won se nitori are mu won won si tuka akiri bi agotan ti ko ni oluso Jesu ni oluso agotan to nkanu awon agotan re o ni an pe ni abanikedun are ni lekun ifowo kan re lo mu ki banuje ki o dagbere ibi kibi ti Jesu ba de ifoju a di ohun igbagbe iyagan a yago lona osi a ni odegbo se aisan a si pora nitori wipe Jesu oni olodande oni olotunu oni abanikedun eni tin re ni lekun o si wa nihin lasale yi lati mu ohun gbogbo ti esu ti fi pamo si igbesi aye re lati mu won kuro yo si mu won kuro loroko Jesu. Ini o je ki a sare lo nisisin si ikoko keji isodotun nipase ifowo kan Kristi isodotun nipase ifowo kan Kristi ninu orin Dafidi orin Dafidi ori ikokan le ni adota orin Dafidi ori ikokan le ni adota lati ese karun oni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyin mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikoko ni iwo o mu mi mo ogbon oni fi we sopo for mi emi o si mo wẹ̀ mí, èmi ò sì fún ju ẹ̀gbọ̀n owó lọ. Ilé ó sọ nípa ìsọdọ̀tun ìwẹ̀nùmọ́ tí Jésù yóò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ní àṣálẹ̀ yìí. Ó ní mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀, pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi, kí ìwọ kí ó sì nu gbogbo àìṣedédé mi nù kúrò, dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sínú mi. Ó wá sọ wípé ní ẹsẹ̀ ìkejìlá, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira gbé mi dúró. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò ṣèyí fún ẹnì kọ̀ọ̀kan wa láṣáálẹ̀ yìí. Bí a bá wá pẹ̀lú ìrònú pọ̀wàdà, bí a bá wá pẹ̀lú ìgbàgbọ́ wípé kí o wẹ̀ ẹ̀ṣẹ̀ wa nù, kí o wẹ̀ wá lé àwẹ̀ mọ́, o ti ṣe ìlérí wípé òun yóò ṣe, kò sì lè ṣèké. Nínú Ezekiẹ́lì orí 36, Ezekiẹ́lì orí 36, ẹsẹ 25, èyí ni ìlérí Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa tí ó ń fẹ́ ìwẹ̀nùmọ́, ẹnì kọ̀ọ̀kan wa tí ó ń fẹ́ ìsọdọ̀tun, tí ó ń fẹ́ ìgbàlà Ọlọ́run. Ó ní nígbà náà, ẹsẹ 25, nígbà náà ni èmi ó fi omi mímọ́ wọn yín, èyí ni omi rere, omi orí ọ̀fẹ́, omi àtòkèwá, kìí ṣe omi àwọn wòlíì tí ń tan ni jẹ. Ó ní nígbà náà lé èmi ó fi omi mímọ́ wọn yín, ẹ̀yin ó sì mọ́, ẹ ó mọ́ lórúkọ Jésù, èmi ó sì wẹ̀ yín mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin yín àti kúrò nínú gbogbo òrìṣà yín. Nígbàtí àwọn tí ọjọ́ wọn ni ti ìjọsí, tí wọ́n bá Jésù pàdé, ó wẹ̀ wọ́n, ó gbà wọ́n là, ó yí wọn padà, ó sọ wọ́n dọ̀tun nínú ayé wọn. Bákan náà ni arántí àwọn kan nínú májẹ̀mú titun bíi Matthew, bíi Saul ará Tarsu, tí wọ́n rí ìsọdọ̀tun gbà nígbà tí wọ́n bá Jésù pàdé. Ẹni tí ó ti jẹ́ Farisi tẹ́lẹ̀, ṣé bí o bá ti mọ ìtàn Saul ará Tarsu, ó mọ̀ wípé ó jẹ́ Farisi adánilóró ẹlẹ̀sìn, ṣùgbọ́n ó di ajínrere, ó di aláàánú, ó di onífẹ̀ẹ́. Òun pàápàá nígbà tí ó gba ìfọwọ́kàn Jésù àti ìsọdọ̀tun láti ọ̀dọ̀ ọmọ Ọlọ́run, ó di orísun ìbùkún fún ìgbàlà àwọn ẹlòmíràn. Jésù yí Saulu yí padà, ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ ó jẹ́ apanilẹ́kúnjayé, ṣùgbọ́n ó yí padà, òun wá di ẹni tó ń gbàdúrà fún àwọn ẹlòmíràn pẹ̀lú omijé ìṣìpẹ̀ ní ojú rẹ̀. Lónìí, bí Jésù bá fọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa, bí ó tilẹ̀ jẹ́ wípé ajẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀, ajẹ́ ẹni tí ó burú tẹ́lẹ̀, yóò yí wa padà. Mo ní yóò yí wa padà, yóò sọ wá dọ̀tun, a ó di ojúlówó ọmọ Ọlọ́run, a ó sì di orísun ìbùkún fún àwọn ẹlòmíràn. Gbọ́, bí ẹlẹ́dàá, bí olùgbàlà, bí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìgbésí ayé wa, bí a bá jẹ́ kí Jésù kí ó fọwọ́ kàn wá láti àṣálẹ̀ yìí, yóò tún wa rọ, yóò tún wa ṣe, yóò sọ wá dọ̀tun. Ohun yìí ni ẹnì kọ̀ọ̀kan wa la nílò, nítorí ìfọwọ́kàn rẹ̀ ni yóò sọ ayé rẹ dọ̀tun. Nípasẹ̀ ìfọwọ́kàn Jésù, ẹlẹ́ṣẹ̀ á di ẹni mímọ́, nítorí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ ni yóò wẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tí ó ti ta sílẹ̀ ní orí òkè Kálfárì. Ó sì sọ elépè di aládùúrà. Ìwọ tó jẹ́ pé bó o bá jí láàárọ̀ kùtùkùtù, èpè ló fi bẹ̀rẹ̀ ọjọ́, ṣùgbọ́n nísinsìnyí, ìgbà tí o bá gba ìsọdọ̀tun ìgbàlà ìyípadà láti ọ̀dọ̀ Jésù, a mú èpè kúrò lẹ́nu rẹ, a sọ di aládùúrà. Bí a bá Jésù pàdé, ó máa ń sọ alágbèrè di oníwà funfun, olódodo àti olótìtọ́ ọkàn. Bí o bá jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀, a sọ di olùsìn Ọlọ́run. Bí o sì jẹ́ ẹlẹ̀sìn lásán tẹ́lẹ̀, a sọ di onígbàgbọ́. Àwa tí a wá sí yìí, ó yẹ kí a túra wa níwájú Ọlọ́run. Èyí jẹ́ wípé gbogbo yi ti a ti fi pamọ sọkan ki a tu paya ni waju Olowa bi aba ti je oba yere tele ki a so fun Olowa we pe a nfe yi pada a nfe sodotun a o si di eni ti a yi pada ti o yara re soto fun Olowa loruko Jesu bi o ba je jagoda pa li tele tele bi o ba ba Jesu pade a so di olododo oloto alaanu eniyan ti yo si je eni pele nitori ifowokan Jesu lo mu isodotun wa sinu aye wa ifowokan re ni o so ni dotun ti o si mu ki alaran kan ki o di onife ki alaimo ki o di oniwa mimo ki osonu ki o di oloyaya ati ki eru esu eru taba eru oti ki o di ominira iwo ti o ti je olofofo tele tele o di eni ti o le ko ara re ni ijanu iwo ti o se je apaniyan mayoda tele tele o di oniwa titu onigbagbo atunbi awon ti o se je oporo eleke igbo tele tele yo di olododo ati oniwa titu bi adaba mo gbagbo we pe Jesu setan lati ye wa pada mo ni Jesu setan lati ye wa pada sugbon ohun kan ni Olorun bere lowo wa eyin ni o mu wa lo si koko keta igbagbo to nfowo kan Jesu ipinu temi ni asale yi ni we pe won o fowo kan Jesu se eyi na ni ipinu re nitori we pe bi o ba to Olorun wa pelu igbagbo ti o ba si so we pe o fowo kan Jesu pelu igbagbo ohun gbogbo ni sise ni igbesi aye re igbagbo je ohun ti o se pataki bi a o se gbadura laipe Jesu n bi enikan kan wa wi pe se a o fowo kan orisun ibukun a o fowo kan olugbala a o fowo kan eni ti so ni dotun a o se a o fowo kan oluwosan ti mu gbogbo aisan kuro ni igbesi aye eni o ni bi o ba wa pelu igbagbo a o ni ta onu bi o ti won ki ori awon ibere re a o si se fun o loruko Jesu ninu Marko ori kesan Marko ori kesan ese iketa lilogun Marko ori kesan ese iketa lilogun Jesu si wi fun pe bi iwo ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo ni asale yi bi a ti nto Olorun wa bi a o ti ma gbadura Jesu ran wa leti we pe bi a ba le gbagbo ohun gbogbo ni sise fun enikeni ti o ba gbagbo lati ni igbala sa gbagbo lati ni iwosan sa gbagbo ki a le yi igbesi aye re pada sa gbagbo o daju we pe bi o ba wa ti o si gba Olorun gbo iyipada nla yo sele ni igbesi aye re loruko Jesu ninu Matthew ori ikesan Matthew ori kesan lati ese ikeji din logbon Matthew ori kesan ese ikeji din logbon oni nigbati o si wo ile awon afojuna to wa Jesu bi won pe eyin gbagbo pe mo le se yi eje pe se o gbagbo wi pe agbara isodotun agbara ti yi ni pada se o gbagbo wi pe o le wo afojusan o ni eyin ha gbagbo pe mo le se yi won wi fun pe iwo le se Olowa nigba na le o fi owo ba won le oju o wi pe ki o ri fun yin gege bi igbagbo yin lasale yi Jesu so oro kan na fun enikokan wa yo ri fun o gege bi igbagbo re bi o ba gbagbo we pe yo gba ola yo yi o pada yo so aye re dotun oni gege bi o ti gbagbo ni oni be na ni yo ri ni igbesi aye re bi o ba gbagbo we pe arun ko gbogun to wa ni igbesi aye re we pe a o mu won kuro lasale yi pe bo foju o riran bo yaro o dide bi oni arun miran ni ago ara re wi pe a o wo san oni bi o ba gbagbo be oni ki o ri fun o gege bi igbagbo re lese kese ti o ti so be fun won ari ni ese ogbon we pe oju won sila oju won sila oju iwo na yo la agbara olorun yo wonu igbese aye re a o mu olarada olorun yo se se ase pe ni aye re loruko jesu ninu marko ori kefa marko ori kefa ese ikerin din ni ogota yi ni ese ti o gbeyin ninu ori yi oni ni bikibi ti o ba si gbe wo ni ileto gbogbo ati ni ilo nla ati ni aroko won gbe olokunrun kale ni igboro won si be pe ki won ki o sa le fi owo kan ise ti aso re iwon awon ti o si fi owo kan amu won larada gbogbo awon ti o fi owo kan ni amu larada a se mo we pe Jesu yi pada okan na lana loni ati titi aye bi o ti se ni igbani o fe se be loni ni igbese aye re bi o ba gba Jesu laye gbogbo wahala gbogbo ese gbogbo aisan ni yo mu kuro ni igbese aye re ki atodi de duro lati gbadura eje ki a wo Marko ori karun Marko ori karun ese ikerin din logoji Marko ori karun ese ikerin din ni ogoji loju kana bi Jesu ti gbo oro na ti a so o si we fun olori sinagogo na pe ma beru sa gbagbo nikan eyi ni oro itunu oro ikiya oro igbagbo ti Jesu so fun enikokan wa ni asale yi oni ki a ma se beru oni ki a sa gbagbo nikan sugbon ki o to dide lati gbadura je ki nso eleyi fun owe pe bi omode ba ti ja sinu ere abata ti o si fe fi owo kan baba re to wo agbada funfun gbo baba ko ni le gbe mora omo yi ni lati koko wo ina oluwa ni ki iwo na ki o koko ronu po ada ki o si we ninu ejo ogdagotan olorun oni bi o ba se be ki iwo ti o je elese ile ri elegbin ki o to le fi owo kan ohun oni owo ti o ti fi kan agbere ti o ti fi kan panshaga ti o ti fi kan riba gbigba tabi ole jija tabi iboresa tabi ipaniyan tabi wobia tabi itanje tabi imutipara tabi iwa eri gbogbo oni ki o koko we ninu eje Jesu oni leyin na ki o wa ki o le fi owo kan oba mimo alai le ri bi o ba ye igbese aye re wo ti o ri wi pe ese wa ni igbese aye re iwa eri idoti egbin o wa ni igbese aye re oni ki o lo luwe pelu igbagbo ninu eje Jesu ki a we omo ninu lode oni ni igba na o le pada wa lati fi owo kan Jesu bi o ba si fi owo kan Jesu pelu igbagbo ni asale yi o korin ayo idande yo je tire iwosan yo je tire gbogbo aisan gbogbo arun ko gbogun to ti wa ni igbesi aye re gbogbo won ni a o le jade loruko Jesu akoko na to bayi lati fi owo kan Oluwa lati fi owo kan eni ti so ni dotun eni ti yi ni pada eni ti wo ni san eni ti dani need akoko to fun eni keni ti ki se ara ile Esau fun eni keni ti ki se farisi fun eni keni ti ki se alaga begebe akoko to fun eni ti o fe gbadura fun eni ti o wa ibukun Olorun fun eni ti o fe ki aye ohun pada ki a so aye ohun dire akoko to fun eni kokan ti o wa gege bi Anna ti o wa gege bi Jacob ti o fe gba iwosan ti o fe gba aanu ti o fe ki a so aye ohun dire akoko to lati kepe Oluwa akoko to lati wa pelu igbagbo akoko to lati wa pelu ironu po ada akoko to lati kepe Oluwa wi pe ki o fi owo kan ki o tun aye re se ki o tun oro ki awon araye ki o dekun lati ma bere wi pe Olorun re da o se dide ki o so fun Olorun wi pe o fe yi pada tooto wi pe o fe ise anu Olorun wi pe o fe ifowokan agbara Olorun ni igbese aye re bi o ba kepe Olorun pelu igbagbo pelu emi otito lai si agabagebe o daju wi pe Olorun yo gbo Olorun yo so aye re dire Olorun yo mu gbogbo wàhálà àti gbogbo àìsàn àti gbogbo èdè àti gbogbo ìdádóró sàtánì tí ó wà ní ìgbésí ayé rẹ, Ọlọ́run yóò mú o kúrò. Képe Olúwa, képe Olúwa, képe Olúwa, nítorí àkókò tó ti Jésù Kristi olùgbàlà, olùdáǹdè, olùwòsàn, tí yóò fọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wá bí a bá gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Ó ní ṣe o gbàgbọ́ wípé òun lè ṣe èyí ní ìgbésí ayé rẹ bí o bá fi ìgbàgbọ́ dáhùn tinútinú tọkàntọkàn, bí o bá sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé iṣẹ́ ìyanu o súnmọ́ bí ẹ̀wù tó wọ̀ sọ́rùn. Ó ní bí o bá gbàgbọ́ wípé agbára Ọlọ́run súnmọ́ gẹ́gẹ́ bí ẹ̀wù tó wọ̀ sọ́rùn ti súnmọ́ pẹ́típẹ́tí, ó ní o dájú wípé òun ó gbọ́ tirẹ̀, òun ó nu omijé gbogbo nù kúrò. Ṣùgbọ́n rántí o, bí o bá fẹ́ fọwọ́ ìgbàgbọ́ kan Ọlọ́run, ẹ̀ṣẹ̀ tó wà ní ìgbésí ayé rẹ, èérí ìdọ̀tí tí ó wà ní ìgbésí ayé rẹ, ẹ̀gbin tó wà ní ìgbésí ayé rẹ, o ní láti kọ́kọ́ kọ̀ ọ́ sílẹ̀ kí o sọ fún Ọlọ́run, kí o ronú pọ̀dà ẹ̀ṣẹ̀ rẹ, kí o ké pè é pẹ̀lú ẹ̀mí òtítọ́, kí o sá fún ẹ̀ṣẹ̀, kí o yàgò fún ẹ̀ṣẹ̀. Bí o bá ṣe bẹ́ẹ̀, àánú Ọlọ́run yóò jẹ́ tirẹ. Ìyípadà ni ìbùkún àkọ́kọ́, ìgbàlà ni ìbùkún àkọ́kọ́. Képe, kí o gbà ọ́là, kí o dáríjì ọ́, kí o wẹ̀ ọmọ. Kí o pa agbára ẹ̀ṣẹ̀ run ní ìgbésí ayé rẹ. Kí o fún ní ìyípadà tòótọ́. Onílẹ́yìn náà, bí o bá ṣe aláìní ìwòsàn, ìlera, ayọ̀, ìbùkún, ó ní òun ó ṣe é fún ọ. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, ó rí àánú gbà. Ó ní ṣùgbọ́n ẹni tí ó bá bo ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀ kò lè ṣe rere. Bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódo líle òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ó ní èmi yóò fi omi mi wọ́n yín, ẹ̀yin ó sì mọ́. Ó ní òun wẹ̀ ọ́ nù kúrò nínú ìdọ̀tí èérí ìbọ̀rìṣà gbogbo. Képe Olúwa, képe Olúwa, bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, ẹ̀ṣẹ̀ lè dènà ìbùkún Ọlọ́run nínú ayé rẹ. Nítorí bẹ́ẹ̀, képe, kí o dáríjì ọ́, kí o wẹ̀ ọmọ, kí o sọ ọ́ dọ̀tun. Nígbà tí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, èyí ni ó jẹ́ kí o wà ní ìmúra sílẹ̀ láti gba ìfọwọ́kàn Jésù. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ́ sílẹ̀, jẹ́ kí a wẹ̀ ọ́ lé àwẹ̀ mọ́, kí o múra sílẹ̀ fún ìfọwọ́kàn Jésù ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ìwọ tí o bá ń fẹ́ kí Ọlọ́run kí o mú ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ kúrò, tí o fẹ́ di ẹni ìgbàlà, tí o sì ti fi òtítọ́ ọkàn jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o ti pinnu, tí o sì ti ṣe ìlérí fún Ọlọ́run wípé o ní padà sínú èébì tí ajá rẹ tí o ti pọ̀ sílẹ̀, ìwọ tí o ní ẹ̀mí ìrònú pọ̀ àdà tòótọ́, tí o ń sọ fún Ọlọ́run wípé bí o bá lè dáríjì ọ́, tí o sì fún ọ ní oore ọ̀fẹ́ àti agbára máa lọ má dẹ̀ṣẹ̀ mọ́, wípé o rìn nínú òtítọ́ Bíbélì, o rin ninu iwa mimo ti olorun ko wa sugbon ti o je wipe ohun to reti nisisin ni ki olorun ki o se anu fun o ki o dariji o ki o so odotun ki o yi o pada mo n fe ki o gbe owo re soke ki a le gbadura papo sugbon bi o tin gbe owo soke ki o ni ipinu ki o se se iliri fun olorun wipe awon ese to ti ko sile awon ese ti o ti jewo re o ni pada sinu won wepe o gba ore ofe agbara eje Jesu laye ni igbesi aye re ki o so odotun ni toto ki o si je ki o gbe igbesi aye otun bi o ti nowo soke diji o ki agbadura papo olorun alaanu ti n dariji ni ti mu ese kuro ti n gba nila adupe wepe iwo lo pe wa we o si wepe enikeni ti o ba ke pe roko Oluwa ni a o gbala a n bebe fun awon wonyi ti o gbe owo soke pelu ironu po ada pelu ileri ati pelu ipinu otun wipe bi o ba le gba won la won ni pada sinu awon ese won atijo a bebe wipe ki e dariji won loruko Jesu awon ese to ti di baraku awon ese ti o je wipe won fe jadanu sugbon ko sese won fe fi sile won fe ko sile sugbon ko sese agbara won o to lati ko awon ese won yi sile a nbe yin wo pe ki e dariji won ki e sin fun ole agbara lati gbe igbesi aye to bori ese loruko Jesu ewe won le awe mo e so won dotun e yi won pada e je ki igba oto ki o wo inu aye won loruko Jesu ayo igbala atoke wa e je ki o wo inu okan won e ko oruko won sinu iwe iye lorun loruko Jesu e sanu fun won e je ki orin ayo orin igbala ki o ma ko lati inu okan won nisisin yi loruko Jesu adupe we pe e ti gbo loruko Jesu Kristi Oluwa wa ami nisisin yi a fe gbadura fun awon ti o ni aisan ni igbesi aye won tabi ni ago ara won ohun kan ti Jesu n bere lowo re ni wipe se o gbagbo wipe o le se eyi pe o le mu aisan re kuro arun ojo pipe pe o le mu kuro ni igbesi aye re ninu eje ni pe o le mu kuro ni igbesi aye re bo je ogbe enu bo je jejere lo n ba oja se o gbagbo wipe Jesu le mu nkan wonyi kuro ni igbesi aye re iwo ti o si dabi eni wipe o wa gege bi afoju tabi o mu omo kan wa o mu enikan wa ti o di ti ko gboran se o gbagbo wipe lasale yi olorun le se yi oni bi o ba gbagbo o ri ogo olorun bi a o ti gbadura mo fe ki o ma fi okan igbagbo ki o ma fi ba adura na lo nitori wipe ohun to ti se fun awon elomiran o daju wipe yo se fun o loruko Jesu ni aipe yi ni mo wa ni ilu Pota ni bi ati gbadura ni awon ti o ti foju awon ti o ti diti awon ti o ti yaro bi a se nse ami ikeyin be ni agbara olorun le o le foju kuro loju won be ni agbara olorun le o je ki awon ti o ti yaro tele ki won ki o si bere si ni rin bi olorun ba le se be ohun ti mo nso ki se ohun ti o ti sele ni ojo pipe ohun ti o sele ni osu ti o koja ni bi a ti pari nibe ni mo koja si ilu Kalaba si awon ilu miran ki n to de Kalaba bi olorun ti mu ike eyin kuro lo mu gege orun lo mu kuro bi olorun ti mu awon ni warapa ti o mu won gba idande be ni o tun mu awon asinwin ni o mu won gba idande bi olorun ba se be ni osu to koja yi melo melo awa ti a wa nihi ti a fe gba ifowokan agbara tobi ju ni igbesi aye wa mo gbagbo wipe akoko ti re niyi bi a o ti gbadura lese kese ti o ba ti gbo ami ti o keyin awon ohun to le se ri ko bere si ni se won bi o ba le rin tele tele ko dide ko bere si ni rin bi o ba foju tele tele ki o laju lati riran bi ohun kan ba wu si o ni ago ara boya ni itan lo wu si ni tabi ese lo wu si tabi orun lo wu si gere ti a ba ti gbadura ni ki o yi ara re wo oke hallelujah o yin olorun logo nítorí wípé ọlọ́run ṣetán nísinsìnyí láti mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa. Ohun tí a fẹ́ kí o ṣe ni wípé kí o fọwọ́ kan ara rẹ, ibikíbi tí o bá ní ohun tí ó wú sí ní àgọ́ ara rẹ, ibikíbi tí o bá ní ìrora sí, ibikíbi tí o bá dàbí ẹni wípé ibẹ̀ ni èṣù ti ń fìtínà rẹ tí o ti ń bá o jà, kí o gbé ọwọ́ le, kí o sì jẹ́ kí a gbàdúrà, nítorí wípé àkókò náà tó. Mo ní àkókò náà tó tí Ọlọ́run fúnra ara rẹ̀ tí ó dábírà ní ìgbésí ayé rẹ. Fi ọwọ́ lé ara rẹ níbi tí àìsàn náà ti ń ṣe ọ́, kí o sì gbàgbọ́ bí a ti ń gbàdúrà. Rántí wípé lẹ́yìn àdúrà o ní láti yẹ ara rẹ wò, bí o ti ń yẹ ara rẹ wò, o rí iṣẹ́ ìyanu Ọlọ́run lára rẹ lórúkọ Jésù. Bí o sì ti ń rí iṣẹ́ ìyanu náà, ló máa ké alleluia, ló máa yin Ọlọ́run lógo, ni a ó sì máa pàtẹ́wọ́ tí a ó máa yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ. Ẹ̀díjú kí a gbàdúrà. Ọlọ́run aláàánú alágbára, ẹni tí kò sí kò ṣeé ṣe pẹ̀lú rẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́. A mọ̀ wípé àwọn ẹ̀rí tí a ti gbọ́, bí ẹ ti ń la ojú afọ́jú, bí ẹ ti ń mú arọ dìde láti rìn, bí ẹ ti ń mú àrùn, bóyá àrùn wèrè ni tàbí àrùn wárápá, bí ẹ ti ń mú kúrò, àwọn ẹ̀rí wọ̀nyí tí a ti gbọ́, tí ẹ ti ṣe ní ibòmíràn, a mọ̀ wípé àṣálẹ̀ yìí ni ọjọ́ tiwa, wípé ẹ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run, a kì í káàbọ̀ láàrin wa. Ní gbọ̀ngàn kọ̀ọ̀kan, a ń bẹ̀ yín nísìnyí wípé ìbá jẹ́ ọkùnrin, ìbá jẹ́ obìnrin, ìbá jẹ́ ọmọdé, ìbá jẹ́ àgbà, wípé ọwọ́ agbára àtòkè wá, kí ẹ fi kan ẹnì kọ̀ọ̀kan wọn lórúkọ Jésù. Níhìn-ín ni a mọ̀ wípé kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́, a sì ń bèrè wípé ẹ ó ṣe ju bí a ti ń bèrè lórúkọ Jésù. Nísinsìnyí mo gbàdúrà fún àwọn tí ó ní ohunkóhun tí ó wú ní àgọ́ ara wọn, yálà ìpákẹ́ ni, tàbí gẹ̀gẹ̀ ọrùn, tàbí ẹsẹ̀ tí ó dàbí ti erin, tàbí inú tí ó wú. Ìwọ ohun tí ó wú ní àgọ́ ara wọn, mo pàṣẹ fún ọ, jáde kúrò lórúkọ Jésù. O láǹfààní láti wà níbẹ̀ nígbà tí mo bá gbàdúrà. Nítorí bẹ́ẹ̀, nítorí orúkọ Jésù, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run, mo pàṣẹ fún àwọn nǹkan tó wù ní lọ́rùn ni, lábíyá ni, níkùn ni, lẹ́sẹ̀ ni, lábẹ́ ara ni, mo pàṣẹ fún yín, ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run, mo ń gbàdúrà fún àwọn tí ó ní ẹ̀jẹ̀ ríru, àwọn tí ó ní ikọ́ fe. Mo ń gbàdúrà nísinsìnyí pé ikọ́ fe yìí, ikọ́ tó fẹ́ pa wọ́n, mo gbàdúrà wípé ẹ ó jáde lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ríru, ẹ̀jẹ̀ gbígbóná, mo gbàdúrà wípé kí Jésù kí ó fọwọ́ kàn yín, kí àwọn àìsàn, àwọn àrùn wọ̀nyí, kí wọn kí ó pòórá lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn tí ó ní àrùn wárápá àti wèrè ní ìgbésí ayé wọn. Ìwọ ẹ̀mí kẹ̀mí tí ó ń dá àwọn ènìyàn wọ̀nyí lóró, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, nítorí wípé o ní agbára láti jọba síbẹ̀, láti jókòó síbẹ̀, nígbà tí a bá ń dárúkọ Jésù, ìwọ ẹ̀mí kẹ̀mí, ẹ̀mí èṣù, ẹ̀mí wárápá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tí ń jó bí iná nínú orí, nínú ọpọlọ, nínú àgọ́ ara, nínú ẹ̀jẹ̀, nínú egungun, nínú iṣan, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, àìsàn káìsàn tó bá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, ní ikùn ni, ní ẹ̀yìn ni, nínú egungun ni, nínú etí ni, nínú ọpọlọ ni, mo gbàdúrà pé nísinsìnyí ọwọ́ ìwòsàn yín, ọwọ́ agbára yín, kí ó balẹ̀ wọn, kí ẹ lé àwọn àrùn wọn jáde lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n lójú, wọn ò ríran, nítorí wípé èṣù sọ wọ́n sínú òkùnkùn. Ǹjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí mo ń gbàdúrà wípé ọwọ́ Jésù, ọwọ́ ìwòsàn Jésù, ọwọ́ àánú Jésù, ọwọ́ agbára Jésù, kí ó kan ojú afọ́jú nísinsìnyí, ìwọ ojú fífọ́ gba ìríran lórúkọ Jésù. Gbogbo ìdìjú tí èṣù fi dì ọ́ lójú, mo tú wọn kúrò ní agbára Ọlọ́run pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ kúrò lórúkọ Jésù. Ohunkóhun tí ìbàjẹ́ tí ó mú ìfọ́jú yìí wá,
1: mo gbadura pe lese kese nisisiyi a o mu won kuro loruko Jesu bi a o se pari adura ti o ma laju egba iriran loruko.

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún, ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ ìhìn rere

0: gbogbo nkan wọnyi ni o ti farahan ni igbesi aye wa nitori anu yin lori wa ati nitori ife yin fun okan wa ti e ko fe ki a segbe e je ki a mo ona igbala e je ki a mo ona iye adupe baba e gba pe ati yin wa loruko Jesu adupe fun opolopo ibukun ti e ti da wa le wa lori adupe fun awon opolopo ti e se ni igbesi aye wa ki atoni ipade ti ago ajo ati lati igba na ni ibukun yin ni o ti nsan lori wa e gba pe ati yin wa adupe wepe e je ki a mo ona igbala adupe wepe e se wa ni olori ire lati le gbadura agba yori si igbala adupe fun iyipada okan adupe fun idaniloju orun rere adupe wepe bi a ba fi aye yi sile ni gbo se wepe a o ri yin a o si wa pelu yin adupe fun awon o ti e tin je ki o ye wa ninu oro olorun e gba pe ati yin wa ni oruko Jesu adupe fun ipejopo wa loni adupe pe e ti ba wa bere adupe fun awon ti an gbo gege bi eri gege bi awon ise iyanu ti en se adupe e gba pe ati yin wa loni a nbebe wi pe e o la wa loju e o ko wa yo si le ye wa dara dara bi o ti pa awon ibukun won yi mo ni igbesi aye wa adupe pe e ti gbo adura wa a nfe ifarahan yin ju be lo laarin wa ni oruko Jesu Kristi Oluwa wa adupe lowo Olorun fun awon eri ti a n gbo adupe fun awon ise iyanu ti iyipada okan ise iyanu ti idaniloju igbala Olorun ni igbesi aye wa ise iyanu isodi mimo ise iyanu ife agbara emi mo kuni ise iyanu iwosan ati idande ati itunisile kuro ninu tubo esu adupe fun ipese Olorun fun awon eri ti a n gbo awon eri ti o n to wa leti lati ekun kookan ati lati opolopo ibi ti a ti se ipago ni osu kejila odun ti o koja a ni okan ope ati iyin si Olorun fun awon nkan ti o n se ati awon nkan ti a gbagbo wipe yio ma tesiwaju lati se ni igbesi aye wa loni ohun ti o dara fun wa lati gbe yewo ninu oro Olorun o ni bi a o se pa awon ibukun wonyi mo ninu okan wa ninu aye wa ni idile wa ati ninu ijo o ye ki a le wo inu iwe mimo ki a le ri ona ki a fi pa ibukun Olorun mo eyi ni a fi n ba wa soro loni lori akori yi eni ibukun ẹni ìbùkún èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin ọmọdé tàbí àgbà lọkùnrin lóbìnrin bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ̀ èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí tí ó sì wà títí pẹ̀lú wa títí a ó fi rí Jésù lójúkojú ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Ọlọ́run ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́ yálà ní àsìkò kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́ ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa ohun tí ó sì kàn wá gbọ̀ngbọ̀n ni wípé ó yẹ kí a lè sọ fún ara wa nínú ìwé mímọ́ bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run tí ìbùkún Ọlọ́run yìí yóò sì máa tẹ̀lé wa ní ọjọ́ wa gbogbo nínú bíbélì ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìwúrí nípa bí ìbùkún Ọlọ́run ṣe pọ̀ ní ìgbésí ayé àwọn ọmọ Ísírẹ́lì àti ní ìgbésí ayé àwọn ọmọ ìyìn Jésù Kristì àti ní ìgbésí ayé àwọn tí ó gba Ọlọ́run gbọ́ àwọn tí wọ́n gba Jésù Kristì gbọ́ tí a sì gba ọkàn wọn là nínú májẹ̀mú. titun gbogbo awon iranse ti olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati jesu kristi omo bibi olorun kan soso papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibokun ni igbese aye wa ati bi a se le pa awon ibokun won yi mo je ki a wo oro olorun ninu Deuteronomy ori ogbon lati ese ikokandilogun emi pe orun ati ile jeriti yin li oni pe emi fi iye ati iku ibokun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adroni hi ki a wo ohun ti olorun so fun awon omo israeli ki a se mo we pe olorun wa o yi pada bakan na ni lana loni ati titi lai ife inu re we pe ki awon omo israeli ki o ni ibokun ki ibokun yi ki o wa pelu won titi won fi pe aye sile ti won fi wa si odo olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon omo olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje jesu kristi nipa kiko ese sile nipa wiwa idariji lodo olorun nipa nini alaafia pelu olorun nipa ise jesu kristi lori igi agbelebo awon ti won ti ba olorun laja ti won ti di omo olorun ti won je eni igbala o je ife olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibokun ki a ni alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese ikokandinlogun yi ni olorun ti n so fun won o si n so fun awa naa we pe emi pe orun ati ile jeriti yi li oni pe emi fi iye ati iku ibokun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo wa ni amo gege bi eni to dagba die eni to toju bo eni to ti wa ni aye yi fun igba die wo pe bi a ba fe soro ti ari wo pe oro yi je otito a ma n pe awon eleri si oro yi a ma n so wi pe mo pe lagbaja ati temedu jeri oro yi awon oro ti a ba fe fidi re mule bi oro won yi bi o ba se nipon to bi o ba se je otito to bi o ba se se pataki to ni awon eni ti a pe jeri ni won ma n se pataki bakan na nihi ni olorun fe soro oro ti ko fe ki enikeni ki o ro we pe ki se otito oro ti yo duro titi orun ati aye yo fi koja lo eyi ni olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun israeli oni egbo oni mo pe orun ati ile jeriti yin li oni pe e je ki o ye wa wi pe ohun ti olorun so o se pataki to be ti o fi nfi orun ati ile jeri gege bi eleda eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihi je ki o ye oni gba na we pe ohun ti olorun so fun anihi o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki ayan o je ki o ye wa wi pe gba ti ohun da eniyan o da wa gege bi eni ti o le yan ohun ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihinrere ti won je ni aini oye ohun ti a pe ni ihinrere jesu kristi tabi aileko oro olorun ni kikun won a ma so wi pe olorun ti se ayanmo awon ti o nigbala tabi awon ti yo segbe awon miran ma so wipe olorun ti yan awon ti o je wipe ori buruku ni yo wa titi lai ni igbese aye won olorun ma so wipe olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wipe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohun ko to wu ki won ki o se tabi ki won ki o le se wipe ko si yi pada ayan mo ti o wa ni igbese aye won nihin ni olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wipe ko si ayan mo ibi fenikeni wipe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wipe ohun ki yan ibi fun enikeni wipe bi ibi aifan aini ba wa fun enikeni o je wipe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun oni ki iwo ki o le ma fe oluwa olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma faramo nitori pe ohun ni iye re nihin ni a so fun wa nipa eni igbala nihin ni a so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe oluwa olorun re a si mo wipe ko se se fun eda lati fe oluwa olorun bi ki ba se wipe akoko mo ife olorun ni igbese aye wa nitori olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni wipe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wipe iru eni be ki yo se gbe nitori be bi o ba mo ife olorun o je mo nigba ti olorun ba nda wa lebi ese wa ife olorun ni nitori pe awon elomiran ni olorun fi sile fun iye rira ti lati ma se ohun ti ko to kile ti o fun sile fun iye rira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni olorun se lori ire to ta wa lolobo awa ni olorun se lori ire ti o so fun awi pe ona ese ko dara awa ni olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi olorun tin da wa lebi ese wa be ni okan wa ngbogbe be ni a sa to olorun lo be ni a so fun olorun wi pe a ko fe segbe ife olorun ni bi ki ba se pe ife olorun bawo la se mo bi a ti gbadura bawo la se mo bi a ti toro idariji bawo la se mo bi a ti so fun olorun wi pe ki o sanu fun wa báwo ni a se gba ebo Jesu Kristi lori igi agbelebo báwo la se gba gbọ ife olorun ni bi a si ti gba gbọ bi a ti je ki ife olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re o ni nisinsin ki a wa ki o fe oluwa olorun wa ikeji o ni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a nso nipa re lati oni lo je ki o ye o wi pe igbagbo ati igboran won je ibeji ti o jade lati inu iya kan na bi a ba ti ri taye ni a o ma ri kehinde bi a ba ti ri igbagbo ni a o ma ri igboran o ye ki o ye wa wipe igba ti o nso wipe ki iwo ki o le gba ohun olorun re gbo o nso fun a wipe bi a ba gba olorun gbo an lati gboran si lenu bi a ba gba olorun gbo an lati rin gege bi ilana ti o fi sile fun wa
1: nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ látòrí lọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọràn sí Ọlọ́run. Àwọn tí ó bá ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́, wọ́n gba gbogbo tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́, wọ́n gbà á gbọ́. Àwọn inú máa ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè faramọ́, wípé kí a faramọ́ Ọlọ́run, kí a jókòó ti Ọlọ́run. Ṣé èyí nìṣó yí ọ? Nítorí wípé mímọ́ ni Ọlọ́run, àìmọ́ kò lè faramọ́ Ọlọ́run. Ẹni pípé ni Ọlọ́run, àìpé kò lè faramọ́ Ọlọ́run. Ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni Ọlọ́run. Òkùnkùn kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó faramọ́, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run, òun ní ẹ̀ṣẹ̀. A kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀, àìmọ́, àléébù ní ìgbésí ayé wa. Bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béè lọ́wọ́ wa, kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristi, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́, tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́, ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa, kí a gba ohun rẹ̀ gbọ́, kí a sì gbọ́ràn sí i, àti pé kí a faramọ́ ọ. Ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ. Mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn, bí a bá ń fẹ́ àlàáfíà, bí a bá ń fẹ́ ìbùkún, ó yẹ kí a faramọ́ Ọlọ́run. Kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ, fún Abrahamu àti fún Isaaki àti fún Jakobu, láti fún un, láti fi fún wọn. Yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí 28. Deuteronomy láti orí 28, ẹsẹ̀ ìkíní. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ lé oko. Yẹ kí a dúró níbẹ̀. Ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún, ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀. Ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa. Bí a ó bá gbọ́ràn, bí a ó bá fetí sí àwọn àmúyẹ, àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé bí a bá ṣe wọ́n, pé ó dájú pé ìbùkún yóò jẹ́ tiwa. Àwọn ẹlòmíràn wọn kì í fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í farabalẹ̀. Wo ní ẹsẹ̀ kíní, ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Àwọn ẹlòmíràn wọn máa ń kánjú púpọ̀, bí a bá ń wàásù wọn máa ń kánjú, bí a bá lọ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì wọn máa ń kánjú. Bí ó bá sì jẹ́ wípé a wá ní àyà ọjọ́ òní fún iṣẹ́ ìyanu àti àkókò ìsọjí, wọn máa ń kánjú. Wọn máa ń sọ wípé nígbà wo ni wọ́n gbàdúrà fún wa, nígbà wo ni wọ́n gbọ́ wọlé àwọn aláìsàn, nígbà wo ni wọ́n sọ wípé kí àwọn àrùn àti àwọn àìsàn àti àwọn àléébù gbogbo tó wà ní ìgbésí ayé wa wípé kó pòórá. Kì í ṣe àdúrà ni àkọ́kọ́. Bí a bá ń gbàdúrà ṣùgbọ́n tí a kò fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, irú àdúrà bẹ́ẹ̀ kì í jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. ye ki a wo iwe owe mo se n pada bo ni iwe Deuteronomy sugbon mo fe fi ohun kan han ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ti o ma nro we pe adura nikan ni ona si ibokun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je we pe o n gbe bibeli losan o n gbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won fe gboro olorun won ma so wi pe awon sa nfe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbese aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise e lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamọ si lo mu awon dukia aye yi so mo pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko peti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisinsin je ke a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba n korin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba tin wa so fun iseju marun fun bi ogun iseju won ma fa serale won ma dide won ma na won ma se bi eni pe ah nigba oni iwa si ma pari eleyi na de ti n poju a oni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli sa abeni eyi ni ni a fi le ri ibukun lati odo olorun nitori pe o ti so fun wa ki a to wa si waju re oni bi a ba ti n bo ni waju olorun oni ki a setan ki a mura sile lati farabale gbo ofin oluwa olorun wa oni bi a ba se ti n gbo ki a mura sile lati kiyesi ati lati ma se ase re gbogbo ti o pa fun wa le oni ki se die ninu awon ase re ki se pupo ninu awon ase re gbogbo ti o pa fun wa awon elomiran ma wa sarin wa se gafara fun mi iredi ti mo fi so awon kan woyi ni we pe mo fe ki ibukun olorun ki o ma san ni igbese aye wa ninu odun yi mo fe ki ibukun olorun ki o po yanturu ni igbese aye wa ni odun yi mo si gba olorun gbo wi pe bi a ba se ojuse ti wa yo ri be ni oruko jesu ibukun ti iwosan ni ibukun ti ipese ni ibukun lona gbogbo ninu ebi ibukun fun ara wa ibukun fun awon ore wa ibukun fun awon idile wa ibukun ni irin ajo ibukun ni ile ibukun lode ibukun ni bi ise wa ibukun ni bi oja wa ibukun lori awon omo wa mo gba olorun gbo wipe bi a ba se ojuse wa ibukun olorun yo wa fun wa lopolopo ninu odun yi loruko jesu sugbon ki o tori be eyi ni a fi n so wipe o ye ki a feti si ife olorun ki a feti si oro olorun o ni ki a ma se ase re gbogbo elomiran ti o ba de arin wa bi a ba n so fun wipe ah arakunrin bi o ba so wipe o je eni igbala e se ti o fi je wipe o tun je akobirin jo ani ah ma ka ofin si mi lese ma ko mi lofin ohun ti mo mo ni pe alaanu lo olorun beeni alaanu lo olorun sugbon o je eni mimo alaanu lo Olorun sugbon o ni ase o ni ofin o si ni oro ti o nfe ki atele bi o ba so fun elomiran wo pe arabirin ariwo pe e ti nwa fun igba die asere wo pe o dabi eni wo pe en jeri pe e ti die ni gba ani be ni ani mo dupe lowo Olorun lati igba ti mo ti denu ijoye wo pe Olorun o fi mi sile bi mo tin kunle bayi be l'Olorun se fun mi bi mo tin bere be l'Olorun da mi lohun ati wi pe awon nkan miran ti wa to se leri fun mi to je pe mo gbagbo wi pe yo mu won se bo so pe ah adupe lowo Olorun o e ma tesi waju osugbon ewo le tun kokora yi eh teti torun to wo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun kokora eyi train l'Olorun eyi ti bilete eyi ti bi nimu ni gbogbo e ani ah mi o wa fun yin eti mo wa fun ni ibukun Olorun be ni arabirin ibukun Olorun wa sugbon ibukun Olorun wa fun awon ti won pa gbogbo asere mo bi a ba nfa ibukun Olorun o ye ki a feti sile o ye ki a parabale ki a ma so fun Olorun wi pe Olorun mi o gbodo mi o fe je omo langidi omo ada igboran omo ti o nko eti ikun si oro ti baba re ma nso sugbon mo fe je eni ti o ngboran si gbogbo ase Olorun mo si gbagbo wi pe bi o tile ni isoro pe bo ba so fun Olorun wi pe ki o fun o lori ofe Olorun yo fun o lori ofe awon kan to soro fun Oloni awon kan to ro pe atunse yi soro iwo so bi onigbagbo ko soro pe ki a ma ko birin jo oko kan aya kan ko soro Olorun a fun o lori ofe so mo wi pe ikan na ni wa eran ara to gbe wo ni awa na gbe wo awon isoro to ni ni awon nigbagbo miran na ni pelu sugbon Olorun fun olore ofe Olorun to fun awon yoku lori ofe o daju pe bo ba so fun Olorun bo ba be ranwo lodo Olorun yo fun olore ofe lati pa gbogbo asere mo ori opolopo wa ni Olorun ti yi pada awon ti o je wole wode tele tele awon ti o je wi pe bi won ori obirin lati se palapala lati se iwa ife kufe won o le simi awon ti o je wi pe bi won o mu oti oti amuyira tele tele won o le simi lojo kan awon ti o je wi pe bi won o jale bi won o jale onile lati bo ti won leyin bi won o yi iwe nibi ise won o le simi awon ti o je wi pe owo osu won ki to won tele tele won ma ti oju lede ile won ma de eni to ntoro awon obirin won ma to lowo okunrin won ma duro segbe titi en won ma wa moto won ma wa owo sugbon nigba ti ore ofe Olorun wa si igbesi aye won yi pada ma de yi pada atorun wa to yi oro won pada to yi iwo so won pada to yi ise won pada Olorun to fun iru awon be lori ofe o daju wi pe bi iwo papa ba farabale bi o ba so fun Olorun wi pe o nfe yi pada o nfe igbala toto yo gba okan re la yo yi o pada yo mo atunse wa si igbesi aye re je ki a so fun Olorun wi pe a o farabale a o gbo ofin Olorun a o se ife Olorun o si so fun wa o je mo Olorun ni ero giga nipa wa bi mo ba ka awon ese Olorun won yi fun o mo fe ki o fokan bale wi pe bo se ti ibukun ni ibukun wa lodo Olorun bo se ti ojo ibukun ni a Olorun setan lati ro ojo ibukun si igbesi aye wa kiki wi pe o fe je o fe ki a je ile ti omo eni ti ngboran won ti o so fun wa ni ese ikini yi o ni nje oluwa Olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wi pe oluwa Olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wo kini hi awon elomiran ti oye oye won ma tanra won je won si ma fe lati tan wa je bi enikeni ba fe tan o je iwo ma se gba won ma so pe ah o lo darapo mo awon ni bibeli awon alatunbi awon to je pe datunbi tabo datunbi adura sha ni gbogbo gba bibeli ni gbogbo gba ah wa di alain ni ise abo lowo e gbogbo nkan aparun lowo e ma da won lohun Olorun so fun a pe bi a ba je eni ti o ngboran o ni emi o gbe oga ju gbogbo orile ede aye lo Olorun ma je eni ti nwi be ki o ma se be bi rara orun ati aye le koja lo kikini ninu oro Olorun ninu ileri Olorun ko ni koja lo laise iwo je eni ti ngboran iwo je eni ti farabale iwo je eni ti feti si oro Olorun o ni ohun o gbe oga ju gbogbo orile ede aye lo o ye ki agbari Olorun je àwọn ọmọ Ísíráẹlì ní sòro gbà tí wọ́n wà ní ilẹ̀ Egypt wọn ò ní ga wọn ò ní go èjẹ́ wípé wọn ò ní kankan rárá wọn jẹ ẹrú àwọn tí wọ́n sì ń ṣe ìsìnrú fún wọn sanwó fún wọn wọn jẹ́ àwọn tí wọn kò lẹ́nu ọ̀rọ̀ níbikíbi ó jẹ́ mọ̀ nígbà tí Ọlọ́run rán oníṣẹ́ tí ó ránṣẹ́ sí wọn tí ó rán ìránṣẹ́ rẹ̀ sí wọn tí ó sọ wípé wọ́n jáde ní oko ẹrú Egypt ó ṣòro láti gbàgbọ́ àwọn wọ̀nyí tí wọ́n jẹ ẹrú àwọn tí wọ́n ti wà ní ẹrú fún bí irinwó ọdún fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọn ò ní ohun kan ó ní òun ó gbé wọn ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ ó jẹ́ mọ̀ wípé Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ kí la ti rí bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìyanu bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọmọ Egypt lẹ́jọ́ títí àwọn wọ̀nyí tí wọ́n fi jáde gbà tí wọ́n jáde kí ni wọ́n ní ṣé wọ́n ní ilé ṣé wọ́n ní àwọn dúkìá ayé wọ̀nyí ọjọ́ yìí gan ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bùkún wọn ni àwọn ọmọ Egypt ni wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó iṣẹ́ tí wọ́n ti ṣe fún ọjọ́ pípẹ́ tí wọn kò san fún wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn gbà tí wọ́n máa jáde pẹ̀lú ọ̀pọ̀ ohun ìní bí wọ́n sì ti ń jáde lọ ni Ọlọ́run fún ara rẹ̀ ló tún ṣe ìlérí fún wọn pé ẹ̀sà àgbọ́ràn nínú ọdún yìí mo ń fẹ́ ran ọ létí wípé nǹkan tí Ọlọ́run ń sọ fún wa bí a bá ń fẹ́ ìbùkún Ọlọ́run ni pé ẹ̀sà àgbọ́ràn bí o bá wà nínú ẹbí rẹ bí wọ́n bá ń fẹ́ pa ọlọ́kọ̀dà rántí wípé ọ̀nà sí ìbùkún ni pé ẹ̀sà àgbọ́ràn bí o bá wà ní ibi iṣẹ́ tí wọ́n ń dáyà fọ́ tí wọ́n ń sọ wípé bó o bá rúbọ bó o bá ṣe àwọn nǹkan tó lòdì fún onígbàgbọ́ láti ṣe wípé iṣẹ́ á bọ́ lọ́wọ́ ẹ rántí wípé ẹ̀sà àgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run bí àwọn ẹ̀ ti ń lọ ní kí la máa rí ni wípé oúnjẹ tí wọn ò jẹ rí oúnjẹ áńgẹ́lì ni Ọlọ́run rọ̀jò oúnjẹ fún gbogbo wọn tí ò sí ẹni tí ebi pa kì í ṣe bẹ́ẹ̀ nìkan gbogbo àwọn tí ó jẹ aláìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹrú Ọlọ́run wo gbogbo wọn sàn ó pèsè fún wọn ó ṣíji bò wọn ó dáàbò bò wọn bí wọ́n ti ń lọ kò sẹ́ni tó lè ṣẹ́gun wọn rántí pé ẹrú ni wọn ò tẹ́lẹ̀tẹ́lẹ̀ rántí wípé wọn ò jẹ́ jagunjagun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rántí wípé wọn ò lóye wọn ò nímọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ibi tí wọ́n lọ ni Ọlọ́run fún wọn ní ìṣẹ́gun bí wọ́n ti ń wọ ilẹ̀ Kénánì nígbà tó yá a rí bí Ọlọ́run ti fún wọn ní ìṣẹ́gun a rí i pé lónìí Ísíráẹ̀lì tá ń sọ̀rọ̀ nípa ó jẹ́ mọ̀ pé wọ́n ṣì wà àwọn mìíràn tí wọ́n wà ní àsìkò tí Ísíráẹ̀lì a ti gbàgbé wọn ilẹ̀ ti fi wọ́n ṣomi mu ṣùgbọ́n àwọn ọmọ Ísíráẹ̀lì tí a ń sọ nípa rẹ̀ wọ́n ṣì wà síbẹ̀síbẹ̀ bí ó bá jẹ́ pé wọ́n jẹ́ onígbọràn pátápátá ni ò bá rí bí ìbùkún Ọlọ́run bí ìbá ti pọ̀ tó ní ìgbésí ayé wọn ó wá ń sọ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá ó ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí ó ní mo fẹ́ gbé ọgà mo fẹ́ bùkún ìgbésí ayé rẹ mo fẹ́ dá bírà ní ìgbésí ayé rẹ mo fẹ́ fún ọ ní àlàáfíà ìbùkún àti àwọn ohun ti ẹ̀mí àti ìbùkún ti ara pẹ̀lú ó ní ṣùgbọ́n fetí sílẹ̀ farabalẹ̀ sí ohùn olúwa ọlọ́run rẹ kí ìwọ kí ó sì ṣe àṣẹ rẹ gbogbo kí èmi kí ó ba lè gbé ọgà ju gbogbo orílẹ̀-èdè ayé lọ wẹsẹ̀ ìkejì gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ bí yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn olúwa ọlọ́run rẹ sọ fún mi báwo ló ṣe lè ṣeé ṣe kí a máa lọ lé ojú ọ̀nà kí a pàdé ìbùkún kí a máa lọ kí ìbùkún tí ó sáré tètè kí ó bàlé wa kí a kọjú sí ọ̀tún kí ìbùkún kí ó kí wa kí ó sì jẹ́ tiwa kí a kọjú sí òsì kí ìbùkún kí ó jẹ́ tiwa kí a tẹ̀síwájú kí a bá ìbùkún pàdé kí a jókòó kí ìbùkún kí ó sinmi pẹ̀lú wa báwo ló ṣe lè ṣeé ṣe èyí ni Ọlọ́run sọ fún wa wípé bí àwa ọba fetí sí ọ̀rọ̀ tàbí ohùn olúwa Ọlọ́run wa wo orin Dáfídì orí kìíní láti ẹsẹ̀ ìkíní ìbùkún ni fún ọkùnrin náà dúró níhìn-ín bí a bá ń sọ wípé ọkùnrin náà ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí olùkà bíbélì wípé kì í ṣe ọkùnrin nìkan ni Ọlọ́run sọ nípa rẹ̀ èyí jẹ́ bí bíbélì bí ó ti máa ń pe èdè fún wa wípé àti ọkùnrin àti obìnrin àti ọmọdé lọkùnrin lóbìnrin àti arúgbó lọkùnrin lóbìnrin àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ nípa rẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà ọkùnrin wo ṣé ẹni tí ó mọ bíbélì ní àkàsórí ṣùgbọ́n tí kì í ṣe rárá ibukun ni fun okunrin na tani a so ni pare wi pe yo je eni ibukun se eni ti o wa si lesin ni gba gbogbo ti o njoko je bi omo olorun ti o da bi angeli ninu lesin sugbon ti o buru ju esu lo ti o gbona ninu ile se iru eni be ni a so wi pe ibukun yo wa fun rara o oni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro li ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni a npe ni eni ibukun je ki a fara bale ki a wo ohun ti oro yi nso o so fun a wi pe ibukun o jina si wa sugbon bi ibukun yi yo ba wa si igbesi aye wa si okan wa si ara wa si awon omo wa ati si idile wa wi pe oni ohun ti a ni lati se oni awon ohun amuye ti olorun bere lowo wa oni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ohun ti a ma ri ni wo pe bi o ba di asale awon eniyan ti won gbe oju ile kan na won a gbe ijoko sita awon obirin won a ma jo soro awon okunrin won a ma soro eti a ma ri ni pe bi okunrin bi oko ba lo si bi ise awon obirin ti o ku ni ile o seese nile idana o si seese bi ise ba bi ise o ba si lowo won won a joko won a be si ni soro won a ma fun ara won ni imoran won a ma so ti oko ti o ti lo si bi ise won a ma so ti iya oko ati baba oko awon ti won si n ba soro yi won je awon elese won a ma so fun won wi pe iwo lo n gbagba ko gba fokunrin yi ojo kan to ba ti boju fun ojo kan to ba ti so fun pe enikeni o le se bo se se pelu e wi pe to ba ti se be ojo kan ni iberu to ni fun oko e ojo kan lo ma kase kuro nle won so pe ani mo se se niyan oko mi tele tele o gbona ju nkan mi lo gba ti mo ti boju fun ti mo ti so fun pe to ba tun se be wi pe emi papa ma di okunrin mo e lowo nisin o mo won ara e o wa ni ehn abi be ni iwo to so pe o je onigbagbo o fe tele imo awon eniyan buburu awa ti a je okunrin se o mo ni ojo isinmi bi abati awon anglican awon methodist ati awon sele onikaluku ton ba ti ti ilesin won de bi iwo na bi o ba ti ti ilesin de won a gbe aga ijoko won a gbe jade won a gbe ayo won a gbe sile ibi ti a ti n tayo bi eni meji ba n tayo awon meta merin ti ayo ti kan awon ajoko sibe won ma ibi ti won tin so no ma ti ma emu atun wa ati emu mimu iyen wa loto oro siso oro ti ko dara imoran ti ko dara idi ayo ni awon imoran yi no tin jade o sese elomiran idi ludo lo ma joko si lojo simi fun wakati merin marun ko mo wi pe an ka bibeli ko mo wi pe an gbadura ko mo wipe an jade lo lati le lo se ise ejere okan idi ludo idi ayo lo ma joko si ibe ni onikaluku lo ma ti ma so tinu re jade ni won ti ma fun ara won ni imoran ti ko dara oni bi o ba fe ibukun ninu odun titun yi oni ibukun ni fun okunrin na ti ko rin pe ti ko rin ninu imo awon eniyan buburu awon elomiran o sese ki o je aisan die ni o de se ago ara won ni alabagbe enikan lo ma lo gbe igbo kan jade ani o ni ero ani o ni nkan oni bon ba ti fi pa e lori o fi pa e lara pe o pari niyan o sun bi omo tuntun ni iwo ti o je onigbagbo o tun se ngba igbo ororo tabi igbo ri lowo enikeni o so fun won wi pe oruko jesu po ti to fun o bi a ba n fe ibukun o ni a ko gbodo rin ninu imo awon eniyan buburu o se se ki o je pe wahala lo ni nibi ise o se se ki o je wipe boya o ni ejo ni ile ni kotu ni awon elomiran so pe bi mo ba mu e lo sodo woli lagbaja ki ba ti ni ko kuku ni sogun omi na lo ma gbadura si bo ba si ti mu omi na lo n pomi na we eni to ba n ri o a ma rerin si o ni awon to ba ni nkan kan nu si o bo ba ti fomi adura we o ti pari niyan o mo wi pe won fe gba agbara eje Jesu Kristi lowo re nigba ton ba ti gbe omi igo abi omi garawa fun o oni tori be ka sora o odun tuntun la wa yi o wi pe ki a mo wi pe a ko gbodo rin ninu imo awon eniyan buburu oni eni ti ko duro li ona awon elese a ke ba won duro a ke ba won soro ohun ti mo so ni wo pe a ki ba won wewe ki awon ma so fun a wi pe e baba se bayi ba ona ba se bayi o ni eni ti ko joko si ibo joko awon elegan ibo joko awon omuti ibo joko awon elegan ni ibo joko awon ti won je bo kaakiri awon ton ma npi oro olorun e se agalamasa ton ma so pe awon ko ri si oro olorun ibo joko elegan ni o ni awa ti aje omo olorun awa ti aje ni ton tele Jesu Kristi o ni a ko gbodo joko ni ibo joko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi onigbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe on fe wo television on fe lo si le cinema on fe lo si le ejo on fe ka iwe tohun on fe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma se fun awon elede yoruba to ma pa won lerin to awon isokuso to ma so ninu e awa ti aje onigbagbo didun inu wa ko ni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun oni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun oni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini bukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade le akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin se ti pa odo o ma so eso jade le akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti afefe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo se gbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wa la bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe nile ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun e je ki a didi duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa labi oba ti ni igbala bi a ba ti ni igbala ki ani ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni iso di mo ki ani agbara emi olorun ki a gbadura wi pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo se wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je ti re titi o fe je ti re titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

wá sì jáde lọ kúrò ní Samaria ní àkókò náà, ó sì ka iye gbogbo Israẹli, ó sì lọ, ó ránṣẹ́ sí Jehoṣafati ọba Júdà wípé, ọba Moabu ti ṣọ̀tẹ̀ sí mi, ìwọ wá bá mi lọ sí Moabu láti jagun, òun sì wípé èmi ó gòkè lọ, èmi bí ìwọ, ènìyàn mi bí ènìyàn rẹ, àti ẹṣin mi bí ẹṣin rẹ. Òun sì wípé ọ̀nà wo ni àwọ̀ ó gbà gòkè lọ, òun sì dáhùn wípé ọ̀nà aginjù Edomu, bẹ́ẹ̀ ni ọba Israẹli lọ àti ọba Júdà àti ọba Edomu. Nígbà tí wọ́n rin àárín yìí ká ìjọ méje, omi kò sì sí níbẹ̀ fún àwọn ogun àti fún ẹranko tí ń tọ̀ wọ́n lẹ́yìn. Ọba Israẹli sì wípé.

eyan gba ni nimoran en gba won to n gba nimoran nimoran wi pe arakunrin mi eleyi o da arabirin mi o tun yun ese bibeli awon to gba ni nimoran awon to gba ni nimoran yen won wa so wi pe eleyi lo ohun ti ma se ohun to un lo yan ṣùgbọ́n fún ìwọ báyìí láti ti ẹni tó ń gbà nímọ̀ràn yẹn láti tì lẹ́yìn láti lọ ṣe ohun tí ìwọ fúnra rẹ sọ wípé kò ń má ṣe níbo ni o wá dúró sí báyìí o ní ìlà tún rí ìdílé ìyàwó ó fẹ́ ṣe nǹkan ó dẹ̀ da ó tiẹ̀ wá sọ fún ẹ ó sọ fún ẹ wípé mo fẹ́ràn eléyìí o mo fẹ́ràn nǹkan yìí o o wa lo sinu iwe nimo iyawo mi ati egbon ewo ni o wa tun so fun e wi pe mo ma fe nkan yi o won mi gan o ti e won mi gidigidi ni nigbati o wa fe gbe nkan yen se iwo ko o tun tele lo o tun fe se imule o ferun re o tun so wi pe egbe re ni mo wa peki peki mo ti o leyin ìṣe tó bá ní kò da a jẹ́ pé ẹ̀ṣẹ̀ ní sí ọlọ́run ó tún tọ́ka sí i ṣùgbọ́n síbẹ̀ ó tún tẹ̀lé lọ níbi tí wọ́n ti máa ṣe eléyìí ò da báyìí ìyá ó sọ fún ọmọ rẹ obìnrin wípé nǹkan yìí ó burú jáyì tó bá ṣe nǹkan yìí ó ń ṣe lòdì sí mi tó bá ṣe nǹkan yìí o n so ara re ju omi rako lodo mi iya mi e ma ronu be ma soro be e nkan yi wu mi gidigidi leyin na nigba to wa fe se nkan yen ni onu afisoju se gidigidi o tun tele o ti leyin o se iranlowo fun e si to fin se yi a je pe o ni idani loju lórò ohun tó ń sọ nìyẹn nítorí náà ò yé ní láti yé wa olùṣọ́ àgùntàn tún léléyìí o ó ń wàásù ọ̀rọ̀ náà ó ń tó lẹ́sẹ lẹ́sẹ ó wá sọ nípa ìsọdi mímọ́ wíwú ẹ̀dá dámù kúrò nínú ọkàn àti ìpọn dandan láti ní ọkàn ẹran ó wá bá gbogbo àwọn ọmọ ìjọ ẹ̀ sọ̀rọ̀ ó bá gbogbo àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀ ló wá sọ wípé eléyìí ni ọ̀nà náà ẹ máa rìn níbẹ̀ ẹ wá sọ pé olùṣọ́ àgùntàn adarí òye yé wa bí tẹ́ ti ń bọ̀ àwa náà ní bíbélì kan náà a lè rí ṣùgbọ́n eléyìí ó wù wá gidigidi wọ́n bá ọ̀nà wọn lọ olùṣọ́ àgùntàn yìí adarí olùṣọ́ àgùntàn lòun náà ló bá tún tẹ̀lé wọn ló tún rẹ́rìn pẹ̀lú wọn ló ń fohùn ṣọ̀kan pẹ̀lú wọn ló bá tún tì wọ́n lẹ́yìn èéṣe tó fi ń wàásù èéṣe tá fi ń gbani nímọ̀ràn èéṣe tá fi ń fi ọ̀nà náà hàn wọ́n eléyìí ni ìyá Samsoni ohun tó ṣe gan nìyí o àwọn gan ìwà wọn ò da tó bá jẹ́ wípé àwọn fúnra wọn ti mú ìdúró wọn ni Samsoni ó kù sí ẹ lọ́wọ́ a ní bá ẹ lọ tó bá dé ọ̀dọ̀ àwọn ibi tó sọ pé òun ti fẹ́ lọ fẹ́ ìyàwó ibikíbi tán bá ní bàbá ẹ̀dà ìyá ẹ̀dà wọn wá o tán bá ní kí ló dé wọn fóun ṣọ̀kan pẹ̀lú mi tó bá wá rí bẹ́ẹ̀ kí la ṣe máa fún ẹ lọ́mọ wa fún a lè fún ẹ lọ́mọ wa nítorí pé ọmọbìnrin yẹn ó máa wọ inú ẹbí yín lọ nǹkan kan bá ṣẹlẹ̀ kókó náà ni wípé kì í ṣe Samsoni nìkan o òun ló jẹ̀bi àwọn òbí ẹ̀gan pàápàá wọn jẹ̀bi oníwàásù wọn jẹ̀bi bàbá àti ìyá lónìí wọn jẹ̀bi nínú ṣíṣe àtìlẹ́yìn fún ohun tí wọ́n mọ̀ wípé kò dára à ń wo abala kejì níbẹ̀ yẹn abala kejì òun ni àìdúró ṣinṣin tí olùfẹ́ aláfara à ń wo onídàájọ́ orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹrin àwọn onídàájọ́ orí kẹrìndínlógún 16:4 ó sì ṣe lẹ́yìn

èyí ni ó sì fẹ́ obìnrin kan ní àfonífojì Sórékì, a sì máa pe orúkọ rẹ̀ ní Dẹ̀lílà. Mo lérò wípé ohun tó yẹ kí a kọ́ a ti pàdánù ẹ̀, torí gbogbo gbà la máa ronú nípa Dẹ̀lílà nìkan. Obìnrin àjèjì aṣẹ́wó òótọ́ ni obìnrin, ṣùgbọ́n ọkùnrin kan ó lè lo ọgbọ́n àyíníke fún ẹ. Ọkùnrin a máa ronú nípa Dẹ̀lílà gẹ́gẹ́ bí ara òde òótọ́ ni, ṣùgbọ́n ẹni tó wà nínú ó lè lo irú àyíníkejì lórí rẹ̀ náà. Ó wá ti kíyèsí Samsoni kò bèrè lọ́wọ́ obìnrin yẹn pé ta ni bàbá rẹ, ta ni ìyá rẹ, ibo ló ti jáde wá, èyí ṣe tó fi ń ṣe eléyìí, ìjọ tiẹ̀ ní alátìlẹyìn kankan fún àwọn nǹkan tó ń ṣe. Dájúdájú ìbéèrè tó ti ń bi mí léèrè, kí n tó lè fún ẹ ní ìdáhùn, ǹjẹ́ mo tiẹ̀ lè mọ ìdí tó fi ń bèrè ìbéèrè yìí lọ́wọ́ mi? Ó wá ti kíyèsí wípé ìfikùnlikùn yẹn ọ̀nà kan ló gbà, ìyẹn ni wípé Dẹ̀lílà ó bi léèrè, kí ni àṣírí agbára rẹ? Ǹjẹ́ a kíyèsí wípé ìbéèrè yẹn ò yí padà, tí ó bá jẹ́ pé kò nífẹ̀ẹ́ sí eléyìí tàbí èrò yìí tàbí àbá yìí, ìbéèrè kan ṣoṣo òun ni ó ṣáà nífẹ̀ẹ́ sí? Sọ fún mi àṣírí agbára rẹ, kí tó bá tiẹ̀ jẹ́ tó bá ṣeéṣe bí ẹnikẹ́ni tó bá fẹ́ rẹ́ ọ jẹ tàbí tó bá fẹ́ fi agbára yìí dù ọ, ká bá lè mọ̀ wípé báyìí ni a ṣe máa ṣe. Ẹlóye o Dẹ̀lílà kò bèrè fún agbára yẹn fún ara rẹ̀ o, òun ò nífẹ̀ẹ́ sí agbára, irú agbára bẹ́ẹ̀, wọ́n ti jọ wà pẹ̀lú ẹ̀ pàpà, ó dẹ̀ sọ pé ó fẹ́ràn mi. Ṣé èmi náà, ṣé mo lè ní irú agbára yìí pé ohun tó ní kí ó bá lè ré kọjá sórí mi? Rárá, òun ò nílò agbára yẹn o, kò tiẹ̀ fi agbára yẹn gan pàápàá. Dẹ̀lílà kò ní ìbátan tó jẹ́ pé ìbádẹ̀wùn mi o, àbúrò bàbá mi kò ní irú agbára báyìí, ìbámu mi ọ̀rẹ́ mi kò ní irú agbára bí èyí. Rárá o, kò tiẹ̀ béèrè fún agbára yìí kí ẹlòmíì kó ba lè ní irú agbára yẹn pẹ̀lú. Ṣé o ti ronú nípa eléyìí nínú ayé rẹ, wípé nígbà mìíràn kìí ṣe nítorí wọ́n ń fẹ́ ohun tó ní, ṣùgbọ́n wọ́n fẹ́ so ẹ́ di ẹni yẹpẹrẹ? Kí ló ń tà lè ṣe fún ẹ? Ọwọ́ ọba wo la ṣe lè mú ẹ? Kí ló ń tà lè béèrè lọ́wọ́ rẹ tí ó máa dù ọ́ ní agbára tó lò ní? Ọkùnrin kọkùnrin ló lè ṣe yìí, o ti ní agbára jù fún wọn. Kí ló ń tà lè ṣe láti so ẹ́ di aláìlera? Kí ló ń tà lè ṣe láti sọ di ẹni yẹpẹrẹ? Kí ló ń tà lè ṣe láti jẹ́ ẹni tí kò fẹsẹ̀ múlẹ̀, tí kò dúró dédé? Ohun tó ń fẹ́ nìyẹn o, ohun tí Dẹ̀lílà ń fẹ́ nìyẹn o. Ǹjẹ́ ó yẹ kí a lọ ré kọjá ohun tá à ń fojú rí lásán? Àwọn ènìyàn tá a rí wọ́n lérò wípé ó fẹ́ràn mi púpọ̀, nítorí ìfẹ́ yìí ìdí nìyí tí obìnrin yẹn tó fi ń bèrè Samsoni ó ṣe àṣìṣe tó lágbára gidi. Ó ń bèrè èyí lọ́wọ́ mi, ṣé mi náà lè bí ó lè rè bèrè? Ó fẹ́ mọ èyí kí n tiẹ̀ tó dẹ ẹ lóhùn, ṣé èmi náà lè mọ nǹkan kan nípa rẹ? Ǹjẹ́ ohun kan wà lẹ́yìn èyí? Ẹ rí bí Samsoni ṣe ṣe òdiwọ̀n ara rẹ̀, ó ní ẹ̀mí ṣùgbọ́n kò ní ẹ̀mí ìfihàn, nítorí wípé Elisha ó dúró ní ilé rẹ̀, ọba Syria ó ń ṣètò níbikíbi tó bá ti ń ṣètò ibi tó bá ń lọ. Elisha á ti ránṣẹ́ sí ọba ní Samaria, á sọ wípé ibi tó ń dúró lé léyìí o.
ẹ̀mí mú ẹ̀mí yàtọ̀ ẹ̀mí ìfihàn. Lẹ́yìn náà Gíásà ìjáde lọ, Gíásì jáde lọ, ó lọ bá Námánì. Gbogbo owó àti gbogbo nǹkan tó ń fẹ́ ó gbà á, ló bá padà dé Gíásì. Ibo ló ti ń bọ̀? Ìránṣẹ́ rẹ kò lọ síbì kankan. Ọkàn mi kò wá ń bá wọ lọ. Nígbà tó lọ bá májẹ̀mú láíláí nìyẹn o. Ṣé àkókò nìyí láti gba ọgbà àjàrà tàbí owó? Ẹ̀mí ìfihàn. Ṣùgbọ́n báyìí Samsoni ó ní agbára lóòótọ́ nípasẹ̀ ẹ̀mí, ṣùgbọ́n kò ní ìmòye nípa ẹ̀mí. Obìnrin tó ń bá mi sọ̀rọ̀ yìí, obìnrin tó ń bèrè bèrè lọ́wọ́ mi yìí, lemọ́ lemọ́ lemọ́. Ó dàbí ẹni wípé mo wòye pé kìí ṣe agbára yìí kò wá fún ara rẹ̀ tàbí fún Filistini kankan. Ó fẹ́ rẹ́mi jẹ ni, ó fẹ́ fi ẹ̀tọ́ agbára yìí dùn mí ni. Kí n bá lè di aláìlera, kí n wá dàbí ọkùnrin mìíràn. Samsoni òye ìbá ti yé. Nígbàtí mo fẹ́ lọ sọ́dọ̀ àwọn Filistini yìí pẹ̀lú páàrí kẹ́tẹ́kẹ́tẹ́ tó lè pa ẹgbẹgbẹ̀rún, obìnrin yìí ó wà níbẹ̀. Òhun tún ni àwọn èèyàn rẹ̀ tó bẹ̀ lọ́wọ́ ẹ̀, àwọn kan wà tá lè bẹ̀ lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé wọ́n máa fara pamọ́ pé nígbà tó bá fẹ́ ṣe ohun kan tó wà ní ìbámu pẹ̀lú ìpè ayé rẹ tó fẹ́ ṣe lọ́nà tó múnádóko. Ẹni yẹn ó lè jọ́kùnrin, ẹ má kàn sọ pé obìnrin obìnrin obìnrin ní gbogbo ìgbà, ó lè ṣeé ṣe kó já ládùúgbò, ó ṣeé ṣe kó tiẹ̀ jẹ́ nìkan tó súnmọ́ ẹ pẹ́kípẹ́kí, tó jẹ́ pé bí etí ẹ ló ṣe rí, tó jẹ́ pé o lè gbọ́ nípa ohun tó bá ń sọ, ó dẹ̀ lè dáhùn fún wọn. Ẹni yìí ó kàn ń fẹ́ sọ ẹ di ẹni yẹpẹrẹ aláìlera, kó o jẹ́ aláìlera nínú ọkàn, kó o jẹ́ aláìlera nínú egun ẹ̀yìn, kó o jẹ́ aláìlera tó bẹ̀ gẹ́, débi wípé wa wá dàbí àwọn ọkùnrin yẹpẹrẹ mìíràn. Wọ́n fẹ́ gba ohun àrà ọ̀tọ̀ yìí kò lọ́wọ́ rẹ, kó má bàa di ènìyàn ọ̀tọ̀ mọ́, wà kàn di ẹni yẹpẹrẹ lásán. Eléyìí ni ohun tó ṣẹlẹ̀ láàrin Samsoni àti Delila. Àkọ́kọ́, má tiẹ̀ súnmọ́ tòsí ẹ̀, tó bá jẹ́ ọkùnrin náà ni dáàbò bo ara rẹ kò lọ́wọ́ rẹ. Tó bá ń bi ọ́ léèrè ìbéèrè ìbéèrè, ìwọ ronú ìdí tó fi ń béèrè ìbéèrè yìí lọ́wọ́ mi. Ó rí pé Elisha ó ń fẹ́ ìlọ́po méjì agbára fún iṣẹ́ ìránṣẹ́, ṣé láti ṣe èyí kí n kàn dí ọ̀dẹ̀ kó kàn bá tí mo fẹ́ gbà kó wá sọ mí di aláìlera gẹ́gẹ́ bí àwọn ọkùnrin mìíràn bí ìwọ ronú, kí a má bàa tà ọ́ sínú oko ẹrú. Àwa sí ọ̀dọ̀ obìnrin yìí tó ń bèrè tó ń bèrè tó ń bèrè. Àwa ń wo ìwé òwe orí kẹfà ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n òwe 6:25. Má ṣe ìfẹ́kúfẹ́ ní àyà rẹ sí ẹwà rẹ̀, bẹ́ẹ̀ ni kí o má sì ṣe jẹ́ kí òun kí o fi ìpéǹpéjú rẹ̀ mú ọ gbá ọ mú. Wẹ́sẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ 26. Nítorí pé nípasẹ̀ àgbèrè obìnrin oníṣekúṣe kan ni ènìyàn fi ń di oníṣùàkàrà kan, bẹ́ẹ̀ nípa ṣágà obìnrin a máa dọdẹ ọkàn tí ó ṣe iyebíye. Wẹ́sẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ 27. Ọkùnrin lè gbé iná lé àyà rẹ̀ kí aṣọ rẹ̀ kí ó má jóná. Ẹsẹ̀ 28. Ẹnìkan ha lè gun orí ẹyìn iná gbígbóná kí ẹsẹ̀ rẹ̀ kí ó má jóná. Ẹsẹ̀ 29. Bẹ́ẹ̀ ni ẹni tí ó wọlé tọ obìnrin ẹnìkejì rẹ̀ lọ, ẹnikẹ́ni tí ó fi ọwọ́ bà á kì yóò wà
ni ailese. Ewe se keji ni logbon, ese 32. Sugbon, eni ti o ba ba obirin se panshaga. Eni ti o ba ba obirin se panshage, panshaga, ko ni oye, eni, ti o ba se, yo pa, emi, ara, renun. Yo pa, emi, ara, renun. Iwo ronu nipa emi re ronu nipa aye raye Heberu ri ketala ese kerin Heberu 13:4 ki igbeyawo ki o ni ola laarin gbogbo eniyan ki akete si je alayi le ri nitori awon agbere ati awon panshaga lokunrin ati lobirin ni Olorun yo da lejo Awa si abala keta la be koko keji. E panun ti o buruja iti. Ala danu dodo ndawa ni ilari Samsoni. O di anyi to je dodo ndawa koni. Awa la ba kekbe konkon la yikare. Ki isepe kisepe mogbogbo won. Be anyi koni awa koni. Alaba kegbe ti won jo nse iran se papo pelu re ati emo ni kokan pelu e be ni kuni eni keni to je pe le lo ba a mo eni keni o sa da wa ni o da ara e yato o da o nje dodo nda wa fun ara e o nko ta fe se o nda se Oni ni ajo lohun nikan a tun sun moju ni ile to ba hun ni le kile ki ba je ta jewo ki ba se ti dilela ko si eni keni to ma pe nija ise to fin se yi ise lo radobo ara re pelu ohun asiri ti o fi di eni to fi dawa dodo ndawa ti o se nikan pelu e nje mo pe awon igbe aye keyan dawa kan wa to le pa niyan run to le suyan didakuda mi nfe keni keni ko mo nti mo nse o npara re run mi o fe ki eni keni ko ti e ma bere oro lowo mi pe iwo da so ti dele ile ti su so dawa ni oni botini kodu ninu phone re to fi pa nkan mo olohun asiri o de loju boya nse lo ti e yi kodu yi yen ni kokoro to fi ti phone gbogbo gba lo ma nyi pada ko ba le dawa ni iwo nikan fun rare o jino si enu bodi orun apadi iru igbe aye didawa bayi a fe wo iparun ti aladanu dodo ndawa Oni dajo ori keni dini ogun 16:18. Nengba ti de li la ri pe. Oso bobo okore fun. Osi ronche pe. Awon ijoye Filistini. Wipe egoke wa le konji. Nitori ti o so gbogbo okan re fun mi adajo ni ile Israeli pelu enikan ti ko mo alare kereke kan ni nibi kan ni ile ajeji o so wi pe mo ti wa mo bayi ohun ti awon mo Israeli ti won ti e mo nipa re O ti so gbogbo okun e fun mi. Nigba na ni awon ijoye Filistini wa sodo re. Won si mu owo ni owo won. Owo ye ko si fun Samsoni o. O wa fun eni na to ni imo lati mu lati so di alailera, alailera bi okunrin miran. Wese kokan di logun ese 19.
o si mu ki o sun iyen obirin yen o mu ki o sun orun yen go oun ko lo sakoso orun yen o obirin yen o ti mu ibi to gaju nu ara re okan ati aya ti opolo gbogbo imolara re owo ti ba debi bi pe obirin yi o mu ki o sun ni ekun re o si pe okunrin kan o si mu ki o fa idi irun mejeje ori re iru okunrin wo leleyi iru onidajo wo leleyi eni to je bi pe ko gerun ori re ri okunrin yi amu wole okunrin yen o de n ge irun ori re eyi ti o sele ri okunrin yi o de n sun o gbekele obirin ti ko ye ko gbekele debi pe o fi sun orun asun fofo o so pe mo wa lowo re se be ni debi pe o sun lo patapata a wa so pe leyin ti won fa ton oun si bere si pon loju ni bo ni ife yen wa o n pon loju o n ta ko n da loro o si bere si pon loju agbara re si ti lo kuro lodo re egbe si ogun ese 20 oun si wi pe awon Philistine de Samsoni o si ji kuro ni oju orun re o si wi pe emi o jade lo bi igba isaaju ki emi ke emi ke o si gbon ara mi oun ko si mo pe Oluwa ti kuro lodo oun Oluwa ti lo kuro lodo oun o gbe apada seyin yi o ti gbe lo jina ju eni to nse iwadi wi pe mo le dawa mo le jeyin to nda yato mo le so nkon to ba wun mi agbara ye gbodo ma wa nibe o ti gbe eleyi peju an so nipa Samsoni gege bi eni to sofo gege bi aladanu kilo to padanu akoko ami apere ami re o padanu e irun ori re to mu ko dayato ami nasiri re ati ami agbara olo lori aye re ikeji o padanu agbara re o le dide o le gbe gbogbo opo enu bode ko gbe lejika ko ma lo kusi yen mo okun re o padanu e iketa o tun padanu oju re oju inu o padanu ohun akoko ti awon ara Philistine koko se won yo oju re nje mo ki se pe boya won fun ni abere lati je ki be yen kuta itayo kan wa pe awon dokita to kose mose wi pe ara dogbon yo oju yen o eyin oju yen rara o won se pelu iwa ika irora ati oro to ma je ko le ke pe olohun lakoko na se aladura eniyan ni se adari to nsipe ni njo ti e mo ba tin gbadura o padanu oju re o tun padanu oju inu re e tun wo ikerin o padanu ipo ati bo se lagbara si eleyi ni okunrin na to ni ipo ati agbara to je jagun to gaju eni keni lo ni ile na to gaju eni ti o ti e tobi ni arin awon Philistine o le de Philistine sugbon ipo yi to je pe e ma gbo soke si ni o padanu ipo yen a wa foju tembelu re o tun wa padanu bo se singbole to iyan agbara iyan ni pe eni to lagbara to lanki
bẹ́ẹ̀ni kò tiẹ̀ nílò ìrànlọ́wọ́ kan láti ṣẹ́gun láti borí ẹnikẹ́ni, kò nílò ìrànlọ́wọ́ kankan. Ó pàdánù agbára yìí, ikárùn-ún, ó pàdánù ìṣe pàtàkì rẹ̀. Báwo ló ṣe wá ṣe pàtàkì tó báyìí sìn? Ẹ wá ronú nípa eléyìí. Ta ló máa wá pè báyìí? Nígbà tí wọ́n nílò ìfarakan agbára Ọlọ́run, gbogbo kò já mọ́ nǹkan kan mọ́, kò ṣe pàtàkì mọ́, eléyìí kò ṣe kókó mọ́ fún un. Bákan náà, ìkẹfà, ó pàdánù ààbò àti ìṣọ́, wọ́n fi sínú ọgbà ẹ̀wọ̀n. Wọ́n tún fún un ní àwọn nǹkan láti máa lọ lọ. Tọ́mọ tó wọ́n fẹ́ pé àwọn fẹ́ ṣe ìdárayá, tọ́n fẹ́ dúpẹ́, tọ́n fẹ́ júbà lọ́wọ́ òrìṣà wọn. Wọ́n tún mú Samsoni jáde, ó yá wájú fún wa. Lẹ́yìn náà, ó pàdánù ẹ̀mí Olúwa lórí ayé rẹ̀. Ẹ jọ̀ọ́, kí a tó lọ sínú iṣẹ́kíṣẹ́, kí a tó lọ sínú ìbáṣepọ̀, kí ìbáṣepọ̀ pẹ̀lú ẹnikẹ́ni, ẹnikẹ́ni ló dé lọ́hùn láàrin àwọn Filistini, ẹnikẹ́ni nínú ilé níbí yìí, láàrin àwọn tó ń jowú agbára rẹ, wọ́n ń jowú, wọ́n ń ṣe ìlara àṣeyọrí rẹ, wọ́n ń fẹ́ rí dájú wípé wọ́n fẹ́ so ẹdi aláìlera bí àwọn ẹlòmíràn, wọ́n fẹ́ jo gbogbo agbára rẹ dànù tán. Kò tó lè lọ sínú ètò kétò pẹ̀lú ẹnikẹ́ni, ṣé wà kọ́kọ́ ronú lórí ohun tí wà pàdánù náà? Bí àwọn ènìyàn yìí, bí obìnrin yìí, bí ọkùnrin yìí, tí ó bá gbá ẹmú, tó gbọ́n gbogbo tó lóní, tó gbọ́n dànù kò nú ayé rẹ. Mo gbàdúrà, kò sí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí Dẹ̀lílà, kò sí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí Dema, kò sí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí Jotefre, tó máa dí ọ̀dọ̀ ẹ, tó máa gba ohun tó ṣe iyebíye kúrò nínú ayé rẹ lórúkọ Jésù. Àmì yẹn dára, ṣùgbọ́n mo fi àmì tó da jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí a lọ sínú tó kàn. Kókó kẹta báyìí, à ń wo kókó kẹta. Òjò òdodo nípasẹ̀ adarí ọmọlúwàbí. Òjò òdodo nípasẹ̀ adarí ọmọlúwàbí. Ósíà orí kẹwàá ẹsẹ̀ kejìlá. Ẹ fúrúgbè fún ara yín ní òdodo. Ẹ ká a ní àánú. Ẹ tú ilẹ̀ yín tí a kò ro, nítorí ó tó àkókò láti wá Olúwa títí yóò fi dé, tí yóò sì fi rọ̀jò òdodo sí yín. Lóye o, ojúṣe ìdí kan ṣo tá a fi bí ọ, òun ni wípé kọ́ ọba lè tara ẹ fún Ọlọ́run pátápátá. O wà ní ìjọba Ọlọ́run bí, nítorí èyí wà á jẹ́ ojúlówó adarí, wà á jẹ́ adarí olódodo, wà á jẹ́ adarí tó ń dìde ní orúkọ Jésù. Ohun mẹ́ta la fẹ́ gbéyẹ̀wò lábẹ́ kókó kẹta. Àkọ́kọ́, rántí agbára ìgbani, kí o sì gbàdúrà tí ó nítumọ̀. Ìkejì, rántí àwọn ojúṣe tuntun tí kò lódiwọ̀n, kí o sì gbàdúrà pẹ̀lú ìmòye. Ìkẹta, rántí àwọn àsọtẹ́lẹ̀ ìgbà ìkẹyìn, kí o sì gbàdúrà lọ́nà tí ó tọ́. Jẹ́ kí a lọ sí àkọ́kọ́, rántí agbára ìgbani, kí o sì gbàdúrà tí ó ní ìtumọ̀. Agbára ìgbani, mo fẹ́ kí o ronú padà sẹ́yìn sí ipele gíga tó ti dé nígbà kan rí. Ronú padà sẹ́yìn lórí agbára tó ga ti ìdánilójú, ti ìgbàgbọ́, ti ìgbẹ́kẹ̀lé, èyí tó ní nígbà kan rí. Agbára ìgbani, kí o sì gbàdúrà lónìí wípé wàá padà sínú èyí ní orúkọ Jésù.
orin dapidi orin adofa ese keta adofa 110 ese keta awon eniyan re yo je ore atinu wa ni ojo ijade ogun re ojo agbara re leleyi o agbara olorun akun aye re lekan si gbogbo awon nkan ati omi to ti gba bi afere afara koja lo olorun amuka gbagbe won agbara agbara ti igbani lori aye re lori aye temi na ati lori awon eniyan re ati ijo re loruko Jesu awon eniyan yo ma fe ni ojo agbara re ninu ewa iwa mimo lati inu owuro owuro owuro wa iwo ni iri iwe re awa si abala keji ni keji ranti awon ojuse tuntun ti ko lodi won ki o si gbadura pelu imoye Maku ori kewa jake run eleti 1051 wipe Samson ni o ti padanu oju e mejeji o ti ka gbogbo yen kun po pari na niyan oju ti lo o wa gbadura o so pe oluwa fun mi ni agbara yi lekan si ki emi ki o le gbeso lara awon Philistine ni pelu oju mi mejeji ti won yo nje mo bi ati wa sinu awon ojuse tuntun ninu majemu tuntun bi o tle je wi pe Samson ni ro wi pe oju ohun ti padanu o ti lo awa o ki ronu be awa o ni ronu wi pe oju ti lo oju yen ma pada wa oju inu ti lo oju inu yen a pada wa a wa ninu iran tuntun a o si ninu iran ti awon onidajo nigba ti ko si oba ni ile na oba ti wa o nbe ni ile na o si njoba o si nsi oju awon afoju Maku ori kewa ese kokonlela dota Jesu si dahun o si wi fun pe kini iwo nfe ki emi ki o se fun o afoju na si wi fun pe raboni ki emi ki o le riran ese keji le ni adota ese 52 Jesu si wi fun pe ma lo igbagbo re mu o larada bo ti n pada lo le lale yi igbagbo re mu e larada o ni ma rin gege bi oniye meji pe eleyi sele si Samsoni mo lero wi pe mi ko lokan rara o iwo ko lokan ohun rere n du odi o awon ibukun du ode o oju re ati oju inu re ifekan o n du ode o agbara emi olorun to lagbara o n du ode o ni oruko Jesu ese keji le ni adota 52 Jesu si wi fun pe ma lo igbagbo re mu o larada loju kan na o si riran eyi ti Samsoni ti padanu ti o ko lero pe o le gba pada o si to Jesu leyin ni ona wa tesiwaju ati ma tele Jesu o ni boju weyin o ni boju weyin o ni ji afoju laarin ni lagbere meji ise ranse re oju inu ati ifikan re ko ni ja oku le oluwa yo fun oni imubosipo ohun gbogbo to ti padanu ni oruko Jesu e wo iketa ni keji ranti awon aso tele igba ikeyin ki o si gbadura lona ti o to ki o gbadura lona ti o to se wa gbadura lona ti o to bi mo ni se wa gbadura daradara oluwa yo dawon adura re
àwọn onídàájọ́ orí kẹrìndínlẹ́ ogún ẹsẹ̀ ọgbọ̀n 1630. Samson sì wípé jẹ́ kí n kú pẹ̀lú àwọn Filistini, ó ń gbàdúrà, ó ní jẹ́ kí n kú, wọ́n ti ṣe ohun tó burú jù, ojú mi ti lọ, ipò mi ti lọ, bí mo ṣe sí gbọ́nlẹ̀ ti lọ, ojú inú ti lọ, okùn mi ti lọ, ìṣe pàtàkì mi ti lọ, kí ni mo tún wà láyé fún? Jẹ́ kí n kú pẹ̀lú àwọn Filistini, rárá o, èmi ò ní kú pẹ̀lú àwọn Filistini, o dẹ̀ sọ dáadáa. Jẹ́ káwọn Filistini gbọ́ nǹkan tó sọ, èmi ò ní kú pẹ̀lú àwọn Filistini, ohunkóhun yóò tí ìbàjẹ́ tó ṣẹlẹ̀ nígbà kan rí, ohunkóhun yóò tí ìbàjẹ́ tó ń là kọjá báyìí, ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan, ìwọ gan ni mo ń sọ nípa ìwọ dà ọkùnrin, ìwọ dà lóbìnrin, gba ọ̀rọ̀ Olúwa, o ní kú pẹ̀lú àwọn Filistini. Nítorí náà Samson gbàdúrà, irú àdúrà tó yẹ ká gbà kọ́lé léyìí, ó ń sọ fọlọ́run wípé jẹ́ kí n kú pẹ̀lú àwọn Filistini rárá o. Olórin Dáfídì sọ fún wa wípé èmi kì yóò kú, èmi yóò wà láàyè láti máa ròyìn iṣẹ́ Olúwa. O ní kú, ohun kò yóò tí bá ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀, Olúwa lè tó ohun gbogbo ṣe, nítorí ó wípé pẹ̀lú ẹ̀mí gígùn. Ta ló máa gbà yẹn lẹ́ni? Ìgbé ayé, o ní gbé ìgbé ayé kúkúrú bíi ti Samsoni, o mọ̀ dí, torí pé o tí níyàwó, o sì máa gbéyàwó, kò tí ì sọmọ. Àwọn òbí ó wá láti inú ọgbà ẹ̀wọ̀n láti máa wá ṣeré ìdárayá níbi ibùdó àwọn Filistini, ó wá lóun fẹ́ kú níbẹ̀, èmi ò ní kú níbẹ̀. Olúwa sì ti ṣèlérí ẹ̀mí padà sẹ́yìn àti gbogbo ìfẹ́ inú sádónù kò ní padà, ó ní padà sẹ́yìn. Ìbẹ̀rù ikú, ìbẹ̀rù yẹn mo fagilé lórúkọ Jésù. Hebrew orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara àti ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú sì ṣe alábàápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run. Èyí ni ní èṣù, a ti ṣẹ́gun èṣù nítorí tèmi, mo ní a ti ṣẹ́gun èṣù nítorí tèmi. Kò sí ìbẹ̀rù ikú àìtọ́jọ́ mọ́. Tó bá ń gbàdúrà nítorí ohun tó ń là kọjá, ẹ jẹ́ kí n kú pẹ̀lú àwọn Filistini, wà wá dìde dúró báyìí, wà wá yí àdúrà yẹn, àdúrà tó lòdì wà yí padà, àdúrà tó lòdì wà yí padà, nítorí pé ìgbé ayé rere, ìgbé ayé tó tọ̀rọ koṣo, ìgbé ayé tó ga, ìgbé ayé tí ó ga jọjọ, ìgbé ayé tó ń ṣàṣeyọrí, ó ti wà níwájú rẹ báyìí. Dìde dúró, kó bá Olúwa sọ̀rọ̀, kó sọ pé bẹ́ẹ̀ ni mo mọ̀, báyìí mo mọ̀, òun dárí ohun àtijọ́, dárí jìtá jẹ́, òun yí ohun búburú padà, gbogbo àdúrà tó lòdì tí mò ń gbàdúrà tẹ́lẹ̀, mo ronú pé mo ti pàdánù ohun gbogbo tó ti pàdánù, ó máa padà wálé. Gbàdúrà láẹnu rẹ báyìí, o ní kú ikú àìtọ́jọ́. Ẹ̀yin ará, adarí, olùṣọ́ àgùntàn, a ní ọ̀rọ̀ ìyànjú tó bá ìgbà mu yí papọ̀, ìfihàn láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run,
irú anfani la wo leleyi lati mu lati nu omi mimo omi yeyi ti a si tu alara eje a dupe lowo olorun fun iwaasu to ba igba mu yi eyi ti o npe wa pada si oju ona gege bi David igba ni ti so opa itoni re o ntu wa ninu eyin ara eje ki a gbe enu wa soke si olorun en to ti fun wa ni ru anfani labi eyi o ti fun wa ni ona lati ma wa ni gbogbo ojo isegun lati gba itura lati tun wa da lati so waji eje ki a lenu wa ki a gbadura ki a yin olorun o je anfani nla ni oruko Jesu ni a gbadura gege bi adari ni gbogbo igba ni olorun ma nfe ki a wa ni ibamu patapata pelu ete olubori ete re o nfe ki a le mo idi to fi pe wa a fe gbadura pe ohunkohun to ti ba ma sele ohunkohun ti ba ma wa lati ibi kibi a o duro lori ipe re fun aye wa pon gbogbo to ni fun wa yo wa si imuse e je ki a gbadura ni oruko Jesu ni a gbadura eyin ara e je ki a gbadura pe olorun yo ran wa lowo lati mo ete idi idi ti a fi bi wa ati idi ti a fi wa nu ijobo lo ni ru akoko bi eyi e je ki a gbadura fun ori ofe lati ni afojusun si ipe wa lati le yera fun ko ba fe fa idiwo tabi to ba fe fa wa kuro ati iwa fara ati awon iwa ti ara ike baje e je ki a gbadura nitori pe lai si ohun a ko le se ohun ko a nilo re ni gbogbo ona lai si re a o kuna a nilo re ni gbogbo wakati igbe aye wa a nilo re e je ki a gbadura pe iran ta fi bi wa yi idi ti oluwa fi da wa yi pe a o le mo iran na a o ni dabi Samsoni ti o di eni ti o padanu ni gbogbo igba o padanu ohun gbogbo nitori pe ko duro lori ete eyi ti a fi bi ti a fi gbe dide ni oruko Jesu ni a gbadura e je ki a gbadura tako gbogbo awon iwakiwa eyi ti o ma so wa di ije fun ohunkohun to ni se pelu aye ati emi aye eyi to n ba ete olorun ja fun aye wa opolopo nkan lo wa nibe to n fe ba itesiwaju wa ja ti a si ti mo idi ti oluwa awon nkan to oluwa ni fun wa sugbon je ki a gbadura pe emi ati agbara olorun yo fun wa lokun to be yo ran wa lo lati ma tesiwaju ni oruko Jesu ni a gbadura eyan je ki a gbadura tako gbogbo awon ife inu awon emi pe keyan ma fe dawa ni ohun nikan soso lati fe padanu gbogbo awon iwa rere ti iwa bi olorun eyi ti oluwa ti pese fun wa lati se amuse ase to oluwa fi fun wa ke oluwa ti pese awon kokan fun wa o ti fun wa ni emi re
o ti fun wa ni iranse re to je awukose ati apere ti a le tele ki a si ri daju pe a wa ni oju ona ti o to okunrin na to je pe ki se pe won lagbara ninu iwasu nikan sugbon won ni agbara ati apere e je ki a wo won a ri gbogbo sise se lati ma lo si waju ninu gbogbo ilepa won nipa temi e je ki agbara pe a ni yi si owo osi a ni yi si owo otun a o duro lori ipe ati ohun ti oluwa ti pe wa lati se lati yin logo ninu aye wa ni oruko Jesu ni agbadura eyin olufe e je ki agbadura tako iru iwa lantakun ti Samson ni ko si ki lo fa to fi kuna o kuna tori pe ohun nikan lo nda se emi to ni ni pe kin sa ma dawa ko ni aya ko se laba kegbe ko se to nba agbadura o kuna nitori aigboran si awon obi re si imoran awon obi re o kuna nitori ko ni imo itetisi si idari emi o kuna nitori pe o darapo pelu awon ota olorun be ni ko fara fun awon adari ti oluwa yan o je asetinu eni ohun to ba fe se to ba tinu e wa lo nse ko fara fun eni keni gbadura pe ru emi ko ni wa sodo ti wa emi to ma je ka mo pe mo le da se mo le se laisi eni keni mo le wa ni bikibi mo le sun sori akata delila emi to lewu ni gbadura

Olúwa yóò pa wọ́n mọ́ fún wa. Kí Olúwa kí ó fún wọn ní orí ọ̀fẹ́ sí ọgbọ́n sí àti ọjọ́ gígùn lórí ilẹ̀ ayé. Èyí ara jẹ́ ká gbàdúrà. Bẹ́ẹ̀ ni pé a mọ nǹkan tá à ń ṣe, ẹ jẹ́ ká gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn wa. Àdúrà tí a kò lè fi dunni tó ń gba ìdáhùn. Bàbá inú Olúwa nílò àdúrà wa láti lè ṣe sí i, láti lè fún wa sí i. A nílò láti máa gbàdúrà sí i fún wọn. Ẹ jẹ́ kí a tún gbàdúrà fún màmá wa nínú Olúwa, pé kí Olúwa kó máa jẹ́ kí orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí lórí ayé wọn, pé kí Ọlọ́run kí ó dì wọ́n mú nínú ìfàyèjì wọn tí kò lè kùnà àti ìyára ẹni sọ́tọ̀ wọn, nínú ṣíṣe àtìlẹ́yìn fún bàbá wa nínú Olúwa nínú iṣẹ́ ìránṣẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà pé Olúwa yóò tẹ̀síwá láti máa bùkún wọn fún wa. Bí wọ́n bá ṣe ń bùkún fún wọn, síbẹ̀ làwọn náà máa gba ìbùkún. Bá a ṣe ń sọ wọ́n dọ̀tun, síbẹ̀ làwọn náà máa gba ìsọdọ̀tun. Àwọn òbí wa ní Olúwa, Olúwa ti lò wọ́n lọ́pọ̀lọpọ̀ fún wa. Kí Olúwa kí ó pa wọ́n mọ́ fún wọn. A nílò sí látọ̀dọ̀ wọn. Olúwa yóò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìfẹ́ ọkàn wa kò ní kékurú. Èmi gba Olúwa gbọ́ pé Olúwa ti dáhùn àdúrà wa. Báyà ń gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún ohun tẹ́ ti kọ́ wa lálẹ́ yìí. Ẹ ti bùkún wa. Ẹ ti pa wa mọ́. Ẹ ti fún ọdún gbogbo tá a nílò láti gbé borí ìdánwò. Ẹ ti fún ọdún gbogbo tá a nílò láti gbé ìgbé ayé iṣẹ́ ìránṣẹ́ tó ní ìmúṣẹ. Ẹ ti fún ọdún gbogbo nǹkan tá a nílò nípasẹ̀ ìránṣẹ́ yín láti lè ṣàṣeyọrí àti láti lè fi láti lè ní ipa nínú ìtàn. Olúwa gbàdúrà bí a ti ń pin lálẹ́ láti tẹ̀lé títí dé òpin. A ò ní ṣubú sí ẹ̀bá ọ̀nà. A ó tẹ̀síwájú títí dé òpin. Olúwa bàbá wa ní Olúwa tẹ́ ẹ ti lò. Ẹ gbé wọn ró. Irú ọkùnrin láwo nìyí, irú bàbá láwo nìyí. Tó jẹ́ pé gbogbo ìgbà lọ́ máa ń wá. Tí wọ́n ń wá bí wọn yóò ṣe mú kí a gbé ìgbé ayé ológo. Olúwa gbàdúrà pé làálàá wọn lórí wa kò ní já sásán nítorí ọ̀fẹ́ yín. Bí wọ́n ti ń ṣe làálàá ní ọjọ́ ìkẹyìn, wọ́n á rí wa gẹ́gẹ́ bí ológo, inú wọn yóò sì dùn pé làálàá wọn nínú ayé yìí kò já sí asán. Olúwa mo gbàdúrà fún wọn lókun sí i. Ẹ ràn wọ́n lọ́wọ́ sí i, ẹ fún wọn lórí ọ̀fẹ́ sí i. Bí wọ́n ti ń sáré ìje yìí, wọn ò ní ṣubú ní ẹ̀bá ọ̀nà. A ó lágbára, a ó sì parí pẹ̀lú ògo Ọlọ́run nítorí ọ̀fẹ́ Ọlọ́run. Ibi tó ti pèsè sílẹ̀ fún wa yìí, a ó ṣe. A fi gbogbo ògo padà fún yín. A dúpẹ́ lọ́wọ́ yín lálẹ́ yìí Olúwa. Ní orúkọ Jésù tó lágbára ni a gbàdúrà. Amen.

ìwé ìkejì àwọn ọba orí ìkẹfà àwọn ọmọ àwọn wòlíì wí fún Elisha pé ṣàwò ná ibi tí àwa gbé ń jókòó níwájú rẹ ó hájù fún wa jẹ kí àwa kí ó lọ àwa bẹ ọ sí Jordani kí olúkúlùkù wa kí ó mú ìtì igi kọọkan wá sì jẹ kí àwa kí ó ṣe ibì kan tí àwa ó máa gbé òun sì dáhùn wípé ẹ máa lọ ẹnìkan sì wípé kí ó wù ọ èmi bẹ ọ láti bá àwọn ìránṣẹ rẹ lọ òun sì dáhùn pé èmi ó lọ bẹẹ ni ó bá wọn lọ nígbà tí wọn sì dé Jordani wọn ké igi

0: ó sì ṣe bí ẹnìkan ti ń ké ìtì igi àáké yọ sínú omi. Ó sì kígbe, ó sì wípé, yéè, olúwa mi, atọ́rọ̀ rẹ ni. Ènìyàn Ọlọ́run sì wípé, níbo ni ó bọ́ sí? Ó sì fi ibẹ̀ hàn án, òun sì ké igi kan, ó sì sọ sínú rẹ̀.
1: Irin náà sì fò sókè.
0: Nítorí náà, ó wípé mú un, òun sì nawọ́ rẹ̀, ó sì mú un. Nígbà náà ni ọba Síríà ń bá Ísírẹ́lì jagun, ó sì bá àwọn ìránṣẹ́ rẹ̀ gbèrò wípé.

ni ibùba mi yóò gbé wá. Ènìyàn Ọlọ́run sì ránṣẹ́ sí ọba Ísírẹ́lì wípé kíyèsára kí ìwọ kí o má ṣe kọjá sí ibi báyìí, nítorí níbẹ̀ ni àwọn ará Síríà bá sí. Ọba Ísírẹ́lì sì ránṣẹ́ sí ibẹ̀ náà tí ènìyàn Ọlọ́run ti sọ fún un tí ó sì ti kìlọ̀ fún un, ó sì gba ara rẹ̀ níbẹ̀, kì í ṣe nígbà kan tàbí nígbà méjì. Nítorí náà ni ọkàn ọba Síríà bàjẹ́ gidigidi nítorí nǹkan yìí, ó sì pe àwọn ìránṣẹ́ rẹ̀, ó sì wí fún wọn pé, ẹ̀yin kì yóò fi hàn mí, ta ni nínú wa tí ó ń ṣe ti ọba Ísírẹ́lì? Ọ̀kan nínú àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí pé, kò sí ẹnìkan, Olúwa mi ọba, bí kò ṣe Elisha, wòlíì ti bẹ ní.

0: ọba Israeli gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nínú ìyẹ̀wò rẹ̀. Wọ́n sì wí pé, ẹ lọ wo ibi tí ò ń gbé wà, kí èmi ó lè ránṣẹ́ lọ mú un wá. A sì sọ fún un wí pé, wò ó, ó wà ní Dotani. Nítorí náà ni ó ṣe rán àwọn ẹṣin àti kẹ̀kẹ́ àti ogun ńlá síbẹ̀, wọ́n sì dé ní òru, wọ́n sì yí ìlú náà ká. Nígbà tí ìránṣẹ́ ènìyàn Ọlọ́run náà sì dìde ní kùtùkùtù tí ó sì jáde lọ, wò ó, ogun yí ìlú náà ká, àti ẹṣin àti kẹ̀kẹ́. Ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé, yéè, bàbá mi, àwọ̀ ó ti ṣe. Òun sì dáhùn wí pé, má bẹ̀rù, nítorí àwọn tí ó wà pẹ̀lú wa ju àwọn tí ó wà pẹ̀lú wọn lọ. Elisha sì gbàdúrà, ó sì wí pé, Olúwa, èmi bẹ̀ ọ́, làá lé ojú kí ó lè ríran. Olúwa sì la ojú ọ̀dọ́mọkùnrin náà, òun sì ríran. Sì wò ó, òkè náà kún fún ẹṣin àti kẹ̀kẹ́ iná yí Elisha ká. Nígbà tí wọ́n sì sọ̀kalẹ̀ tọ̀ ọ́ wá, Elisha gbàdúrà sí Olúwa. Ó sì wí pé, èmi bẹ̀ ọ́, bu ìfọ́júlu àwọn ènìyàn yìí. Òun sì bu ìfọ́júlu wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Elisha. Elisha sì wí fún wọn pé, èyí kìí ṣe ọ̀nà, bẹ́ẹ̀ ni èyí kìí ṣe ìlú náà. Ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì mú yín wá ọ̀dọ̀ ọkùnrin tí ẹ̀yìn ń wá. Ó sì ṣe amọ̀nà wọn lọ sí Samaria. Ó sì ṣe, nígbà tí wọ́n dé Samaria, ni Elisha wí pé, Olúwa, la ojú àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó lè ríran. Olúwa sì la ojú wọn, wọ́n sì ríran. Sì kíyèsí, wọ́n ń bẹ ní àárín Samaria. Ọba Israeli sì wí fún Elisha, nígbà tí ó rí wọn pé, bàbá mi, kí èmi kí ó máa pa wọ́n bí, kí èmi kí ó máa pa wọ́n bí. Òun sì dáhùn pé, ìwọ kò gbọdọ̀ pa wọ́n. Ìwọ jẹ́ pa àwọn tí ìwọ fi idà rẹ àti ọrùn rẹ kó ní ìgbèkùn. Gbé oúnjẹ àti omi kalẹ̀ níwájú wọn, kí wọn kí ó jẹ, kí wọn kí ó sì mu, kí wọn kí ó sì tọ Olúwa wọn lọ. Òun sì pèsè ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ fún wọn. Nígbà tí wọ́n sì ti jẹ, tí wọ́n sì ti mu tán, ó rán wọn lọ, wọ́n sì tọ Olúwa wọn lọ. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ogun Síríà kò tún wá sí ilẹ̀ Ísírẹ́lì mọ́. Ó sì ṣe lẹ́yìn èyí ni Ben-Hadadi ọba Síríà kó gbogbo ogun rẹ̀ jọ. Wọ́n sì gòkè, wọ́n sì dó ti Samaria. Ìyàn ńlá kan sì mú ní Samaria. Sì kíyèsí, wọ́n dó tì í, tó bẹ́ẹ̀ tí a sì fi ń ta orí kẹ́tẹ́kẹ́tẹ́ kan ní 100 ìwọ̀n fàdákà àti 4/4 òṣùwọ̀n kábù ìmí ẹyẹlé ní ìwọ̀n fàdákà 5. Ó sì ṣe tí ọba Ísírẹ́lì ń kọjá lọ lórí odi. Obìnrin kan sọkún tọ̀ wá wí pé, gbà mí, Olúwa mi ọba. Òun sì wí pé, bí Olúwa kò bá gbà ọ́, níbo ni èmi ó gbé ti gbà ọ́? Láti inú ilẹ̀ ìpakà tàbí láti inú ibi ìfúntí? Ọba sì wí fún un pé, èé ṣe ọ́. Òun sì dáhùn wí pé, obìnrin yìí wí fún mi pé, mú ọmọkùnrin rẹ wá, kí àwa kí ó lè jẹ ẹ́ lónìí. Àwa ó sì jẹ ọmọ ti èmi ní ọ̀la. Bẹ́ẹ̀ ni àwa ṣe ọmọ mi, àwa sì jẹ ẹ́. Èmi sì wí fún un ní ijọ́ kejì pé, mú ọmọ rẹ wá kí àwa kí ó jẹ ẹ́. Òun sì ti fi ọmọ rẹ̀ pamọ́. Ó sì ṣe, nígbà tí ọba gbọ́ ọ̀rọ̀ obìnrin náà, ó fa aṣọ rẹ̀ ya, ó sì kọjá lọ lórí odi. Àwọn ènìyàn sì wò, sì kíyèsí, ó ní aṣọ ọ̀fọ̀ lábẹ́ aṣọ rẹ̀ lára rẹ̀. Nígbà náà ni ó wí pé, kí Ọlọ́run kí ó ṣe báyìí àti jù bẹ́ẹ̀ lọ sí mi, bí orí Elisha ọmọ Ṣafati yóò dúró lé ọrùn rẹ̀ lóní. Ṣùgbọ́n Elisha jókòó nínú ilé rẹ̀, àti àwọn àgbààgbà jókòó pẹ̀lú rẹ̀. Ọba sì ran ọkùnrin kan ṣáájú rẹ̀ lọ. Ṣùgbọ́n kí ìránṣẹ́ náà kí ó tó dé ọ̀dọ̀ rẹ̀, òun wí fún àwọn àgbààgbà pé, ẹ wo bí ọmọ apànìyàn yìí ti ránṣẹ́ láti mú orí mi kúrò. Ẹ wò, nígbà tí ìránṣẹ́ náà bá dé, ẹ ti ilẹ̀kùn kí ẹ sì dì í mú ṣinṣin ilé ẹnu ọ̀nà. Ìró ẹsẹ̀ Olúwa rẹ̀ kó a wà lẹ́yìn rẹ̀. Bí òun ti ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́, kíyèsí, ìránṣẹ́ náà sọ̀kalẹ̀ tọ̀ wá. Òun sì wí pé, wò ó, láti ọwọ́ Olúwa ni ibi yìí ti wá. Kí ni èmi wà dúró de Olúwa mọ́ sí?
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkejì àwọn ọba, orí ìkeje. Nígbà náà ni Elisha wí pé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa wí, ní ìwòyí ọ̀la ni a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnubodè Samaria. Nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn Ọlọ́run lóhùn. Ó sì wí pé, kíyèsí, bí Olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọ̀run, nǹkan yí a lè rí bẹ́ẹ̀. Òun sì wí pé, kíyèsí, ìwọ fi ojú rẹ rí, ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ̀. Adẹ́tẹ̀ mẹ́rin kan sì wà ní àtiwọ bodè. Wọ́n sì wí fún ara wọn pé, èéṣe tí àwa fi jókòó ní yìí títí àwa fi kú. Bí àwa bá wí pé àwa wọ ìlú lọ, ìyàn sì ń bẹ ní ìlú, àwa ó sì kú níbẹ̀. Bí àwa bá sì jókòó jẹ́ níhìn yìí, àwa ó kú pẹ̀lú. Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹ wá, ẹ jẹ́ kí àwa kí ó ṣubú sí ọwọ́ ogun àwọn ará Síríà. Bí wọ́n bá dá wa sí, àwa ó yè. Bí wọ́n bá sì pa wá, àwa ó kú náà ni. Wọ́n sì dìde lé àfẹ̀mọ́júmọ́ láti lọ sí ibùdó àwọn ará Síríà. Nígbà tí wọ́n sì dé apá tí ó kángun ibùdó Síríà, kíyèsí, kò sí ọkùnrin kan níbẹ̀. Nítorí tí Olúwa ṣe kí ogun àwọn ará Síríà kí ó gbọ́ ariwo kẹ̀kẹ́, àti ariwo ẹṣin ariwo ogun ńlá wọn sì wí fún ara wọn pé kíyèsí ọba israeli ti bẹ ogun àwọn ọba hiti àti àwọn ọba egypti sí wa láti wá bò wá mọlẹ nítorí náà ni wọn dìde wọn sì sá lọ ní àfẹmọjúmọ wọn sì fi àgọ wọn sílẹ àti ẹṣin wọn àti kẹtẹkẹtẹ wọn àní ibùdó wọn gẹgẹ bí ó ti wà wọn sì sá lọ fún ẹmí wọn nígbà tí adẹtẹ wọnyí dé apá ìkángun ibùdó wọn wọ inú àgọ kan lọ wọn jẹ wọn sì mu wọn sì kó fàdákà àti wúrà àti agbádá láti ibẹ lọ wọn sì lọ wọn sì pa á mọ wọn sì tún padà wá wọn sì wọ inú àgọ mìíràn lọ wọn sì kó láti ibẹ lọ pẹlú wọn sì lọ wọn sì pa á mọ nígbà náà ni wọn wí fún ara wọn pé àwa kò ṣe rere òní yìí ọjọ ìyìn rere ni àwa sì dákẹ bí àwa bá dúró títí di àfẹmọjúmọ ìyà yóò jẹ wá ǹjẹ ní ìsinsìnyìí ẹ wá ẹ jẹ kí a sì lọ sọ fún àwọn ará ilé ọba bẹẹ ni wọn wá wọn sì ké sí àwọn oníbodè ìlú wọn sì wí fún wọn pé àwa débùdó àwọn ará syria sì kíyèsí kò sí ọkùnrin kan níbẹ bẹẹ ni kò sí ohun ènìyàn kan bí kò ṣe ẹṣin tí a so àti kẹtẹkẹtẹ tí a so àti àgọ bí wọn ti wà ẹnìkan sì pe àwọn oníbodè wọn sì sọ nínú ilé ọba ọba sì dìde lé òru ó sì wí fún àwọn ìránṣẹ rẹ pé èmi ò fi hàn yín ní ìsinsìnyìí èyí tí àwọn ará syria ti ṣe sí wa wọn mọ pé ebi ń pa wá nítorí náà wọn jáde lọ ní ibùdó láti fi ara wọn pamọ ní ìgbẹ wípé nígbà tí wọn bá jáde ní ìlú àwọ mú wọn láàyè àwọ sì wọ inú ìlú lọ ọkan nínú àwọn ìránṣẹ rẹ sì dáhùn ó sì wípé èmi bẹ ọ jẹ kí àwa kí ó mú márùnún nínú ẹṣin tí ó kù nínú àwọn tí ó kù ní ìlú kíyèsí wọn ṣàdàbí gbogbo ọpọlọpọ israeli tí ó kù nínú rẹ kíyèsí àní bí gbogbo ọpọlọpọ ènìyàn israeli tí a run sì jẹ kí a ránṣẹ lọ ìwò nítorí náà wọn mú ẹṣin kẹkẹ méjì ọba sì ránṣẹ tọ ogun àwọn ará syria lẹyìn wípé ẹ lọ ìwò wọn sì tọ wọn lẹyìn dé jọdani sì wò ó gbogbo ọ̀nà kún fún agbádá àti ohun èlò tí àwọn ará syria gbé sọnù ní ìyára wọn àwọn oúnjẹ sì padà wọn sì sọ fún ọba àwọn ènìyàn sì jáde lọ wọn sì kó ibùdó àwọn ará syria bẹẹ ni à ń ta òṣùwọn ìyẹfun kíkúnná kan ní ṣékélì kan àti òṣùwọn báàlì méjì ní ṣékélì kan gẹgẹ bí ọrọ olúwa ọba sì yan ìjòyè náà lọwọ ẹni tí ó ń fi ara tì láti ṣe ìtọjú ẹnu bodè àwọn ènìyàn sì tẹ ẹ mọlẹ ní bodè ó sì kú bí ènìyàn ọlọrun náà ti wí ẹni tí ó sọrọ nígbà tí ọba sọkalẹ tọ wá ó sì ṣe bí ènìyàn ọlọrun náà ti sọ fún ọba wípé òṣùwọn báàlì méjì fún ṣékélì kan àti òṣùwọn ìyẹfun kíkúnná kan fún ṣékélì kan yóò wà ní ìwòyí ọ̀la ní ẹnu bodè samaria ìjòyè náà sì dá ènìyàn ọlọrun náà lé ohùn ó sì wípé kíyèsí ní ìsinsìnyìí bí olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọrùn irú nǹkan yìí a lè rí bẹ́ẹ̀ òun sì wípé kíyèsí ìwọ fi ojú rẹ rí ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ bẹ́ẹ̀ ni ó sì rí fún un nítorí àwọn èèyàn tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ní ẹnu bodè ó sì kú
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristi ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìhìnrere. Tí ó máa ń yí ayé padà tí ó sì máa ń fọ ọkàn funfun ju snow lọ a dúpẹ́ wípé ó ń pèsè ibi ìyè ayérayé fún wa a sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìnrere lè jìnà sí wa ní orúkọ Jésù bí a ṣe wá lónìí a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà yóò so èso ní orúkọ Jésù pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù gbogbo ìrìnkiri ọkàn bá wa bá wọn wé kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ ní ìgbẹ̀yìn kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa ni oruko Jesu Kristi Oluwa wa. Mo n ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣe èdìdí rẹ̀. Nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, imọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wá tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì sin Ọlọ́run wípé àmì, ìbùkún, àti ògo, àti ọgbọ́n, àti ọpẹ́, àti agbára, àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé, ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n. Ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn ti ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án àti orí keje ẹsẹ̀ ìkẹsàn-án ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn
4: nipa agbara Olorun ati ipadabo Jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede gesi o wa dabi eni wipe awon oniwaasu tabi ajere okan tabi awon ti won ti ba ehin rere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede gesi oni anfani lati je ere lori awon eko ihinrere wonyi sugbon bi o ba je pe ede yoruba ni o mo ti o gbo ede gesi dara dara o dabi eni wipe bi o ti efe ni igbala ko se eni ti o le se alaye re fun oni kikun ni ede ti o gbo sugbon nigba ti a wo oro Olorun ari wipe awon ti won o wa ni iwaju ite ijoba Olorun ti won si ma yo ninu olala ogo ti odo agutan ti apa ti o si wa laye won wa lati ede gbogbo ati orile ede gbogbo eyi je ki o je ki a ronu wipe o dara lati je ki iru idanileko bayi ki o wa neyi ti a o le ye oro Olorun wo o si wa je igbese fun awa ti a ti mo ihinrere sugbon ti o dabi eni wipe yala ni iwaasu wa tabi ni orin kiko tabi ni ijeri tabi ni ijere okan lati oju ile de oju ile o je igbese fun wa lati le mo anfani ti o wa fun ede gbogbo ke si je ke anfani ki o di mimo fun awon elegbe wa awon omo ati awon baba ati iya wa ti o je pe ede yoruba nikan ni won gbo ni Rome ori kini ni apostoli Paulu lo tin je ki o di mimo fun wa pe bi o se ti ohun ni ohun ka ara ohun si ajigbese lati je ki oro ihinrere igbala to je pe ko se mani ni fun gbogbo eniyan lati je ki o di mimo fun awon ti o gbo ede ati awon alaigbede ori kini Rome ese kerinla mo di ajigbese awon heleni ati awon alaigbede awon ologbon ati awon alaigbon to be bi o ti wa ni ipa mi mo mura tan lati waasu ihinrere fun eyin ara Rome pelu nitori emi ko ti ju ihinrere Kristi nitori agbara Olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo fun ju saaju ati fun heleni pelu awon oro meta ti mo fe ki o di mo ni wipe ikini mo di ajigbese mo fe ki gbogbo wa ki o so be e so be lekan si ikeji lati waasu ihinrere e so be iketa ni ese ikerindinlogun nitori emi ko ti ju ihinrere bi abapa meteta po o so wipe mo di ajigbese lati waasu ihinrere nitori emi ko ti ju ihinrere o je igbese fun gbogbo wa lati je ki o di mimo fun awon ti won gbo ede yoruba ti won ko si mo ju be lo lati waasu ihinrere fun wa fun won nitori wipe ibikibi ti onigbagbo ba wa eni ti a ti tun bi ki ti ju ihinrere Jesu Kristi nitori be gbogbo ohun ti o ngbo ni ipari ose yi o je igbese si wa lorun lati so fun olukuluku eniyan te a ma ba pade yala nibi owo wa nibi ise wa nibi oja wa ninu ile wa tabi nibi kibi lati je ki o di mimo fun o wi pe ohun kan wa ti o tayo esin ohun kan wa ti a n pe ni ihinrere kristi ti o ma n pese okan ti o setan ti o si mura sile ti o ma n pese won lati le wa pelu olorun titi lai okan ninu awon ipile igbagbo ipile ihinrere ni a fe mu enu kan ni owuro yi ese ti a fi bere ni itoka si ni orin dafidi ori ikerin le ni ogun ese iketa ati ikerin o sese ki opolopo ninu wa tabi elomiran ti yo gbo wipe idanileko wa nihin lati je ki a mo ona ihinrere ona igbagbo toto lati jalanka to tabi lati sogo wipe awa na mo ihinrere koda igbagbo o se ajoji si wa nitori pe lati kekere ni a tin sin ni a si tin ka bibeli bi jesu papa bo ba de yo gba eri wa je wipe omo olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro olorun wi oni o je ki a fe ye oro olorun wo nipa ipile ihinrere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a n so nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be aje lasan eyi ti ko ni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro olorun ti fi lele awa ti aje agba ti a si mo bi a ti n ko ile a mo wi pe bi ile kiko bi ko ba ni ipile iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma nko ile igbagbo won lai ni ipile won ma nsin won ma nka bibeli won ma gbadura sugbon ile ti won ko ko ni ipile ni ori oro olorun ninu orin dafidi ori ikerin le ni ogun ese keta ni dafidi oba ni o ti nbere lowo olorun wipe tani yogun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun ko si fidi dafidi leti o je ki o mo daju daju wepe idahun si ibeere ti o se pataki bayi ni wepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko si bora etan o wa n sọ fun wa ni ẹsẹ ikarun wipe oun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta tani. Ẹsẹ̀ ìkẹrin ẹni tí. Ẹsẹ̀ karùn-ún òun. Bí o bá bèèrè pẹ̀lú ọkàn tí ó fẹ́ mọ̀, kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí? Wípé tani yóò tiẹ̀ gun orí òkè Olúwa lọ? Tàbí tani yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀ ní èdè tí ó lè yé ọ dáradára? Ó ń sọ wípé tani yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run? Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nuba nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé, nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín. Èyí ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run. Níṣe àwọn apostẹ́lì orí keje, mo fẹ́ rán ọ létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta, a sọ fún wa ní Iṣẹ́ àwọn apostẹ́lì orí keje yìí wípé, ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹ́jú mọ́ ọ̀run, kò sọ wípé ó tẹ́jú mọ́ ilẹ̀. Ó ń wo òkè, ó ń wo ibi mímọ́ Ọlọ́run, ó ń wo òkè ọ̀gá ògo, ó tẹ́jú mọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wípé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ̀ ọgọ́ta, ó sì kúnlẹ̀, ó kígbe lé ohùn rara pé, Olúwa, má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbàtí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́ta ni ó ti wí pé, wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ń ké pe Olúwa wípé, Jésù, Olúwa, gba ẹ̀mí mi. Òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba, ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run, ó ń sọ nípa ọ̀run rere, níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n fẹ́ lọ, nígbà tí wọ́n bá pajú dé nínú ayé. Ó sì wá ń bèèrè wípé, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ọlọ́run wá ń dá a lóhùn wípé, ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹni tí ó lí ọwọ́ mímọ́. Ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ni wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wí pé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́. nitori pe won ti sami nitori pe won je onje ale oluwa tabi nitori pe awon na ma nka bibeli nitori pe ni ojo isimi ni owuro won adide won si lo si ilesin tabi nitori pe won ma fun alagbe lowo nitori be bi o ba nso wi pe awon wo lo ti e ma lo si orun rere won ni won ti e dupe lowo olorun nitori pe lati igba ti a ti bi won won sami won ma nsan owo apo alufa tabi ida mewa bi o ba si je awon ti o mo ona nipa adura won ma so wi pe won ma gbadura papa aso adura won ofunfun ko si le ri bo si je ona ti abela ati turari won o kere bo si je pe ati mo samu orin dafidi ti amaka bi oso nle ni bi aje nle ni tabi bi abanpa owo si ajade apo gbogbo ona ti o ye ki won rin nipa aya omi si mimo nipa angba awe ko se eyin won won mo dara dara nitori be bi o ba nso wi pe ta lo ma lo sorun rere o ma nsogo wi pe nibi ti won se igbagbo de bi enikeni ba de orun rere awon lati wa nbe sugbon olorun je ki a mo wi pe awon ti o lo si orun rere ni awon ti o ni owo mimo ati aya funfun iya to wa laarin wi pe awon ti won ni owo mimo tabi aya funfun bi a ba so pe owo mimo tabi aya funfun o tumo se wi pe bi o ba sare le owo mimo to ba to ni o tun le jije kade fun aya funfun boya ti o ba ni okan ninu meji o yege a o si le gba o si inu orun rere sugbon so wi pe awon ti won ni owo mimo ni akoko ati lekeji pelu re aya funfun ko pari sibe o so wi pe awon wonyi pelu won ko gbe okan won soke si asan ko si fi mo nibe nikan o so wi pe awon ti ko si bura etan o wa je ki o di mimo fun wa wi pe bi a ba nsare lati ni ibukun

gbàtí a fẹ́ ṣe ìpànìyàn ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ́ kí a gbé omi síta kí a sọ wípé ẹ̀yin ènìyàn mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́ tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa kí a fi fọ ọwọ́ wa ṣé òun ni ọlọ́run pè ní ọwọ́ mímọ́ rárá o ṣé kí a gbé omi síta kí a fọ ẹnu kí a fọ ẹsẹ̀ kí a fọ ojú kí a fọ ọwọ́ ṣé èyí ni ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ẹlẹ́dàá wa bí a bá lè ṣe ìfọ ọwọ́ ìfọ ẹsẹ̀ ìfọ ẹnu etí bí a bá sì wẹ̀ nínú odò tí a bá ṣe bẹ́ẹ̀ ni ojoojúmọ́ títí ọjọ́ ayé wa ṣé ò ní ọlọ́run pè ní ọwọ́ mímọ́ rárá ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Naamani bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí í ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa kí a jẹ́ kí àwọn wòólì kí wọ́n wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́ rárá kí sì ni a ń pè ní àyà funfun gbogbo nǹkan wọ̀nyí ni bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run wí fún wa ní orin Dáfídì orí kẹẹ̀dógún ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí ìkẹrìnléníogún kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí kẹẹ̀dógún ti sáàmù ẹsẹ ìkíní olúwa ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì ẹni tí ó rìn déédéé tí ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀ èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́ ó ju kí a wẹ̀ ní etí odò ó ju kí a wọ aṣọ tí ó funfun ó ju kí a lọ sí ilé ìsìn ó sì ju wípé kí a gbàdúrà ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí ì wá sí òpin tí a ó fi ayé sílẹ̀ bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé ọwọ́ mímọ́ àti àyà funfun ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé.

0: a sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ ìkejìdínlógún wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé ajé aláìmọ́, aláìyẹ àti eléèrí àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀numọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀, ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a wá sọ́dọ̀ yín lónìí, nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju ètí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wò kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristi ti kú, wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀yìn wípé iyì ọ̀tun àti okun ọ̀tun, agbára ọ̀tun yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa, kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí, a ń wo ìwé wòlíì Aísáyà orí 40 láti ẹsẹ̀ 15. Ìwé wòlíì Aísáyà orí 40 láti ẹsẹ̀ 15. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ tani ẹ̀yin ó ha fi mí wé, tàbí tali èmi ó bá dọ́gba, ni ẹni mímọ́ wí. Gbé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò, tàlẹ́ ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èé ṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́,

0: tí ó dẹ́kun àti máa ṣe búburú tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ Ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún Samueli tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé Eli, Samueli sọ fún Eli nígbà tí Eli béèrè lọ́wọ́ rẹ̀. Èyí tí Eli bá fi ṣe bí àwọn ará Nínépè nígbà tí Jona lọ sí Nínépè wípé ní ogójì ọjọ́ Ọlọ́run yóò pa ìlú yìí run. Ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ jẹ́ kí a ronú padà, kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀, kí Ọlọ́run kí ó ba lè fi ojú rere wò wá. Èyí tí Eli ìbá ṣe bẹ́ẹ̀, Eli sọ wípé ó dára, Ọlọ́run ní í ṣe, Olúwa ní í ṣe, ohunkóhun tó bá dáa lójú rẹ̀. Mo ti ń sìn láti ọjọ́ yìí, bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́jọ́ dáadáa náà ni, nítorí wípé Ọlọ́run ni ohun tó bá fẹ́ ṣe, kò sí ẹni tí ó lè yí lọ́kàn padà. Èyí ni a ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́. Sọ fún mi, bí ọba Nínépè bí ó bá ṣe bẹ́ẹ̀, nígbà tí Jona tí ó sọ pé ní ogójì ọjọ́ a ó pa Nínépè run, a ó bì í wó, a ó wo olulẹ̀, kí ọba Nínépè kí ó sọ pé Olúwa ni ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe, àbá pa Nínépè run ní àkókò náà. Ṣùgbọ́n Ọlọ́run ṣíjú àánú wò wọ́n nítorí wípé wọ́n ronú pọ̀dà, wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu. Ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn bóyá ó láàlá, tí Ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa o, ò gbàdúrà tó o, ò rìn bí ó ṣe yẹ níwájú mi, nítorí bẹ́ẹ̀ ṣọ́ra kí ìbínú Ọlọ́run kí ó má bàa jálù ọ, ìtì bá fìdí láàárọ̀ kùtùkùtù kí ó bẹ̀ẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run dáríjì mi o, Ọlọ́run ṣàánú fún mi o, Ọlọ́run má ka ẹ̀ṣẹ̀ sí mi lọ́run o, Ọlọ́run ṣàánú fún mi o, màá ní ìtara o, màá ka Bíbélì, màá máa gbàdúrà, màá máa wá ojú rẹ, ohunkóhun tó bá fẹ́ kí n ṣe màá ṣe, má jẹ́ kí ìdájọ́ Ọlọ́run má jẹ́ kí ó ṣubúlù mi o. Èyí tí ìbá fi ṣe bẹ́ẹ̀ dáadáa náà ni, nítorí pé gbogbo nǹkan tí mo lè ṣe mo ti gbìyànjú tó, nítorí pé bí mo bá fi ara mi ṣe àpèjúwe lágbájá, mo sàn ju lágbájá lọ. Bí Ọlọ́run bá sì sọ wípé gbogbo èyí tí mo ṣe náà kò tíì tó, wípé ìdájọ́ tàbí àìsàn tàbí nǹkan mi ló ń bọ̀, Olúwa ni jẹ́ kí ó ṣe gẹ́gẹ́ bí ó bá ti dára lójú rẹ̀, nítorí mi ò mọ kíni kí n tún ṣe. Tàbí ẹlòmíràn bóyá ó jẹ́ apẹ̀yìndà, bóyá ó ní ìkọsẹ̀ díẹ̀, bóyá ẹ̀ṣẹ̀ ló wá láì múra sílẹ̀, láì rò tẹ́lẹ̀, ó sì ṣubú nípa ìkíyèsára, a sì dá a dúró kúrò nínú iṣẹ́ Ọlọ́run wípé arákùnrin tàbí arábìnrin èyí tó ṣe yìí ò dá, nítorí bẹ́ẹ̀ lọ gbàdúrà wá ojú Ọlọ́run kí o fi ara sílẹ̀ ní àkókò díẹ̀ sínú àdúrà kí a bá lè pé ọ padà. Èyí tí ìbá fi gbàdúrà á ní ṣọ́ọ̀ṣì ò fẹ́ mi, wọn ò fẹ́ kí n wúlò nínú ilé ìsìn, wọn kàn fẹ́ sọ fún mi pé kí n má wá sí Deeper Life ni. Mo mọ nǹkan tán ní lọ́kàn, mo mọ̀ pé wọn ò fẹ́ kí n wà, wọn ò fẹ́ kí tèmi dáa, wọ́n fẹ́ kí n lọ sínú ìjọ mìíràn. Mo sì fẹ́ràn Deeper Life yìí o, mo fẹ́ràn gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àṣìṣe díẹ̀ tí mo ní wọ́n ní kí n máa lọ, wọn Ọlọ́run pápá ò fẹ́ mi. Bóyá èmi ni mo ń ṣe wàhálà tí mo kàn tira mi mọ́ Ọlọ́run lọ́rùn, bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n lọ sí ìjọba ọ̀run, bóyá ó ti ní àwọn tó ti yàn tó jẹ́ pé àwọn ló fẹ́ mú lọ sọ́run, bóyá mo kàn ń ṣe wàhálà lásán ni. Èyí tí ìbá fi ní ọ̀rọ̀ ìgbàgbọ́ ohun díẹ̀ kékeré tí a sọ fún yín pé kí ó lọ gbàdúrà, èyí tí ìbá lọ gbàdúrà a máa bọ́hùn, a máa sọ pé Ọlọ́run ò lè gbàdúrà ọ̀hún mọ́. Èyí ni Eli ń ṣe tí ó wípé Olúwa ni jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀. Ohun tí mo ń sọ fún ọ ni wípé bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu, ó dájú wípé òkùnkùn yóò di ìmọ́lẹ̀. Bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu, àìsàn yóò kúrò nínú ara rẹ, àìsàn yóò kúrò nínú ẹbí rẹ. Bí o bá ní ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu, ó dájú wípé bí ó tilẹ̀ dàbí ẹni pé ó ń sunkún lónìí, ó rẹ́rìn lọ́la. Wo Genesis 30 láti ẹsẹ̀ ìkíní, nígbà tí Rákẹ́lì rí i pé òun kò bímọ fún Jákọ́bù, Rákẹ́lì ṣe ìlara arábìnrin rẹ̀, ó sì wí fún Jákọ́bù pé fún mi lé ọmọ, bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò kú. Ṣé o rí ohun tí mo kà yìí? Ṣé ọ̀rọ̀ ìgbàgbọ́ nìyí tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́? Ó ti lọ́kọ fún ìgbà díẹ̀, ó sì rí pé ẹ̀gbọ́n òun ti lọ́kọ pẹ̀lú fún ìgbà díẹ̀, ẹ̀gbọ́n bímọ, àbúrò kò bímọ, ó wá ń jowú, ó wá ń sọ pé kí ni mo ṣe? Ṣé bí inú ilé kan náà láti jáde? Èwo ni mo ṣe? kini arabinrin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re Jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba n wa si ile esin boya won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so wi pe bi n ba bimo bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi beri sile gbogbo ti mo tin gbadura ti mo wa si church lemo lemo ti mo wa ni igba gbogbo bi o ba se wi pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma ko fi church na sile ma fi beli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda reja eti aba fi mu ohun igbagbo ki a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo pe o se temi e ti aba fi ni oro igbagbo lenu a n so fun olorun we pe bi n ba bimo okunkun se okunkun dabi eni pe o dara ki n ku ma se soro be e je oro aigbagbo sugbon je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi aba ni igbagbo a o ri wo pe igbagbo yo ma korin didun ni ogonjo oro se oran ti sila o paul bi won tin korin be ni a ri wo pe isele nlanla o sele be ni a ri pe gbogbo ilekun ile tubu o si sile bi o ba le korin orin igbagbo ni akoko ti wahala wa ni akoko ti inu ni bi ni wa o daju pe bi o tin ko orin igbagbo lati inu okan igbagbo si olorun wi pe igbogbo ide re ni yo ja loruko jesu ati gbogbo ibi ti o dabi eni pe o je bi ogba ewon o seje ke ma pojuri sugbon o dabi ogba ewon fun o a o si gbogbo ile kun won sile ni oruko jesu igbagbo ma nri irawo ti ireti loru nigba ti o dabi eni we pe a ko ri imole oju olorun igbagbo ma nle korin igbagbo ma nle kigbe pelu ohun isegun bi o tile je wi pe awon igana jericho won duro sibe igbagbo a ma yi odi jericho ka lekini bi odi jericho ba wo a tun yi ka lekeji bi odi jericho wo a tun gbadura a tun korin a tun yi ka leketa bi ko ti wo koni sori tinu ni ojo kerin a tun yi odi jericho ka ni ojo karun a tun yi odi jericho ka ni ojo kefa yo tun yi odi jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o tile ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o da bi eni wi pe ko si isele ko si ireti ko si ise yanu ko si idahun sibe sibe ni ojo keje eni ti o ba ni igbagbo ninu olorun yo tun yi odi jericho ka ni ojo keje mo so fun wi pe bi a ba ni igbagbo ninu olorun ki odi jericho ki awon igana re ki won ki o to wolule o da mi loju wi pe eni ti o ba ni igbagbo yo ke ike ayo yo ho iho ayo iho isegun si oluwa mo so fun wi pe bi eniyan ba ni igbagbo bi o ti le da bi eni wi pe ikun kanlekun sibe sibe eni ti o ni igbagbo yi o ma so aso tele nipa iye aini pekun igbagbo ni o ma mu idani loju wa wi pe a o ni isegun lori ota to lagbara ju wa lo se o mo wi pe golati je ota to lagbara ju dafidi lo sugbon igbagbo lo nsoro lati enu dafidi wi pe ohun o segun igbagbo ni ma so lati enu wa wi pe bo ti won ko ri a o segun mo mo wi pe lasale yi isegun yo je ti wa mo mo wi pe a o segun loruko jesu igbagbo lo ma nsoro oro imuni lokan le oro ireti oro idakoro bi o tile je gbogbo nkan to yi waka lo le mu okan eniyan poruru igbagbo ni o ma je ki ayo ayo wi pe a mo wi pe oro ojo ajinde nbo nigbati oru iku ti o ba koja nitori be a o se ni igbagbo ninu olorun a o se je ki igbagbo wa ki o ma soro si olorun wi pe a mo wi pe bi atile ni aisan bi atile ni ajalu bi atile ni ohunkohun ti o n deru ba wa wi pe a ki yo ku yiye ni a o ye wo orin dafidi ikeji dini ogofa orin Dáfídì ìkejìdíní ọgọ́fà ókan ókan ẹjọ. Orin Dáfídì ókan ókan ẹjọ. Bí a bá wo orin Dáfídì yìí ní orí ìkejìdíní ọgọ́fà tí a wò láti ẹsẹ ìkẹẹ̀dógún, ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo. Ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára, ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Èmi kì yóò kù bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Bí a bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́, irú ọ̀rọ̀ yìí ni ó wà ní ẹnu wa. Bí a tilẹ̀ ní àìsàn, ó ṣeéṣe nínú ilé ìwòsàn kí àwọn dókítà òyìnbó kí wọ́n sọ pé àìsàn yóò dàbí ẹni wípé ó ti wọ àgọ́ ara, ó ti wọ inú ẹ̀jẹ̀, ó ti wọ inú egungun. Ó dàbí ẹni wípé kò sí ìrètí ẹni tí ó bá ní ìgbàgbọ́ wípé dókítà, mo jẹ́ ti Ọlọ́run, ara mi ti kú ni, tààyè ni, ó jẹ́ ti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ mo tiẹ̀ mọ̀ wípé nǹkan ṣíṣe sì pọ̀ fún mi, nítorí pé iṣẹ́ Ọlọ́run ṣì wà, àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ìgbàlà fún wọn ṣì wà. Nítorí bẹ́ẹ̀ mi ò tí ì kú, èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí a tilẹ̀ ń dẹ̀rùbá nínú ilé ìwòsàn, bí a tilẹ̀ ń dẹ̀rùbá láàrin ẹbí, bí a tilẹ̀ ń dẹ̀rùbá nínú àlá, bí a tilẹ̀ ń dẹ̀rùbá láti ọ̀dọ̀ àwọn ọ̀tá, yóò máa wí pé rárá kò sí ikú, nítorí pé èmi kì yóò kú bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn, kí èmi kí ó sì máa ròyìn iṣẹ́ Olúwa. Wo ọkùnrin kan, ẹni tí ó la ọ̀pọ̀lọpọ̀ omi jíjìn kọjá. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé gbogbogun ọ̀run àpáàdì ni wọ́n dó tì í. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ọfà tí ó wà lọ́wọ́ èṣù pátápátá ni ó ta sí ọkùnrin yìí. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọ̀rẹ́, ará àti àwọn ojúlùmọ̀ wọ́n kọ̀ ọ́ sílẹ̀. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ìní wọ́n ń run lọ́jọ́ kan ṣoṣo. Àgọ́ ara rẹ̀ pàápàá, ó dàbí ẹni pé oríṣiríṣi àìsàn ni ó wá sí àgọ́ ara rẹ̀ tí kò mọ̀ wípé òun lè yè rárá. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé ọmọ, ó pàdánù ọmọ, ó pàdánù dúkìá, ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Bí o bá wo Jóòbù, Jóòbù orí 19 láti ẹsẹ̀ kínní, nígbà náà ni Jóòbù dáhùn, ó sì wí pé yóò ti pẹ́ tó tí ẹ̀yin ó fi máa bà mí nínú jẹ́, tí ẹ̀yin ó fi máa fi ọ̀rọ̀ kùn mí ní ìjàǹjá. Wo ọkùnrin yìí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ tí ó ń bà á nínú jẹ́. Ní ẹsẹ̀ ìkeje kíyèsí, èmi ń kígbe pé ọwọ́ ńlá, ọwọ́ alágbára, ṣùgbọ́n a kò gbọ́ ti èmi. Mo kígbe sókè, bẹ́ẹ̀ ni kò sí ìdájọ́. Ẹsẹ̀ ìkẹsàn-án, ó sì bọ́ ògo mi, ó sì ṣí adé kúrò lé orí mi. Ọkùnrin yìí ó ń sọ nípa àwọn àjálù tí ó débá, ó ń sọ nípa àwọn ohun tí òun ti pàdánù rẹ̀. Ní ẹsẹ̀ ìkọkànlá, ó sì tiná bọ ìbínú rẹ̀ sí mi, ó sì ká mi sí, ó sì kà mí sí bí ọ̀kan nínú àwọn ọ̀tá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, àwọn àjọbí mi fà sẹ́yìn, àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi, àwọn ará inú ilé mi àti àwọn ọmọbìnrin ìránṣẹ́ mi kà mí sí àjèjì. Èmi já sí àjèjì ènìyàn lé ojú wọn. Mo pe ìránṣẹ́ mi, òun kò dá mi lóhùn. Mo fi ẹnu mi bẹ̀ẹ́, èmi sì ṣú aya mi, àti òórùn mi sì ṣú àwọn ọmọ inú ìyá mi, àní àwọn ọmọdé sì ń fi mí ṣẹ̀sín. Mo dìde, wọ́n sì sọ̀rọ̀ ẹ̀gàn sí mi. Ẹsẹ̀ ìkọkàndínlógún, gbogbo àwọn ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi kórira mi, àwọn olùfẹ́ mi sì kẹ̀yìndà sí mi. Wo ọkùnrin yìí tí ó ní irú ọ̀pọ̀lọpọ̀ àjálù yìí, ó sì ń sọ wípé wo àwọn nǹkan tí ó dé bá mi. Ọ̀rẹ́ kọ̀ mí sílẹ̀, àwọn ará ilé kọ̀ mí sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúlùmọ̀ wọn kọ ẹ̀yìn sí mi. Mo pàdánù dúkìá, mo pàdánù nǹkan púpọ̀. Àwọn tí ó sì ń sọ̀rọ̀ sí mi, wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó bà mí nínú jẹ́. Ṣé kò ní ìrètí mọ́? Ṣé kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mọ́? Ṣé kò gbàgbọ́ pé nǹkan yóò yí padà? Wo ẹ̀rí tí ó ń jẹ́ láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n àti èmi. Èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè. Ó ní nítòótọ́ mo ti pàdánù nǹkan púpọ̀, ó ní ṣùgbọ́n mo mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè. Nítòótọ́ ọmọ ti kú ṣùgbọ́n olùdáǹdè mi ń bẹ láàyè. Nítòótọ́ àwọn ọ̀rẹ́, àwọn ará wọn ti kọ̀ mí sílẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ lé ààyè àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde kúrò lórí erùpẹ̀ ilẹ̀ àti lẹ́yìn ìgbà tí a wọ ara mi tí a ti ké kúrò bí irú èyí àti láìní ẹran ara mi lé èmi ò rí Ọlọ́run ẹni tí èmi ò rí fún ara mi tí ojú mi ó sì wò kì í ṣe ti ẹlòmíràn ọkàn mi sì dákú nínú mi. Bí o bá wo ohun tí ọ̀gbẹ́ni yìí ń sọ, ó ń sọ wípé òun ní ìrètí nínú Ọlọ́run. O mọ̀ wípé olùdáǹdè òun wípé ó ń bẹ wípé nítòótọ́ ni òun ti ní àwọn ìṣòro, nítòótọ́ ni òun ti ní àwọn ìdààmú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olùdáǹdè mi ń bẹ. Ṣé ìwọ mọ̀ pé olùdáǹdè rẹ ń bẹ? Ṣé o mọ̀ wípé Jésù ti kú fún ọ? Ṣé o mọ̀ wípé àwọn ìlérí Ọlọ́run jẹ́ tirẹ? Ṣé o ní ìgbàgbọ́ ààyè nínú Ọlọ́run ni? Èéṣe tó fi lè gbàdúrà? Èéṣe tí o lè kígbe pé Ọlọ́run? Èéṣe tí o fi ń bọ́hùn? Èéṣe tí o fi ń ráhùn? Èéṣe tí o fi ń sọ̀rètí nù? Èéṣe tí o fi ń sọ̀rọ̀ bí ẹni wípé Ọlọ́run wa kò sí láàyè mọ́? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè sọ̀rọ̀ sí Ọlọ́run? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè mú ìlérí Ọlọ́run kí ó sì dúró ṣinṣin lórí ìlérí Ọlọ́run? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè ṣe bí ti Ṣedrake, Meshake àti Abednego nínú iná? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè dúró ṣinṣin gẹ́gẹ́ bí ti Dánielì? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa ké pe Olúwa? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa sọ nípa ìyè nígbà tí àwọn tí ó wà ní àrọ́wọ́tọ̀ rẹ tí wọ́n sọ nípa ikú? Ṣé ìwọ náà ò lè dìde kí o sọ wípé èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ? Bí o bá mọ̀ wípé Jésù ṣì wà láàyè, bí o bá mọ̀ wípé Ọlọ́run wa wà láàyè, bí o bá mọ̀ wípé ìlérí Ọlọ́run kì í tà sí, bí o bá mọ̀ wípé Ọlọ́run jẹ́ tiwa, ó yẹ kí o dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ dìde nísinsìnyí, kí o gbàdúrà, kí o sọ wípé èmi mọ̀ wípé olùgbàlà mi ń bẹ, olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé olùṣọ́ àgùntàn mi ń bẹ, àti pé ìlérí rẹ̀ kì í yẹ. Èmi mọ̀ wípé gbogbo ìlérí tí ó ti ṣe fún mi wípé wọn ó jẹ́ tèmi. Ó yẹ kí a gbàdúrà sí Ọlọ́run. Bí o bá tí ní ìgbàlà, má ṣe sọ̀rètí nù, ké pe Olúwa. Bí o bá jẹ́ afàsẹ́yìn tí ayọ̀ ìgbàlà kò sí nínú rẹ nísinsìnyí nítorí ẹ̀ṣẹ̀ tí ó ti wọlé, má ṣe sọ̀rètí nù, ké pe Olúwa. Bí o bá ti ń gbàdúrà fún ìsọ̀rímọ̀ fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ìsọdimímọ̀ kò tí ì jẹ́ tirẹ, má ṣe sọ̀rètí nù, dìde kí o ké pe Olúwa. Bí o bá ti wá agbára ẹ̀mí Ọlọ́run láti ṣiṣẹ́ fún Ọlọ́run, bí o kò bá tí ní, ó yẹ kí o ní ìrètí nínú Ọlọ́run. Má ṣe sọ̀rètí nù, dìde kí o ké pe Olúwa. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí o bá dàbí ẹni pé o ní àwọn ìdààmú tàbí àjálù, ó yẹ kí o dìde kí o ké pe Olúwa wípé èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé alágbàwí mi ń bẹ, èmi wípé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú láti kó ẹ̀ṣẹ̀ mi lọ, ó wà láàyè síbẹ̀. Èmi mọ̀ wípé àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, èmi mọ̀ wípé ojú rere Ọlọ́run ó ń bẹ síbẹ̀. Èmi mọ̀ wípé ìrètí wà nínú Ọlọ́run àti àwọn ìlérí rẹ̀ kì í yẹ̀ wípé èmi ó gbàdúrà, èmi ó ké pe Olúwa. Mo sì mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ èdè kí o ké pe Olúwa. Bá Ọlọ́run sọ̀rọ̀. Yẹ kí Ọlọ́run kí ó mọ̀ wípé o kì í ṣe aláìgbàgbọ́, ṣùgbọ́n o jẹ́ onígbàgbọ́ tòótọ́, o sì ní ìrètí nínú Ọlọ́run. Ké pe Olúwa, ké pe Olúwa, ké pe Olúwa. Ó dájú wípé yóò dáhùn àdúrà rẹ, yóò gba ọkàn rẹ là, yóò wọ ọ sàn, yóò dá ọ sílẹ̀, yóò sì pèsè fún ọ ní kíkún nínú ọrọ̀ ògo rẹ.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. baba wa ti olorun wa adupe lopolopo we pe awa se waju yin nisinsin yi ki abale je onje mi eti muni dagba eti funi lagbara ki abale ni agbara ati okun lati doju ija ko ese isu ati aye ati we pe ki abale ja ajasegun ni irin ajo wa si ilu orun rere bi ati wa loni an gbadura we pe e o ko wa lati inu oro yin e o se fun wa ni okun ati agbara ore ofe ati iye ni toto ki abale gbe igbesi aye eti o je itewogba ni waju yin adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa loni eko wa wa ninu Kolose ori keta ese ikerin dinlogun ati ese iketa dini ogun Kolose ori keta lati ese ikerin dinlogun eje ki oro Kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ki e ma ko ke si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si Oluwa onkohun ti eyin ba se se le oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gbogbo iwe epistle ti Paulu ati ti awon apostoli iyoku ni won kun fun eko ati itoni lori bi a se le gbe igbesi aye onigbagbo awon apostoli ati iranse Olorun ninu ijo ti majemu titun ni won mo we pe a gbe won dide fun ase pe awon eniyan mimo fun ifesemule ati idagbasoke eya ara Kristi awon episteli ti a se ko won yi ni won kun fun eko fun awon omo Olorun eko fun awon eniyan mimo nigbati eniyan ba ti di omo Olorun o nfe eko opolopo ni ko mo we pe bi a ba di omo Olorun we pe ani lati ma ko eko bibeli oni a se ri we pe opolopo ni ko wa ni ki wa si eko ojo aje o ye ki a mo we pe bi a ba ti di omo Olorun a se de ajogun pelu awon eniyan mimo eko se pataki fun wa eyi ni awon episteli yi ni won so fun wa we pe awon eniyan mimo won nilo eko ki se be nikan awon episteli ti a ni ti a ti fi fun wa ninu majemu titun won fi itoni fun awon ope won se atunse awon eko ti awon eniyan ti ni sugbon ti o je eko ti o lodi won si mu idaniloju wa fun awon ti okan won pororo won mu idayafo kuro won je ki a di eni ti o le mu okan le nitori be ni o sese pataki we pe ki a ma ko eko pataki awon eko ti a si nko ninu awon episteli won yi won o je ki awa ti a je onigbagbo awa ti a ti tele Kristi ki a ni aworan Kristi gege bi a ti ko wa ni ana nipa nini tabi sise alabapin aworan Olorun ti o ba wo awon episteli won yi daadara o ri wipe won ko fi aye sile fun awon ero ogbon ti aye tabi itan aye baye yala ti awon Jew tabi ti awon keferi ohun ti awon nkan wonyi nko wa awon episteli wonyi won ko wa nipa iwa onigbagbo nipa bi a se le gbe igbesi aye Christian toto ti iwa mimo yo wa ni igbesi aye wa ti a gbe igbesi aye ti o te Olorun Olorun eyi ni ati ka loni ninu ese ikerin dinlogun ati iketa dinlogun a ma wo ohun meta pataki ikini oro olorun ninu okan oro olorun ninu okan awon elomiran won ni oro olorun ninu ile sugbon won ko ni ninu okan won elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won sugbon fe wo oro olorun ninu okan ikeji fifi ogbon ti emi si ise fifi ogbon ti emi si ise iketa ipinu ti o wa lehin awon ise wa eyi ni awon ipinu ti a ma ni ki a re we pe won ti awon ise wa lehin ikini je ki a wo oro olorun ninu okan wa ki a tun ka kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin li opolopo ki a duro nibe na e je ki oro kristi ki o ma gbe inu yin li opolopo o ti an so fun anihin a fi okan wa a fi se bi ile ti o ni ilekun a si so wi pe ki a gba oro olorun ni ki se gege bi alejo ni kan soso sugbon ki a gba oro olorun si ile gege bi alabagbe pelu wa wi pe ki a silekun fun oro olorun ki o ba le wole wi pe ki a fi aye fun oro olorun ki o ba le ma ba wa gbe wi pe awon ohun miran ti won ti joko si ori ijoko ni arin okan wa ki a je ki won ki o dide nitori wi pe oro olorun ti o ga ju won lo oro olorun ti o lagbara ju won lo oro olorun ti o gbon ju won lo oro olorun ti o ni itoni ju won lo o fe wole nitori be awon ohun miran awon ero miran awon oro miran awon ise miran ti won ti fi okan wa se bugbe tele tele we pe ki a je ki won ki o jade ki a wa gba oro olorun laye lati joko ninu okan wa e je ki oro kristi ma gbe inu yin eyi ti a so fun aye o nje ki o ye wa wi pe ipele ati okuta igun ile ti ojulowo ni igbesi aye kristiani igbesi aye onigbagbo bi a ba si fe gbe igbesi aye onigbagbo bi a ba fe se rere ki a fe se daradara ani lati mo oro olorun e ti o ti odo kristi wa nitori pe kristi ni otito iye ati ona o si ye ki a mo wipe bi a o ba fe ma subu ki a ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se Jesu Kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihin rere ti o si rin gege bi ododo ani lati ma je oro olorun nigba gbogbo nitori wi pe oro olorun ohun ni o nje iye e ni a fi so fun wi pe e je ki oro olorun ki o ma gbe inu yin li opolopo oni lati fi aye gba oro olorun ki oro olorun ki o to le ma gbe inu re nitori pe oro olorun ki se bi abere ti a ma ngun fun omode ti a o pe awon agbalagba we pe ki won ki o di omode yi mu ki a si fi agbara ati ipa mu won lati gba abere yi oro olorun ki fi be wole nitori be bi a o ba gba oro olorun laaye ki a pe wole ki a ka ki a je ki a fun laaye ninu okan wa oro olorun ki yo le raye ninu okan wa nitori be o nbe wa o si nro wa wi pe awa ni ani lati silekun awa ni ani lati le awon kan ti o wa ninu okan jade ki a si gba oro olorun lati wole ki o ba le ma ba wa gbe ninu aye ti a wa yi opolopo oro yato si oro kristi ni a ma ngbo awon oro ti mu ki okan pororo oro ti toni je yato si eyi opolopo awon eke woli ni won wa ni arowo to wa ti won ma nso oro ti ko mu ere wa oro ti ki se ni lanfani oro ti ma mu ni sina e ni a fi ni lati gba oro olorun laaye ninu okan wa satani pelu eyi ni esu fun ara re o ma nje eni ti ma nso kele kele sinu okan wa awon oro ti o le gbe ni subu awon oro ti o le koni lese awon oro ti o le mu ki awon omo Olorun ki o sina tabi ti o le mu ki awon ti won je won sese ni igbala ti won o ti duro dara dara ti o le je ki won ki o sina nitori be ni ani lati gba oro Olorun laye lati ma ba wa gbe be ba fe ni okun be ba fe ni abo oro Olorun yi ni ani lati gba laye ninu okan wa yi ni a fi so wi pe e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo an so wi pe ki o ma gbe inu wa eyi ni bibeli je ki o ye wa wi pe inu okan wa ni ani lati gba oro Olorun si inu okan wa ni oro Olorun ni lati ma gbe je ki a wo Deuteronomy ori kefa ese kefa ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re eyi ni ni li okan re awon omo Israeli won lo si ile awon omiran ile ti o je wi pe awon dabi elenga loju awon ti won lo ba loju awon oba Jericho ati awon oba miran awon wonyi won lo si ile won awon oba wonyi ti o wa ni ile Kenani o sese ki won ki o ma soro ti o le daya foni oro ti o le banilero oro ti o le je ki o dabi eni we pe ki a pada sibi ti a ti nbo sugbon Olorun so fun we pe ati oro wonyi ti emi pa lase fun yin le oni ki o ma wa li aya yin ki o ma wa le aya re nitori be o ye ki o ye wa we pe bi Philistine ti le nsoro bi Goliath bi o ti le nsoro bi awon olugbe Kenani bi won ti le nsoro bi awon ara Hiti tabi awon ara Jebusi tabi awon keferi bi won ti le nsoro ohun kan la igbodo ma se fun wa ke a ma fi eti si ohun ti awon keferi nso ke a ma fi eti si ohun ti awon elese nso ke a ma fi eti si ohun ti awon ota nso ke a ma fi eti si ohun ti awon ajoji si hin rere ohun ti won so ke a ma fi eti si ohun ti awon apeyida ti won so ke a ma fi eti si ohun ti awon omo nina kuna ti won ti rin jina rere si ijoba orun ke a ma fi eti si ohun ti won so oro Olorun oro ti a n gbo oro inu bibeli oro ti o ni iye oro ti o ni agbara oro ti o ni imisi oro ti o ni ireti oro ti o ni alaafia oro ti o ni awon ileri lati odo Olorun wa oro yi ni ki o ye ki a fi eti si ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re bi a ba se yi a o ri wi pe a o ni isegun bi a ba se yi a o ri wi pe agbara yo wa ninu wa bi a ba se yi a o ri wi pe a o le ma rin irin ododo a o le wa ni iwa mimo sugbon bi a ba nro awon oro miran bi o ba je awon oro miran ni o wa ni o kan aya wa awon oro won yi o daju won o gbe wa sobo je ki n fun ni apere boya o ti ni ore abanideshe tele tele gege bi obirin omokunrin yi o se je eni te jo rin rin kunrin te jo n se ife ku fe tele tele sugbon o ti di onigbagbo nisinsin yi bi o ti di onigbagbo nisinsin yi omokunrin yi o tun ko iwe ranse si o o tun so awon oro ife ku fe we pe ke tun jo ma rin irin ti ko bojumu ke tun jo ma rin papo bi o ba ronu si awon ileri ti o n se fun o awon ti o n so fun o awon oro ife ku fe ti o n so o daju wi pe o subu sugbon bi o ba feti si bi o ba je ki oro Olorun ki o ma gbe inu okan re oro Kristi ki o ma gbe inu okan re o je asegun o le bori esu o le bori idanwo o sese iwo ti o je okunrin ki o je wi pe enikan ti wa ti ejo rin rin kunrin tele tele sugbon o ti ju sile nitori wi pe o ti di omo Olorun bi o iru eni be bi o ba wa ba o sese ki o ma so oro idewo tabi oro idanwo bi o ba feti si awon oro wonyi awon oro wonyi won lagbara lati gbe osubu sugbon bi o ba ko awon oro wonyi sile ti o feti si oro Olorun ti o n ronu lori oro Olorun ti o n sasaro lori oro Olorun oro Olorun ti o n ronu si yi yo fun ni agbara yo fun ni okun yo se je ki o je akoni ninu igbagbo wo orin Dáfídì orí ọgọ́fà dín kan. Orin Dáfídì orí ọgọ́fà dín kan ókan ẹ̀sán ẹsẹ̀ ìkọkànlá. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyè mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyè mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìnrere, o ti ní ìgbàlà, o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí, ó ṣeé ṣe kí o padà sẹ́yìn. Ó ṣeé ṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ. Owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní gbà á. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ó ṣeé ṣe kí o jẹ́ ìyàwó nínú ilé. Bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn sọ nígbà tí a bá wà ní ilé ìdáná, o ṣẹ̀ sí ọkọ rẹ, o ṣẹ̀ sí Ọlọ́run, o ṣẹ̀ sí ìjọ. Ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀, bí o bá pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lé àyà rẹ, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ó ṣeé ṣe kí ó jẹ́ wípé láàrin ọkọ àti aya. Àti ní èdè àìyedè díẹ̀, ìyàwó sọ ọ̀rọ̀ sí ọkọ, ọkọ sì sọ ọ̀rọ̀ sí aya. Ṣé o mọ̀ wípé ní àkókò èdè àìyedè, bí a ò bá ṣọ́ra, ọ̀rọ̀ a máa jáde láti ẹnu wa láì sí wípé a ń ṣe àbójútó ohun tí a ń sọ. Ṣùgbọ́n bí oníkálukú ìkíní sí ẹnìkejì, bí ó bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí, bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ yìí ò ní parí. O máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Ìbínú yóò dé, àràn kan yóò dé, kí a máa nodì, kí a máa fẹ́ kí ara wa yóò dé, tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkúsí ológbò yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ, bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní kí a dáríji ara wa, kí a fẹ́ràn ara wa, kí a tẹríba fún ọkọ, kí a tọ́jú ìyàwó wa, kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ, kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnìkejì. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo, ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira, kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n kí ló wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ, àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù. Ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa, kí ó sì wà lé ẹnu wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù, kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé, kí ó gba ti òsì jáde. Ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù, ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù, ọ̀rọ̀ ìyè ẹnipẹ̀kun tí à ń wàásù, ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù, ó yẹ kí ó wà nínú ọkàn wa, ó yẹ kí ó wà lé ẹnu wa. Ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́jọ́ ajé, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́bọ̀, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ Àìkú, ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí a ń gbọ́ ní ìgbà gbogbo, ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa. Èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo, kí a sì máa rìn déédéé níwájú Olúwa, níwájú Ọlọ́run. Nínú Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ ìkẹta, ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lè ènìyàn wà láàyè. Bí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a kà yìí, bí ó bá yé wa, a ó dín àkókò tí a ń lò ní ibi iṣẹ́, ní ilé ìtajà, a ó dín kù díẹ̀ kí a lè wá sí ẹ̀kọ́ ìjọ eko bibeli ni ojo aje bi on ti akaye bi o ba ye wa bi abaje ki olorun ki o ko sinu okan wa a o din irin kirin do ti a rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o nje ki a pa eko ojo aje ti o nje ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi on ti akaye bi o ba ye wa dara dara a o pale mo oja ti a nta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun je kin tun ka si o leti bi mo tin la aye o o si re o sile o si fi ebi pa o on ti a so fun anihin ni wo pe olorun din ounje ti ara ko ebi pa wa die ke a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni ounje emi mo fe ki o wa ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan eniyan nipa ti ara eniyan ti okan eniyan ti emi o sese ki o ma ye o ye olorun sugbon teti sile ninu awon eniyan meta yi o n fi ounje fun ti ara ni igba gbogbo o n bo ara yi ni igba gbogbo ni e meta lojumo ni ojo meje ni ose e je ni igba mokan lelogun ni ose kan ni o n bo ara sese apere ti mo n se fun oyi feti sile dara dara eni meta ni o wa ni iwaju re enikan ninu awon meta yi o fun won lounje ni igba mokan lelogun ni ose eni ikeji o fun ni ounje ni ekan sosho ni ose nitori wi pe ojo aiku nikan ni awon elomiran ni won wa si ile ijosin lati gbo oro olorun ojo aje won o si nihin ojo alamisi eyi ti se ojobo won o si nihin ounje ekan sosho ni a fun iru eni be iketa a o tile fun ni ounje kankan rara so fun mi gbati eyi ti o fi eyi to je aropo fun ara o n dagba eyi ti a fun ni ounje ekan sosho lose ko ni pe ku eyi ti a o fun ni ounje rara nko iku ti de o ye ki a mo wi pe ara okan ati emi o ye ki a ma bo won ara ki a bo pelu ounje ti a nje ti a n fi senu okan ati emi wa ki a ma bo pelu adura ti a n gba pelu isin ti a n sin pelu orin emi ti a n ko pelu oro olorun ti a n je pelu oro olorun ti a n fa sinu okan wa ni igba gbogbo sugbon bi a ba tile ni ki a wa ni ojo aje ati ojo bo ati ojo isinmi e meta lose se e meta yi poju nigba ti o je wi pe e meta lojojumo ni a n bo ara o ye ki a fi atunse si awon nkan ti a n se o ye ki a ri wi pe a n bo emi ati okan wa pelu ounje eye je ki n tun ka fun o leekan si o si re o sile o si fi ebi pa o o si fi mana bo o ki iwo ki o le mo bee ni ti iwo ko mo bee ni awon baba re ko mo ki o le mu o mo pe eniyan ko ti pa ounje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye bi a ba fe wa laaye ni tooto o ye ki a le ri wi pe a n je ounje ti emi ounje iye a si fi oro iye yi a n fi bo ara wa ni igba gbogbo bawo ni a se le se eyi awon elomiran orin dafidi nikan ni won ma n ka won ma n ro wipe dafidi je eni ti o mo olorun o je eni ti o la inu lemi ni koja o je eni ti o la iponju koja o je eni ti o wa ni ipo opolopo gege bi baba gege bi oba gege bi jagunjagun gege bi eni ti o wa eni ti o n sa kaakiri ti ota n le kaakiri gege bi eni ti o ni isegun gege bi eni ti o ni awon omo gege bi eni ti o sin oluwa gege bi eni ti o josin gege bi eni ti a pe ni eni bi ti inu olorun nitori awon ohun amuye yi ti o wa ni inu dafidi awon elomiran won ki ka nkan miran bi ko se orin dafidi nikan soso sugbon a so fun anihin ni apa ti o gbẹyin ninu ese iketa o ni bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade li eniyan wa laaye e je wi pe ki se orin david nikan ni o ye ki a ma ka gbogbo oro ti o ti enu oluwa jade awon elomiran ni ti won nkan ti won ma nka ni ewe owe won ki ka nkan miran ewe owe won ni nitori solomon ti o ko ewe owe yi o ni olorun fun ni ogbon ogbon ti a ko fun awon eniyan saaju re ti a ko se fun awon elomiran leyin ti re yato si jesu christi omo bibi olorun nikan soso nitori be looro losan lale igba ki igba ti won ba fe ka bibeli ewe owe nikan ni won ka awon elomiran nkan ti won ka ni awon bi samueli awon bi chronicle awon bi chronicle awon bi awon iwe awon oba won ni nitori opolopo iriri ni o wa ninu awon iwe wonyi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebemeye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe wonyi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mo ofin mewa ti o wa ninu iwe eti mose ko ninu exodus ati ni deuteronomy eyi nikan ni won ma nka ni ti won awon elomiran ti le so pe awon o ti le ni fi nkan won yi se awon iwe woli nitori pe awon woli won yi le ase loju lati mo kini ife olorun lati mo kini isipaya ti won ni lati oke wa nitori be isaiah tabi ezekiel tabi jeremiah tabi daniel tabi osia tabi joel ni awon ma nka ni ti won sugbon a nso fun wa wi pe gbogbo oro ti o ti enu oluwa jade eyi ni o mu ki a wa laaye awon elomiran o je mo wi pe won ki ka majemu lai lai majemu titun ni won ma nka ni ti won won ma fe wo igbese aye jesu oro ti jesu christi so ise iyanu ti o se won a tele lo si galili nibi ti a ti nka won a tele lo si jericho nibi ti a ti nka won a tele lo si jerusalem nibi ti a ti nka won ki ka gbogbo oro olorun won so wi pe awon fe mo nipa jesu si o mo wi pe ati e ti a nka lati majemu lai lai gbogbo won ni o so nipa jesu christi awon elomiran so wi pe jesu papa o so fun awon omo ehin re wi pe opolopo oni mo ni lati so ti n ko ti so fun yin nitori e ko ti le gba won nisinsinyi sugbon nigba ti emi mimo ba de yo fi oyi ohun gbogbo ye yin nitori be won mo we pe episteli won yi ti ako ako nipa imisi emi olorun nipa be episteli nikan ni awon kan awon ki ka nkan miran awon elomiran iwe ifihan nikan ni won joko ti won ka ti won yewo won ni jesu papa ti so nipase angeli ni fun johanu we pe awon nkan wonyi ni ohun ti ko le salae sele ni lolo nitori be iyi nikan ni awon nka sugbon ohun ti olorun je ki o di mo fun ani we pe ki se apa kan bibeli ni o ye ki a ma ka ni igba gbogbo o ye ki a ma ka gbogbo bibeli o nso fun a wi pe bi ko se nipa gbogbo oro ki se majemu lai lai nikan ki se majemu titun nikan gbogbo oro ti o ti enu oluwa jade nipasẹ bayi ni a o wa laaye bi o ba wo bi a se nse nihin ninu ijo wa o ri wo pe bi a ba nko eko ninu kolose bi a se nse le oni bi a ti nko eko ninu kolose ori keta ese ikerindinlogun ati ese iketadinlogun be ni a nlo sinu majemu titun be ni a nlo sinu majemu laelae be ni a nlo kaakiri si awon oro ti a ti pese sile fun wa lati odo olorun wa bayi ni olorun fe ki a se bi a ba ti nko eko ni apa kan a o tun ma fi awon apa miran ninu bibeli a fi ma di won a fi ma se alaye won a fi ma se itumo won ki ohun gbogbo ti o ti enu olorun wa ki o ba le je anfani fun enikokan wa ye ki a wo jobo ori iketalelogun ese ikejila jobo ori iketalelogun ese ikejila bẹẹni emi ko pada sẹyin kuro ninu ofin enu re emi pa oro enu re mo ju ofin inu mi lo bi abanso nipa ofin ti inu iwo ti o ba je eni ti o gbo yoruba dara dara o mo we pe a nso nipa ohun jije bi enikan ba bi o ba nfe be enikan nise bi o ba so we pe jo je kin lo toju ofin tinu mi na bi o ba so we pe ki lo nso fun mi a so we pe o ki se omo ka ro ojire ni ohun ti mo so ni we pe mo fe lo jeun we pe ofin nu fa mi ofin nu so we pe nisisin mu lati dawo gbogbo duro kin lo mu ofin tinu se e ni we pe ki o lo jeun bi o ba ka yi ohun ti o nso ni we pe emi pa oro re oro enu re mo ju ounje ti o se pataki fun mi mo pa ofin olorun mo ju ounje lo ohun ti a so yi o je ohun ti o se pataki popo o ye ki a mo we pe ounje ti ara ikan oro olorun ti emi ikan awon elomiran ti oro yi ti ye dara dara won ma nso fun a we pe lai si oro olorun ko si ounje aaro e ni wo pe ki won ki o to jeun laaro ohun ki won o koko se ni pe won o ni akoko idakeje akoko ti won o ka oro olorun akoko ti won o gbadura nitori pe won fe lati je ki oro olorun ki o wa ni akoko awon elomiran won ma nse ju bayi lo awon elomiran ti won ma nse ni wo pe awon cassette ti ati ni sile ti ati waasu oro olorun sile bi won ba njeun yala looro tabi losan tabi lale won fi cassette yi won fi sibe bi won tin njeun ti won bo ara be ni won tun bo emi pelu onje yi pelu oro olorun awon elomiran o sese ki o je pe bibeli ti ati ka ni ede yoruba ni won wa si odo awon ti won ba wa toju cassette ni won wa ra awon cassette won yi ki o ba le je wo pe boya won we ni ile iwe tabi won jeun won a fi awon cassette yi sinu ibi ti kini yi o ti ma jade ki won ki o ba le ma gbo oro olorun ni igba gbogbo awon arakunrin wa awon arabirin wa ti o ti se be ti o je wo pe laaro won ni akoko idakeje won ka bibeli won agbadura bi won jeun won fi cassette oro olorun won fi si ibi ti won ti le ma gbo cassette yi bi won we lowo won se be iru awon won ni ari pe won di alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa bi a tin lo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won ki ka bibeli awon ti won o ti e mo majemu titun yato si majemu lai lai gbogbo idanwo ti won wa lati owo esu ni o bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo sesese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wipe a nla kaka lati ni oye ohun ti a nka ninu oro olorun ikerin ki a ri wipe a n sasaro ninu oro olorun ikarun ki a ri wipe ohun ti a nka ohun ti a n gbo ohun ti a ni oye re ohun ti a n sasaro ninu re a mu si se bi a ba n se be a o ri wipe a o di alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerindinlogun ki a ri wipe oro olorun ti a n so nipa re yi o n so ni di ologbon o n fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ninu ogbon gbogbo oro olorun ni ma fun ni le ogbon je ki a wo bi oro olorun se ma fun ni le ogbon ninu timothy keji ori keta ese ikerindinlogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala ologbon si igbala nipase igbagbo ninu kristi jesu oro olorun ni je ki a mo ona igbala oro olorun ni o je ki o ye wa wipe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo olorun oro olorun ni o je ki a mo wipe gbogbo eni ti a bi lati inu obirin elese ni oro olorun ni o je ki a mo wipe abi wa ninu ese a mu ese gege bi eni momi a n je ese gege bi eni jeun tele tele oro olorun ni o je ki a mo wipe awon irawo paapa won ko mo won ko pe niwaju olorun ki a ma to so nipa okunrin nipa enikeni ti a bi ninu obirin
3: nipa be ni a fi mo wi pe Olorun je ki a mo wi pe elese ni enikokan wa ni a ti je lati akoko ibi wa ke se be nikan Olorun ni o je ki a mo ni o fun ani ogbon lati ri wi pe aba ati gbogbo wa fun talaka

ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ tí a lè ní nínú Ọlọ́run wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù, yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀, yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inú ni bíni sí wa. Ṣé o mọ̀ wípé lákòókò Jésù Kristì, nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá, tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu, tí wọ́n fẹ́ fi wọn ìdẹ́kùn, tí wọ́n fẹ́ fi mú un, ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọ́gbọ́n ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí èyí rí. Òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun, kí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa wípé òun ó fún wa ní ọgbọ́n kí àwọn ọ̀tá wa, àwọn tí ń ṣe lòdì sí wa àti àwọn tí ń ṣe inúnibíni sí wa tí wọn kì yóò lè fi borí wa. Wo Lúùkù orí 21 ẹsẹ̀ 15. Lúùkù orí 21 ẹsẹ̀ 15. Nítorí tí èmi ò fún yín lé ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, tí wọn kì yóò sì lè kò lójú. Bí ọ̀rọ̀ Jésù Kristì bí ó bá wà nínú ọkàn wa, bí ó bá wà nínú ẹ̀mí wa, tí a tò wọ́n jọ tí ó kan àyà wa, a rí wípé ní àkókò inú ni bíni bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa, ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n. Ọgbọ́n Ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí. Wo orin Dáfídì orí 69. Orin Dáfídì orí 69 ẹsẹ 182 àti ẹsẹ 189. Nípa àṣẹ rẹ, ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ. Nítorí tí ó wà pẹ̀lú mi láéláé. Ní ẹsẹ 189, èmi ní iyì ju nínú ju gbogbo àwọn olùkọ́ mi lọ. Nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi. Nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe inú ni bíni sí wa. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tí wọn tàbí àbá tí wọn. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó kún inú ọkàn wa, kí a tò wọ́n jọ sí òkan àyà wa kí ó ba lè fún wa ní ọgbọ́n. Ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kì í ṣe ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí Ọlọ́run. A ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí, èyí tí ó tún ìwà wa ṣe, èyí tí ó jẹ́ kí a mọ bí a ti ń rìn, bí a ti ń sọ̀rọ̀ àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́. Jẹ́ kí a wo Deuteronomy orí 4 ẹsẹ 5 àti 6. Deuteronomy orí 4 ẹsẹ 5 àti 6. Wò ó, èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á. Nítorí náà ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n, nítorí pé èyí le ọgbọ́n yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa, kì í ṣe ìtàn àròsọ, kì í ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kèfèrí, kì í ṣe àwọn òwe ìbílẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn, bí a ti ṣe, bí a ti jẹun, bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọ́jú ẹbí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù, ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni lé ọgbọ́n. Nínú Jákọ́bù orí 3, Jákọ́bù orí 3 ẹsẹ 17 àti ẹsẹ 18. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́ mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kì í sì ṣòro láti bẹ̀, a kún fún

0: àánú àti fún èso rere lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́ èyí tí kì í ṣe ọgbọ́n ọlọ́run nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́ ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́ ìwà òdodo a jẹ́ kí a máa rìn déédé ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kì í ṣe ọgbọ́n oníkópani ọgbọ́n alágídí ọgbọ́n ajínilẹ́sẹ̀ ọgbọ́n ẹni tí ó lè jalè ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣe é ṣe kí a máa rí ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan a sì ní àlàáfíà ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́ tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́ èyí kì í ṣe ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tí ó ń da ilé onílé tí ó ń dàárú ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo èyí kì í ṣe ọgbọ́n àtòkè wá ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà a ní ìpamọ́ra ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà tí kò ní ìpamọ́ra èyí kì í ṣe ọgbọ́n tí ó ti òkè wá kì í ṣòro láti bẹ̀ ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n bí a bá ṣẹ̀ ẹ́ kì í gbẹ̀bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó ní ọgbọ́n ọlọ́run àkún fún àánú àti fún èso rere lé àìsí ègbè lé àìsí àgàbàgebè ohun tí a pè ní ègbè níhìn ni wípé kì í gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo a ní àlàáfíà èyí ni ọgbọ́n ọlọ́run èyí ni a fi ń sọ wípé ọgbọ́n ọlọ́run a jẹ́ kí a mọ ìwà hù a jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe wo éfésù orí karùn-ún kí a wo iṣẹ́ tí ọgbọ́n ọlọ́run ṣe ní ìgbésí ayé wa éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé kí kì í ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n a ó wà ní ìwà pípé a ó rìn ìrìn òdodo a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́ láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí ọlọ́run ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ máa ra ìgbà padà nítorí gbogbo olè àwọn ọjọ́ ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n ọlọ́run tí ó ní ọ̀rọ̀ ọlọ́run kì yóò máa fi àkókò ṣòfò a ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó bí a bá ń lọ sí ilé sinimá bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́ a ń fi àkókò ṣòfò ní àkókò tí ó yẹ kí a fi ka bíbélì àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́ àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn àfi ń ta tẹ́tẹ́ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà nítorí búburú lè àwọn ọjọ́ nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ olúwa já sí ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ ọlọ́run ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ẹsẹ̀ ìkejìdínlógún ẹ má sì ṣe mu wáìnì lé àmupara èyí nínú èyí tí rúdurùdu wà ṣùgbọ́n ẹkún fún ẹ̀mí rántí wípé àwọn nǹkan ìní à ń sọ nípa ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo ó jẹ́ aláìlọ́gbọ́n ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù nínú orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí olúwa ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú ọlọ́run lọ́wọ́ ọlọ́run àní bàbá le oruko Jesu Kristi Oluwa wa e ma teriba fun ara yin ninu iberu Olorun awon nkan wonyi ni ise awon ologbon ologbon nipa ti emi wo ninu Kolose ori keta ese ikerin dilogun eje ki oro Olorun oro Kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo kini ogbon yi kini yo se ni igbesi aye wa ki e ma ko kesi ma gbara yin niyanju bi e ba ni ogbon Olorun a ma ko awon eni ti ko mo eko oro Olorun to wa se o ti mo nipa atunse o ko awon elomiran bi o ba ni ogbon Olorun se o ti mo nipa igbala o ko awon elomiran bi o ba ni ogbon Olorun se o ti mo nipa bi a ti woso gege bi onigbagbo bi a ti soro gege bi onigbagbo se o mo nipa bi a ti gbe ile duro lori oro Olorun awa obirin ti a ti loye bi a ti ntoju oko bi a ti ntoju omo bi a ba ni ogbon Olorun a o ko awon ti o sese se igbeyawo ki awon paapa ki o ba le mo bi ile ti toro awa ti a je okunrin bi a ba ni ogbon Olorun ki a si ti gbeyawo fun ojo pepe die a o ko awon ti won sese gbeyawo a o ma gba won ni iyanju eyi ni ogbon Olorun o ni a o ma ko ara wa a o si ma gba ara wa ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si Oluwa ari awon elomiran bi a ba wa ninu ile esin won ka wo gbera bi a ba nkorin bi a ba ni ogbon Olorun a o ma ko orin lati inu okan wa jade si Oluwa orin yin orin emi orin ti o ni itumo orin ti gbe ni duro orin ti mu ni tesiwaju ninu ona ihin rere yi ni a o ma ko ni a ba ri enikeni ti nkorin aye orin ti ke se orin emi orin ti ke gbe ni duro orin ti tun fa okan wa pada sinu aye ati jo ti fa okan pada sinu aye eyi ke se pelu ogbon Olorun sugbon ki oro Kristi ki o ma gbe inu yin le opolopo le ogbon gbogbo ki a ma ko ki e si ma gbara yin ni iyanju ninu Samu eyi ni orin Dafidi tabi ninu orin yin ati orin emi ati ki e ma fi ore ofe korin le okan yin si Oluwa iketa o wa ninu ese iketa dilogun ipinu ti o wa leyin awon ise wa ohun ti o ye ki o je ipile fun awon gbogbo ti a nse o ni ohun kohun ti eyin ba si nse le oro tabi ni ise e ma se gbogbo won ni oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipasẹ re ohun kohun ti eyin ba si nse ni ile tabi ile ode laarin ebi tabi laarin awon ore ohunkohun ti eyin ba si nse laarin awon onigbagbo tabi laarin awon alaigbagbo ohunkohun ti eyin ba si nse ni ibi ise tabi ni inu ijo ohunkohun ti eyin ba si nse nigba ti a wa laarin awon alaigbagbo tabi nigba ti a wa laarin awon onigbagbo ohunkohun ti eyin ba si nse ibaje laarin ose tabi ni ojo isinmi ohunkohun ti eyin ba si nse e ma se gege bi fun ogo Olorun ati ki a ma se ni oruko Jesu Oluwa wa iyi ni ipinu ti o ye ki o wa ninu eni kokan wa igbesi aye ti ko ni iru ipinu bayi o dabi eniyan ti ko ni opolo bi a ba ri eniyan kan ti ko ni opolo ko ma akoko ati joko akoko ati dide akoko ati jeun akoko bi a ti woso bi a ti rin bi a se se nkan pe bi omo luabi ko mo iru nkan be iru eni ti o n gbe igbesi aye re lai ni ipinu ki a ka ninu ese iketa dinlogun yi o dabi oko oju omi ti ko ni itoko tabi o dabi moto ayokele sugbon ti ko ni atoko o dabi ile ti ko ni ipile o dabi awon akeko sugbon ti ko si oluko o dabi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbesi aye wa bi a ba fe de ibute rere o ye ki a mo we pe igbesi aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohunkohun ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko Jesu Kristi Oluwa wese iketalelogun ohunkohun ti eyin ba si nse e ma fi tokantokan se gege bi fun Oluwa ki se fun eniyan ninu Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokanlelogbon nitori na bi eyin ba nje tàbí bí ẹ̀yìn bá mu tàbí ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo ọlọ́run èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnìkọ̀ọ̀kan wa wípé ohun gbogbo tí à ń ṣe ní ọ̀rọ̀ ní ìṣe ní ìrìn níbikíbi ní àkókò kákòókò yálà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní òpin ọdún tàbí ní àárín ọdún nínú ìjọ tàbí níbikíbi tí a bá ti bá ara wa ògo ọlọ́run ni ó yẹ kí ó máa jẹ́ ìlépa wa kì í ṣe wípé kí a máa fẹ̀ tàbí kí a máa gbéraga tàbí kí a máa gbé ara wa sókè bí ó bá jẹ́ wípé ohun tí à ń ṣe láti fẹ̀ à ń ṣe láti gbé ara wa sókè èyí kì í ṣe ìfẹ́ ọlọ́run irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú olúwa ṣùgbọ́n ohunkóhun tí à ń ṣe ní ibikíbi ní àkókò kákòókò ní ìgbàkígbà ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a ń ṣe wọ̀nyí wọ́n wà fún ògo ọlọ́run nìkan ṣoṣo ẹ jẹ́ kí a dìde dúró kí a bá ọlọ́run sọ̀rọ̀ a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí ìpinnu wo ló ń mú ṣé o fẹ́ máa to ọ̀rọ̀ ọlọ́run jọ sínú ọkàn rẹ o fẹ́ máa kà á nígbà gbogbo o fẹ́ máa jẹ́ gẹ́gẹ́ bí ẹni jẹun o fẹ́ máa rí i wípé ọ̀rọ̀ ọlọ́run wà nínú ọkàn rẹ ó sì fún ọ ní ọgbọ́n kí ó jẹ́ kí o máa rìn kí o máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ó sì fún ọ ní ìgbàlà ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó rìn déédéé ó rìn ní ìwà mímọ́ kí o bá lè ní ohun àmúyẹ kí múni lọ sí ọ̀run o sì rí pé ìpinnu yìí láti máa wà láti máa gbé fún ògo ọlọ́run nìkan ṣoṣo ni ó wà ní ìgbésí ayé rẹ gbàdúrà sọ fún ọlọ́run kí o bá lè fún ọ ní ọgbọ́n tí ó yẹ oore ọ̀fẹ́ tí ó yẹ kí ọ̀rọ̀ ọlọ́run kí o bá lè jẹ́ àjẹmọ́nú fún ọ kí ọ̀rọ̀ ọlọ́run kí o bá lè máa sọ ní ìgbà gbogbo sọ fún ọlọ́run bí o ti rí wípé o ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń jẹ́ àfara àti máa ka ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo àti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo mú ìpinnu lónìí wípé gbogbo àwọn ìjáfara wọ̀nyí o mọ̀ kúrò ní ìgbésí ayé rẹ àti láti ìsinsìnyí lọ o rí wípé o ń rìn o ń ṣe fún ògo ọlọ́run gẹ́gẹ́ bí ìkọ́ni ọ̀rọ̀ ọlọ́run nìkan ṣoṣo
1: Ìwé ìkejì àwọn ọba orí ìkẹjọ Elisha sì wí fún obìnrin náà ọmọ ẹni tí ó ti sọ di ààyè wípé dìde sì lọ ìwọ àti ilé rẹ kí o sì ṣe àtìpó níbikíbi tí ìwọ bá lè ṣe àtìpó nítorí tí Olúwa pe èèyàn yóò sì mú pẹ̀lú ní ilẹ̀ lé ọdún méje. Obìnrin náà sì dìde, ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn Ọlọ́run náà, òun sì lọ pẹ̀lú ilé rẹ̀, wọ́n sì ṣe àtìpó ní ilé àwọn ará Filistia lé ọdún méje. Ó sì ṣe lẹ́yìn ọdún méje ni obìnrin náà padà bọ̀ láti ilé àwọn ará Filistia, òun sì jáde lọ láti képe ọba nítorí ilé rẹ̀ àti nítorí ilẹ̀ rẹ̀. Ọba sì ń bá Gehasi, ìránṣẹ́ ènìyàn Ọlọ́run náà sọ̀rọ̀ wípé, mo bẹ̀ ọ́ sọ gbogbo ohun ńlá tí Elisha ti ṣe fún mi. Ó sì ṣe bí ó ti ń rò fún ọba, bí ó ti sọ òkú kan di ààyè. Sì kíyèsí, obìnrin náà, ẹni tí a sọ ọmọ rẹ̀ di ààyè képe ọba nítorí ilẹ̀ rẹ̀ àti nítorí ilé rẹ̀. Gehasi sì wípé, Olúwa mi, ọba, èyí le obìnrin náà, èyí sì le ọmọ rẹ̀ tí Elisha sọ di ààyè. Nígbà tí ọba sì béèrè lọ́wọ́ obìnrin náà, ó ròyìn fún un. Ọba sì yan ìwẹ̀fà kan fún un wípé, mú ohun gbogbo tí ṣe tirẹ̀ padà fún un, àti gbogbo èrè oko láti ọjọ́ tí ó ti fi ilẹ̀ sílẹ̀ títí di ìsinsìnyí. Elisha sì wá sí Damascu. Ben-Hadadi ọba Syria sì ń ṣe àìsàn, a sì sọ fún un wípé ènìyàn Ọlọ́run dé ìhín yìí. Ọba sì wí fún Asaeli pé, mú ọrẹ lọ́wọ́ rẹ, sì lọ ìpàdé ènìyàn Ọlọ́run náà, kí o sì béèrè lọ́wọ́ Olúwa lọ́dọ̀ rẹ̀ wípé, èmi ò àsàn nínú àrùn yìí.
2: Bẹ́ẹ̀ ni Asaeli lọ ìpàdé rẹ̀,
1: ó sì mú ọrẹ lé ọwọ́ rẹ̀, àní nínú gbogbo ohun rere Damascu, ogójì ẹrù ìbákasí ẹ. Ó sì dé, ó sì dúró níwájú rẹ̀, ó sì wípé, ọmọ rẹ Ben-Hadadi ọba Syria rán mi sí ọ wípé, èmi ò àsàn nínú àrùn yìí. Elisha sì wí fún un pé, lọ kí o sì sọ fún un pé, wọ ìbásàn ní tòótọ́, ṣùgbọ́n Olúwa ti fi hàn mí pé ní tòótọ́, òun ó kú. Òun sì tẹ ojú rẹ̀ mọ́ gidigidi títí ojú fi tì í. Ènìyàn Ọlọ́run náà sì sọkún. Asaeli sì wípé, éṣe tí Olúwa mi fi ń sọkún. Òun sì dáhùn pé, nítorí tí mo mọ ibi tí ìwọ ṣe sí àwọn ọmọ Ísírẹ́lì, àwọn odi agbára wọn ni ìwọ fi iná bọ̀, àwọn ọ̀dọ́mọkùnrin wọn ni ìwọ fi dà pa, ìwọ sì fọ́ ọmọ wẹ́wẹ́ wọn túútú, ìwọ sì la inú àwọn aboyún wọn. Asaeli sì wípé, ṣùgbọ́n kí n la, ìránṣẹ́ rẹ ṣe ajá tí yóò fi ṣe nǹkan ńlá yìí. Elisha sì dáhùn wípé, Olúwa ti fi hàn mí pé ìwọ jọba lórí Syria. Bẹ́ẹ̀ ni ó lọ kúrò lọ́dọ̀ Elisha, ó sì dé ọ̀dọ̀ Olúwa rẹ̀. Òun sì wí fún un pé, kí ni Elisha sọ fún ọ? Òun sì dáhùn wípé, ó sọ fún mi pé ìwọ ó sàn ní tòótọ́. Ó sì ṣe ní ijọ́ kejì ni ó mú aṣọ tí ó nípọn, ó kì í bọ omi, ó sì tẹ ilé ojú rẹ̀, bẹ́ẹ̀ lé ó kú. Asaeli sì jọba nípò rẹ̀. Àti ní ọdún karùn-ún Joramu ọmọ Ahabu ọba Israẹli, Jehoshaphati jẹ ọba Juda. Nígbà náà, Jehoramu ọmọ Jehoshaphati ọba Juda bẹ̀rẹ̀ sí í jọba. Ẹni ọdún 22 ni ó jẹ́ nígbà tí ó bẹ̀rẹ̀ sí í jọba. Ó sì jọba ọdún 8 ní Jerusalemu. Ó sì rìn lé ọ̀nà àwọn ọba Ísírẹ́lì bí ilé Ahabu ti ṣe. Nítorí ọmọbìnrin Ahabu ni ó ń ṣe aya rẹ̀, òun sì ṣe ibi níwájú Olúwa. Ṣùgbọ́n Olúwa kò fẹ́ pa Júdà run, nítorí Dáfídì ìránṣẹ́ rẹ̀ bí ó ti ṣe ìlérí fún un láti fún un ní ìmọ́lẹ̀ àti fún àwọn ọmọ rẹ̀ lé ọjọ́ gbogbo. Lé ọjọ́ rẹ̀ ni Edomu ṣọ̀tẹ̀ kúrò ní abẹ́ ọwọ́ Júdà, wọ́n sì jẹ ọba fún ara wọn. Bẹ́ẹ̀ ni Joramu ré kọjá sí Hasairi àti gbogbo àwọn kẹ̀kẹ́ pẹ̀lú rẹ̀. Ó sì dìde lé òru, ó sì kọlu àwọn ará Edomu tí ó yí i ká àti àwọn olórí àwọn kẹ̀kẹ́. Àwọn ènìyàn sì sáwọ inú àgọ́ wọn. Bẹ́ẹ̀ ni Edomu ṣọ̀tẹ̀ kúrò lábẹ́ ọwọ́ Júdà títí ó fi di òní yìí. Nígbà náà ni Libna ṣọ̀tẹ̀ lé àkókò kan náà. Ìyókù ìṣe Joramu àti gbogbo ohun tí ó ṣe, akọ akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Júdà. Joramu sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sìn pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú Dáfídì. Ahasaya ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Ní ọdún 12 Joramu ọmọ Ahabu ọba Ísírẹ́lì, Ahasaya ọmọ Jehoramu ọba Júdà bẹ̀rẹ̀ sí ìjọba. Ẹni ọdún 22 ni Ahasaya jẹ́ nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba. Ó sì jọba lé ọdún kan ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ a sì máa jẹ́ Atalaya ọmọbìnrin Omri ọba Ísírẹ́lì. Ó sì rìn ní ọ̀nà ilé Ahabu, ó sì ṣe ibi níwájú Olúwa bí ilé Ahabu ti ṣe, nítorí tí òun ṣe àna ilé Ahabu. Òun sì lọ pẹ̀lú Joramu ọmọ Ahabu sí ogun náà tí ó ń bá Asaeli ọba Syria jà ní Ramoti Gileadi. Àwọn ará Syria sì ṣá Joramu lé ọgbẹ́. Joramu ọba sì padà sí Jesreeli láti wo ọgbẹ́ tí àwọn ará Syria ti ṣá ní Rama. Nígbà tí ó ń bá Asaeli ọba Syria jà, Ahasaya ọmọ Joramu ọba Juda sọ̀kalẹ̀ láti wá wo Joramu ọmọ Ahabu ní Jesreeli nítorí tí ó ń ṣe àìsàn.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé ìkejì àwọn ọba, orí ìkẹsàn-án. Elisha woli si pe okan ninu awon omo woli o si wi fun pe di amure egbe re ki o si mu igororo yi lowo re ki o si lo si Ramoti Gileadi nigbati iwo ba si de ibe ki iwo ki o wa Jehu omo Jehoshaphati omo Nimshi le awari nibe ki o si wole ki o si mu ki o dide kuro laarin awon arakunrin re ki o si mu lo si yara inu ile lohun ki o si mu igororo na ki o si tu si ori re ki o si wi pe bayi ni Oluwa wi pe emi fi ororo yan ile oba fi ori Israeli si shi ilekun ki o si sa ma si se duro pe ni odomokunrin na ani odomokunrin woli na lo si Ramoti Gileadi nigbati o si debe kiyesi awon olori ogun wa ni ijoko won si wi pe emi ni ise kan si o balogun Jehu si wi pe sita ni ninu gbogbo wa won si wi pe si o balogun won si dide o si wo inu ile o si tu ororo na si ile ori o si wi fun pe bayi ni Oluwa Olorun Israeli wi pe emi ti fi ororo yan ile oba lori eniyan Oluwa lori Israeli iwo si kolu ile Ahabu Oluwa re ki mi o le gbesan eje awon woli iranse mi ati eje gbogbo awon iranse Oluwa lowo Jezebeli nitori gbogbo ile Ahabu ni yo segbe emi o si ke gbogbo odomokunrin kuro lodo Ahabu omo odo ati ominira ni Israeli emi o si se ile Ahabu bi ile Jeroboamu omo Nebati ati bi ile Baasha omo Ahija awon aja yo si je Jezebeli ni oko Jezreeli ki yo si eni ti yo sinku re o si se ilekun o si sa lo nigba na ni Jehu jade to awon iranse Oluwa re enikan si wi fun pe alaafia ko nitori kini asewere yi se to wa o si wi fun won pe eyin mo okunrin na ati oro re won si wi pe eke so fun wa waye o si wi pe bayi ni o so fun mi wi pe bayi ni Oluwa wi pe emi ti fi ororo yan o le oba lori Israeli nigba na ni won yara olukuluku si mu agbada re o si fi si abe re lori ategun won si fun ipe wi pe Jehu joba be ni Jehu omo Jehoshaphati omo Nimshi shote si Joramu nje Joramu ti nso Ramoti Gileadi ohun ati gbogbo Israeli nitori ti Asaeli oba Syria sugbon Joramu oba ti pada si Jezreeli lati wo ogbe ti awon ara Syria sa nigba ti o ba Asaeli oba Syria ja Jehu si wi pe bi o ba se ife inu yin ni e ma je ki enikeni ki o jade lo tabi ki o yo lo kuro ni ilu lati lo iso ni Jezreeli be ni Jehu gun keke o si lo si Jezreeli nitori Joramu dubule nibe Ahasaya oba Juda si sokale lati wa ewo Joramu oluso kan si duro ni ile iso ni Jezreeli o si ri egbe Jehu bi o ti n bo wa o si wi pe mo ri egbe kan Joramu si wi pe mu elesin kan ki o si ranse lo ipade won ki o si wi pe alaafia ko enikan si lo lori esin lati pade re o si wi pe bayi ile oba wi pe alaafia ko ye o si wi pe kini won ni fi alaafia se yi pada seyin mi oluso na si so pe iranse na de odo won sugbon ko si tun pada wa mo o si ran ikeji jade lori esin o si to won wa o si wi pe bayi ni oba wi pe alaafia ko ye o si dan wi pe kini won ni fi alaafia se yi pada seyin mi oluso na si so wi pe ohun ti le de odo won ko si tun pada wa mo wiwo keke na si dabi wiwo keke Jehu omo Nimshi nitori o nwo bo kikan Joramu si wi pe e di keke won si di keke re Joramu oba Israeli ati Ahasaya oba Juda si jade lo olukuluku ninu keke re won si jade lo ipade Jehu won si ba ni oko Naboti ara Jezreeli o si se nigbati Joramu ri Jehu ni o wi pe Jehu alaafia ko won si wi pe alaafia kini niwọn bi iwa agbere Jezebeli iya re ati ise aje re ti po to be Joramu si yi owo re pada o si sa o si wi fun Ahasaya pe ote de Ahasaya Jehu si fi gbogbo agbara re fa orun o si ta Joramu laarin apa re mejeji ofa na si gba okan re jade o si doju bole ninu keke re nigba na ni Jehu so fun Bidkari balogun re pe gbe ki o si so si oko Naboti ara Jezreeli ṣaranti bi igba ti temi ti re jumọ ngun keke lẹyin Ahabu baba re Oluwa ti sọrọ imọ yi sori re ni tooto le ana ni emi ti ri eje Naboti ati eje awọn ọmọ re okunrin ni Oluwa wi emi o si san fun o ni oko yi ni Oluwa wi nje nitori na e mu ki e si so sinu oko na gege bi oro Oluwa ṣugbọn nigba ti Ahasaya oba Juda ri eye o gba ona ile ogba sa lo je o si lepa re o si wi pe e ta ninu keke pelu won si se be ni ati goke si guri ti o wa leti Ibleamu o si sa lo si Megido o si ku nibe awon iranse re si gbe ninu keke lo si Jerusalemu won si sin ni iboji re pelu awon baba re ni ilu Dafidi Lé odun ikokanla Joramu omo Ahabu ni Asaya bere si joba lori Juda. Nigba ti Jehu si de Jezreeli, Jezebeli gbo, o si leti ro, o si ta ori re, o si yoju wode ni ferese, bi Jehu si ti n gba enu ona wole, o wi pe Simri ti o pa Oluwa re ri alaafia bi, o si gbe oju re si oke ferese, o si wi pe tani se ti emi, tani awon iwefa meji bi meta si yoju si lode, o si wi pe e tari re sile. Won si tai re sile die ninu eje re si ta si ara ogiri ati si ara awon esin won si te mole nigba ti o si wole o je o si mu o si wi pe e lo iwo obirin egun yi wa yi ki e si sin nitori omobirin oba le on yi se won si lo isin sugbon won ko ri ninu re ju agbari ati ese ati atelewo re lo nitori na won si tun pada wa won si so fun won si wi pe eyi le oro oluwa ti o so nipa owo elija iranse re ara tishbi wi pe ni oko Jezreeli ni awon aja yo je eran ara Jezebeli oko Jezebeli yo si dabi mi ni igbe ni oko Jezreeli to be ti won ki yo wi pe Jezebeli ni eyi iwe ikeji awon oba ori ikewa Ahabu si ni 70 omo okunrin ni Samaria ye o si kowe o si ranse si Samaria ti awon olori Jezreeli si awon agbagba ati si awon tin to awon omo Ahabu wi pe nje ni sisin yi nigba ti iwe yi ba ti de odo yin bi o ti je pe awon omo Oluwa yin be lodo yin ati keke ati esin be lodo yin ilu olodi pelu ati hamora ki e wo eni ti o san julo ati ti o si ye julo ninu awon omo Oluwa yin ki e gbe ka ori ite baba re ki e si ja fun ile Oluwa yin sugbon eru ba won gidigidi won si wi pe kiyesi oba meji ko duro niwaju re awo ati se le duro ati eni ti se olori ile ati eni ti se olori ilu awon agbagba pelu ati awon oluto awon omo ranse si Jehu wi pe iranse re le awa a o si se gbogbo ohun ti o ba pale ase fun wa awa ki yo je oba iwo se eyi ti o dara le oju re nigba na ni o ko iwe lerin keji si won wi pe bi eyin ba se ti emi bi eyin o si fi eti si ohun mi e mu ori awon okunrin na awon omo Oluwa yin ki e si to mi wa ni Jezreeli ni iwoyi ola nje awon omo oba 70 okunrin be pelu awon eniyan nla ilu na tin to won o si se nigba ti iwe na de odo won ni won mu awon omo oba won si pa 70 okunrin won si ko ori won sinu agbon won si fi won ranse si ni Jezreeli o nse kan si de o si so fun wi pe won ti mu ori awon omo oba wa o si wi pe e to won ni okiti meji ni atiwo enu bode titi di owuro o si se ni owuro o si jade lo o si duro o si wi fun gbogbo awon eniyan pe olododo li eyin kiyesi emi sote si Oluwa mi mo si pa sugbon ta nipa gbogbo awon wonyi nje e mo pe ko si ohun kan ninu oro Oluwa ki Oluwa so ni ti ile Ahabu ti yo bo sile nitori ti Oluwa ti se eyi ti o ti so nipa owo Elija iranse re be ni Jehu pa gbogbo awon ti o ku ni ile Ahabu ni Jezreeli ati gbogbo awon eniyan nla re ati awon ibatan re ati awon alufa re titi ohun ko fi ku okan sile fun oun si dide o si nbo o si wa si Samaria yo si ti wa nibi ile irerun aguntan li oju ona Jehu pade awon arakunrin Ahasaya oba Juda o si wi pe tali eyin won si dan wi pe awa arakunrin Ahasaya ni awa si nso kale lati lo iki awon omo oba ati awon omo ayaba oun si wi pe e mu won laye won si mu won laye won si pa won nibi iho ile irerun aguntan ani okunrin 32 be ni ko si ku enikan won nigba ti o si jade nibe o ri Jehonadabu omo Rekabu nbo wa ipade re o si sure fun o si wi fun pe okan re a se dede bi okan mi ti ri si okan re Jehonadabu si dan wi pe be ni ibe ni nje fun mi ni owo re o si fun le owo re oun si fa sodo re sinu keke oun si wi pe ba mi lo ki o si wo itara mi fun Oluwa be ni won mu ogun keke re nigba ti o si de Samaria o pa gbogbo awon ti o ku fun Ahabu ni Samaria titi o fi run gege bi oro Oluwa ti o so fun Elija Jehu si ko gbogbo awon eniyan jo o si wi fun won pe Ahabu sin Baali die sugbon Jehu yo sin pupo nje nitori na e pe gbogbo awon woli Baali fun mi gbogbo awon iranse re ati gbogbo awon alufa re ma se je ki okan ki o ku nitori ti mo ni ebo nla ise si Baali enikeni ti o ba ku ki yo ye sugbon Jehu fi etan se nitori ki o le pa awon olusin Baali run Jehu si wi pe e ya apejo si mimo fun Baali won si kede re Jehu si ranse si gbogbo Israeli gbogbo àwọn olùsìn Baali sì wá tó bẹ́ẹ̀ tí kò sì ku ọkùnrin kan tí kò wá. Wọ́n sì wá sínú ilé Baali. Ilé Baali sì kún láti ìkángun ìkíní títí dé ìkejì. Òun sì wí fún ẹni tí ó wà lórí yàrá bàbá lóríṣà pé kó aṣọ wá fún gbogbo àwọn olùsìn Baali. Òun sì kó aṣọ jáde fún wọn wá. Jehu sì lọ àti Jehonadabu ọmọ Rekabu sínú ilé Baali. Ó sì wí fún àwọn olùsìn Baali pé ẹ wá kiri kí ẹ sì wò kí ẹnìkan nínú àwọn ìránṣẹ́ Olúwa kí ó má ṣe sí pẹ̀lú yín níhìn-ín bí kò ṣe kìkì àwọn olùsìn Baali. Nígbà tí wọ́n sì wọlé láti rú ẹbọ àti ọrẹ sísun, Jehu yan 80 ọkùnrin sí òde. Ó sì wí pé bí ẹnìkan nínú àwọn ọkùnrin tí mo mú wá fi lé yín lọ́wọ́ bá lọ, ẹni tí ó bá jẹ́ kí ó lọ, ẹ̀mí rẹ̀ yóò lọ fún ẹ̀mí tirẹ̀. Ó sì ṣe bí a sì ti parí àti rú ẹbọ sísun ni Jehu wí fún àwọn olùṣọ́ àti àwọn olórí ogun pé wọlé kí ẹ sì pa wọ́n, ẹ má ṣe jẹ́ kí ẹnìkan kí ó jáde. Wọ́n sì fi ojú idà pa wọ́n. Àwọn olùṣọ́ àti àwọn olórí ogun sì gbé wọn sọ sí òde. Wọ́n sì wọ inú odi ilé Baali. Wọ́n sì kó àwọn èrè láti ilé Baali jáde. Wọ́n sì sun wọ́n. Wọ́n sì wó èrè Baali lulẹ̀. Wọ́n sì wó ilé Baali lulẹ̀. Wọ́n sì ṣe é ní ilé ìgbẹ́ títí di òní yìí. Báyìí ni Jehu pa Baali run kúrò ní Israẹli. Ṣùgbọ́n Jehu kò kúrò nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati tí ó mú Israẹli ṣẹ̀. Èyí ni àwọn ẹgbọrọ màálù wúrà tí ó wà ní Beteli àti èyí tí ó wà ní Dani. Olúwa sì wí fún Jehu pé nítorí tí ìwọ ti ṣe rere ní ṣíṣe èyí tí ó tọ́ lé ojú mi, tí o sì ti ṣe sí ilé Ahabu gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó wà lé ọkàn mi, àwọn ọmọ rẹ ìran kẹrin yóò jókòó lórí ìtẹ́ Israẹli. Ṣùgbọ́n Jehu kò ṣe àkíyèsí láti máa fi gbogbo ọkàn rẹ̀ rìn nínú òfin Olúwa Ọlọ́run Israẹli, nítorí tí kò yà kúrò nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu tí ó mú Israẹli ṣẹ. Ilé ọjọ́ wọn ni Olúwa bẹ̀rẹ̀ sí ké Israẹli kúrú. Asaeli sì kọlù wọn ní gbogbo agbègbè Israẹli láti Jọ́dánì ní ìhà ọ̀run, gbogbo ilẹ̀ Gileadi, àwọn ènìyàn Gadi àti àwọn ènìyàn Reubeni àti àwọn ènìyàn Manase àti Aroeri tí ó wà létí odò Anoni, àní Gileadi àti Bashani, àti ìyókù ìṣe Jehu àti gbogbo ohun tí ó ṣe àti gbogbo agbára rẹ̀. A kò akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israẹli. Jehu sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, wọ́n sì sìn ní Samaria. Jehoahasi ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Ọjọ́ tí Jehu jọba lórí Israẹli ní Samaria sì jẹ́ 28.
3: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé ìkejì àwọn ọba. Orí ìkọkànlá. Nígbà tí Atalaya ìyá Ahasaya sì rí pé ọmọ òun kú, ó dìde ó sì pa gbogbo irú ọmọ ọba run. Ṣùgbọ́n Jehosheba ọmọbìnrin Joramu ọba, arábìnrin Ahasaya mú Joashi ọmọ Ahasaya, ó sì yí gbé kúrò nínú àwọn ọmọ ọba tí a pa. Wọ́n sì pa á mọ́ nínú ìyẹ̀wò kúrò lọ́dọ̀ Atalaya, òun àti alágbàtọ́ rẹ̀, tí a kò sì fi pa á. A sì pa á mọ́ pẹ̀lú rẹ̀ ní ilé Olúwa lé ọdún mẹ́fà. Atalaya sì jọba lórí ilẹ̀ náà. Lé ọdún keje, Jehoada sì ránṣẹ́, ó sì mú àwọn olórí lórí ọ̀rọ̀ ọ̀run pẹ̀lú àwọn balógun àti àwọn olùṣọ́. Ó sì mú wọn wá sí ọ̀dọ̀ rẹ̀ sínú ilé Olúwa. Ó sì bá wọn dá májẹ̀mú. Ó sì mú wọn búra ní ilé Olúwa. Ó sì fi ọmọ ọba hàn wọ́n. Ó sì pàṣẹ fún wọn wípé èyí ni nǹkan tí ẹ̀yin ó ṣe. Ìdámẹ́ta yín tí ń wọlé lé ọjọ́ ìsinmi yóò ṣe olùtọ́jú ìṣọ́ ilé ọba. Ìdámẹ́ta yóò sì wà ní ẹnu ọ̀nà Súrì. Ìdámẹ́ta yóò sì wà lé ẹnu ọ̀nà lẹ́yìn ẹ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ó tọ́jú ìṣọ́ ilé náà láti dáàbò bò ó àti ìdajì gbogbo ẹ̀yin tí ń jáde lọ lé ọjọ́ ìsinmi. Àní àwọn ni yóò tọ́jú ìṣọ́ ilé Olúwa yí ọba ká. Ẹ̀yin ó sì pa àgbò yí ọba ká, olúkúlùkù pẹ̀lú ohun ìjà rẹ̀ lé ọwọ́ rẹ̀. Ẹni tí ó bá sì wọ àárín ẹgbẹ́ ogun náà, kí a pa á, kí ẹ̀yin kí ó sì wà pẹ̀lú ọba bí ó ti ń jáde lọ tàbí bí ó ti ń bọ̀ wá ilé. Àwọn olórí ọ̀rọ̀run ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Jehoada àlùfáà pa ní àṣẹ. Olúkúlùkù wọn sì mú àwọn ọkùnrin tirẹ̀ tí ìbá wọlé wá lé ọjọ́ ìsinmi pẹ̀lú àwọn tí ìbá jáde lọ lé ọjọ́ ìsinmi. Wọ́n sì wá sí ọ̀dọ̀ Jehoada àlùfáà. Àlùfáà náà sì fi ọ̀kọ̀ àti asà Dáfídì ọba tí ó wà ní ilé Olúwa fún àwọn olórí ọ̀rọ̀ ọ̀run. Àwọn ẹ̀ṣọ́ sì dúró olúkúlùkù pẹ̀lú ohun ìjà rẹ̀ lọ́wọ́ rẹ̀ yí ọba ká láti igun ọ̀tún ilé Olúwa títí dé igun òsì ilé Olúwa níhà pẹpẹ àti ilé Olúwa. Òun sì mú ọmọ ọba náà jáde wá, ó sì fi adé dé e lórí, ó sì fún un ní ìwé ẹ̀rí, wọ́n sì fi ìjọba, wọ́n sì fi òróró yàn án, wọ́n sì pàtẹ́wọ́ wọn. Wọ́n sì wí pé kí ọba kí ó pẹ́. Nígbà tí Atalaya gbọ́ ariwo àwọn ẹ̀ṣọ́ àti ti àwọn ènìyàn, ó tọ àwọn ènìyàn náà wá nínú ilé Olúwa. Nígbà tí ó sì wò kíyèsí ọba dúró ní ibùdúró náà gẹ́gẹ́ bí ìṣe wọn àti àwọn balógun ati awon afunpe duro lodo oba gbogbo eniyan ile na si yo won si fun ipe atalaya si fa aso re ya o si kigbe pe ote ote ṣugbọn Jehoiada alufa.